0: ẹnìkan sì wà lójú òpó ń bí ẹ̀lò ẹni tó wà ń bẹ̀. Ìyá mo lérò pé ojú òpó yẹn ni òun ló ń ṣe style lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó máa ń dùn ṣe ti wá gbàgbé ni ṣọ́dún náà ti wá pẹ́ tó tó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ rí pé ìpè kan wọlé sorry o ẹlòmíì tún ti wọlé hello ẹni tó wà ń bí. Hello sir. Yes sir. Kú àjìn. Yes sir. Àmì. Àmì orúkọ yín sir. Ó dà pé ó dà inú mi dùn ó ti dà ẹni tí ò bá fẹ́ dárúkọ o no problem. Ó yá mo ń gbọ́ yín dáàdì.
1: Nínú pàṣẹ ọ̀rẹ́.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀ briefly sir báwo ló ṣe ṣẹlẹ̀.
1: Ẹrí ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ ti ní.
0: Ok.
1: Ìpàṣẹ rẹ̀ mo ti gé sí ìyàwó.
0: Ìpàṣẹ
1: ìyàwó tòun náà ti gé sí ìyàwó.
0: Ìyẹn ni pé ẹ má rí ìṣáájú wọn nìyẹn sir.
1: Ṣùgbọ́n àyà sì ní láì. Ìyàwó tèmi yẹn ní ìbẹnú lè tèmi lálẹ́
0: yìí. Ìyàwó ìyá ìyapa wà láàrin wọn àbí.
1: Ìyapa náà ni.
0: Pé wọ́n dẹ̀ ti ṣe ṣé wọ́n ti ṣàbíyamọ fúnra wọn. Ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ wá lè gbìyànjú kẹ bá wọn yanjú ẹ̀ àbí ọ̀rọ̀ tó le nígbà náà. Báwo wá ní ìgbàgbépọ̀ rírà bóyá tí ẹ bá ṣe pé bóyá káàdì wọn tún á jẹ́ pé bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn náà ṣì ni irọ́ ló pa á kẹ́kọ̀ọ́ látara wa ní èní ni bẹ́ẹ̀ ni àwọn bàbá tán máa ń dá sétò ọgbọ́n ìmọ̀ àtòye tán fi ń dá sétò yẹn òun náà fi ń bọ́kọ̀ àbí ìyàwó wọn gbé òun la ṣe fẹ́ kódà ẹ̀yin tẹ́ níyàwó méjì mẹ́ta kò sí ní tó mú kẹ má sọ ọ́ kódà ẹ lè sáré sọ́gan bí mo ti pàdé lágbájáre bí mo ṣe pàdé tẹ̀mẹ̀dùn rèé kò sí ní tí fi ń ṣe ni ojú òní ti wà lábẹ́ àkóso bó ti wù kórí ẹnìkan tún ti wà níbí. Hello. Má ẹ má kalẹ̀. Yes yes. Àmì. Ok ẹ fẹ́ láti dárúkọ yín nìyẹn mà. Yes ma ẹ ṣe.
2: Èmi àtọkọ ti
0: ṣe. Ṣé ẹ̀yin lẹ pàdé wọn àbẹ́ àwọn náà pàdé yín.
2: Wọ́n náà pàdé.
0: Torí àwọn ọmọ yìí òde òní wọ́n máa wọ́n pàdé ọkùnrin tí wọ́n sì sọ fún pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ mò ń gbọ́ yín jàre màámi.
2: Torí àpá àlọ́kùn
0: tèmi. Ok.
2: Ọmọ ayé ilé gúnlẹ̀.
0: Mo
2: ní mi ní àpá.
0: Wá
2: ìyanu ni bàbá tó bí mi lọ́mọ. Gbogbo tó bá fẹ́ la mọ́ bá fẹ́. Ó fẹ́ràn àwọn tó bá jẹ́ àpá púpọ̀.
0: Kò
2: sì mẹ́ra. Kò gbàgede bàbá. Àti tó ń gbé ìgbé àlàáfíà lọ.
0: Máàmi ẹ̀ sọ bí tẹ́ ti pàdé gangan.
2: Àpàdé látara ilé ẹgbẹ́ tí bàbá ti.
0: Ok ṣáwọn náà àwọn tán ok bí bàbá yín ṣe jẹ́ eléégún yẹn náà bẹ ṣe jẹ́ ọmọlé eléégún ẹ máa ń lọ ilé kéwú.
2: Àfáà tún ká wá ń ké. Àbúrò àfáà sì ti wá ní nǹkan wá ń ké.
0: Ọkọ
2: mi wá wá.
0: Ta
2: fi fẹ́ra.
0: Ok.
2: A sì ń dígbe sí ayé
0: ìdùnnú. Nígbà tí ẹ wá mú ẹni tẹ pàdé ńlé kéwú tẹ wá mú wọn lọlé bàbá ò sọrọ.
2: Àbò sọ̀rọ̀ inú wọn tó ga.
0: Inú
2: wọn dùn
0: sí. Eégún ilé eléégún tẹ ti jáde yẹn màámi ṣé bàbá ń ṣe ẹ̀sìn yẹn lójú méjèèjì àbí àwọn náà ti jẹ́ wọ́n ti jẹ́ mùsùlùmí tán ṣe ẹ̀sìn yẹn mọ́.
2: Wọ́n bè í láì ojú méjì. À ń gbé àbọ̀
0: bù. Kábíyèsí Ọlọ́run ọba. Láti ìgbà tọ́lọ́run dẹ̀ ti pé kẹ ṣalábàápàdé ọkọ yín ọlọ́run sì ń ran ìdílé yín lọ́wọ́ ẹ̀ sì ń ṣe dáadáa. Ọlọ́run ṣeun ẹ ṣe mo dúpẹ́. Mami ojo ni ti yin. God bless you. E seun gan ni. Yes ma. O daro ma. E ma ti kuro lori eto. Eto si n tesi waju. E se. Splash FM na n pe bi alaborun loruko eto. Laye ode oni. Mo yi awon obinrin to je pe awon odobinrin wa ni won mo so fun lagbaja pe ani mo ni fe re. Ko sin to buru nbe o. Eyin lo buru. Eyin ni ko sin to buru. Splash FM na. Eto se awon eyan o fe soro ni. Awon eyan o fe soro nipa ara won. Ko sa se pe eyan o gbe to ijo to joro gan awon eyan pe gidigidi sori eto. So kilo wa sele leni, kilo sele gogo. Eh? To ba pe mo so story awon to wa awon mo to ni lu amoran mo mo pe eyin eyan mo da si dada ko sin to wa nbe eh lati so pe okay o eri baba mi ti won kokko pe leko won ni nipase ore lawon ati iyawo awon ti mora won lawon si dijo ngbenu ile ara won awon si dijo wa papo de ni tawon de ti sabiya mo dada ehn now iya fi ye awon odo mi wi pe ale ele loko nipase ore ele niyawo nipase ore won de so pe ore awon na ton de ti ore iyawo awon ti won de ti pase abi ton tu pase tawon na rira wipe awon yen won se popo leni iyen ni pe o sese o lopo igba eh ki eyin mejeji te ri be ba se rira yin ke ba wo pe ah lagbaja ati lagbaja nipase ore ni lagbaja ati teme je kemi na se be o le wo e ko le ma work elu en to wa nbi e ti wole ah ah e lo nsele gogo 0704969 3000 ehe oju opo to ja sikolo wa nbi ohun niyan to tutu ba mu iyen oju oni ti wa labe akoso bo ti wu kori mo wo time awon eyan wa won fe se kini o iya hello hello e ipe awon ipe kan tun ti wa wo hello sir e karo sir
3: ni pase ore no ni ati awo ni ti padi mo wa ore mi lo le ni ojo yen
0: okay
3: so ori o bi e pa ti mo ri ni ojo re
0: okay
3: unfortunately o je
0: ijo wa de ni Olorun ni ya yin e se mo dupe e je kin tun gbe ipe yi awon eyan ri ti won se nipase ore sugbon on to hello ah ah hello eka akwaji e ti wole o ipe yen rebete oju opo yen lo nse bo se wu se bi baba je pe ka ba ti ero mi bayi ka won mi se lara ta wa mi se lara 0706949 3000 je ki n wo oju aago na 222 to ba ti di 230 nisin a lo si ipele keji hello en to wa nbi alafia feni to pe sori eto. Okay, sir. Benny, mba amo pe Olorun na yan won fun yin bawo le se ri won sa. Ile eko iwo nbe, se grammar ni abi institution? Sir?
3: Grammar
0: school, yes sir.
3: Mm. 1971.
0: Hey, ọdún yẹn ti ná o.
3: So, ọjọ́ náà lọ́hùn, ó sẹ̀ wọ́n wà bọ́ọ̀lù rú ìjọba lọ sọ lóbi.
0: Ok.
3: The other side is in the school wa.
0: Hmm. Abiyesi Olorun. Ṣé ọjọ́ yẹn náà lè bá wọn sọ̀rọ̀?
3: Kó jẹ́ a ṣe pé. Ọjọ́ yẹn dẹ́ta mọ́.
0: Àwọn kọ̀dọ̀ ń kọjá lọ tí wọ́n ń jọ yẹn ni.
3: Wọ́n ń bọ̀ ní class láti prep wa.
0: Ok.
3: Ẹni tó wá láyé
0: ìsìn. Ẹ ṣá wo. Nígbà yẹn. Tó bá gbìyànjú ẹ̀. Àpò kan àbọ̀tẹ́sí ń sọ yìí a máa fẹ̀ súnmọ́ bíi mílíọ̀nù lára ní a tu láyé òde òní. Wọ́n kìpọ̀ ẹ̀. Na ó rẹ̀ pé 1971 lẹ́lẹ̀ pàdé yẹn gbà yẹn sà. Nígbà yẹn. Dádì bò wá ni ìgbàgbépọ̀ yín gbà tẹ̀sẹ̀ ìyàwó tán. Ó rọrùn gan ẹ̀jà rárá àbí bò ni. Ẹ ṣe fóòótọ́ tẹ sọ yẹn. Wọ́n máa ń fura. Àbí? Ilé ọkọ rẹ̀ ló wà yìí. A parí. Ó sì ràn gbé ìyàwó yín lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Thank God. Olúwa ṣeun. Ìfaradà ló ń jẹ́ bẹ́ẹ̀. Olè last. Kódà ẹ wo. Ọ ti tán.
3: Ríra ọmọ lẹ́gbẹ́ òbí tó máa mú ogun tó jẹ́ nǹkan àdìjú gbà
0: yẹn. Kò tí wọ́n lójúmọ́ ń sìn gbangba náà ti ń ṣe.
3: Ọmọ tí ò dẹ̀ lẹ́kọ̀ọ́ lé ọkọ.
0: Tó
3: bá lóyún àpẹẹrẹ tó náà bímọ kí ló fẹ́ pẹ̀sẹ̀ntì
0: fún wa. Àbí o, ohun téèyàn ò bá dẹ̀ ní èèyàn lè fún yàn.
3: Ìyẹn lè fún àdéhùn.
0: Bí ṣe máa lọ bí bóyá 55 àbí 56 báwọn bá mi.
3: Àwọn àtẹnu máa ń jà
0: o. Bóyá bí 50 bear 53 abi 54 o se an so mo beyen mm
4: no one has to study the witness of the what your wife like what your husband is like
0: e se baba
4: then man for kene ka cheri be bere pe pe une nkan ta ko kon e ma ri laro bere ti o fi pe o pe pe une nkan to be ba ra to kon pe pe so o ene ta ko ta bi ni so na ta ba be wa ye e pa da ti
0: o se ri kele
4: kini
0: ka to bi lare gaga to wu e to wu e ba be ade o si nbe to ba wa nbe yo bi to keda so I thank God for the today olorun lo yin yawo tete fun me ese mo ti pe god bless you baba mo dupe gogo gba yen e lo thank you daddy thank you so much sir
4: yo
0: daddy o da bi pe e pe sori eto yiri
4: ah mo ma n pe nla la ki pe ti pe gbe ti
0: bere e bo ti e pe ri e ki n pe wole
4: mi o la nfa na ti pe wole
0: eya
4: ngba number kan court nbe e ni de mo sare
0: chicken thank you so much sir olorun e je ke wole leru yi mo dupe ba bi ki grandma now
4: okay
0: thank you yes sir daddy ah splash fm no n pe bi sheri e ma je ka je ko digba ti nkan kan ba sele sa won omo yin ko to di wi pe awa na o mama o pe n to de se omo birin yi o de se mi na o rara ta ba n fun won ni awon isiniye kankan a tun ran won lowo e to ba fe gbo gbo ah elo ma mi aku ajima ami olorun ba yes ma
5: ibi
0: se mi le bi te pade oko mi ibi se
5: ti
0: e nse yes se e jo nse se kan na ni grandma okay
5: different kini la
0: department okay
5: so mo wa fe kan ba mi attend sin yan
0: kan eya
5: ti kun ba se ti pade yen wọ́n máa ń wọ́n show some kind of interest.
0: Tẹ́yìn náà dẹ̀ ti ká.
5: No. But on platonic level.
0: Ọdún
5: ti máa ń rò pé bóyá nǹkan kan wà láàrin.
0: Ti wà láàrin yín.
5: Pípọ̀ ibi ilé tí wọ́n lè ní máa gbàkọjá síbi iṣẹ́ ti máa wọ̀ láti ilé ìdílé mi wá.
0: Okay. Okay.
5: Me
0: in
5: gba ibe.
0: Se o ni mo fe so pe se eyin na tin fura ngba yen ni.
5: No.
0: No.
5: In fact eni kan kan ba ti so leti ni me ni ka fi. Ma ka wo fe de just like that ni. So o wa di lojo yen.
0: Won nilo
5: enikan maybe only the kind of service
0: one. Okay.
5: Mwa what if you kokon kuro nbe yen? Mwa wa pada si ilu bi te mi wa yen.
0: Okay.
5: So I want to wa so wa wa mi kankan kan. Baba jo so okay ni kankan kan. Yen sibe na emi o ru anything. So I don't test what to be. But the same to je pe opolopo àwọn ọ̀rọ̀ míì wọ́n máa ń sọ fún mi. Báyìí ni pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀.
0: Káwọn
5: ṣeṣe ìkíní kankan. Wọ́n máa advice wọn pé ẹ ṣe báyìí. So àjọ tẹ̀síwájú bẹ́yẹn. Ẹni yẹn wọ́n ní ibi sáfíìsì wọn.
0: Wọ́n
5: á gbé kánjúwe ibi sáńgbé kánjúwe ibẹ̀ fún mi pé mo fẹ́ wá mú ẹni yẹn.
0: Wá sọ́dọ̀ wọn.
5: Wá mú ẹni yẹn lọ. Ọgbà tí mo mú ẹni yẹn lọ àwọn àtẹni yẹn jọ sọrọ náà kankan bẹ yẹn. Ẹni yẹn ṣe mọ̀ pé èmi mo mú ẹni yẹn lọ.
0: Bẹ́ẹ̀ni
5: ká dìjọ kúrò
0: lẹ́yìn.
5: Wọ́n wá ní àwọn gan fẹ́ jáde. Bí kí n ní sùúrù kì í.
0: Àwọn fi ṣe tán.
5: Kájọ máa lọ. Ẹni yẹn dẹ̀ lọ wọ́n fi wálẹ̀. Mo bá mú magazine mo ka magazine.
0: Mo
5: kàn wá bá mi bí tí mo jókòó sí ni wọ́n kàn já magazine yẹn gbà lọ́wọ́ mi. Ọkùnrin àtobìnrin tó kọ́kọ́ máa wà lọ́kàn irú obìnrin bẹ́ẹ̀ ni pé àbọ̀fẹ́ charles òun àbí nǹkan kan. mo ba fo dide mo ni kilo jele
0: oju ti change ohun ti yato
5: mo ba fa me pada
0: ah
5: mo ni kilo je kilo jele
0: from there sha bawo de wa ni bagbepo yin grandma but gbogbo gba yen e wa lo le pastor kankan won mu yin lo le anywhere pe ke lo praise si
5: tele tele mi ni bagbo nu pe ke yan praise nkan
0: okay
5: o se bi pe o kan mi o te wa sin de be
0: okay
5: o te ki very long time kinto kinto kinto o te kin te wa praise si
0: Thank God, Eshe mommy. Thank you so much. Baba gbagbe oro jo kini ana. Thank you grandpa o te ba gbo wa kiyin o. Eshe, Eme. Eshe mommy. Ah, e wo se ti ri awon ile ta ti gbo. Mo mo pe awon eyan kan wo pe aya fe se kile wa nbe. A fe ko la fe ko nbe. Deni se mo e ti awon odo aye odi oni o koja be o koja be odi we dey adun inu ton ba ti pade ara won lori ko ba je partner ti pade ara won olohun ba npo o le ma gba won ju boya bi ose meji ton ba fi le rira won bi ele fife ti bere niyan fife o ti bere ton ba fi le salaba pade ara won

0: tó àti lódodo ni bí ìdíbà bàjẹ́ tó nídìí ló máa dẹ̀ splash fm náà pé bí alábàárùn lórúkọ ètò princess adenike olówó kéré prince mama presenter lórúkọ tèmi ìpele táwọn fi ṣe àmúrelé náà la wáyé bẹ́ẹ̀ ni ó kó ogún ìṣẹ́jú péré fún wa lórí ètò màsáré yàn nàna rẹ bí mo ti máa ń ṣe arábìnrin kan ni wọ́n bá mi sọ̀rọ̀ wọn ni wọ́n ní mọ́mí wọ́n ní ẹ̀wà báwọn sọ fáwọn bàbá àwọn bàbá bàbá àwọn màmá màmá kán fáwọn ní àmọ̀ràn wọ́n ló ṣẹlẹ̀ wípé àwọn báwọn ṣe wà single mother ni wọ́n láwọn dẹ̀ ní ọmọ obìnrin ẹyọkan lọlọ́run fi jogún fáwọn wọ́n ní nígbà tó wà ní ọdún mẹ́wàá dèdè àyèdè ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú bàbá rẹ̀ wọ́n ní tó nígbà tó di pé ó ti ń di ariwo lónìí dìjà lọ́la tó ti ń di nínà làwọn èèyàn bá má mọ̀ràn wá pé ẹ yàgò fúnra yín o ẹ̀mí tó bá wà náà ń pè ní ìyàwó ẹ̀mí tó bá sì wà náà ní ń jọ́kọ ẹ o àwọn òbí méjèèjì tán bá wà náà ń pè wọ́n ní bàbá àtìyá ló náà ń di ẹbí fún di èyí ńkọ́ wọ́n ní àwọn ìdílé méjèèjì lóòótọ́ àti lódodo mo ní irúgbẹ ìyàwó wo náà ṣe wọ́n jẹ́ kó yé mi wọ́n làwọn ṣe engagement pé lẹ́yìn yẹn kálukú àwọn kó wọlé ara wọn wọ́n ní tó wá tún ṣẹlẹ̀ ni wípé wọ́n ní tó tún wá ṣẹlẹ̀ wọ́n lòun ní ìgbà tó jẹ́ pé iṣẹ́ kọ́kọ́ dà láàmú díẹ̀ wọ́n làwọn dẹ̀ farada fún wọ́n ní ṣùgbọ́n nípasẹ̀ ẹni tó ti wá gbérí iṣẹ́ ibẹ̀ ni ó ti ta mú nìyẹn tó ti wá di pé kò tiẹ̀ wá wo òun mọ́ kì í tún wá ṣèlú kan náà làwọn jọ wà lọ́dún náà lọ́hùn ẹ̀wọ̀n pa máa ń bèrè kúlẹ̀kúlẹ̀ ká lè mọ ibi tá a dájọ́ sí ẹlòmíì gan nínú ọ̀rọ̀ tó bá sọ fún wa gan lòun gan ti máa ń jẹ̀bi wọ́n ní so látàrí bó ṣe bọ́ọ̀dì sọ́hùn wọ́n ní gbòóyá kò tiẹ̀ ṣe bí ẹni pé bóyá nǹkan wọ́n ní tò títí ọmọ ń dàgbà wọ́n ní gbogbo ìgbà tó fi lọ yẹn ọmọ wà ní ọmọ 7 years ńgbà yẹn tó fi lọ ìgbà kan á wá ìgbà kan kò ní wá ìgbà míì á pè wọ́n ní títí tọ́mọ fi pé ọdún wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báwọn ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n nígbà tọ́mọ ọmọ yẹn ṣàpọ̀dún mẹ́wàá làwọn separate torí ẹ̀ ìgbà tó bá dẹ̀ títí wá yẹn wọ́n ní ìjà làwọn á fi túká wọ́n ní no way wọ́n nígbà tó bá wá wọ́n ní ìjà báyìí òun làwọn á fi túká wọ́n ní so fún ìdí èyí ńkọ́ ó wá di pé nǹkan tí àwọn ẹbí àwọn sọ pé tó kálukú kó ṣe kí ni o kó wà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní ọmọ yìí ó ti wà ní ilé ẹ̀kọ́ gíga wọ́n láwọn dẹ̀ rọra àwọn dá ilégbà táwọn ń gbé ni wọ́n láwọn dẹ̀ ṣe tọ́jú ẹ̀ dáadáa wọ́n lọ́run dẹ̀ báwọn ṣe ṣé àwọn ń lọ déédé wọ́n ní látàrí ọmọ ẹni ò ti jẹ́ káwọn ó ti ní ọkọ míì wọ́n nígbà tó wà ní secondary school yẹn tí ó bá fi lè rí ọkùnrin kan máwọn wọ́n láwọn dẹ̀ prefer kọ́kùnrin wá àwọn wálé ju kọ́ àwọn wá ọkùnrin lọlé lọ wọ́n ní reason ni pé àwọn mọ̀ pé nínú ilé àwọn tó wá bá wọn kò ṣáà lè fẹ́ kí àwọn mọ́lẹ̀ lágídí pé ó mọ̀ pé tóun bá ṣe òun ó rugi oyin ládùúgbò wọ́n ní ṣùgbọ́n táwọn bá lọ bá kò sí tí ò ní ṣẹlẹ̀ ìgbà pọ́n so àwọn èèyàn ẹni tó wọ́n ní lótìtọ́ àti lódodo pé òfin á gbé o pé á ṣẹ̀ sí òfin ìjọba wọ́n ní ṣùgbọ́n pé ẹni wo làwọn náà fi fẹ́ sọ̀rọ̀ àwọn nígbà táwọn ìṣesí sí táwọn ìṣọ́ ọmọdé táwọn lọ bá nílé tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní lóòótọ́ yóò jìnà irú tó bá ṣe wọ́n ní ṣùgbọ́n ó ṣàyá wọn lára wọ́n nígbà ò bá sì wá wọn dé àwọn àdìjọ máa fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ wọ́n ní ọmọ yìí wọ́n ló kọ́kọ́ rí àwọn pẹ̀lú ọkùnrin kan wọ́n ní bẹ́ẹ̀ ló ń bínú lọ ló ń bínú bọ̀ wọ́n ní làwọn bá tiẹ̀ lọ bá ní yàrá ọ̀dọ̀ ẹjọ́ pé o kàn wù dé láti school wọn ló wà ní secondary school gbà yẹn o kàn dé o kàn wọ yàrá lọ o kàn ṣe good afternoon ma wọ́n ní ṣèbú orí ẹni tó jókòó òkè ló sọ pé my mommy leave me alone òun ò lè kẹ́nì kankan wọ́n ní tò wọ́n ní àlejò àwọn èèyàn gbà yẹn tiẹ̀ dẹ̀ ń sọ pé ṣé ọmọ yẹn bá yàn jà láti school ni wọ́n ní àwọn sáré yìí mọ̀ yẹn lọ pé fílẹ̀ má dá lóhùn pé ó bèrè owó kan láàárọ̀ àwọn wá sọ pé àwọn máa mú wá fún ní school táwọn bá ti gba ibi school ẹ̀ kọjá àbí kẹ̀káwọn send ẹ̀ pé àwọn ò dẹ̀ send wọ́n láwọn ṣáà yìí mọ̀ yẹn lọ ní yẹn ní nǹkan tó bá need tó bá important kò máa fún náà wọ́n pa àwọn ọ̀rẹ́ ẹ̀ ní school náà ó lè máa ṣe bákanbákan wọ́n ní ìyẹn ọlọ́run kan ìyẹn púpọ̀ wọ́n ní ká ṣáà má fa ọ̀rọ̀ yìí gùn won ni o wa di nijo ko pe akunrin tun wa awon tun dijo nsere ni palo won ni bo ma awon tun se ri bayi won ni bi awon se sile ko fo won ko wo yara lo won lo kunrin yen ba pe pe come back here ki lo se e won ni lo so pe ejo eyi ko ni daddy mi o laye laye laye laye yin e ma ba mi soro beyin ki lo de te fin bere pe ki lo se mi se mi le wa wa ni se mo mi mi ko le wa wa ni won la ba ko ni come on shut up won ni ko da lo den my mom leave me alone ah won la won sha ni ko kunrin ko ma binu won ni ko da won ti e so mi ni so meji fun ma yen o won ni ma yen kan pe awon jo kan ni pe wo ta ba fe ra awon ma ni problem pelu omo e yi wo bo se soro sa awon to bu awon jo se awon o ti bi lomo ni pe se lara omo awon se gbe ni won ni ma yen de da sa awon to ma se daada ta fa awon ni ta awon ba won la awon ro pe boyo olohun ko fe lo omo yen won ni yen lo won ni elekeji be kan na won ni elekeji yen to ba ti en bo a ba won ra nkan loto to ba a ba won na ra ice cream won lo ma won omo ni igba ti o mu o won ni to ba fun awon ma won to ba pe omo ko wa gbowo won lo ma won ni igba o won ni koda be ni o mo pose lo pose bo to ba ngba yara lo si kishin boyo ni kokon to fe lo mu won ni o won lawon ba pe joko pe mama se bi ele kede o de kini kan kini kan won ni omo yi bo sa se nwuwa o ni yen pe won ni ti okunrin orisirisi o won ni tori ti ede ni won lawon ti ri ta won le mu ti wa e ba ta won mu ninu omo yi won ni awon wa nduro pe to ba sa ti wa institution awon afe ni ta won ba ma fe pe ta won ba ti fe san ta won mu lo le to won obi awon ni to ba ton ba fe gba lowo e ton ba gba ta won sa ti se mo mi mo ta won ti awon opusalaruwo this time pe awon se engagement to lo repete ta won ba ti se ni palo awon ni ta tent kankan gan pe awon ti wo pe to ba de si from my institution sin go ba de ko se be ko lo fun service olohun de ti je ko rise on ba ti e lo niyan won ni sugbon e kankan won ni gba mi awon o ti e ni expect gan mo ya de wa o le lawon se nkankan ba do le lo re nkan fe se wedding gba ko won ni ko sa si lona kan bi lona mi to ba ti ri okunrin mo awon won ni wahala ni won ni now igba to dori elekarun la wa o pe n to ba fe se lo se o dondon ni awon sa gbodo mari won ni ele ta won wa ri lowo lowo won ni awon julo lojo ori fun bi odun bi meji won ni o wa je yan kan to se janjala ti o lara won lo de ready lati fe awon mo wa bere mo ni se yan o ni yawo ni ah won lo ni yawo won ni so elesin melo lorun wi won lo ni won lo de so pe awon ni won la won gan ti e le ba gbe leni we pe le awon ni ta won rent la won ma gbe ta won ba de se pari le awon awon ma lo ehe o to ba de lori ofe ko kole fun awon na pe awon o le lo ba iyawo to ti ni sinu le ka won dijo ma gbe papo nkan nkan be yen won ni lojo ti omo awon foju kan ko si ara ti o fi okunrin da won ni debi pe gan won fo leti njo yen pe ki lo se kini problem e won ni sti won ni lo wa send message buruku buruku buruku sa won e wo bokunrin yen se ri ko ti e ni ko ti e handsome ko ti e ni kini won la e to awon to handsome to se gangana to se bi tori ti ele won se fi gbogbo e sile won ni omo yi bo wa ni pe titi lagbara olorun pe odun to nbo ta fe mu 2027 won lo ma se tan to ma graduate ni school won ni lati gba toro isisele won lo mo yi o wale o won ni tawon ba pe o ngbe call awon a lo nbo won ni jo tawon lo school won ni bore re se so pe ko o jade won ni lore eyan ba ba won pe mommy wa around won ni tawon fi joko dile shu won lo mo yi o yoju sawon ha won la to send message awon tun bi ani my mommy don't worry awon ti ri message yin ohun ma wale won ni ko won ni bi toro de duro won ni iwa arakunrin ti o de binu si won lo bata awon mu won ni so pe awon o de tun fe padana pe ohun le lekefa won ni now kini ki awon o se o nipa ti omo yi ati arakunrin won ni arakunrin iwa ni pe o da pe iwa atomo re yi won lo na tun ti fe ma fe se bakan bakan pe kini kan ti awon le se mo ni oro nla ni lotito ati lododo omo oko ti se baba omo hello ma a grandma e ma seun ma yes ma yes. Ikan mo bi ti hun to se won le se. Omo to wa ko ti o wa le nkan rara bayi. Biru gba to ti koko rita koko yen ti o ki yen. Iya e se grandma. So koma ko e o grandma ma pe yin mo fe ko ko ti ko duro ni. E ma worry. Ma pe yin sosun. E se. I mo se ko ki number yin wa nle. Aha. Splash FM won pe bi alaborun ni oruko eto. Gbogba wa ta gboro nipa ti arabirin yi. Omo nsin ko wa le mo lati gba to ti lo si le eko. Okay, mambo. Hello.
1: Hello.
0: Hello, ẹ ti wa nbe o. Baba to ti lo tipe tipe. Koku. Okay, to ba se ko ma wa le mo si se de mo pa awon ma ye ode oni kesi lo ro won ko lo nsanu. Se mo pe ibi ti ya wa tode nsin ko wa ni fe ko ma se ko ma pari school ko ma jade le eko lodun to nbo se pe ti ya ba da si lara nsin e mo boya o na ti ni boyfriend to le je pe boya o le mo o ma ba sanwo school ti o fi yanju gbogbo everything
1: se
0: aha aha Uda. Baba ti o se nkan kan fun. E se sa. Enikan ti wa loju opo. Mo dupe fun amoran yin yen dada baba. Hello, en to wa nbi.
1: Hello, daro.
0: Sa? Hello?
1: Daro.
0: E karo sa.
1: Hello.
0: Hello, gbogbo aye n gbo yin sa. Mo wa pelu yin. E gbo mi dada. Ah, awon eyan de ngbo mi dada. Boya iri abi te wa yen ni. Boya de le rora ye ba die ni bi te wa. So ri bed le wa sa. Boya ke rora dide die. Hello daddy, se tin gbo mi nsin?
1: Mo ngbo ni radio ni mo ti gbo te ke ma se ni
0: mo se. Oya isoro yin, okay.
1: Daddy, you mo ro te so yan ko se ni mi la lo lo bayi. Ya o ti mi challenge.
0: Eh ya.
1: O pe ki na sa ton pe awon yan ko na o ko e ti ku.
0: Okay. Obinrin abokunrin. Se o ni o se o o je bi agba ninu awon omo eni yan abi abokere. Be first born abi? A fourth, okay. O like yin rara rara. Okay, ki ba o le yin se wa n bomo yen gbe ba o le se ma n ba lo te ba ri. O se ma se ri yen ti e si yato. Se pe awon yoku won fe ran yin. To ba ya ona pada soju nu a pada moju kuro ni. Eh, se ba mi mo dupe. Splash FM na pe bi alaboro loruko eto enikan to ti wa loju opo nbi. Hello. Hello. Hello sir, e ti wole. Aku afemo, aku aji. Hello sir. Gbogbo aye npo yin mo wa pelu yin sir. E se ba mi mo dupe. Bi o ti e lo do baba e gan se ko ni lo le oko ni ah ah to ba je pe baba re ni ki ya re ki oh okay Eshe baba, thank you so much. Splash FM now could be 070-6949-3000. Hello, hello. Tu alo jo pumbi. Emma Caro sa. Olong sa.
2: Sake toro lati yoni adi.
0: Eshe ba mi sake, thank you so much sa. Okay, but she had a boy on feel Jew, where you pay young Julo? What's your boy alone, she? A bi bagi bagbe pon pelu iye yen lo ti te lorun se mo pe bi omo ayo ni tori ti ba jo omo ayo ni ya re le pe kale ku iya re ma so fun pe ohun ju omo kun okunrin to se nwa nwa yi lo fun bi odun bi meji kan sa e je mo po ohun ati ye lo n gbe be yen o na la labaro mama re se mo dupe sa eni kan be lojo o de pada re bete o ipe yen de ti pe to ti duro nbe de mo king gbe bayi lori hello en to wa nbi hello e ma kwa akwaji ah yes ma e se mami to video re eleke fa bo se wa taku si school ti o wa le yin kon sin se pe yo wa e se ma eni kon mama ni ko fi le pe yo wa le e ma de ja gbagbe pe a ma odo aye odi oni decision won a ma lagbara hello ko si e se ah ba mi e se sir jo meta ni daddy thank you sir ah ko ti aye abayi o
3: to ni to ma ke ya orora ma wura ko ma n to ba je oju si re
0: okan ya na wa bale bi o se ri e mo pe won pe meji gbogbo n to n se ya yen niyan o tun wa law school iya wa lo iya o ba ore wa ni pe ako un ba o ya pe titi ti ile fi su omo yi o yoju
3: gbogbo e la bo ti o ba ya ara ri o sile ara ta sile yo yo omo do ye se ya meji lo bi ni
0: iya kan ni
3: se bi iya kan yen na ni ki yo ma se ti e lo o ma jo de un lowo lowo me be ori re to ba ri lara okunrin yen bo na o pende
0: e se ba mi
3: ya o rora sile ko ma ti ri ti
0: ara ya o ara re o gba mo bi o se ri omo yi leyin pe won kan jo nsoro wa iru ti e tun ba ya pe ko ti e ma lo block ohun ko ma so pe ohun ba won mi sa so fun won mo ni kan se suru pe kan se suru
3: e so fun ya yen na ni ko se ko rora se suru fun ko ma wura ngo ba ya
0: ah o ti ma le nikan to pade nsin to ntoju e ni tori ti o ba ri nkan je ni to de mo powo iya yi ni o send owo sohun gbogbo e ti o send ounje sohun yo duro je o ti ri supporter kan ni e se baabi amen mo dupe baba ah o ku seju kan dondo eni ise le ba mi soro abo seju bayi mi de fe ma gbe ipe yen ni hello sir abelo ma yes gbogbo e won ti se voice note patapata won send awon kan gan si mi ton ti e tun be pe ko dakun o sha so ohun to ma so fun ni pe ewe ma worry mommy mommy e ma worry ko de wale
4: ki mo fi ile
0: hmm
4: tawo wa ma fi be your kind no agba ma po ka e olorun
0: hmm e se
4: omo to ni baba won la to ni ya
0: won benu e loko si
4: hun enu e lo na ma wa
0: hmm e se
4: olorun ni je ko na ri wa la de bi pe ko no pada
0: ami lori ofe lati gbe ipe kankan e mo ojo yen ti lo ewo oni ose olobe se gbogbo eyin ti adijo fi fe je mo dupe gbogbo eyin te n pe mi te ba si ni interest si oro yi ti amoran yin yato si ile tawon eyan ti n so yi ma fi oju opo mi le sugbon te ba mo pe tawon eyan so na le fe so ko ni dike pe mi mo won ti ba yin so eyin na tun le ba won so ti won jo mi to je pe eyin le soro to wa lokun elomi to je ire elomi ko ma kan da bi eni wi pe andarun mora wa loju e je kin fi oju opo mi le fun eyin odo langba eyin yawo ile eyin ba lele te ni te fe ba mi so voice note ni ke se si number ti mo fe pe yin ti mo fe pe yi 070 number station mo tin pe fun yin 08028940839 eyin to je pe fe fun mi ni amoran ni oru yi aha kin to sun boya mo le duro di bi 330 or before kin to sun pada mo fe amoran to yato si gbogbo n tawon eyan ti gba yi ni o titi yin yato gedegbe e le pe mi sori ero bani soro yen o eyin to ba de je pe o ni e ma ti pe nkan ti mo ma mi ti kuro lori radio tin ba ti kuro mbi bayi ni ke to pe nkan ti mi se npe number ni yen leyin eyi eyin to je pe eni nkan meji te fe so boya lori eni te jo nfera ni abi lori iyawo le abi oko yin ni abe yin obi te nsakiyesi omo yin pelu eni to oko afesona abi iyawo afesona re abe gbo nkan kan nipa ebi won abe ri ona kan abi ona miran te se fe kan fera sugbon e wa mo be ti se fe se e wa mo be se fe se fun di eyin nko e je ki a eyin e kan se voice note si mi ni oju oni si wa lagbara oba mi oke 08028940839 titi ojo mejo ta o tun ni ipade ayo lori eto ta pe ni alaboro ni kan ni splash fm princess adenike olowo kere peace mama presenter loruko temi ire atayo la tun jo fi pade o e se o e ku agbale mi o bi mo ba se to be o ba gbo koni dun sugbon eyin le je odun eyin le je ki gbogbon ko si e tun ja jo pade ni ago kan abo laaji lojo wednesday to nbo e se

0: fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tí ó tún lóore ọ̀fẹ́ láti jí sí wákàtí yìí, ẹ gbọ́rọ̀ Olúwa lórúkọ Jésù, o ò ní takú sójú àlá. Lórúkọ Jésù, o ò ní takú sójú orun. Matthew, ẹni ó bá sùn tó bá jí, ọkọ rẹ̀ ò takú ni o, sójú àlá. Ẹlòmíràn lójú àlá, ó bá ti sùn, alùdàìkó. Matthew, tí dàìkó bá dẹ̀ ti lùyàn lójú àlá, Matthew, kò jí sáyé mọ́ o, ó ti lọ nìyẹn. Mami, lójú àlá, dàìkó ò ní lù ọ́. Lórúkọ Jésù, ayé ò ní ṣèkà fún. Gbogbo ẹni tó ń sàmí, ayé ò ní ṣèkà fún. Mo wí lórúkọ Olúwa, ẹ ráje jẹun. Ẹ̀yin mọ̀ ni mò ń bá wí, ẹ máa ráje jẹun. Ọjọ́ ayọ̀ yín rè, ó yá kó wọlé. Ẹ sàmí, ó yá kó wọlé. Ọjọ́ ayọ̀ yín, ó yá kó wọlé. Ta ló sàmí yẹn, ó yá kó wọlé. Ẹ tẹ ọwọ́ ọ̀tún yín, ẹ tẹ ẹ̀ka, ẹ máa wo inú rẹ̀, ẹ máa wo inú rẹ̀, ẹ máa sọ pé ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mo rí ire nínú rẹ̀,
1: mo rí ire nínú rẹ̀,
0: ire yẹn sì gbọ́dọ̀ jáde,
1: ire yẹn sì gbọ́dọ̀ jáde,
0: ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mo rí ògo nínú rẹ̀,
1: mo rí ògo nínú rẹ̀,
0: mo sì gbọ́dọ̀ rógolo,
1: mo sì gbọ́dọ̀ rí ògolo,
0: sọ pé ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mo rí ajé nínú rẹ̀,
1: mo rí ajé nínú rẹ̀,
0: mo gbọ́dọ̀ rájé jẹun,
1: mo gbọ́dọ̀ rájé jẹun.
0: Ẹ wo àtẹlẹwọ yín sà, ẹ wo inú rẹ̀ gangan sà, ẹ sọ pé ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mo rí ẹ̀mí gígùn,
1: mo rí ẹ̀mí gígùn
0: ní inú rẹ̀,
1: inú rẹ̀,
0: ẹ̀mí mi gbọ́dọ̀
1: gùn, ẹ̀mí mi gbọ́dọ̀,
0: ẹ kọ pé ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mo rí ire,
1: mo rí ire
0: àti ìrànlọ́wọ́,
1: àti ìrànlọ́wọ́
0: nínú rẹ̀,
1: nínú rẹ̀,
0: ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: ire gbọ́dọ̀ wọlé tó ẹ̀,
1: ire gbọ́dọ̀ wọlé tó
0: ẹ̀, pariwo pé ìwọ ọwọ́ mi,
1: mo rí ayọ̀
0: nínú ọwọ́ mi, ayọ̀ gbọ́dọ̀ jẹ́ tèmi
1: láti òní,
0: èmi ò gbọ́dọ̀ sunkún mọ́
1: láti òní,
0: ọwọ́ mi lọ
1: gba ire,
0: ire
1: tí ọwọ́ mi yóò gbà,
0: tí ayé ò fi kí orí mi kú oríire,
1: ọwọ́ mi
0: lọ gbà. Ọya, ẹ gbé ọwọ́ yẹn sí orí yín, ẹ rọra fi ra orí yín, bí ìgbà pé èèyàn ń bẹ̀ tí ọmọ, ẹ rọra fi ọwọ́ yẹn ra orí yín. Ẹ sọ pé ìwọ ọwọ́ mi,
1: ìwọ ọwọ́ mi,
0: mú ire bá orí mi,
1: mú ire bá orí mi.
0: Ẹ sọ pé ẹsẹ̀ ló ń sáré,
1: ẹsẹ̀ ló ń sáré,
0: ọwọ́ ló ń ṣiṣẹ́,
1: ọwọ́ ló ń ṣiṣẹ́,
0: eré tí ẹsẹ̀ bá sá,
1: eré tí ẹsẹ̀ bá sá,
0: ayé kì í kìíní kú ẹsẹ̀ rẹ,
1: ayé kì í kìíní kú ẹsẹ̀,
0: iṣẹ́ tí ọwọ́ bá ṣe,
1: iṣẹ́ tí ọwọ́ bá ṣe,
0: ayé kì í kìíní kú ọwọ́ rẹ, orí láyé máa ń kí,
1: orí láyé máa ń kí,
0: lọ́sẹ̀ yìí,
1: lọ́sẹ̀ yìí,
0: ará yóò kí mi kú oríire,
1: ará yóò kí mi kú oríire,
0: lọ́sẹ̀ yìí,
1: lọ́sẹ̀ yìí,
0: àgbáyé máa sẹlibrétì,
1: àgbáyé máa sẹlibrétì,
0: lọ́sẹ̀ yìí,
1: lọ́sẹ̀ yìí,
0: àìsàn,
1: àìsàn,
0: jáde lára mi,
1: jáde lára mi,
0: ikú òjijì,
1: ikú òjijì,
0: jáde lára mi,
1: jáde lára mi,
0: ìpọ́njú,
1: ìpọ́njú,
0: gbèsè,
1: gbèsè,
0: kúrò lára mi,
1: kúrò lára mi,
0: bẹ́ẹ̀ ló máa rí, ó ti ṣe bẹ́ẹ̀, Jésù Olúwa wa, ẹ kí ìsì ọwọ́ yín yẹn, ẹ kí ìsì àtẹlẹwọ́ yín yẹn, ẹ ṣébẹ̀ nígbà mẹ́ta, látòní lọ, irí ò máa tẹ̀lé yín, ẹlòmíì ò tún lè kí ìsì ọwọ́ tiẹ̀, ìsọwọ́ tó ẹ, àbí ò kí ìsì ọwọ́ rẹ lórúkọ Jésù, irè wọlé sọ́dọ̀ rẹ, àánú wọlé sọ́dọ̀ rẹ. Gbogbo ẹ̀yin Soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé Soldier of Christ ní orí òkè Nomo Wọ ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní Soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè Nomo Wọ nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, orí òkè Nomo Wọ ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè, ẹ kà bèrè bàbá AK 47, gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12, ó máa ní agbára lórúkọ Jésù, yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn, ó borí ẹ, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew, ìparí oṣù yìí mà lóru àwọn àkọ́bí. October 1 ni òru àwọn àkọ́bí, ṣùgbọ́n a ti máa dórí òkè lórí òkè Nomo Wọ ni ati September 30 ipari osu on the 30 nla wa lori oke sugbon on the 1 oru meje pere o nla fe lo lori oke oru on the 30 si on the 1 crossover ati oru October 1 ori oke no more war oni ogba wa mami mo be yin gbogbo awon akobi yin ati second bomb e mo foto awon mejeji leyin foto yen e kan kon kan meji yi e ko si te ba dori oke oku nkan kan te ko emi o so fun yin nkan akoko te ko si oni anu nkan ekeji te ko seyin foto yen oni iranlowo anu ati iranlowo e mo gbagbe o anu e ko seyin foto yen iranlowo e ko seyin foto yen foto akobi yi ati ti second bomb e ma mu bo soru akobi e kan lodun oni program yen ba ba ti si omi yen omi akobi kaluku o lo buti e ofe ni won bu e kan lodun ni iwo na o gbo eri awon ti a ti bu omi yen tona nla fun iwo lokan o ona ma la fun ona ma la fun iwo lokan o ona ma la fun oju ayo re ma de sami o ma de sami o ma de sami o ma de sami o ma de ojo ayo ti yin o ma de ojo ire ti yin o ma de ojo ayo yin o ma de ojo ire yin o ma de ojo ayo yin o ma de lose yi ojo Thursday gbogbo eyan lagbaye e ti mo pe challenge ni mo ma wa lojo Thursday ago meje sa ago mokanla nigba mi a ma pari ni 10:30 sugbon ni aro Thursday o lanfani lati ri mi ni challenge ne badon te ba ti de challenge e wo moto to nlo mo lete e so pe nlo si no more war lodo baba Eke 47 ago meje ni o ibe na ni mo ti ma nse Sunday service loruko Jesu aye ri o gba ya sami aye ri o gba ya sami aye ri o gba ya sami aye ri o gba ya iwo ni o aye ri o gba ya o riran lowo iyan o ni mu iyan o ni mu iyan o ni mu iji o ni ja o Matthew lati bi ojo meta oluwa ni agbadua against iyan Matthew eyan le wa laarin opo ero ti nri je ti nri mu ti iyan o de mu iyan o de se kini o iyan o mu eyo enikan o ba wa laarin awon olomo to won olomo iyan o ma de mu a inu ri o de mo baje tawon yan ma so pe a fe sanwo osuku omo yo ma dun pe kemi na o de ruwo osuku san ki nti e romo ti ma sanwo osuku e so ori lo se yi gbogbo iyan to mu o opin ma de ba oruko Jesu oni mo fi so gbogbo iyan to mu o opin ma de ba Matthew ami akoko ti iyan ba ti de ami akoko oni wipe ojo oda ojo se kini mo pe First King chapter 17 verse 1 ma gbo ami meje ni o ami akoko ni pe ojo oda First King chapter 17 verse 1
2: Elijah rati speak
0: enjo
2: lati na awon olugbe gireri wi fun abu pe
0: enjo
2: bi oluwa olorun ti wa
0: enjo
2: ni wa jeri te bi duro ki yo si ri tabi ojo ni odun woyin ṣugbọn gẹgẹ bi oro mi
0: gẹgẹ bi oro mi number 1 Elijah fe fi ya je won nilu yen o ka odo ko le o ni ko ni si odo tabiri ni odun wa yi so ori ti ojo oba ti wa mo ti ri ose ipanju ti de Matthew ojo ni salary iri lawon owo kekeke te yan ma ri to yato si salary Matthew en ti ori salary gba ojo ti dani o iri wa wa ti an sise le po yan abi awon come awon gate man mi o lowo ju oga lo o so ori gate man to ba ma communicate so ori ni airport awon kan wa ni airport won ni opolo won awon kan wa nu won o ni o ko awon wo ati awa ni toilet ni airport so ona mo kan wa nbe te ba ti yo si airport te ba ti nbole inu aeroplane bayi won ma you are welcome sir e pele sir o fe to lasan ni o Matthew won ti sure bo mo nka chief toilet road won ti fo chief you are welcome mo ni jomodi chief chief you are welcome chief you are welcome so ori ngbo ba to tan eni to lasan ni o so mo even kan fe gbowo to Matthew ko ye ko ju 50 naira o ni mo gba to fun 5000 be won se fele won se fele ibe won ti sasiyori oran mi won ma wo bayi ni bi sugomo won ma yanki won ma welcome se to ba wa nlo won fe gbowo communication skill oni ma mu kiri ose so ri ri kekeke ti n sokale nile epo so re tin ta epo nile epo yen Matthew to ba ni communication skill ni o you are welcome sir e pele sir elelo le fe sir oni to okay e sir e pele sir o ti ba pass no so o fe erin lo fi pade won igban ba lo won na gba 1000 gba 2000 igbo osu ba pari o ti koja salary irine Matthew tiri o ba ti simo aye eyan gbe eni to ba je pe kiki salary nikan ni ba nwole ti o siri Matthew irilaye nje o.

0: nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọlọ́ máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásánkọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

Iṣẹ́ àpò fúfú mẹ́ta fún mi pé kí n gbà pé kí n lọ jẹ́ pẹ́yà. Wọ́n ò bá mo fẹ́ rí dùn, mo kó fúfú fún mi. Ìgbàlà ìṣá, mo ṣáà gbà fúfú.

0: περισσότερο καλοκουβάσα φύγει τα φιλοσύλη. Σπουδάσαν λίγο ένα τρέκινγκ με μπαμπτή, ένα όσο ήταν άλλο μπαμπού, μόνο του άλλο μπαϊ, μόνο μόνο. Πιάν μπίλο, μόνο, πιάν σάιλο, μπουκί, πιάν φτασί, μπί, αγγλί, κοδέ, κουμός, και λίγο μπί, μόνο μπίλο, μόνο, αφάτο, γιουκούι, μπί. Bíbá mọ́nà ṣáájú wa ní fún ìwé tí mo dẹ̀ gbéwè dá ní ìjọ ìyàwó kan tí mo gbé dá ṣe mo fílẹ̀ sí ibi tí mo ti gbàgbé. Yorùbá mẹ́ta mo pa ìbíbẹ̀ ẹlẹ́ẹ̀mẹ́ta mo pa àbẹ̀lẹ́ mẹ́ta láìpẹ́ mo fẹ́ lọ gbé kínní bọ̀ àwọn èèyàn ṣe mo fi hàn ṣe àwàdà. So mo ṣe pé mo rí ìwé yẹn gbé kúrò níbi báàgì yẹn. Ìwẹ̀lúwà ló mú mẹ́sọ pé mo rí gbé kú ọbẹ̀ tí mo fi tají. Àyẹ̀kẹ́ bá mi ṣe àlàyé lórí aláìsà ṣíṣà wọn àlẹ́sà.
1: Olóhùn lálà olóhùn mú ATM owó wà ní àkáǹtì ẹ̀ ó mú ATM ọ̀fẹ́ lọ gbowó ìgbà tó fẹ́ gbowó ATM yẹn dẹ̀ kàn. Àwọn èèyàn sọ fún pé ó yá gbìyànjú kó lọ sínú bank láti gba ìmí bó ṣe dé bank. Àkókò tó débẹ̀ ni wàhálà bẹ́lẹ̀ olóhùn ráwọn sójà tó ń lé àwọn ènìyàn nípa bẹ́ẹ̀ kò tún sínà olóhùn sínà kò mọbi tó lọ mọ́ níkẹyìn báàgì tó gbé gan báàgì yẹn tó sọnù bọ̀ níkẹyìn olóhùn ṣe ó padà rí báàgì yẹn padà ó padà rí báàgì yẹn padà ẹgbọ́n mi sà ó padà rí báàgì yẹn padà ojú àlá logun ti máa ń jà ATM tó kàn yẹn òun náà ni pé wọ́n ti disconnect ẹ̀ pẹ̀lú aláàánú ẹ̀ disconnection nìyẹn ATM náà fi ń gbowó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn aláàánú rẹ ni wọ́n dàbí ATM fún ẹ but ATM tí ẹ̀ ó ti kán wọ́n ti disconnect ẹ̀ pẹ̀lú aláàánú ẹ̀ sẹ́mọ̀ pé wọ́n lówó ní bank ìyẹn ni pé ẹ̀tọ́ rẹ̀ sì wà lọ́dọ̀ ẹni yẹn lọ́dọ̀ lórí yẹn but wọ́n ti disconnect ẹ̀ wọ́n ti kán. Náà ó fẹ́ lọ bẹ̀wà tó máa débẹ̀ àwọn sójà ló wà ń bẹ̀ sójà túmọ̀ sí ìjàngbọ̀n wàhálà kan fẹ́ bẹ́ sílẹ̀ láàrin òun àti olóore ẹ̀ tó ṣe ní ìdádúrà nìyẹn ṣùgbọ́n oore kan wà ń bẹ̀ sẹ́mu pé mo lọ miss road ó ti sìnà ayé ti sì lọ́nà nìyẹn gbogbo nǹkan wọ̀nyí ojú àlá ló ti ń ṣẹlẹ̀ àǹfààní kan tó nínú wípé ó padà rí báàgì tó sọnù ó padà rí he ìyẹn ni pé tó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ yóò padà lówó lọ́wọ́ fúnra ara ẹ̀ but olóore ẹ̀ ayé ti disconnect ẹ̀ yóò lọ gba àwẹ̀ àti àdúrà ọjọ́ mẹ́ta olúwa reconnect mi níbi tí ayé ti disconnect mi sọ̀rọ̀ ayé báyìí aláàánú ẹ̀tẹ́wọ́ sí mi sá mo sọ tẹ́lẹ̀ gbogbo agbára tó fi ọ́ pamọ́ tí ò jẹ́ kẹ́nìkan kan rí ọ lórúkọ jésù agbára yẹn gbiná agbára yẹn gbiná so mọ̀ pé joseph ìpamọ́ àwọn àgbà ló wà ìtìmọ́lé àwọn àgbà wọ́n ti fi pamọ́ síbẹ̀ bò tọ́lọ́hún rí ọlọ́hún rí tọ́lọ́hún ò bá rí kèé ṣàgbọ́n sí lórí àgbọ̀ tí kọ́ ló rántí ẹ̀ àgbọ̀ tí ti gbàgbé ẹ̀ for bíi 2 years many months 24 months kò rántí pé ẹnìkan wà bẹ́ẹ̀ táwọn jọ wà lọ́gbà ẹ̀wọ̀n ó lè sọ pé rántí mi tó bá déjọba rẹ bọ́ọ̀ níbàá yìí ọ̀nà tí ẹ o kìí ṣe fọ́ ti ẹ̀ ẹni tó gun bá ń jà òun náà fi pamọ́ ìwọ ló máa gbàdúrà tó máa fi bọ́ ẹ̀tẹ́wọ́ sà mo sọ tẹ́lẹ̀ níbi ayé fi ọ́ pamọ́ sí ó yẹ jáde wá ìdí ni ẹ tá a fi gbàdúrà bí èèyàn bá gbàdúrà èèyàn máa bọ́ ìyẹn ni iṣẹ́ àṣírí tá a máa ṣe fún ẹ lónìí iṣẹ́ àṣírí ni tó bá fi èèyàn pamọ́ àdúrà kan bẹ́ tí èèyàn máa ń gbà tó o bá wà nínú ìbàdàn tó bá ná ọjọ́ náà jáájọ gbàdúrà olóore ń wọ wọn ṣáánú ẹ wọn fi ọ pamọ́ rè wọn promote ẹ wọn promote àwọn tẹjọ wà ń bisẹ́ but ìwọ ni wọn dá promote kí ló kó sẹlẹ̀ ayé fi ọ pamọ́ rè wọn ò rí ọ ní kìí ṣe fọ́ọ̀tì wọn àga ọlá àbínà sàrà àyà mo pọ̀ lọ́sẹ̀ bó o bá lè sàmẹ́ lórúkọ jésù ó yẹ jáde wá níbi tí ayé fi ọ́ pamọ́ sí ó yẹ jáde wá in the name of Jesus àwọn àdúrà agbára kan bẹ tá a máa gbà lónìí tá a fi tú ọ sílẹ̀ pátápátá mo gbàgbé jẹ́ kí omi kan kó wà lọ́wọ́ ẹ lẹ́yìn ìgbà tá a bá parí ẹ̀ tán ló lọ wọ omi náà mo gbàgbé o ní ọjọ́ friday aago mẹ́fà láàárọ̀ láàárọ̀ kùtùkùtù a máa wà lórí social media ìwọ mú àwo tangara tuntun kan àbí plate tuntun kan àbí kò fọ kó má tónítóní fi yọ díẹ̀ sínú ẹ̀ a fẹ́ gbàdúrà káwọ́ra àbínà sá ẹ̀ náwó báyìí sọ pé olúwa eh soro dada so oluwa
2: oluwa
1: ibi ti aye fi mi pamọ si
2: ibi ti aye fi mi pamọ si
1: oluwa sawari mi
2: oluwa sawari mi
1: e tu emi sile
2: e tu emi sile
1: ko ni gbe ko ti mo wa
2: emi gbe ko ti mo
1: ya adua
2: oko desu oko desu oko desu
1: emi mi mo ma ye adua de ko ni ata o le ja ni ha wula bo se ki te bura ni la wa da seja aya aya aya aya aya oluwa tu mi re oluwa tu mi re oluwa tu mi re oluwa tu mi re oluwa tu mi re yesu oluwa wa won yi gbadura bayi la ki ki tara o mo si nbe gbo mi sa o le mo ye o tan ba so pe o ye ko ti mari to mari won foko re pamọ ni abi ko je pe fi o pamọ ti ala ru o bari o won promise e won se won fi o pa money ko ri e o kan ro po ri e no ti gbagbe e won kan promise won fail tori pe won fi o pa mo ah wa pariwo wa fo soke le kan so po oluwa
2: egba me
1: egba me kuro nu e pa mo awon agba
2: nu pa mo
1: awon agba ori mi ko doke
2: e ko ori mi ko doke
1: je ke mi no fa o loke
2: e mi no fa o loke
1: mo mi ku o ni pa mo awa gba
2: mo mi ku o ni pa mo awa
1: o ya dua
2: orugo yesu orugo yesu orugo yesu e mi ni
1: ma ya wa da na wa da fa da ya ra ke ta o bi ko seri ala ya ka to o fe tu ri da mi ka na ya e ku a de mi a e mu da ya ma de ri ka to sa e mi mi ma bakasi bakasi so pe oluwa
2: oluwa
1: e te wo si waju so pe oluwa
2: oluwa
1: kokoro ayo temi
2: kokoro ayo temi
1: e gba fun mi
2: e gba fun mi
1: ni bi ti won ti disconnect mi
2: ni bi ti won ti disconnect
1: oluwa connect mi pada
2: oluwa
1: o ya dua
2: oluwa jesu oluwa jesu oluwa jesu ni mi
1: ba le ye ya da da ba ko re ba no se ri ata ya e si te ko ka ru ya la ya e ri na ko te bi ka fa ewu agba na se ni ka ya da bu omo teri kata owo le po teri ada ha emi awon woli emi awon woli emi awon woli e connect me e connect me e connect me e connect me yes oluwa wa
2: ah
1: ase tenu mi jade o
2: yes sir
1: agbara dani duro o gbo imo di ayo ni lenu
2: ina
1: ina
2: ina
1: wa gba oluwa ri olore o gba o jade
2: amen
1: o dide igbara re
2: amen
1: o dide igbara re
2: amen
1: o dide igbara re
2: amen
1: o dide igbara re
2: amen
1: in the name of Jesus wa de bi oba
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: gba le sa gba le sa gbogbo eyan mo olorun te wa ni ado ekiti e get ready on the 28th ojo monday to nbo on the 28th of september ma wa ni ado la gbara olorun to ba wa ni ado laaro kutukutu laago meje mari ti woli o ma ni agbara bo ma so address ibi ta ti pade to ba di ola tabi otola address ibi ta ti pade afi ki oro e ku gbo ko dede da fun yan mo gbadura aye ma dede ni ojo na gan tin ba ti kuro ni ado ekiti mo n pada bo ni church wa ni ilesa gbogbo eyan omo lote wa ilesa e guess ready ni ojo na gbogbo bi tin ba ti de ororo wa lowo mi mantu wa lowo mi je ki kan meji ko se anfani fun o ki story e ko le change gawali kapori adaya agbara gbede so adani duro ninu ayere o ya ko gbinabe lagbara olohun to ba di on the 29 la gba la aro kutukutu ma wa losogbo ago meje mo ti wa losogbo iyen na ojo Tuesday la aro la ago meje ma wa chochiwa ni ah osogbo la gba olorun ni dada estate la gba olorun loruko Jesus wara anuba
2: amen
1: in the name of Jesus mo ni wara anuba
2: amen
1: wa de ti bi oba
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: ni ro la ago merin ni ojo Friday ti si otola gbugbo eyan mo olorun te wa ni ogun pa ni lu badan eja pade lagba olorun ni ni chochuwa leyin onisa park leyin onisa park abi garage ni ogopa ibe lati pade o ma ni agbara ago merin la pade nbe loruko Jesus ora jade irawo re atan wa de se bi oba te wo mo gbadu ade sa ogun orun to janu aye re o ya para en kan so eri kan the way ti ogun mo se loju ala o beyan ba gbadu ani o
0: oko se ni o wa sagbara dotun emi na ti lere o dupe lawo olorun fun ti olorun se ninu aye mi ti ogun na ti le pa ogun na po po po ṣugbọn mo dupe nitori pe olorun ba mi oju ode ode nigba ti o so wi pe ta so ninu program ti o ba ta ta se ni on the 17th 16th 17th 18th ni fun apo nigba ti o so mo de gbe ri wuro ni ojo ni ti e de se lai gbe ri wuro ati tango mejo to ba se wa so wa wa ni ah olugo ara ni de wo o ba sa mi ni mi jati to wa na ni ba se mi ko awon mi ra gba duwa go gba duwa mi ko ni je pa duwa ku duwa ku bi pa mi to to shuma ku ara yi ise gun aye mi ise gun aye mi asa se lojo mi ta mi ni gba duwa se mi ojo yin ni wa ta se to ojo yin lo ba ojo keji that was 18 because it's in a pile of one day and do that one until I'll be sure you go to your day because I'm out there I was so I get to it baby and I should not lie in me no lie I'm sure I'm going to win you no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no wọ́n ò pé kò lè jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ fà nígbà tí mo fọwọ́ fà wọ́n bá jẹ́ akọ aláǹgbà torí ẹ̀ máa ń pupa yẹn bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní fà mo fà mo fà ó mo fà wájú ibì wà mọ́ ní ìwọ̀n lọ́wọ́ bá sọ́sọ́ pọ̀ mi gbogbo àwọn àjẹ́ kó jẹ́ mọ́mọ́ àjẹ́ kó gé mọ́ ní ibi kí ni ilé ìbí mo ṣe fà já mo ṣàpọ̀ sílẹ̀ ó bá jáde wọn bá ní òkiri yìí bí mo ṣe ń sọ pé àtọ́ tó bi nílẹ̀ bẹ́ẹ̀ ni mo tají sáyé nba mo ji ọmọ kan tó wà lórí mi mi ò lè sọ lẹnu mi wá kan sínú ìpẹ kan tí mo rí ilé ohun tí mo rí nìyẹn o lẹyìn ọjọ tí wọn ọjọ kejì ọjọ tí mo san owó yẹn pẹlú àdúrà tí mo gbà ohun tí mo rí nìyẹn mi ò ríro eléyìí rí lọ́pẹ́ tó sọ ẹ̀rí mi rí mo máa kọrin láìsí ọba àwọn ọba.
3: kábíyèsí bàbá mi mo wà ní kọjá abirú ẹkẹ kiri lórí ọmọ mi ọlọ́run àlàyé ká fún ogun yìí tó ṣe nínú ayé mi ogun náà pọ̀ ṣùgbọ́n mo ẹ lè kúrò ẹrí kejì mo rí bí mo fẹ́ bọ́ síta lẹ́nu ọ̀nà mi mo wà fọwọ́ pé táwọn náà gbé mi dàgbọ́ kan sílẹ̀ mo ṣàṣẹ bọ́lẹ̀ báyìí. Àwọn ìwà ṣe nínú ẹ̀sìn òsínmí àbáyé olóhun ti dẹ́kun sílẹ̀. Ẹtí mo rí mo rìn rìn bá gbàgbé ní fọlọ́ sáré pé sàṣọ bá ti wọlé nígbà tó máa tó bíṣẹ̀ náà má rí pẹ́sẹ̀ yẹn dùn mí. Mo wá bẹ̀rẹ̀ sí ní tàgé tàgé tàgé tàgé rìn títí títí títí tó fi di bí aago márùn-ún ààbọ̀ iyì mi ṣẹ̀ṣẹ̀ wá sí ní pọ́nmọ́dọ̀ wá ń ta ẹsẹ̀ yẹn rìn ẹsẹ̀ yẹn rìn káàkiri ó ti wú. Mo bá fọ́ pé èèyàn ọmọ ẹsẹ̀ náà ń dun mi àwọn ọmọ mímí àìsàn yìí ẹyẹ bẹ́ẹ̀ ṣe ń là táàrọ̀ kùtù tẹ́tí tẹ́tí ẹni nǹkan tẹ̀tẹ̀ ọmọlẹ̀ ẹ̀rẹ̀ wá sọ mi ní ọkùnrin kọ́ ló má jẹ kó ní ti lọ kúrò ń bẹ̀ bí mo ṣe wá wọn ni mo bá ṣí ẹsẹ̀ ìbúra express car tí mo wọ̀ oògùn bí mo ṣe ṣí ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ni mo rí kó tí ń gbọ́ orí ṣé tí mo káàkiri látọ̀rọ̀ mi ìwọ̀nà èṣù yìí èṣù wà lágbára kò mà nígbà lọ mà ní lágbára mo lórúkọ jésù bí mo ṣe gbé èrò orí tẹ̀yìn bá wọn gbàdúrà sí lórí ìgboro bẹ́ẹ̀ni mo wá bẹ́ẹ̀ni mo fòwò rẹ̀ sí ìdí 2-3 orúkọ sí ọtún mi egungun ìgbẹ kan ìdòwò orókùn mi mo kàn sùn méjì ó ti tó bí oṣù gbin inú ẹta àti mẹta ti fílẹ bọt lóhùn orí pé mélòó gan ni mo wá fẹ fọkàn sí nínú wàhálà yìí báyìí nínú ṣe bá ṣe gbọrọ òwúrò kan táṣà gbàdúrà gbàdúrà bá gbàdúrà bá gbàdúrà yẹn pẹlú mi jẹ mo tún pẹpẹlẹ fífẹ bí mo ṣe sùn bí mo ṣe rí kan nínú ọmọ ìyá mi nìyẹn mo bá rí kó jókòó ní ẹsẹ ọtún mi ní abẹ ẹtọ ẹ ọkùnrin ni
4: In the name of Jesus,
5: amen.
4: What is it, Bioba? When you want to tell what Jibu, like by a lot of the 29, near or let my one the Jibu, like by a lot of Agometa, the Padia Mabber, Macumbe Agumano, 2 hours, no Rukojis Ogo Rajadi. Supogo me ajade
5: supo
4: ma se bi oba olojo bi oni oni wedding anniversary mo gbadura loruko jesu anu olorun atojure re o ma wa ori
5: amen
4: ori e ko ni gbabode
5: amen
4: aye o ni mu o
5: amen
4: o de mo leke sa
5: amen
4: igbeyawo re ko ni da
5: amen
4: abu ko fo ojo re
5: amen
4: igbeyawo re
5: amen
4: in the name of Jesus
5: amen
4: awon celebrate wa nbi an po die e ja ma ka won loko kan Adewusi Olajumoke number 2 ne Adesola BC happy birthday to you number 3 Alimat Mohammed ati Sulaiman Bukola Oyebanji Oluwadunse ati Babalola Miriam ati Mrs Adeleke Mama Oyo happy birthday to you Amosat Oluseye Elizabeth Oluwasayo ati pastor adebi oluwa tobi pastor wa to wa lajegunle happy birthday to you Khalid Ann Sasakamosi happy birthday to you omo mi ni Canada mo gbadura emi gigun ati ojo gbo olorun yo fi fun yin oye kati ki awon olojo ebi ni ojo Monday emo binu oluwa mayowa adeniran awon ni NDM Media nilu Eko happy birthday to you ojo Monday ne birthday won ati pastor Mrs Ayeni Oluwa Toyin pastor ato wa lapata happy birthday to you niyan ti di alliance bayi loruko Jesu e ori anugba
5: amen
4: megigun atojo gbo Oluwa yo fi fun yin
5: amen
4: e mo ku sure fun yin
5: amen
4: mo ki gbo eyin omo Olorun ti awa si screen lana nilu Ibadan loruko Jesu e ori anugba
5: amen
4: lo ni lagbara Olorun nilu Eko gbogbo eyan Olorun ta jo lo Jerusalem ta jo lo Jordan la gbara Olorun a pade ni you fit fly leni won to fe register to wa leko o re ofe wa lati ti wa register jajo pade loni loruko ni ogo ra jade
5: amen
4: in the name of Jesus
5: amen
4: ete wo si mi loruko Jesus abuku fun
5: amen
4: abuku fun aye re
5: amen
4: be tin bless se Olorun a bless won na
5: amen
4: iran lo wa de
5: amen
4: anu asele
5: amen
4: oju ra yoka
5: amen
4: bi asa yo yoka
5: amen
4: ogun ni bori e
5: amen
4: wa leke sa
5: amen
4: apere gbagbo e oluwa ya si mi ma
5: amen
4: ko ku fun ibo kon
5: amen
4: ko ni eri la
5: amen
4: ase mo be
5: amen
4: ko le yi pada
5: amen
4: jesu oluwa wa
5: amen

0: All Splash 105.5.
1: You already know.
2: Dúró náà kó o tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti díwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
5: 10% ní gbogbo ìgbà tó bára dátà
4: tẹnu lásán kọ́
5: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
4: Smart Cash látọ̀dọ̀ Airtel.
6: Growing moments are filled with chances to be active and learn.
7: Did you see, Mom? I made such a big jump.
8: Great job, my boy. You get better with each game.
6: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: I feel so strong.
6: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
10: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
12: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: rọ́dà mi bá mi yọ̀. Mo ti rá 70,000 náírà fi pamọ́ nínú àkókò yìí, ọdún December tó ń bọ̀ yá yàtọ̀
1: o. Ìyẹn máa da o, ṣùgbọ́n tó bá jẹ́ wípé orí Smart Saver ló fi pamọ́ sí ni, 1,500 náírà yóò ti gorí ẹ̀ o.
0: Ìpín 15% ìdá ọgọ́rùn-ún lọ́dún kan nìyẹn.
2: Bẹ́ẹ̀ni, ẹ ti fi Smart Cash ra data, ra àkókò ìbánisọ̀rọ̀, ẹ tún fi sanwó àwọn ohun èlò. Ní báyìí, a ti fi Smart Saver kún o. O lè rí tó ìpín 15% ìdá ọgọ́rùn-ún gbà ní ọdún kan lórí iyekíye tí o bá fi pamọ́. Ojoojúmọ́ ni ìpín rẹ yóò máa wọnú àkáǹtì rẹ. O lè gba owó rẹ nígbàkigbà. Ohun tó dára jù ni wípé o lè bẹ̀rẹ̀ pẹ̀lú iyekíye. Download app Smart Cash kí ìwọ náà bẹ̀rẹ̀ sí jẹ́ gbádùn. Smart Cash látọwọ́ Airtel. Òfin àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wà o. Money matter na sense.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: fún ìtura tó péye ní kíákíá.
1: Flash FM 105.5.
2: Akíkà wọ̀ padà, ẹ ṣeun gan púpọ̀púpọ̀ yí olólùfẹ́ wa. Ọtúnba kí pẹ̀lú ẹ bẹ̀rẹ̀ pé kí mo jẹ láàárọ̀ yìí.
3: Okay.
2: Yà sí mo jẹba kí n tó kúrò lé. Ẹ bá tọ́bẹ̀ ńlá.
3: Oh my God.
2: Wọ́n bẹ̀rẹ̀ pé kí ló bí ẹnu jìun náà.
3: Ọtúnba kí pẹ̀lú ní bèrè wá.
2: Ẹyin oníjẹba kára rẹ̀ ó mọ̀ le. Ẹ wo pé ilé aláàárọ̀ kutukutu. Ẹ bá ló lè ṣe o. Bá a bá jọka á jẹba.
3: Fẹ̀sẹ̀ lùnú.
2: Wà mẹ́ ẹ bá tàná tó tutù.
3: Ọmọ tó le jẹ.
2: Ẹ bá tó tutù.
3: Ọmọ tó le jẹ.
2: Ṣé wípé
3: ìdílé rẹ̀
2: tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ tẹ̀ nísìnyí ó mọ kun yẹn lóorun.
3: Alágolo méje.
2: Já máa lọ. Ayọ̀ ẹ já wọlé kọlẹ̀ ká mú ìròyìn kan fún yín torí pápápá láṣẹ ìròyìn náà láàárọ̀ yìí àwọn iṣẹ́ ń bẹ nílẹ̀ púpọ̀ púpọ̀ fún wa láti gbéra lórí ẹ̀. Wọ́n ní ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ fọ́dún 2027 láti inú ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé. Ó ti ń fi ẹ̀sùn kan alákòóso fún olúìlú ilẹ̀ Nàìjíríà Iyensan Wike wípé Wike ò ń parọ́ ò ń pa yárayàrọ́ Yorùbá sì lọ́mọ tó bá parọ́ kí ni ẹni òsè.
3: Yóò fẹ́wọ̀.
2: Àdàpé olè ní jẹ́ fẹ́wọ̀.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọmọ tó bá sì parọ́ yóò jalè. Wọ́n ní ẹ̀sùn tí fi ń kẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé wọ́n tẹ́wọ́ gba bílíọ̀nù lọ́nà àádọ́ta owó orílẹ̀-èdè Nàìjíríà ₦50 billion láti fẹ pápákọ̀ òfurufú ìlú Ìbàdàn sí èyí tí jẹ́ ti àgbáyé o. Wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ tí ó máa jáde ṣáájú ìgbà yìí ni Yensan Wike lásìkò tó ń kópa lórí ọ̀rọ̀ móhùnmáwòrán kan ló ti ṣe àlàyé wípé ìṣàkóso ààrẹ Bọ́lá Tinúbú náà ló ṣe ìrànwọ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bílíọ̀nù lọ́nà àádọ́ta owó orílẹ̀-èdè Nàìjíríà lórí àkànṣe iṣẹ́ pápákọ̀ òfurufú tí wọ́n ṣe nílùú Ìbàdàn. Ìgbà tí gómìnà tí ó sì máa fèsì níbi ètò ìpolongo eléyìí tó jẹ́ ti Mákindé Dàwúrà 2027 ìpàdé onínú gbọ̀ngàn tó wáyé nílùú Katsina lánàá ti ṣe ọjọ́ Tusidee. Níbẹ̀ ni gómìnà ti ṣàlàyé tó pabì tó sì yàbí dún ọ̀rọ̀ wípé Wike ọ̀rọ̀ tó sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gba bílíọ̀nù lọ́nà àádọ́ta yẹn náà láì irọ́ funfun báláwo ni ọ̀nà láti ṣe àwọn èèyàn lọ́nà ọ̀nà láti ṣe àwọn èèyàn lọ́kàn bẹ́ẹ̀ sì ni kò sí òtítọ́ kankan nínú rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o kò tẹ́wọ́ gba owó kankan láti àkàtà ìjọba àpapọ̀. Nígbà tí ó mọ ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní ẹni tí ṣe alásùnmọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ròyìn ọ̀mọ̀wé Sulaiman Ọlárẹ̀wájú nínú àtẹ̀jáde tó gbé sóde ló ti ṣe àpèjúwe ọ̀rọ̀ tó jáde látẹnu Yensan Wike yìí wípé òjé màrí náà ni mọ́lẹ̀ ayé ni irọ́ funfun báláwo ni jẹ́ bẹ́ẹ̀ kò sọ́títọ́ kankan nínú ròyìn yẹn. Nítorí ìdí èyí wọ́n ní ètí ò bá ti jó títọ́ ẹ̀dánù ètí ò bá ti ní ògèǹje tí ò bá ti ní òríjínà nú ẹ̀jùgbó. Nítorí bẹ́ẹ̀ gómìnà Ṣèyí Mákindé ó ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ tányányá lórí ₦50 billion.
3: Ó dáa já lọ tààràtàrá sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní. Wọ́n ní àgbáríjọpọ̀ ìgbìmọ̀ eléyìí torí sí ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tí a mọ̀ sí the Nigerian Supreme Council for Islamic Affairs. Òun náà ni a mọ̀ ti yọ ọjọ́ kan sọ́tọ̀ o léyìí tí wọ́n ní ọjọ́ tá a sọ nípa rẹ̀ yìí yóò mọ jẹ́ 30 oṣù kẹsàn-án ọdún 2026 léyìí tí wọ́n ní ìpè àdúà òun náà ni ó mọ wáyé o fún àlàáfíà ìfẹsẹ̀múlẹ̀ àti ìtẹ̀síwájú gbogbo ìlórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní ìpè tí wọ́n pè yìí o tó ń ti ọjọ́ tí wọ́n ti mú òun náà ló jẹ́ pé yóò mọ wáyé ní mọ́ṣáláṣí ńlá ni eléyìí ti ń bẹ nílùú Àbújá. Ìpè àdúrà tá à ń sọ nípa rẹ̀ yìí òun náà ni ẹni wọ́n pè o lábẹ́ ẹni tí í ṣe adarí ìní fún àgbáríjọpọ̀ ìgbìmọ̀ tó rí sí ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè wa Nàìjíríà léyìí tá a ti rí sultan ti ìlú Sokoto ìyẹn Alhaji Muhammad Saad Abubakar léyìí tí wọ́n tún wáá kéde o pé ìpè àdúrà táwọn sọ nípa rẹ̀ yìí yóò mọ bẹ̀rẹ̀ o ìyẹn lọ́jọ́rùú Wednesday 30 oṣù kẹsàn-án ọdún 2026 bẹ̀rẹ̀ láti aago 4 ààbọ̀ ọ̀rọ̀lẹ́ yóò sì mọ parí ní aago 6 ààbọ̀ ọ̀rọ̀lẹ́ àṣelọ́rẹ̀ pàdé mọ́gíríbì ni nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde láti àkàtà ẹni tí í ṣe akọ̀wé ìbáraàlú sọ̀rọ̀ fún ìgbìmọ̀ náà ìyẹn Abbas Jimo ó ṣe lálàyé pé ṣe rí ìpè àdúrà tí wọ́n ń pè yí o kò sí méjì tí ẹ fẹ́ fi àdúrà náà ṣe o wọ́n fẹ́ fi wọ ojúrere Ọlọ́run ọba àláàní o fún ìtọ́sọ́nà rẹ̀ ààbò rẹ̀ àlàáfíà rẹ̀ ati ibuku ti o po repete ni fun alolede wa Nigeria ati awon omo le yi agbarijopo awon igbimo eleyi tori sesin Islam lolede wa Nigeria o won o sai tukede o pe se ri leyin ta ba se adua yen tan awon apero nla kan yo wa waye in lojobo Thursday ti sojo kini osu kewa odun 2026 ni deede agogo mewo owuro o na ni o si bere awon ase lalaye pe gbogbo awon ti o poju pese sibe o na ni ati eto je are patapata ni fun igbimo to recess Islam lo lede wa Nigeria Sultan ti ilu Sokoto iyan Alhaj Muhammad Saad Abubakar eyin oduro baun en ti se gbakeje are eto wa lati apa ariwo lede wa Nigeria lohun Shehu ti bro nunu o Alhaj Abubakar Ibnu Umar Garba Elkanine be na ni eni ti se gbakeji are eleyi to wa lati gusu orilede wa Nigeria Alhaj Razak Oladejo won tesi waju pe akowe agba ni fun igbimo to recess Islam orilede wa Nigeria Ojogbon Isaac Oloyede la won se be na ni eni ti se gbakeji won Ojogbon Salisu Shehu won ni gbogbo awon ta so nipa awon yi won oduro wa mu wa mu ni bi pe adua eleyi ti ati pe ni o nja awon le ti wa kesi pe oye gbadọ wa nbi adua yo won ni gbogbo awon gomina gomina ti be jake jado lede wa Nigeria won gbadọ wa nbe awon ti be nlegbi ma sofin agba won gbadọ wa nbe ti sigbe nlegbi ma soju sofin lo lede wa Nigeria won gbadọ wa nbe awon alakoso alakoso won gbadọ wa nbe awon olori olori leka ijoba apapo lede wa Nigeria won gbadọ wa nbe o awon olori olori ta ba so nipa ile ise ijoba gbogbo e ti be lo lede wa Nigeria won gbadọ wa nbe be na ni asoju ni fun igbimo to recess Islam ni awon ipinle 46 te mo lu lo lede wa Nigeria ti se ilu Abuja gbogbo won patapata bayi ni won gbodo peju pese sibe igbimo eleyi to recess Islam lo lede wa Nigeria o na ni mo ti pepe adua kan o fun alaafia ifese mule ati itesiwaju lorilede wa Nigeria
2: eni ti se igba keji oludije si ipo are lorilede Nigeria lati nu egbe oselu ti NDC Nigerian Democratic Congress NDC Rabiu Kwankwaso lo ti soro si akata wa orilede Nigeria wi pe e ma fo e fo kan bale to ba sa ti dodun 2027 bayi baba ti gori ijoba ti ijoba ba ti bo si alo bayi subsidy pada ni se subsidy is gone let it go tele tede sugba lakota ti ta won o subsidy will be back in loro pada di wani gege bi kwankwaso bo ti soro ninu iforo wero to waye o lori ero mohun maworan kan nibe lo ti salaye o nse apejuwe isakoso ati ipinu are orilede Nigeria Bola Tinubu lati yo owo ranwo owo ori epo kuro ni ojo akoko to koko ngba ase gege bi are orilede Nigeria gege bi asise nla o to si so orilede Nigeria sinu free yard ta wa yi ninu dawiri tomo Nigeria o ti ri mo titi dasiko yi lori oro aje ati ilana kasama taso si boya yo je abi oni je won ni gomina tele na ni ipinle ti Kano o wa si alaye wi pe gbogbo ona ona ni won ma ti sa lati ri wi pe oro yo sa gbo ko sa gbo na ni ama o awa wa fi oro dani loju sode fun eyan ma orilede Nigeria wi pe ni kete ti egbe oselu ti NDC to ba ti tewa gba isakoso ni orilede Nigeria bayi inti awon do se ene wi pe subsidies ba woni subsidy yo to pada de nu won le owo epo robi yo le wale gbogbo n to gbowo lori gegege ni orilede Nigeria yo le wale we are bringing back fuel subsidy in our own way lona ti awon mo wi pe yo le motuma fun awon mo orilede ti Nigeria kwankwaso o soro yi le kun ama iwe royi daily post bo ti se lo ni ma nbe lapa be yen awa na bujo sin iyo ni sasonso ri e o e mu lanu tori pe bi nbola o fe polowo fun ara lapa todo titi e bo ti ni ko polowo yi na sa ni nkan sa o ma yo like owo gan o yo like owo gan o o da bi obin mi nu
3: oh my god
2: o le like owo bi kasin
3: chai
4: ore bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọlú máa ń yà sí kí ló wá dé títí lè fowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
6: 10% ní gbogbo ìgbà tó bá ra data
5: tẹnu lásán kọ́
6: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
5: smart cash látọ̀dọ̀ Airtel.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Pina Pina
10: Victor!
11: Which one you don't win again?
9: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP packs. At the collect points, they convert that to cash. Hey! Ole me!
11: Ah! Ole you! I beg, show me!
9: Enjoy Betway rewards. Play, end points, and win big.
12: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
13: Túndé, o tí parí tí yìí ni.
14: Bámi, tí yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
13: Dábàá, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
15: Nítorí pé ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Hollandia Full Cream Ever, aṣẹ́rẹ́ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
13: Hollandia Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
15: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
16: Hollandia Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Hollandia Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
17: Ẹ kú ilé o. Ebi ń pa ká sí nǹkan sí mi la.
18: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
17: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe sà?
18: Bẹ́ẹ̀ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
19: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
17: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
18: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
19: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
20: Join us as we celebrate the 37th adult harvest anniversary of Sion Magna Okiayo Parish. Theme, Jehovah Suri, the Lord is my rock. We start with Holy Week on September 21st to 26th. Monday 28th by 10 p.m. It's Revival. Theme, My God, in Him I Trust. Tuesday 29th by 12 noon. It's Youth Program. On Wednesday 30th by 9 a.m. It's Service for the Needy. Thursday 1st of October 2026. It's Free Medical by 10 a.m. And New Moon Service by 10 p.m. Friday 2nd October by 10 p.m. It's Tauda Praise. Pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kanòjọ̀kan. Zion Choir, Remlekun Amos, Tọ́pẹ́ Ọlájẹ́ Ngbèsè, Kẹ́mi Rehoboth, Ìyanu Olúwa Praise, Segun Jibout, Mr. Alujo, Stephen Praise, and Ajé Wọlé Edin. Ọjọ́ Sunday, ọjọ́ kẹrin oṣù kẹwàá, aládàgbogbo pẹ́ padà sí Ọlọ́run pẹ̀lú Harvest Thanksgiving, Bazaa Sales, and Widows Program. It's Sion Magna Okiayo 37th Adult Harvest Anniversary at Celestia Bus Stop, Ajib, Ìyàgànkú GRA Ìbàdàn. Venerable Superior Evangelist O. Kayode, Shepherd, Prophetess Elizabeth Kayode, Mama Okiayo Lolugbalejo Agba. Jesu duro de o.
21: Flash FM 105.5.
3: Ẹ káàbọ̀ padà, ìròyìn ti fún tẹ̀dọ̀ náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí.
4: Ibà.
3: Splash 105.5 FM ilé fún Bala Ofelele nílùú ti Ìbàdàn. Ẹ̀yin tẹ́ wà ní tẹ̀kọ̀ ìjà Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí ẹ̀ tí pọ̀ tó ẹ lọ pọ̀ sí wá. Kẹ́ ẹ túbọ̀ máa like, kẹ́ máa love, kẹ́ máa ṣíà ẹ̀. Àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ẹjọ́ máa gbéra sọ kó ma lo ni ibamu pelu awon iroyin ta ba tari sakata odo ti yin be ti se be ife lo so wa po o Oluwa ba ko ni joja lailai.
2: Amen
3: o. O de ja lo sakata eni ti se are legbimo asofin agba lo le de wa Nigeria. Goswell Akpabio nibi to tin tako oro kan o leyi to npe pe ki won tete jiro eni ti se lo le de wa Nigeria pelu eni ti se gba keji re yen Kashim Shettima nitori pe ipo are o ti se be o sofo nigbati Goswell Akpabio yo mo wa fesi sigbolowo hun eleyi to ti fe ma takan gbe kaakiri igboro aye oni ewo ke tu wo bi o ala fokan ko si aye ko si sile iyen ni le ile ijoba eleyi tin be lorilede wa Nigeria o tesiwaju na awon oro eleyi to gbe kale o pe awon eyan kan eleyi ti an pariwo tantan pe ipo are mo sile ko mo sa re nbe oni irufi awon eleyun awon oyun won o fe ki tesiwaju ko de ba orilede wa Nigeria o na ni won se so be oni se wa mo n to fa saba bi o oni are o na logun le isimi olojo mokale ni ogun eleyi to ti bere lati ogbonjo osu kejo odun 2026 leyi ti afiku si deba in lojo aje Monday leyi ti eni yo di opin ose o ki eni ti sare eleyi ko tuto pada senu ise nigba to so ni kote pe me eleyi ti nbe ni ipile Akwa Ibom lananu o lasiko igba ti en se ifilole opopona ti GRA eleyi ti emo eno administration niyan ijoba won ti nbe ni o gomina won e to fi lele Akpabio o wa bere si ni pa bi ya bi dun oro lori isimi eleyi ti eni ti se lo lede wa Nigeria to lo oni ke si ma wa wo awon eyan kan leyi to je pe olori ni won alatako si ni won pelu bi Atiku Abubakar ati gomina ipinle Oyo Amojo Ayo Seyi Makinde ori edakun awon eleyi na wa lara awon tin pariwo tantan pe se yo ko lo re isimi se ko lo simi ko wa fi aye re le ko sofo bi eleyin oni a se ri gbogbo nti won so ni gboro enu won un eyan gbo nitori pe are orilede wa Nigeria eyan takuntakun ni o gbogbo igba ti ba tin lo bikan oni ori ise ilu o na ni baba ma wa Akpabio en to se lalaye pe awon eyan kan ti bere si ni so fohun pe eyin ni adele are bayi ni isin nigbati are won lori ewe igba keji won won lo bi apero kele to ni se pelu ajo osoka agbaye oni edakun eyin le ma adele bayi o da won lohun o pe ohun o de le fe ni kankan o are Tinubu lo si wa nijoba o lo si npaje pase o na lo si se tuko isejoba orilede wa Nigeria lo e wa tete yin bele je ke gbo o Akpabio ni so be o pe se yin le ijoba tin be Labuja ko sa aye kankan be o alafo sile lori ipo are ile yi iwe ro ni nation lo gbe o ti fun tele lo da lori tabili wa
2: akai eje wa mu iroyin kan wa se ti gbo yin bayi ka tu dabo le si eni ti se oludije si ilegbimo asofin agba orilede ti Nigeria lati arin gungun Oyo iyen Allied People's Movement Oyo Central Senatorial District candidate Ambassador Olufemi Ajadi Oguntoyinbo lo ti se apejuwe omi lengbe iru eleyi ti won pejo o sibi Boye Nation Jaff Movement Mega Concert to waye ni ilu Ibadan gege bi erin tin lo eni itako ti o di erin lona won ni to nterin o na ni won ojo lo latari bo tin se apejuwe ati leyin to gbangba eleyi to nbe fun egbe ti APM ni ipale ma fun eto di gbogbogbo todun 2027 Ajadi Oguntoyinbo eni to sipaye oro ye lasiko gba to nba awon oniroyin soro ni kete ti eto nlo lowo ni open tennis court to nbe ni Lekki Salami Sport Complex to wa ni Adamasigba lu Ibadan nibi to ti darapo mo gomina Seyi Makinde ati awon oludije lati nu egbe oselu ti APM mi eleyi ti awon na do foto lo lati dije sile igbimo asofin agba orilede ti Nigeria won ni awon ko won rin ni pelu gomina eleyi to jo lori ile o won ni asofin ambassador Ajadi Oguntoyinbo to fe lo soju arin gungun Oyo ni legbimo asofin agba orilede Nigeria o wo le bayi oni bo lo mogun bo lo mogun gbe weyin rewo oni ewero eleyi ti won tu aya tu aya jade lati kopa nibi eto yi eyi nsafin re wipe itewogba egbe oselu ti APM jake jado ipinle Oyo ki se kere mi o gege bo ti wa salaye won ni ambassador Ajadi Oguntoyinbo eni to ko wa ni

0: be ambassador ajadi ogotoyinbo to je oludije sile igbimo asofin agba lati arigugu oyo lo ngbe osuba kare o fun gomina Seyi Makinde.
1: O da eja lo taratara sinu gbolohun kan eleyi to ti akata awon igbimo. E to se ipolongo ibo fun eni ti yo dije du ipo gomina labe egbe oselu ti APC nipinle Oyo. Iyen Senator Sarafadin Ali Campaign Council. O na ni e mo ti so oro alagbara kan o. E to lo re duro lori tabili eni ti se gomina wa nipinle Oyo. Amojo ero Seyi Makinde kini gbolohun ohun. Won ni be la bi ni o. Ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ pípèsè iná ọba yìí nípínlẹ̀ Ọ̀yọ́ oní bílíọ̀nù mẹ́jọ ó lé bẹ́lẹ́ ń jẹ́ márùn-ún ₦8.5 billion power project òun náà ló fìdí rẹmi léyìí tó sì wá jẹ́ pé mojú ẹ̀rọ Seyi Makinde ó tún wá lọ rèé gùn lé ìlànà mímọ́ lo epo dísù láti mọ́ fi tan iná káàkiri àwọn òpópónà òpópónà òpópónà èyí tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀ni ewé wa lè wo ewé lẹ́fàánú èje owó jẹ́ fi ń ṣe léyìí bílíọ̀nù lọ́nà irinwó náírà ni ₦400 billion. Kàìkàìkàìkàìkàì nígbà tí wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ léyìí tí ẹ gbé kalẹ̀ o pàápàá jùlọ láti àkàtà ẹni tí í ṣe adarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún àwọn ìgbìmọ̀ eléyìí tó ń polongo ìbò fún sẹ́nítọ̀ Sarafadin Ali ìyẹn Bisi Oladele ó ṣe lálàyé pé tandi-tandi lẹni yóò mọ́jọ́ tandi-tandi tún eléyìí tó tún wá yọjú yìí o ta ni ò ṣàìmọ̀ pé àìkójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí adarí nípínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló mú kí Seyi Makinde ó fìdí rẹmi bẹ́ẹ̀ nínú àwọn àkànṣe iṣẹ́ eléyìí tó yẹ kó ṣe kó sì mọ jẹ́ àǹfààní ìní fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ o nígbà tí àwọn ìgbìmọ̀ tó polongo ìbò fún yẹn fún Sarafadin Ali tí wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ wọ́n ní lọ́gán eléyìí tí ẹni tí ṣàyẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Síwájú Bọ́lá Ahmed Tinubu tó tẹ́wọ́ gba ìṣàkóso lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti buwọ́ lu òfin kan o tọdún 2023 wípé ó yá pípèsè iná ọba fún àwọn ìpínlẹ̀ ẹjọ́ òdòfin bẹ́ẹ̀ ni ríro wọn ní agbára kọ́ tẹ̀lé kí wọ́n lè láǹfààní láti pèsè iná lákàtà ara wọn kí wọ́n pín síbi tí wọ́n fẹ́ pín sí kó lè máa jẹ́ àǹfààní fún àwọn èèyàn wọn ní ìpínlẹ̀ kó wa wọn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ìpínlẹ̀ bíi 16 eléyìí tí a ti ń ṣàmúlò àwọn ìlànà yìí òun náà ni ọmọ tí láǹfààní àti jàǹfààní náà lákàtà ọ̀dọ́ tiwọn wọ́n ní ẹja tọ̀pá bọ́ o ká lọ rèé wo bó gan ni Seyi Makinde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti ṣe tiẹ̀ tó fi jẹ́ pé ìdákúrekú náà bá wá ṣe bẹ́ẹ̀ fojúbàde ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ẹ̀dákun o àkànṣe iṣẹ́ pé a pèsè iná ọba fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ oní bílíọ̀nù mẹ́jọ lébélé ń já márùn-ún tí a gùn lé o ẹ bá ni ibi wọn léèrè níbo ni ọba kíní ọ̀hún dé wọn ló di tùkẹ̀ ó fẹnu kọlẹ̀ àfi bí ọkọ̀ tí ò lè ponú mọ́ ni o wọ́n tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ ilé tí ẹ gbé kalẹ̀ pé bẹ́ẹ̀ àwọn bá sọ fún yín pé iná ń jó lórí omi kìkì dákẹ́ bèrè eérú ẹ̀ ń lọ Yorùbá lẹ́jọ́ nú wọ́n ní ẹ wò ó ìlànà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé kalẹ̀ yìí ìpínlẹ̀ kan tá a mọ̀ sí ìpínlẹ̀ Abia wọ́n mọ̀ ṣàmúlò rẹ̀ wọ́n ní iná ọba eléyìí tí ń láǹfààní àti gbàjọ fún àwọn èèyàn wọn ìyẹn ní ìpínlẹ̀ Abia 188 megawatts ni oh my god wọ́n ní ìpínlẹ̀ Akwa Ibom náà wọ́n ṣeré bẹ́ẹ̀ iná tí ń láǹfààní àti gbàjọ tí ń sì ń pín fún àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún láì fi tìjọba àpapọ̀ nìkan ṣe rárá wọ́n ní 191 megawatts òun náà ní ṣe wọ́n ní kẹ́ ẹ wá wo ìpínlẹ̀ Èkìtì ń bẹ̀hun léyìí tó jẹ́ pé àjọ wà níwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà ni o àwọn náà ń ṣàmúlò ìlànà yìí léyìí tó jẹ́ pé iná tí a ti láǹfààní àti gbàjọ tó sì ń jẹ́ àǹfààní fún àwọn èèyàn wọn 8.6 megawatts ni wọ́n tẹ̀síwájú pé ẹ wò ó nígbà àwọn ṣèkan tí wọn ò rí ṣe ní ẹbá tó bọ́ bòmíì léyìí tí wọ́n sì ń fi owó ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣòfò léyìí tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ o wọ́n tẹ̀síwájú náà àwọ̀ orílẹ̀ tí ẹ gbé kalẹ̀ pé ìlànà tí ẹ gbé kalẹ̀ láti àkàtà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí ààrẹ buwọ́ lù tá a bá ń sọ̀rọ̀ ká pèsè iná ọba yìnyín nílẹ̀ yìí wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé yóò fi ààyè lẹ̀ fún àwọn olùdókoòwò láti ilẹ̀ òkèrè kí wọ́n gborí wọlé láti wá ṣe àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ó mú kí iná ọbó fẹsẹ̀ múlẹ̀ ní àwọn ìpínlẹ̀ kó wá wa kò tán síbẹ̀ o yóò tún mú kí ìdàgbàsókè kó tún fojúbàde ní àwọn ìpínlẹ̀ èyí tí ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n níṣẹ́ wá rí amojú ẹ̀rọ Seyi Makinde gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo bí àwọn ayé bá tẹ̀ sí kó lè jẹ́ kí nǹkan ó máa ṣẹnure fáwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ò ní tẹ̀ bẹ́ẹ̀ bó ti wùwò mọ́ wọ́n wá tẹ̀síwájú o pé ṣe rí gbogbo ohun tá à ń sọ yìí tí ó mọ jẹ́ àǹfààní lẹ́ka náà ba o na ni eni ti dije lo si ipo gomina labe egbe oselu ti APC iyen senator Sarafadin Ali Yogunle bo ba le lanfa ni ati di gomina ni ipinle Oyo le to je pe idakureku ina oba o di laile ponpa o na ni o da fun wa ni ipinle Oyo awon egbemo eleyi to npolongo ibo eni fun senator Sarafadin Ali o na ni amo ti se lalaye o pe wo akase se oni bilionu mejo lebele nja marun eleyi ti sey makinde se lo fidi remi yi le to tun wa lo bitibiti owo lati ma ra epo disu tana ni awon opopona ni ipinle Oyo.

FNG. Òun náà lẹ fi ta láti jẹ lójú òpó káàṣì ẹ. Ẹyin tèmi ó ti ṣọ́ọ̀jù. Ẹ lápá abẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé lákòókò yìí Independence Day cash ball. Òun náà wà yẹn lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹ ò tètè mọ ta lákòókò ẹ wà ìlíjìbù fún. Mọ́ ni mi ìgbì ẹdé bẹ̀. Mọ́ rè bọ́ lẹ́yìn ìsakaba bọ̀ sí. Mọ́ jẹ̀n kanna kándù sí ẹlẹ́sẹ̀ tètè gan gan gan mọ́ lu ẹ̀ ní gan wọlé wọlé wọlé wọlé wọlé. Mọ́ rè bọ́ 347-1004-1# tàbí www.cashier.ng. Ẹ̀ńtọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18 kọlu cashier òní túlé kàn dà. Bẹ́ẹ̀ láti September tó fi máa di December 100 million naira.

0: four star one hash. You know the short code relate Abi www.cash.ng. In say you could only down 25k, maybe 50k. In Benle, my boot affair it is large. Baby, she first in your plenty of young people. Baby, she said, I see, you know, let's have fun. In your latitude. And then one rule, you learn this on Salaro to Tori Corriver Super. You know, you don't need a letter. I have all for what you said. Basketball, oh no. Dimatico, Tori League. Hey, there, I have all for you said. You know, Nigeria. Final four playoffs. Late on the lower, the Lupota Court, Nipple Rivers. If you like by go, tip, but Sugman, he called Rivers Hoopers. What he boy fear yell, what he gain the Kugwe. Then you got the open of Gabagamija late, Yotiba, but I will borrow no Majaji. One sock, Quagboko City Chiefs in 88 months, 76 months. You are Joy Day Monday, so I did week. One part I know Markham Flyers, I want your full on 92 points, 90 points. Go Markham Flyers, not bad. MPBL, the Nigerian Premier Basketball League. Nogba, ni odun to koja. Nana le sojo le Nigeria. Inu league ere dara bela for oju sa le adula wa Basketball African League. Koto wa di wipe. Iko, Viva Super, won ti gba pada iyen lowo won. Won ti reclaim e. Brown won na nogba ju lo le Nigeria. To de je wipe won ti wa pada si continent yo lati lo sojo le Nigeria. Inu DJ Basketball African League. Ele to ma waye lodun 2027. Eden gba bi lo ninu ere daraya bolu alafeseya tori wipe iko edokun yin tan je wafu bi champion la koko yi awon na iroyin je odi mimo o won ti bere agbara di won o iyen late ni lo saaju ifigagbaga ele ti won ma gba ninu idije Kafumen Champions League ele to ma waye lole de South Africa iyen ni odun ta wa iko edokun is an wa pa won na gba league agbojo obirin ole de Nigeria NWFL o to wa di pun won lo ko ninu idije wafubi qualifier ti won fi men to lo sinu idije Kafumen Champions League lagbon iwo orun ile adulawo iyen lagbon wafu West Africa ohun edokun ni won wa fi ya je iko to wa la tole de Burkina Faso won faso won faso yi won mo faya ni na awon mo oluko ni Moses Aduku ni won fi lo kopa lagbon continent mo so pe Moses Aduku yi won lo oluko ni ko je we obirin to won wa labi ogun odun ti won se daada won wo ipele keta si aseka quarter final ninu idije ife ya igbaye awon odobirin eleyi won lo lowo lole de Poland ti Falconet tan ti Jadani leyin igba ti won ti wa de bayi lati orilede Poland ko lo gbadu mo se edokun yi laipe laijina awon na won mo bi nko se lo fun won ninu idije Kafumen Champions League e polede South Africa lo ti lanfani lati ma waye e je lo sinu ko egbe agbabolu eyin ba ti lo aba urani ti se alaga won to tun je agbabolu tele fun orilede Nigeria iyen Kanu Nwaku ouna lo ti kepa awon lolufe iko egbe agbabolu People's Elephant lati ri daju wipe erin yin ni e ma je kerin owo e ma je ki nkan osirin lakatabu awon ninu eyin ba eyin faari awon omo yo ri wipe awon nilo awon lolufe ki won duro ti awon iyen gbagbagba awon lolufe won wa leyin awon o ninu ko egbe agbabolu eyin ba in ti Kanu wa ko in ti ntoro awon awon lolufe ni pe e ma binu e wa pela awon o gidi gidi ke ma fo tora won na awon no wa pelu ni bo ti e je pe ko egbe agbabolu eyin ba won ti ja olubori ninu fi gbagbaga kankan bayi ni sa ile ta wa ni Kanu wa ko ni awon lolufe ti won ma mi kan ki won ma se kini ka ma je keru o ba won ayipada o si ma ba iko People's Elephant iyen ko egbe agbabolu eyin ba amo pada si ti e ma won iyen eleyi bi ta won lolufe ti won ma won si intan si ma won tan si ma ma won amo pada iyen si le sugba si leyan olulufe la won nilo iyen ni opo bẹ́ẹ̀sì rí ikọ̀ flamingos orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn àná eléyìí tí wọ́n fún ara nílùú tí wọ́n fara sílẹ̀ lẹ́yìn àná tí ikọ̀ flamingos tí wọ́n fara nísìmí tí wọ́n fara sílẹ̀ kán padà èèyàn sì bùba ìgbaradì wọn òun náà ló kù báyìí o ìyẹn fún iṣẹ́ ìrìjú eléyìí tí wọ́n yàn yá láàyò ẹ mọ̀ pé wá fún bíi eléyìí tí wọ́n gbá lọ́wọ́ lákòókò yìí òun náà ni wọ́n fi ń gbaradì ìyẹn fún iṣẹ́ òun náà ni wọ́n fi ń gbaradì ìyẹn fún ìdíje ẹfẹ ẹyẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú ni wọ́n wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún tó máa wáyé ìyẹn ní orílẹ̀-èdè morocco nítorí pé fún ìdíje wa fún bí yìí orílẹ̀-èdè cote d'ivoire náà ni wọ́n kojú ìyẹn ní ìpele eléyìí tó kàn ìpele tó gbàgbó sí àṣekágbá semi final orílẹ̀-èdè cote d'ivoire òun náà ni wọ́n máa kojú ìyẹn lọ́la ìdẹ̀dẹ̀ aago márùn-ún rẹ̀ àwọn ọmọ olùkọ́ ni akeem busari náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ gbáradì wọn mọ tẹsíwájú ìyẹn lé ní lẹyìn tí wọn ti fara sísinmi àtàna lẹyìn nínú líìgì àgbọjọ olóde nàìjíríà nigeria tornado ó kojú wọríwo ìfẹ wáwọ lóńtà lagos àti kano pillars ó kojú ara borough fc àwọn àti abiyamọ rẹ àwọn náà ni wọn mọ bára wọn bá aago mẹrin òun náà làwọn fi ka gbọgá yẹn ló láǹfààní ìyẹn láti gbìnà yá nínú líìgì olóde nàìjíríà ẹwẹ kò tún wá tán síbẹ̀ ó sì kò fi gbàgbàgbà kan tó máa láǹfààní láti wáyé lé drama united àwọn àtikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù plechi united àwọn náà kojú ara wọn bẹ́ẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ insurance àti korodu city ni ikọ̀ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ insurance àti korodu city bẹ́ẹ̀ yimba àti sporting lagos shooting stars àti katsina united lé ní dédé aago mẹ́rin ikọ̀ agbábọ́ọ̀lù inter lagos àwọn àti kano pillars náà mọ̀ yẹ òkú lórí ó bá wá di ní ọ̀la ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rivers united àwọn àti kun khalifa àwọn náà ni wọ́n mọ̀ mú nǹkan bẹ́ẹ̀ bí nǹkan ó ṣe lọ nìyẹn o nínú líìgì àgbọ̀dẹ orílẹ̀-èdè nàìjíríà match day 4 àmọ́ shooting stars àti katsina àwọn méjèèjì wọ́n kojú ara wọn ìyẹn ní òní pápá ṣe lẹ́kan salami adamasi nílùú ibà ókè ẹjẹ kú ń bẹ̀rẹ̀ kí n lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn adarí ayọ̀ orílẹ̀-èdè nàìjíríà orí adarí ayọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kasimu abdulsalam òun náà ni àjọ fifa ti yan gẹ́gẹ́ bí adarí ayọ̀ eléyìí tí ó wà lára àwọn adarí ayọ̀ tí ó darí ìfigagbága ìdíje ìfẹ́yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin àwọn ọ̀dọ́kùnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún tó máa wáyé lórílẹ̀-èdè qatar ní 2026 fifa men's under 17 world cup òun náà lọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ni ó ti mọ darí ìfigagbága náà abdulsalam nìkan lọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ládàá lórí àwọn adarí ayò lọ́kàndínníọgọ́rin àti amúgbálẹ́gbẹ́ adarí ayò eléyìí tí wọ́n yàn fún ìdíje náà ìdíje fẹ́ yà gbẹ́yà àwọn ọ̀dọ́kùnrin yìí òun náà ló máa wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá sísídà ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún 2026 tó dẹ̀ jẹ́ wípé àǹfààní yìí ó tún sílẹ̀ fẹ́ni ọdún mẹ́rìnléní ọgbọ̀n ọ̀hún láti rí dájú ipò ṣojú orílẹ̀-èdè nàìjíríà ìyẹn dáadáa káàsì orílẹ̀-èdè nàìjíríà kò lè mọ̀ fẹ́lẹ́lẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ni tí ṣe ọ̀gá àgbà àwọn adarí ayò àti alága ìgbìmọ̀ adarí ayò fún àjọ fifa ìyẹn ti yẹ kí ìdínà ọba bàbá tójú rẹ mọ́rọ̀ gànà yẹn ó ní ẹyin jùmọ̀ pípọ́ńtà mọ́tò rẹ o òun náà ni adarí ayò rẹ òun náà ni olórí àwọn adarí ayò lọ́rọ̀ kan adarí ayò láti orílẹ̀-èdè nàìjíríà yóò darí ìfigagbága nínú ìdíje fẹ́yà ìgbẹ́yà àwọn ọ̀dọ́kùnrin mo máa wáyé lọ́dún tá a wà yìí ẹ̀jẹ̀ àwọn fáyọ̀ nǹkan kan wà tí mo máa jó mọ́ èmi àti kọ́ọ̀dù ó ṣàgbéyẹ̀wò ẹ̀ lórí já wọn sí láàárọ̀ tòní tó tó di wípé a lọ yẹ sí àgbọn káàṣì àmọ́ kó tó di pásọ̀rọ̀ lórí àwọn adarí ayò ẹ̀jẹ̀ kọ́kọ́ mú eléyìí wá bùbá àgbáradì ti kún fọ́fọ́ ìyẹn orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nílùú yó níbi tí ìfigagbága wọn yóò ti láǹfààní láti wáyé ìpínlẹ̀ akwa ibom òun náà ni ó ti wáyé o bó tẹ̀yẹ pé ibi tí wọ́n wà ìyẹn ní kóòtù ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ti dé ṣùgbọ́n mádùkà okòyè nìkan ni wọ́n ń retí ó dé báyìí gbogbo àwọn tó kù àwọn 23 náà ti wà ní bùbá agbáradì látàná àwọn mẹ́rin ẹnìkan péré lókùn tó ráwọn agbábọ́ọ̀lù 24 àwọn agbábọ́ọ̀lù 24 players ni olùkọ́ni eric chair òun ló pé o ìyẹn láti wá aṣojú orílẹ̀-èdè nàìjíríà fún international break ilé tó wà nílẹ̀ lára àwọn tí wọ́n ti tètè dé láti rí agbọ́ iwájú kan parí fc ìyẹn moses simon bákan náà agbọ́ iwájú kan fenezia akọ adams òun náà fakọ tí ó tètè dé bùbá agbáradì ẹwà wo níyì láti coventry city àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pè wá fúngbà àkọ́kọ́ isaac james moses uzor àti george ilé ni hena òun náà ó ti dé báyìí ó fi mọ emmanuel fernandez òun náà ti wà nígbà agbáradì agbábọ́ọ̀lù corinthians ìyẹn lórílẹ̀-èdè scotland benjamin frederick òdìdé author okonkwo àti chibuzor ati chibu ike nwa ewu awon ti won tete de bakan na awon to pada tun dara pon iyen lana bari Alex Wobi emi ajayi Calvin Bassi bakan na ola oluwa ina Ademola Lukman Bright Osai Samuel Oluwa Rokodare Bruno Yemachi Raphael Oyedika ati Frank Oyeka awon ti won wa kan pe de awon ti won pada de owo oro le so di pe train yo bere lati ri Wilfred Indidi Amechukwu Eze ati Stanley Iwabali to ba je pe Maduka Okoye nikan en to ku ti won reti ba gbagbago lede Nigeria ojo Friday to lanfani ye lati waye ba pe lede Tanzania Kenya olede Tanzania Kenya ati olede Uganda yo pare jodi ti fe le lawo lodun 2027 awon to le Nigeria bo wa ni sori ati ni Madagascar Tanzania ati gbalede jide ati olede Guinea Bissau ada mo pe automatic qualification ni fa won ri pe awon wu le se kini awon wa lara awon ti o gbalede ije ife yele adulawo be muti adepoju ohun na lo ti ro iko to ba igun so olede Nigeria ko e mo ni tori pe Victor Osimhen o sin le abi Victor Osimhen o sin be le finish dada e mo pe figagbaga yi yo tun je igba otun ele ti o bere ninu gbese aye super eagles sapo fi kada gbogbo pa lo sinu dije fe ya ni agba golden bronze bo dije fe ile adulawo lodun te awa yi o ni ka mo pe bere tuntun ohun na re eyin dije fe ya agba ele to le di Nigeria ti won lanfani lati le e mo wa nitori pe ko so cement le e mo se cement mo ma mesin yi ko saye yen o ele di Nigeria won gba le jo Madagascar ni yen Papa Jerry goes with a pabio. Big Besaki, go on, lost Guinea Bissau. You got Bagam. It is one my back, or do I want you? Lady Madagascar, and this Yak Bawani, Ryan, Ravilosi, and Lotte Jaco de Mimo. I won't bear roller than Nigeria, and Squire, and one jacket. Ah, I'm a fair wabi. That's why shocking Nigeria, my bear new. I want no lady Nigeria. Oh, no lady Nigeria. Everywhere, Loma Possimo to be a babble to see Kanka, or see Simbe. Je wi pe na lawa gba bọlu ko be won ta sasa kakiri agbaye niyan o seru ba won ta won o awon ma da irakuda ti Nigeria lagbada niyan ni ta won ni ewe adari ayo mo lede chad omo lede chad ni alaji alu mahamat ohun na yo dari ifigagbaga orilede Nigeria ati orilede Madagascar nilu uyo niyan le ojo eti Friday nigba ti ifigagbaga won akoko tuta ni o lo kopa nu dije feyele adulawo lodun 2027 to ba n waye to de je pe ohun na o lawon ti won mo ran lowo ninu ifigagbaga na Gabaga koko ni sori elekerin group D ile ti olede Nigeria eleyi ti o wa olede Chad ni o dari ifigagbaga awa lawon adari ayo olede Nigeria ile ti won lo dari ifigagbaga ninu DJ Afcon qualifiers Joseph Ode Ogabo ohun na ni won ti yan gege bi ada okan lara awon adari ayo ti o dari ifigagbaga DR Congo ati olede Equatorial Guinea 2027 Afcon qualifiers olede Nigeria ohun na yo dari ifigagbaga olede Cameroon ati olede Comoro iyen Abdulsalam Abiola Kasim eleyi to je wipe ajo FIFA won ti mu pe yo lo dari ifigagbaga iyen ninu ije feye agba awon odokunrin ojo ri won wa iyen labe odun 17 o dabi eni pe awon gbe wa won tin gbo die die bayi lori awon adara yo olede Nigeria ele ta ke sabari ninu awon dije to je ti le adulawo gan debi ta ri won iyen ni odi agbaye country aderogba ka won ra le laro tunbi
1: ako juma to ko akojo agbara le
0: okay olede Nigeria adari ayuwa meji ni wa nu Afcon qualifiers ele to fe waye Abdulsalam Abiola Kasim ati Joseph Ogabo le to tumo si wipe ti won ba se daada prospect wa o gba lokan wa wipe o se se ka ladari ayu ti o dari dije fele adulawo tawon okunrin gangan ni sansan olede Nigeria pa ladari ayu to dari dije feye ile adulawo tawon obirin to wa lati olede Nigeria yemisi Akintoye a wa ni tokunrin na ele ti o dari ile adulawo tan ba se dada ni Afcon qualifiers a de ri po kan lara awon adari ayu wa na Abdulsalam Abiola ina yo lo dari difigagbaga ni odije feye agbaye awon odokunrin tojo yin wa labi odun 17 to ma waye ni Lukata lodun ta wa yi ayipada nla ohun na le fa awon adari ayu lolede Nigeria
1: mi ri pe looto ni pe ayipada nla ni sugbon se ri oku si won lowo ta ba wo dada se ri Yoruba ni atoke ni elekun jije ti ma mu ekun sun tabawo igbawo gan ni awon adari ayo lati orile Nigeria na ti dari ayo ken ninu idije ile to tu je gbogi ta ba so nipa idije fi eya agbaye gan e ja wo idije ile adulawo ile to lo lohun adari ayo melo lo dari ayo ninu idije ohun
0: ko si
1: ile to tun si pe o ye ka mo wi pe nkan tin se league orile wa Nigeria papa julo ni dari ayo wa sugbon lowo ta wa wa to ye pe ajo CAF won to si wa tu pe won pada wa lati wa dari awon figaraga mi ri pe asiko re to ye pe ka won no fi ran ajo CAF wi pe ke se gbogbo awon adari ayo na lori bi won se foju wo won ni orilede wa Nigeria o asi lawon adari ayo na to ye pe awon na sin se daada to ye pe awon gan ko si dije ti won le lanfa lati dari ti o si ni si magumago kankan be emi ni pe asiko re fa awon adari ayo na lati je pe ka won na kan tu jawe sobi e mo pe ti ajo CAF ta ba tin pe won ta di pe won se daada to si tin lanfa lati ma dari ayo ninu dije ile adulawo ko ni pe ko ni jina na e kan ni pe ajo FIFA na won kan indo won kan e gbe
0: won pe ati nkan ajo FIFA ti pe bayi under 17
1: igba o je pe won ri ise ribiribi ele to je pe o lanfani lati se e mo pe idije le adulawo na ajo FIFA na won na mo wo pe o da oja tu wo bi won se se daada se ja bo se daada si o ni o fa ta won no fi ni o da e je ka pe awon adalo yi na wa lati ole di Nigeria idije fi eya gbe to sin bo lodun 2030 ti awon adari ayo ele ba se daada tan tuko tan kopa ninu dije ile adulawo ile to nbo lohun o se se ko je pe ajo FIFA no pe won pe eja ti e mu awon adari ona lati orilede Nigeria asa ri awon adari ayo koda opolopo adari mi wa lorilede wa Nigeria to je pe awon to wa loke oku gan mo won mo seto sugbon tori pe oju tan fi nwo wa wi pa awon adari ayo wa ke si se ugbo adari ayo na
0: lajo FIFA gan melo gan na mo pe ni ile adulawo
1: mere o na de ko oju tan fi nwo wa na niyan pe bi ile adulawo pe ba se ri pe tori pe magumago ele to ma ba awon adari ayo ele to je pe ko si ri be opolopo awon adari na to je pa magbara ele to mo se daada ko je pe won mo se gba awon to wa loke oko gan lo
0: be yan ni
1: o ma omo ile de Somalia ele ti ajo UEFA ti o dari ayo idije laarin ko Aston Villa ti ko PSG ninu idije UEFA Super Cup ele to mo si wi pe awa na ni lo lati jawe so lati je pe oju te fi wo wa le adulawo ko la ri o awa na mo

ìyìn àwọn ọ̀dọ́kùnrin látùmọ̀ rí wípé ìdàgbàsókè tó lórin òun náà ni. Ẹ ló ẹ káàárọ̀ o. Ṣé ẹ ta káàṣẹ láàárọ̀ yìí? Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín bàbá mi. Ó dá ẹ́ títí ẹ́ 25,000 Mr. Muhammed láti ìlú Péjú. Àwọn kọ́sítọ́mà kẹ wó pè láti bèrè àkáǹtì details ní kẹ́ẹ̀kan fi ṣe Wednesday yìí ni kí gbogbo ẹ ṣe eré wẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ẹ ṣeun gan ni. Yes. Àwọn ti káàṣì ẹ̀ Mr. Muhammed láti ìlú Péjú. Ok. Ẹyin náà bá fẹ́ káàṣì ẹ̀ bọ́ sójú òpó rẹ̀ 347-1004-1@ owó sì kúnlẹ̀ owó ń bẹ́ ńlẹ̀. Victor Osimhen, ìyá ayé olúṣọ̀ṣun agbọ́wájú orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ó jẹ́ ó di mímọ̀ ni ìròyìn ti jẹ́ kó dímọ̀ pẹ̀lú lẹ́yìn international break. Ẹ mọ̀ pọ́sẹ̀ mẹ́ta ni international break. Lẹ́yìn ẹ̀ òun náà ni Victor Osimhen. Òun náà ló máa padà yẹn sórí pápá. Bẹ́ẹ̀ ṣe é ṣe kó jẹ́ pé yóò padà sórí pápá nígbà tí kò gbá bọ́ọ̀lù Galatasaray tó máa kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kasimpasa ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026. Ok, nílẹ̀ Adúláwọ̀ orílẹ̀-èdè bí ogún níye òun náà yóò láǹfààní láti dùbò nínú àmì ẹ̀yẹ Ballon d'Or eléyìí tó máa wáyé ìyẹn ní oṣù tó ń bọ̀. Ó dẹ̀ jẹ́ wípé ara àwọn top 20 ranked African countries iye àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ Adúláwọ̀ wọ́n wà láàrin ipò kíní sí ogún nínú ìgbéléwọ̀n àjọ FIFA. Àwọn náà ni wọ́n ṣe kíni ni wọ́n máa dìbò látòrí orílẹ̀-èdè Morocco tó wà nípò kẹfà, orílẹ̀-èdè Senegal ipò kẹrin ipò kejìdínlógún, orílẹ̀-èdè Egypt ipò kẹrìnlélógún, orílẹ̀-èdè Nàìjíríà ipò kẹrìndínlọ́gbọ̀n, Nàìjíríà wà Algeria ipò kẹẹ̀dọ́gbọ̀n. Àwọn márùn-ún àkọ́kọ́ ni àwọn tó kù wọ́n wà dìbò ipò ogún níye. Ẹni ẹ̀ kà wọ́n sí létí. Orílẹ̀-èdè Cote d'Ivoire, orílẹ̀-èdè DR Congo, orílẹ̀-èdè Cameroon, orílẹ̀-èdè Mali, orílẹ̀-èdè South Africa, orílẹ̀-èdè Tunisia, orílẹ̀-èdè Burkina Faso, Cabo Verde, orílẹ̀-èdè Ghana, orílẹ̀-èdè Guinea, orílẹ̀-èdè Gabon, orílẹ̀-èdè Angola, Uganda, orílẹ̀-èdè Zambia àti orílẹ̀-èdè Benin Republic. Ẹni tó pa mílẹ̀ nípa àgbéléwọ̀n ni pé orílẹ̀-èdè Cabo Verde lè mọ́ wà ní top 10 ṣùgbọ́n kan tó lọ sínú ìdíje ìfẹ́yẹ àgbáyé tó di pé wọ́n lọ ṣe ọ̀dà ṣe gudugudu èdè yẹ̀yà mẹ́fà tí wọ́n ṣe wọ́n àti ẹ̀sìn top 100 lágbàáyé tẹ́lẹ̀ ṣùgbọ́n ipò kẹrìnléní 64th náà wà lóde àgbáyé báyìí wọ́n dẹ̀ ti wà ní ipò 13 nílẹ̀ Adúláwọ̀. Ẹni wípé improvement ńlá ni lára àwọn tí wọ́n wà dìbò láti ilẹ̀ Adúláwọ̀ tó jẹ́ bí àwọn oníròyìn eléka wà mọ́ Sam Audu

0: keje ọdún 2026 àárín ìgbà tí sáà bẹ̀rẹ̀ àti díje fẹ́ yàgbáyé òun náà ni wọ́n fi mú ẹnba ṣe dáadáa nínú àmì ẹ̀yẹ balondo ẹjẹ́ a lọ sí àgbo owó kó lè pójú owó bá a bá padà lè já wọn sí tẹ̀síwájú lójú òpó káàṣì ẹ̀ 347-1004-1 àṣẹkù kàlẹ́.
1: 105.5 Your Nescafe is not just a drink, it's your

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sódì èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: It's where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say, let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
6: The taste of home.
7: Tí ìparí tíì yìí ni.
8: Bámi, tíì yóò dùn rárá bí ètí àǹtí Ṣadé máa ń pò fún wa.
7: Ẹ̀bà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
9: Nítorí pé ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Hollandia Full Cream Ever, aṣẹ́rẹ́ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
7: Hollandia Full Cream Ever, mo rò pé ó wọ́jú mílìkì tí mo máa ń rà lọ ni.
9: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
10: Hollandia Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Hollandia Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
11: Splash FM 105.5.
12: Ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Splash 105.5 FM. Ilé ìfún Bọ́lá Ìgbè fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà. Ìyẹn lórí ètò jamọ̀ sí. Ẹ lè wò wá ń kọ́ ní bandore Facebook. Slash 105.5 Ìbàdàn. Bẹ́ẹ̀ bá tẹ̀sí tẹ́lẹ̀ mọ̀ bí ìkànṣẹ́ lọ́nà àgbàrá láàárọ̀ tó ní. Lójú òpó káàṣẹ́ *347*1004*1@ Èyí kò tó kán sí ìpele ìta ṣe láàárọ̀ látó pò lórí ètò jamọ̀ sí. Ẹ jẹ́ lọ sínú ìdíje Formula One. Orí wípé awakọ̀ Red Bull Isaac Ajax òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ́ pé yóò padà dé ìyẹn lọ́sẹ̀ yìí fún Azerbaijan Grand Prix torí race week láwà. Kópa nínú eré ìje bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ètò wáyé ní Netherlands, Monza àti Madrid. Torí wípé ọrùn ẹwú ẹ̀ ò fi ṣe léṣe lẹ́yìn ìfarapọ̀ ara rẹ̀ wọn ló ti dá dáadáa. Ó dẹ̀ jẹ́ wípé Liam Lawson òun náà nikọ̀ Red Bull òun ni wọ́n fi rọ́pò ẹ̀. Wọ́n ti wá ní Azerbaijan Grand Prix tó máa wáyé ní Baku láti ọjọ́ 24 sí ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Isaac Ajax yóò láǹfààní láti kópa ìyẹn níbẹ̀. Òkè ọ̀kan lára àwọn ògbóǹtarìgì eléré ìdárayá bọ́ọ̀lù àfikígbá lórí ìkan kéré ìyẹn ọmọ orílẹ̀-èdè tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè America Andre Agassi òun náà ló ti gbẹ́mà Raducanu ló ti

0: ni o akoyin akiyin e ko jumo e ko jumo e tun ko jumo mo nibi gbogbo te tin gbo ikan ni Splash FM 105.5 shala fi ala ba yin eto ilubirin ohun na lo tun gori afefe bayi tori mo mo pe opopolopo yin na le ti ma duro de wa ri gege be se mo wi pe ohun ti awa ma ngbe yawo lori eto awon ohun ti o se pataki si gbogbo wa patani iba ajokunrin iba ajobirin gbogbo wa pata ohun na ni eto yi lo nse lanfani bo te ti le je wi pe a fi ori re so awon obirin sugbon yin na mo wi pe obirin do laye o wa kin jiyan re eni te lady mary ba si to ba jin ki omo obirin fun ko ni to won ti mo wi pe lady mary o ti bu ola fun ohun o ti jin ki aye fun ohun ile na la se fin ro wa wi pe dakun e je ka to awon omo obirin wa daada nipa ti eko nipa ti imo ibi ton la won ba fe kade ejo e je ka se onigbowo won lady mary yo si ma bukun wa temilade aloko ohun lo ko mi mu ki yin ka bo lekan si sori eto ilu birin e ma wo wa ketekete loju opo Facebook wa Splash FM 105.5 Ibadan e fi Ibadan si leyin o ketekete bayi le mo ri wa wo gege be ti se mo wi pe ojumo kan ara kan ohun na la wa ma nfi nda lori eto ilu birin eyi to ntumo si wi pe gbogbo ohun ta ngbe yewo lori eto yi ohun to je pe o nsele lowo lowo lawujo wa tabi ohun kan eleyi to nfa wuye wuye lawujo awa obirin o ti ele se eleyi to je wi pe o ti di gbasgbo si igboro pe abo la se wa yanju e aru awon eleyi na la wa ma mu wa sori eto ilu obirin lati le yanana e lati le soro ni ekunrere nipa e nipasẹ eleyi awa si nko awa ma n to awon ton je akosemose ti won mo nipa nkan na dunju dunju awon la wa ma n to lo loni ohun ti a fe gbeyawo ohun na lo ni se nipa igbeyawo ninu esin islam gege ba ti se mo wipe ibi ta ba ti ri ife na ni aso eru waka lọpọlọpọ igbasire a mo wo wipe opolopo awo obirin papa julo a mo wo wipe bo ni tesin ti je ninu marriage mi sugbon ko nse nkan ti o nko ipa kekere o iba je lesin islam ni ki ba je lesin christiani tabi lesin abalaye idile ti a fe ta fe marry si ta fe lo ta ti fe lo loko esin wo ni won si nbe kini awon ilana eleyi to gbe igbeyawo ero ninu esin ti won se nja ti setan lati tele to ba ma eleyi to fi ni falobolobo lojo waju nja ti setan lati ni pe to mo ti je o ti mo je yi gbogbo awon nkan to ro mo ohun na ni mo je o si eleyi na ni a n gbiyanju lati tan imole si sugbon o eyin na mo wipe okunre ko ni gungungun ko mo nibi to tin fa to tin bo wa lẹnujọ mẹta yi a ri awọn isẹlẹ bi meji kan eleyi to n jarin lori ẹrọ ayelujara nibi ti arabinrin kan to padanu ọkọ rẹ ṣugbọn lẹyin to padanu ọkọ rẹ arabinrin yi ẹlẹya ni lẹyin to padanu ọkọ rẹ a ri wipe o gbiyanju gẹgẹ bi ọrọ taarika ati eleyi ti mo ri wo ninu fọnran gẹgẹ bi mo ṣe ri wo náà ni wípé ohun tí àwọn ẹbí arábìnrin yìí ọkọ arábìnrin yìí sọ ni wípé lẹ́yìn tí ọkọ rẹ̀ kú ó ní tẹ́nàǹtì èyí ò ní ayálégbé tó ń gbé nínú ilé wọn wípé ayálégbé yìí tó jí ọkùnrin òun ni arábìnrin ẹlẹ́yà yìí ló wá padà fi ṣí ọkọ lẹ́yìn tí ọkọ rẹ̀ tó ti dágbére fáyé tó sì tún wá bímọ fún arákùnrin yìí eléyìí náà ló sì bẹ̀rẹ̀ sí ní fa oríṣiríṣiì lọ́bọlọ́bọ lórí ẹ̀rọ ayélujára eléyìí táwọn kan sọ pé ohun tárábìnrin yìí ṣe ò dá àwọn kan ń fi ojú ti ìwọ ọmọlúàbí wo àwọn kan ń fi ojú ti ẹ̀sìn wo àwọn kan ní gẹ́gẹ́ bí obìnrin nínú ẹ̀sìn islam tó bá ti ṣe gbèdéke tó yẹ kó fi dárò ọkọ rẹ̀ ó ní ẹ̀tọ́ láti fi ọkọ àti bàǹbà ń lọ lẹ́yìn eléyìí a tún rí ti gbajúgbajà orí ẹ̀rọ ayélujára kan tó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ibẹ̀ àwọn èèyàn sọ fún wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé lẹ́sìn islam àwọn kan tẹ̀ sáwọn ò pèlè lẹ́sìn islam pé ṣé lẹ́sìn islam ni pẹ́là ni ṣùgbọ́n orúkọ rẹ̀ àmọ̀ wípé ọmọ tó wá láti ìdílé ẹ̀ lẹ́sìn islam ni wípé àwọn kan sọ wípé ṣé o mọ wípé obìnrin tó fẹ́ yìí o ní lẹ́tọ̀ láti fẹ́ obìnrin mi ilé o eléyìí náà tún kọ́ o tún fa oríṣiríṣi awuyewuye lórí ẹ̀rọ ayélujára ìdíwá rẹ̀ tí mo fi ní pé ó da ẹyin tiwa ní ìkànnì splash fm torí mo mọ̀ pé iná àti ṣalábàápàdé léyìí kódà a lè rí àwọn ẹlòmíì gan tó wà nírú ipò báyìí torí a rí ẹlẹ́sìn míì tó fẹ́ wọn ní inú ẹ̀sìn islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì gan jẹ́ ẹlẹ́sìn islam tó tún fẹ́yàn nínú ẹlẹ́sìn islam tó jẹ́ pẹ́sìn kan náà jọ ń ṣe ṣùgbọ́n tí ò ní ẹ̀kúnrẹ́rẹ́ òye tó nípa ohun tó gbé lọ́wọ́ gbogbo eléyìí pátá òun náà la gbìyànjú láti tan ìmọ́lẹ̀ sí kó má lọ máa fa wàhálà lọ́jọ́ iwájú nínú ìgbéyàwó wa lóòrọ̀ yìí inú mi dùn láti kí àlejò wa káàbọ̀ sórí ètò ìlóbìnrin wọn ni ká mọ̀ máa lo barista mọ̀ ṣé kí n kàn lo arábìnrin arábìnrin mahmuda ṣé mo gbà yusuf ẹ ṣe mẹ́ bá mi kí àwọn ara lé.
1: ẹ káàárọ̀ gbogbo ilé o akinye ṣe dáadáa lába yín.
0: àlàáfíà làwà wọn ni ká mọ̀ máa lo bari kí láwọn ọmọ fi tẹ̀yí báyìí.
1: arábìnrin arákùnrin
0: omidan ẹ báwo làwọn yóò ṣe mọ̀ pa agbẹjọ́rò ni.
1: Agbẹjọ́rò ẹni tó bá ti jẹ́ agbẹjọ́rò ó máa mọ̀ pa agbẹjọ́rò ni a ní láti gbé lórí bí.
0: ṣùgbọ́n kí ni ìdí tán ṣe ní ká mọ́ pè yín ní barista gan.
1: Wọ́n kàn believe wọ́n pé
0: oyin sí kéèyàn káwé bá wọn.
1: bọ̀ ṣe mọ̀ pé ní nàìjíríà gbogbo wa wọ́n ti sọ pé we are baristas and solicitors.
0: Akíní ìyàtọ̀.
1: So ní nàìjíríà baristas làwọn tó máa lọ sí ilé-ẹjọ́ tó máa jẹ́ bí akọni iwájú adájọ́ tó máa gbàjọ́rò fún yàn solicitors làwọn tó jẹ́ pé they do more of paperwork ẹ fẹ́ ṣe company ẹ fẹ́ tajà ẹ fẹ́ gbàyàn síṣẹ́ ẹ fẹ́ ṣe any other thing tí ò jẹ mọ́
0: pé kẹ
1: lọ sí court ni àwọn solicitors but ní nàìjíríà méjèèjì ni wọ́n kọ́ wa papọ̀ but ní òkè òkun ìkànlẹ̀ gbúdọ̀ mú bẹ́ẹ̀ ẹ lè jẹ́ méjèèjì because training ẹ̀kọ́ nípa méjèèjì yàtọ̀ síra bọ̀ ní nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wa so ẹni tó bá hùn ó lè sọ pé òun fẹ́ ṣe solicitor nìkan tó jẹ́ pé òun akọ́ máa jẹ́ office work wọ́n máa jẹ́ company secretary and things like that but a ní ìkápá láti lè ṣe méjèèjì so ó wá kùn sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan láti sọ pé ok mo fẹ́ ṣe méjèèjì àbí mo fẹ́ mú kan mo yọ kan láàyò ok èmi fẹ́ràn kí n máa lọ sí ilé-ẹjọ́ kí n gbẹ́jọ́rò fáwọn èèyàn kí n gba òmìnira fáwọn èèyàn àwọn kan wà tó jẹ́ pé ìyẹ́ ó jẹ wọ́n ní ọ̀kúnkúndùn àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé wọ́n lè ṣe méjèèjì náà papọ̀ so ìtó bá wùn wa la lè ṣe so whether ẹ pè wá ní title wa àbí ẹ pè wá ní title wa ìyẹn ò dín iṣẹ́ wa lọ́wọ́ ìyẹn ò dẹ̀ dín competency any each person lọ́wọ́.
0: ẹ ṣeun gan a ṣe rí i pé ibi tá a bá ti ń kẹ́kọ̀ọ́ náà la tún ti ń kẹ́ à ń kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ náà ni ẹ ṣeun gan gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ jíròrò lé lórí lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló bára ẹ̀ nírú ipò báyìí tó sì jẹ́ wípé kò ní mọ ibi tí ó yà sí àti rí àwọn obìnrin míì náà tó jẹ́ pé bóyá àfẹ́sọ́nà wọn o lè mọ̀jọ jẹ́ ẹlẹ́sìn kan náà tó jẹ́ pé ẹlẹ́sìn islam ni tàbí gbogbo àwọn kan báyìí tí ò ní òye rẹ̀ irú eléyìí la máa ń gbìyànjú láti làwọn èèyàn lọ́yẹ̀ lórí ètò ìlúbìnrin ṣùgbọ́n ẹ wá jẹ́ kí n kọ́kọ́ béèrè wípé níní ọkọ nínú ẹ̀sìn islam kí ni àwọn nǹkan tó fà lọ́wọ́ gangan ǹjẹ́ ó ní àwọn nǹkan tó jẹ́ bí aládàáyanrí tàbí téèyàn gbọ́dọ̀ mọ̀ nípa ti òfin tó rọ̀ mọ́ ẹ̀sìn.
1: ẹ ṣe àtọkùn ṣẹ́rí ìgbéyàwó ní nínú islam ọlọ́run ló fi lélẹ̀ nínú quran ní pé kẹ fẹ́yàwó kẹ bá wọn lò pẹ̀lú àánú pẹ̀lú ìfẹ́ so ẹni tó bá wá sọ pé kí òun ṣetán láti ṣègbéyàwó ó ní ẹ̀tọ́ ọkùnrin lẹ́tọ̀ obìnrin náà lẹ́tọ̀ bọ̀ bá bá ń bára ibẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ ní làákàyè they must be of sound mind nǹkan tá a máa ń pè bẹ́ẹ̀ nìyẹn pé wọ́n gbọ́dọ̀ ní làákàyè wọ́n dẹ̀ lè ní ìkápá physically and financially to be able to sọ pé kí òun ní ìkápá láti lè
0: tọ́jú
1: ìyàwó ìyàwó náà dẹ̀ lè gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé kò ń ṣọmọdé tó jẹ́ pé òun fúnra rẹ̀ lè sọ pé ok ẹni yìí mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ wọn ò lè fipá múyàn pé dandan sí dandan o gbúdọ̀ fẹ́ torí pé kinní kan mo fẹ́ fún èèyàn kan
0: irú kan bẹ́ẹ̀ yẹn
1: islam ò fọwọ́ sí so ẹni tẹ́ bá ẹ lè ṣègbìyànjú kẹ́ sọ pé mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ mo fẹ́ yẹ kọ́ ọmọ mi fẹ́ ọmọ yìí yẹ gbúdọ̀ fọwọ́ sí nípò kí òun náà nífẹ̀ẹ́ nìyẹn padà òun ṣe pé ẹ máa wá sọ pé nǹkan tí mo sọ lábẹ́gẹ́ ní o lè yí rí mi wò dáradára ọmọ ní ẹ̀tọ́ láti lè sọ pé kí mo nífẹ̀ẹ́ ni tí wọ́n fi fún mi tí wọ́n suggest fún mi tàbí kó rí ẹlòmíì náà kó dẹ̀ mú wálé kó dẹ̀ mú wá báwọn òbí ẹ̀ pé bàbá mi ìyá mi ẹni tí mo fẹ́ fẹ́ leléyìí so ó gbúdọ̀ jẹ́ ẹni tó yẹ pé ká ní pé ní nàìjíríà nsìnyí a máa sọ pé ó gbúdọ̀ above 18 years and above ní ẹni tó yẹ pé òkè nǹkan tó bá ṣe ó ní ó wà ó ní òye láti lè ṣe ó dẹ̀ ní ìkápá láti lè ṣe so wọn lè yí rí nǹkan tó bá ṣe wò òun ló fi jẹ́ pé tó bá ṣẹ̀ṣẹ̀ náà ó máa ìjìyà wà fún ẹni tó bá jẹ́ pé òkè ó ti wà 18 years and above tó bá ṣẹ̀ náà ìjìyà wà fún.
0: Ẹ ṣeun gan. Ṣùgbọ́n tá a bá wá sọ nípa ti ẹ̀sìn torí gbogbo eléyìí ti ẹ̀sọ̀ ìmúfẹ́ lè sọ wípé is more of òfin lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nígbà tá a bá sọ̀rọ̀ nípa ti age ṣùgbọ́n nípa ti ẹ̀sìn ẹni tó fẹ́ lọ́kọ ní ilé ẹlẹ́sìn Islam kí ni àwọn nǹkan tí ó gbọ́dọ̀ expect kí làwọn nǹkan tó gbọ́dọ̀ gbáradì fún.
1: So bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan conditions of marriage tó yẹ pé kí ẹ fẹ́ ṣègbéyàwó àwọn nǹkan kan wà tó gbúdọ̀ wà established okay àti sọ pé kí ọkùnrin àtobìnrin wọn gbúdọ̀ ti bàlágà láti lè sọ pé kí àwọn fẹ́ ṣègbéyàwó offer and acceptance mo fẹ́ fẹ́ ọkùnrin máa kọnu sí ìyàwó àdẹ̀tí rí cases náà jẹ́ pé obìnrin ló máa kọnu sí
0: ìyàwó islam ò lòdì sílẹ̀
1: no tóbìnrin bá sọ pé òun like it. Tọ́kọ̀ àwọn láìka ara wọn fine but offer and acceptance gbúdọ̀ ti wà established okay èèyàn kan sọ pé kì mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ the other one gbúdọ̀ sọ pé okay mo gbà kò sí àfipámúyàn níbẹ̀ so tó bá ti mú kúrò níbẹ̀ yẹn then ẹlẹ́rìí gbúdọ̀ wà òun ló fi jẹ́ pé a lè sọ pé kì àdáṣe àjábọ́ látọ̀run alóbi alálátọ̀nà tó yẹ pé wọ́n máa lè fọwọ́ sí pé kì mo fọmọ mi fún lágbájá so ẹlẹ́rìí méjì gbúdọ̀ wà tẹ́ pé wọ́n máa lè sọ pé kí àwọn wà níbẹ̀ ó ṣojú àwọn mọ̀ nípẹ́ then ọkọ yẹn náà dẹ̀ máa tún wá fún ìyàwó ẹ̀ náà lẹ́bùn bí òun náà máa ń pè ní dowry so àwọn yorùbá máa ń pè ní bride price ẹ pé wọ́n máa sọ pé
0: ìdáná
1: so kò ń ṣe ìdáná
0: owó orí
1: yes owó orí so dowry yẹn ìyàwó ló ní òun ló dẹ̀ máa sọ pé kí nǹkan báyìí lòun fẹ́ ó lè sọ pé òun fẹ́ $100,000 ó lè sọ pé òun fẹ́ kán rán òun lọ mẹ́ka ó dẹ̀ lè sọ pé quran nìkan lòun fẹ́ àbí anything bọ tọkàntọkàn ló gbúdọ̀ sọ pé kì nǹkan báyìí ná máa ń pè ní mar tẹ́ pé ó gbúdọ̀ sọ pé nǹkan báyìí lòun fẹ́ ọkọ yẹn náà dẹ̀ máa lè sọ pé kì òun máa fún ó lè fún instantly ó lè sọ pé mi tí ì ní kápá báyìí máa fún ẹ báyìí bọ ó ti jẹ́ pé ó ti jẹ gbèsè pé òun gbúdọ̀ fún ìyàwó yẹn ní
0: ẹ̀bọ̀ ṣé wọ́n dẹ̀ ṣe ń practice ẹ̀ títí dòní.
1: It's a condition of marriage and every wife every ìyàwó ó lẹ ẹ̀tọ́ ẹ̀ ni kò ń ṣe àwọn òbí ló máa gbà kò ń ṣe pé owó orí àwa la máa gbà ṣùgbọ́n àwa la ràn lọ sukùn wọ́n lè kó yorùbá practice wọ́n lè sọ pé kí ẹ kó ṣu wá ẹ kó gbá wá family ló nìyẹn mọ̀lẹ́bí ló nìyẹn but ìyàwó náà ó gbúdọ̀ ní ẹ̀bùn tọkọ ẹ máa fún tọkàntọkàn pé kí mo fún ẹ iye tó bá wà hùn kó sọ pé òun fẹ́ bọ̀ at the same time náà a gbúdọ̀ wà reasonable
0: pẹ̀lú kò tó bá fẹ́ béèrè
1: a gbúdọ̀ béèrè ẹni tí ò ní kápá láti ran ẹ lọ mẹ́ka tó wá sọ pé mẹ́ka ni mo fẹ́ that means pé o fi o wà considerate pẹ̀lú ẹnì kejì so nǹkan tó yẹ pé wo lè wọ́n pé ohun mi o lè sọ pé gold ló fẹ́ o lè sọ pé anything so àárín àwọn méjèèjì nìyẹn so ìyàwó ló dẹ̀ ni kò sẹ́ni tó lẹ́tọ̀ láti gbà lọ́wọ́ ẹ̀ so those are the conditions of a valid marriage.
0: Ṣùgbọ́n tó bá ń ṣe wípé ẹni tí ò kí ń ṣe ẹlẹ́sìn Islam tẹ́lẹ̀ nǹkan ṣé ọkọ yẹn lẹ́tọ̀ láti sọ fún wípé o gbọ́dọ̀ béèrè nǹkan báyìí láti lè fi establish wípé Islamic marriage ni marriage wọn.
1: Marriage is marriage. And ṣe wọn pe ninu Islam a ni ẹni ta le fẹ ati ẹni ta le fẹ ni titi obinrin musulumi o lẹtọ ati fẹ ni ti o n ṣe ẹlẹsin yẹn but ọkunrin musulumi o lẹtọ lati sọ pe ki oun fẹ but awujọ lo ti wa din pe o da kiyan wa nibi tẹ pe o ma wa safe because ṣe wọn pe we are very religious tẹ pe a mu ẹsin lọkunkundun so ọkunrin to ba sọ pe ki òun ṣe mùsùlùmí de ìyàwó ń ṣe ẹlẹ́sìn mi ó máa wá di pé tọmọ bá ti ń wọlé ó máa di pé ibo lọmọ máa lọ òye máa ń fa gbọ́n mi sí omi òtó láàrin ọkọ àti ìyàwó so òun ló fi máa ń jẹ́ pé ó máa ń dakẹ́ pé kẹlẹ́sìn kan náà kan tó fẹ́ ra wọn so dà kò ní òun ló fi wá jẹ́ pé ọlọ́run náà ti sọ sínú Quran pé obìnrin mùsùlùmí ò tẹ̀lé fẹ́ because I believe on pé ọkùnrin ló lórí ẹbí òun ni olórí ilé
0: o lè
1: so
0: nǹkan
1: tó bá dẹ̀ sọ ìyàwó lẹ́tọ̀ láti tẹ̀lé so tóbìnrin bá jẹ́ mùsùlùmí tọkọ jẹ́ ẹlẹ́sìn mi tọkọ dẹ̀ fi ẹsẹ̀ múlẹ̀ pé nǹkan tí mò ń ṣe làwọn ọmọ òun gbọ́dọ̀ ṣe ṣé ìyàwó ò lè máa kò síbi tó fẹ́ gbẹ́jọ́ yẹn ló máa mọ̀ pé ó rí tó tó fẹ́ so òun ló fi máa ń jẹ́ pé you have to make an informed decision you have ẹ máa ro tọjọ́ iwájú tẹ bá ń sọ pé kí love má wà blind kẹ máa sọ pé torí pé mo nífẹ̀ẹ́ mo ṣe kinní kan love kan ká
0: everything
1: ẹ ti dé bridge yẹn lẹ máa fi mọ̀ pé
0: ẹ ṣeun kan ẹyẹnralé aṣẹṣẹ mẹyẹ bọ lápò ni ẹ jẹ ká sáré de ojúde ọjà lọhùn nígbà tá a bá padà dé ètò ìlúbìnrin tẹsíwájú ẹ kó kalẹ̀.
2: Flash FM 105.5. Growing moments are filled with chances to be active and learn.
3: Did you see, Mom? I made such a big jump.
4: Quick job, my boy. You get better with each game.
2: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá bí ọlọ́ máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ airtel.

0: ẹ kaabo pada eto ilubirin tẹsiwaju ni ikanni ọmọluabi splash 105.5 fm. Mo si lero wipe eyin te ba wa bere eto yi ohun ti a ti dijọ pẹkẹlu naa lo ye wa yekeyeke fun ọpọlọpọ eyin te se n darapọ mọ wa ohun ti a n jiroro le lori ohun naa lo ni ṣe pẹlu igbeyawo ninu ẹsin islam awọn ohun ti o yẹ ki awa obirin ti a gbọdọ mọ koto di wipe a n tẹsiwaju nipa igbeyawo yi alejo wa arabirin mamuda yusuf naa ni won ti salaye fun wa lekunrere wipe olohun lo se afilole igbeyawo ti won si ti so awon kan ti o ro mo koda gbogbo awon kan temi gan gbo loni yi ise ni o n dun mo mi ninu sugbon to ba je wipe a le ma se bi oro olohun bo se la kale fun wa ni yekeyeke sugbon se obirin sobirin le so ohun to fe fun ara re ninu igbeyawo eje kin so ni de oyinbo can a woman negotiate conditions in a marriage under labe igbeyawo elesin islam
1: yes ano
0: okay
1: ti condition ye ti o ba ti tako nkan to tolorun so biron se yin olorun so pe okay obirin oko yawo oko ko lohun lo mani oko to ba ti fe na ni ko dabi okunrin te po le fe meje meta merin
0: ko le wa so pe
1: as a mo fe le se example ni ko le so pe ohun fe fe oko meje so as long as nkan to ba ti ti o ba ti tako ofin tolorun ti gbe kale on marriage igbeyawo ti o ba ti tako fine obirin le so pe ke ohun o ti pari school ko ye oko ohun make sure pe condition of marriage ni pe o gbudo je ko ohun lo si school ko si nkan to buru koko ye towo bo igbeyawo so because it's a contract a jo so ni ni pe ke nkan ba the condition ni pe ti a jo so yin o ba ti tako ilana ti olohun ti la kale so de ti je eto onikaluku yin e le so pe nitori pe mo leto si ba ki wa so pe mi fe to ye mo eto e eto e ni o wa le so pe ki awon kan te pe ko nse wo ko nse haram te pe olohun o binu si bi orun si nkan so pe ki be for instance nse be to ko nse jo one school or something won wa jo so pe ki be to ba di tawon ba pari school lawon to bere si bimo maybe won le jo ni ajoso ye soye yin ni pe ke bye bye bye lawon jo ma sose ti o ba ti se nkan to je pe o tako esin o tako ilana tolorun ti gbe kale ati ojise salam then ko si nkan to buru be kan ti jo ni ajoso pe ke bye la fe jo se bye la fe jo se bye la fe jo se ni gbe yawo e
0: seun ko sugbon se okunrin elesin islam ati obirin elesin islam won leto lati lo si ile ta n pe ni court marriage abi court wedding ni pe kan lo si ile ejo ti igbeyawo ti won tin so nipo ni ilana ti ofin nje won ni eto lati se leyi iru awon ilana igbeyawo wo ni elesin islam le se ti obirin ti o je anfani fo obirin
1: okay so ti se mo pe a se ni sharia state
0: beni
1: ani o le onikaluku lo ni ikapa lati sọ pe ke nkan bayi mo fe se nkan bayi mo fe se a le fi pa moyan pe ke dandan si dandan gbọdọ se bayi but ilan awon to ba je elesin islam a ti sọ pe ke bayi ni ona ti olohun la kale awon to ba je elesin abalaye na bayi ni and nigeria na ofin ti wa lona pe ke ba la se nse igbeyawo so awon to ba lo si court marriage under the act la ma n pe statutory marriage ni pe ofin lo fi lọlẹ lókè báyé ni wọn ṣe ń ṣe ìgbéyàwó àwọn yẹn ni wọn ṣe ìgbéyàwó ní abẹ òfin ọ̀nà máa ń pè ní court wedding àbí registry wedding right so tó bá jẹ́ obìnrin ọkọ àti ìyàwó mùsùlùmí tó bá wà lọ síbẹ̀ well wọ́n lè lọ síbẹ̀ but wọ́n tún ní option wọ́n á ti ṣe títí islamic marriage náà but most times àwọn yẹn máa ń sọ pé kí o táwọn bá lọ síbẹ̀ bí akọkọ yẹn máa lè fẹyàwó míì tàbí káwọn lè lo certificate yẹn táwọn bá fẹ travel out kò sí nǹkan tó ń jẹ bẹẹ certificate tán bá fúnyàn ní muslim marriage bí a ní mosque tẹ pé àwọn imáàmù tó bá fún kò síbi tó fẹ mú dé tí wọn gbà so yin ko si I ni imoto lo man je kawo yan believe won pe eh ti mi ba se registry eh certificate ye won le gba le embassy won le
0: eh
1: se ko ton je bayi certificate yin te gba ton fun yin ni moshalashi yin te ti se igbeyawo ti won so yigi yin ko si bi te le mude
0: eh
1: because oruko yin mejeje wa nbe oruko awon ti won so yin pa wa nbe oruko baba ti ayin wa nbe
0: ṣùgbọ́n ṣé yàtọ̀ wá wà ṣé yàtọ̀ wà ní ti
1: ṣe wọn pé nítorí pé òfin ṣe wọn pé nísìnyí there's we have marriage under the act we have two then we have customary marriage then we have Islamic marriage
0: okay
1: Islamic marriage is not even customary marriage ni ti traditional marriage bẹ́ẹ̀ Yorùbá ni mi ò máa ṣe ìgbéyàwó bá máa ṣe ń ṣe ìgbéyàwó lábẹ́ àṣà
0: Yorùbá
1: ẹni tó bá jẹ́ Igbo náà àṣà títí wọn wọ́n máa ṣe ìgbéyàwó títí wọn ní those are customary marriage then marriage under the act ni tẹ́ pé òfin sọ síbẹ̀ nípa tí ẹ̀rẹ́ sọ pé kí one man one wife but customary marriage òun náà fi gbà láyè lẹ̀ fún ọkùnrin láti lè fẹ́
0: ìyàwó
1: any amount àwọn èèyàn tẹ̀ ní limit but Islamic marriage ìyẹ́ fi òdi wọn pé kò lè fẹ́ ju mẹ́rin lọ.
0: Okay.
1: mẹ́rin yẹn gan ni pé méjì mẹ́ta mẹ́rin yẹn gan are exceptions like kò ń ṣe dandan. Kò ń ṣe dandan pé kí o tó pé o ti jẹ́ mùsùlùmí ọlọ́run tẹ́ fi gbà láyè o gbúdọ̀ fẹ́ méjì o gbúdọ̀ fẹ́ mẹ́ta. Ọlọ́run tó bá ti bá ti lè ṣe déédé ẹ dúró lórí ẹyọ kan yẹn. So ẹni tó bá dúró sórí ẹyọ kan kò tí ì ṣẹ̀ sí ẹni tó bá dẹ̀ ṣe méjì mẹ́ta mẹ́rin tó bá ti lè
0: tọ́jú
1: wọn tó dẹ̀ ti lè pa òfin ọlọ́run mọ́ lórí ẹ̀. So wọn dẹ̀ ju mẹ́rin lọ.
0: Ṣùgbọ́n tá a bá wá rí ẹni tó jẹ pé torí gẹ́gẹ́ bẹ́ ṣe ṣàlàyé nísìn ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé iṣẹ́ tí certificate tó máa gbà ní mọ́ṣáláṣí tó ń ṣe ó cover ti registry náà bóyá wá rí èèyàn tó wò wípé dọ́dọ́dọ́dọ́ máa lọ registry ni o tó dẹ̀ tún ṣe ti Islamic tí irú ẹni bẹ́ẹ̀ tí irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá wá fẹ́ ìyàwó míì lé irú ìyàwó yìí nǹkan.
1: Ṣé nǹkan tó burú bẹ́ẹ̀.
0: Kí ni yóò ṣẹlẹ̀ sí ìyàwó àkọ́kọ́ ṣé kò lè gbé lọ ní ẹjọ́.
1: Ṣé nǹkan tó burú.
0: Irú àwọn mi tí mo
1: fẹ́ kẹ́ṣẹ́ náà. Òfin Nàìjíríà náà recognize pé a ní lifestyle. Tó yẹ pé kí ẹni yìí wọ́n ti mọ̀ pé kì í mùsùlùmí ni. Ìlànà tó tọ̀ lélẹ̀. Ṣé yẹ yín. So tó bá ṣe marriage under the act. Tó wá sọ pé kí òun fẹ́ ṣe òun wá lọ fẹ́ yàwó mi. Tó wá ṣe bọ̀ kò lè ṣe marriage under the act méjì.
0: Okay,
1: kò lè ṣe marriage under the act méjì
0: ìdára
1: kò jẹ bọ kò sí nǹkan àwọn court ti sọ oríṣiríṣi lórí pé kí ṣé ó lè fẹ ẹlòmíì tó lè ní ju ìyàwó kan lọ as a muslim tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ ti lọ ṣe ìgbéyàwó alákọ̀ọ́kọ́ pẹ̀lú ní marriage under the act àwọn court ti sọ pé kí tó bá ti jẹ́ pé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésí ayé mùsùlùmí lẹni yìí ń gbé.
0: Láti lẹ̀. Tí kì í ṣe pé torí pé fẹ́ẹ́ ṣe obìnrin míì ló ṣe.
1: Ló wá di mùsùlùmí ọ̀ fi ó tán àbí nǹkan kan tó yẹ pé ìgbésí ayé ẹ̀ nìyẹn then kò sí nǹkan tó burú bẹ́ẹ̀.
0: Báwo ni wọ́n wá ṣe mọ̀.
1: Wọ́n máa ṣe mọ̀. Mi ti báwo.
0: Báwo ni ilé ẹjọ́ ṣe mọ̀ wípé ìgbé ayé tó ń gbé látẹ̀yìnwá.
1: Ẹni tó bá pè lẹ́jọ́ òun kò ní will tó wá ń sọ pé òkè àbí tó àwọn family wá ń sọ pé wọ́n gbọ́dọ̀ pín ogún ẹ̀ nílànà islam tó wọ́n wá ń sọ pé rárá ní pé ìyàwó kan ló máa gba gbogbo ẹ̀ ṣòye yín so tó bá ti fi lè case kan wà bẹ́ẹ̀ náà tó yẹ pé tó bá ti fi lè fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni yìí ìgbésí ayé mùsùlùmí ló wulẹ̀ gbé throughout life ẹ̀ tó bá lè jẹ́ pé kó kán pín ogún ẹ̀ nílànà islam nìkan tó mú ọ̀ nìkan táwọn ọmọ ẹ̀ náà fẹ́ then kó wọn bá ṣe nǹkan nílànà islam yẹn náà ni máa ṣe ṣe so you have to establish that this person's lifestyle as he has lived as a muslim.
0: Ẹ ṣeun gan ṣùgbọ́n kí wàá ni yóò ṣẹlẹ̀ sí ẹ̀tọ́ obìnrin nígbà tí ọkùnrin yẹn tó bá fẹ́ ìyàwó méjì ṣe mọ̀ wípé a sì ti lọ jíjẹ fúnfún ṣe mọ̀ wípé.
1: Kò ẹ̀tọ́ oníkálukú ò bá fẹ́ ìyàwó méjì kò sí nǹkan tó di ẹ̀tọ́ oníkálukú
0: lọ́wọ́
1: ọkùnrin yẹn ló gbúdọ̀ ṣojúṣe lórí àwọn ìyàwó tó bá fẹ́.
0: Ẹ ṣeun gan ayanrale àtúnbọ ẹ mọ̀ wípé ìpolówó báyìí náà ni àgúnmu owó à ń bọ̀ àti lọ ẹ kú kalẹ̀.
2: Splash FM 105.5.
3: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss our single moment.
4: Nigeria, now your own. The Dangote Petroleum Refinery IPO is now open, giving you the opportunity to become a shareholder. Shares are now 525 naira each, and you can start with just 10 shares. That's 5,250 naira. Subscribing is simple. You can subscribe through SEC-approved receiving agents, including participating banks, fintech platforms, stock brokers, and other approved channels. Enter your BVN to verify your identity. Choose the number of shares you want and make payment. Then receive confirmation that your subscription has been submitted. Visit ipo.dangote.com to see how and where to subscribe. Please read the prospectus and where in doubt, consult your issuing house, stockbrokers and financial advisors for guidance before subscribing.
5: Want to win more often? At 1xBet, the 2-hour feature is your shortcut to victory. Two ways to win. One smart choice. Activate 2-hour and play your way. Bet responsibly. 18+. Supreme Noodles, boom, boom, supreme.

0: ètò ìlúbìnrin tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí tẹ bá wojú aago yín ẹrí wípé ọjọ́ ò ti rìnrìn àná ṣùgbọ́n máa fi nọ́mbà síta fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tán lè ní ìbéèrè kan tàbí méjì bákan náà sì ni máa gbìyànjú láti mú àwọn ìbéèrè tó dàbí ẹni wípé ó ṣeé ṣe kí ó mọ tawọ́ta ẹsẹ̀ ní inú wa màá sì tún mẹ́nu bá àwọn ohun tí a lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ kó tó di wípé bọ́ sínú ètò kankan ẹ jẹ́ kí n fi nọ́mbà síta ná fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè fẹ́ pè wá 07069493000 tàbí 07014475770 òun náà ni àwọn nọ́mbà tí ẹ fi lè dá sí ètò ẹ ṣeun gan àlejò wa arábìnrin mahmuda yusuf agbẹjọ́rò ni wọn àbí olùkọ́ni ìmọ̀ bóyá sọ ní sítọ́ bóyá barista kí n wá lọ ṣe mistake nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ogun ìpín ṣe ogun ìpín obìnrin ni ṣé lóòótọ́ lobìnrin lẹ́tọ́ automatically sí ìdajì nǹkan tí ọkọ rẹ̀ bá ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé ẹ tí àbíbáwo náà ṣe ń pín ogun nínú ẹ̀sìn islam ọ̀nà ò ní jẹ́ ká rí ikú ọkọ o àní rí ikú àìtọ́jọ́ àní rí wàhálà nílé ọkọ wa ṣùgbọ́n tí rò kọ́bá ẹ̀ bá ṣẹlẹ̀ àbí ṣe ẹ̀sìn islam fọwọ́ sí divorce wípé ó da ẹ lọ sílé ẹjọ́ ìpínyà láàrin ọkọ láyà.
1: ẹ ṣe máa tọ́kọ̀ ìpínyà nǹkan tí ó lẹ́tọ̀ ni bọ̀ nǹkan tẹ́ pé ọlọ́run náà kò nífẹ̀ẹ́ sí
0: kò rojú sí
1: so tó bá ti máa dín pòkè o di nǹkan tó wá kùn lẹ̀ láti ṣe ní pípọ̀ ó dá iná ìpínyà bọ̀ ìgbìyànjú òun mo fi sọ́lẹ̀ kan pé ẹlẹ́rìí máa ti wà nínú iṣẹ́ àwọn ẹlẹ́rìí ẹ̀kọ́ kan ṣe pé wọ́n kàn fọwọ́ lùwẹ̀ nìkan iṣẹ́ wọn náà ni pé láti lè make sure pé àwọn méjèèjì wọ́n jọ gbé ní rẹ́pọ̀ tí anything bá wà kí wọ́n bá wọn rìn sí ọ̀bẹ kó má sí bọ́mi sí omi òtó láàrin bọ̀ tó bá ti wá dé point ń pé òkè wá sí nǹkan tó fẹ́ ṣe ọlọ́run gan fúnra rẹ̀ náà fọwọ́ sí bọ̀ tó bá ti jẹ́ pé nǹkan tó bá dà nìyẹn bọ̀ tó bá yẹ pé ó ti ń lẹ̀mí lọ tó yẹ pé eléyìí ti fẹ́ di bẹ́ẹ̀ ni tó yẹ pé kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ju kí oníkálukú lọ nílọ tiẹ̀ dẹ̀ni kò sí nǹkan tí òfin wà guidelines dẹ̀ wà on okay báwo ni wọ́n ṣe máa ṣe ń ṣe kọ́ obìnrin nínú islam òun ló fi jẹ́ pé ó máa ní waiting period either period tó yẹ pé okay tó bá sọ pé okay ẹ máa ti ṣe báyìí ìgbésẹ̀ tí máa wà tó yẹ pé ó máa tó yẹ pé possibility ń pé bóyá ọkùnrin yẹn náà máa change mind òun ló fi jẹ́ pé wọ́n á fi sọ pé obìnrin yẹn ṣì gbọ́dọ̀ wà nínú ilé ẹ̀ ó gbọ́dọ̀ máa bọ gbogbo nǹkan tó bá ń ṣe ó gbọ́dọ̀ máa ṣe ojúṣe ẹ̀ ó lè sọ pé òun ó lè má jẹun ẹ̀ bọ̀ inú ilé ẹ̀ náà ló ṣe máa wà obìnrin yẹn náà ó lè máa ṣe nǹkan tó yẹ pé àfi lè máa wò pé bóyá àfi lè máa wójú rere ẹ̀ tó yẹ pé ó lè change mind ẹ̀ bóyá ní bó máa ṣe ń ṣe sí tẹ́lẹ̀ tó yẹ pé ó lè máa wò pé okay bóyá within that period ó lè change mind tó bá dẹ̀ change mind ẹ̀ láàrin ìgbà àsìkò yẹn then àwọn méjèèjì di lọ́kọláya padà yẹn bọ̀ tí àwọn méjèèjì bá sọ pé ẹ̀rù kò sí nǹkan tó fẹ́ ṣe tẹ́ ká máa lọ ní ìlọ titara wa then and period yẹn náà ó tún fi àǹfààní sílẹ̀ ní pòkè bóyá tó bá lóyún òun ló fi jẹ́ pé even gan tó bá jẹ́ pé ọkọ náà ló ṣaláìsí ó máa lo 4 months 10 days so tó bá jẹ́ pé ó bá lóyún wá fi dárò ọkọ yẹn so tó bá jẹ́ pé ó lóyún náà wá fi lè mọ̀ pé oyún wà lára ẹ̀ tó torí pé ó lè sọ pé òkè òun fẹ́ ẹlòmíì so tó bá jẹ́ pé wọ́n fẹ́ kọra wọn náà ni 3 months wá fi wò ó pé òkè ṣé wọ́n lè change mind ara wọn bọ̀ tí ò bá ti ń ṣe yẹ then oníkálukú máa lọ nílọ títa rẹ bọ̀ tí dúkìá bá wá pawọ́ pọ̀ then wọ́n dìjọ ní dúkìá ni bọ̀ tí dúkìá ò bá pawọ́ pọ̀ then wọ́n ní
0: dúkìá pawọ́ pọ̀ bí báwo ṣé pé
1: wọ́n jọ rà bí wọ́n jọ ra nǹkan wọ́n jọ àwọn wọ́n jọ ní ni nǹkan báyìí wọ́n jọ ra dúkìá yìí ni oníkálukú mo contribute 50% mo contribute 50% tó yẹ pé àwọn méjì jọ ní ni
0: ṣùgbọ́n tó bá yẹ pọ́kùnrin nìkan ọkọ nìkan ló
1: nìkan pọ́kùnrin nìkan ló ní ọkùnrin lónìí
0: wọn ni pín ìyàwó ẹ
1: no wọn ti pín àná tó mọ bá wà láàrin wọn ojúṣe ọkọ ni láti fi lè tọjú ọmọ bọ kò sí nǹkan tó yẹ pé kì í tó pọ́n tí wọ́n pín ìyàwó gbọ́dọ̀ máa san iye báyìí fún ìyàwó yẹ àbí tó bá wà wò ní out of his own ojú àánú bọ kò sí nǹkan tó pọn dandan fún láti sọ pé kì í gbọ́dọ̀ máa fún ẹ ní iye báyìí because kò ní ẹ̀tọ́ sí mọ́ kò lójúṣe pé kì mo gbúdọ̀ bọ ẹ mo gbúdọ̀ fọ ẹ nílé mo gbúdọ̀ raṣọ fọ ẹ mo gbúdọ̀ ṣe mo gbúdọ̀ dáàbò bọ ẹ kò lójúṣe sí mọ́ sí nítorí pé nǹkan tó ń jẹ́ lọ́pọ̀láyà ò sí mọ́ láàrin àwọn méjèèjì àwọn méjèèjì ti jọ sọ pé kì í tọ́ ìpínyà ti wà láàrin àwọn méjèèjì so nǹkan tó ṣẹlẹ̀.
0: ṣùgbọ́n tí ìpínyà bá fẹ́ wà ṣé ilé ẹjọ́ ti òfin ni eléyìí tá a mọ̀ sí art ṣóun ni wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ ni àbí ti islamic eléyìí tí wọ́n fi ṣe ìgbéyàwó gangan.
1: So ó depend lórí irú ìgbéyàwó tó bá ṣe. Báyọ̀ pé ìgbéyàwó lábẹ́ òfin náà ṣe. Tá a pè ní marriage under the act then ilé ẹjọ́ náà ló máa tún wọn ká.
0: Okay.
1: Bọ̀ tó bá jẹ́ ìgbéyàwó mùsùlùmí náà ṣe wọ́n lè lọ sí àwọn sharia court tí wọ́n bá ń sọ pé kì í báyìí báyìí àwọn èèyàn náà máa bá wọn sọ̀rọ̀.
0: ṣùgbọ́n irú ìpínlẹ̀ tó jẹ́ pé kò sí sharia lọ àtòrí ó rẹ̀ ń pa àwọn ẹkùn àríwá náà òun láti ní àwọn irú àwọn ìpínlẹ̀ báyìí àbí irú ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí. ṣe
1: àwọn muslim community máa ń ní àwọn bí pẹ̀tù síjà.
0: Okay.
1: Tẹ́ pé irú àwọn ọ̀rọ̀ ìyàwó báyìí ó máa ń gbé wá bá wọn.
0: Tẹ́
1: pé okay wọ́n á wo ọ̀rọ̀ yẹn. Lọ́yẹ pé kí wọ́n pààrọ̀ wà fáwọn méjèèjì nípa ọ̀rọ̀ yóò tí ilé tó báyìí àbí tó bá ti rí pé àtọ̀ ẹ̀ ní kò sí nǹkankan tí ẹ fẹ́ ṣe sí. So tó bá jẹ́ pé ìgbéyàwó mùsùlùmí ni wọ́n ṣe then wọ́n lè lọ sí ibẹ̀ tàbí kí wọ́n bá ìmáàmù àdúgbò wọn sọ̀rọ̀ jẹ́ kó wá sọ fún wọn pé kí ọ̀nà báyìí lè máa gbogbo ọ̀nà báyìí lè máa gbogbo tó wá ti ṣe gbogbo ìlànà yẹn.
0: Ẹ ṣeun gan. Ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa arábìnrin tí mo sọ kó tó di wípé abẹ̀rẹ̀ ètò náà ni wípé irú arábìnrin yìí tó jẹ́ pé ó pàdánù ọkọ ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́yà ni kò ó dà pé bóyá bí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ó dà pé 2018 ni ọkọ̀ yìí kú bóyá 2020 ló wá lóyún fún tenant ẹ̀ kí ni àwọn nǹkan tá a lè sọ wípé arábìnrin yìí ṣe tí kò dá tó àbí ṣe a lè sọ pé nǹkan tó ṣe ó bá ẹ̀sìn islam mu torí wípé ayálégbé ni ọkùnrin yìí
1: tó
0: padà wá fẹ́ ó yálégbé nínú ilé wọn ni ilé ọkọ tó kù yìí náà sì ni arábìnrin yìí wà tó fi fẹ́ tó fi lóyún àti gbogbo ẹ̀.
1: Ẹ ṣe wọn lóòótọ́ Sherry, there's a difference between what the law says and what we feel like and emotions. First, ni abẹ́ òfin àti ní degree of consanguinity and affinity tẹ́ pé okay ẹni yìí ò lè fẹ́ ẹni báyìí ò lè fẹ́ ẹni báyìí ò lè fẹ́ bẹ́ẹ̀ náà ni ní islam náà ti sọ pé okay ẹni báyìí ò lè fẹ́ ẹni báyìí ò lè fẹ́ so tẹ́ bá tilẹ̀ establish pé ẹni yìí ò kò ń ṣe ẹni tí obìnrin yẹn lè fẹ́ tí tẹ́nàtì ò kì ń ṣẹ̀gbọ́n bàbá ẹ̀ tí ò ń ṣàbúrò bàbá ẹ̀ tí ò ń ṣe brọ́dà ẹ̀ tí ò ń ṣe bàbá ẹ̀ tí ò ń ṣe mọ̀lẹ́bí ẹ̀ then ó lẹ́tọ̀ọ́ láti lè fẹ́ as long as tó bá ti ṣe either period yẹn that is 4 months oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó bá ti ṣe parí tí ò dẹ̀ ń ṣe pé ó lóyún láàrin ìgbà yẹn tó bá wá sọ pé kì òun fẹ́ fẹ́ ẹlòmíì tọ́ àgbàlagbà ni ó lẹ́tọ̀ọ́ láti sọ pé kì òun rẹ́ lómi tó ń fẹ́ fẹ́ tàbí kò lè mára dúró ó lẹ́lòmíì tó fẹ́ fẹ́ tó dẹ̀ ṣe ojúṣe tó yẹ kó ṣe ṣùtì bọ̀ nítorí pé a máa ń fi ìtara sí pé ọkọ ẹ̀yọ́ ṣẹ̀kú ní kinní kan tó ayẹ kó ṣe bẹ́ẹ̀ kó ṣe kinní kan òun ló ń jẹ́ káwọn èèyàn fi máa wò ó pé bẹ́ẹ̀ nǹkan tó ṣe kò dáa àbí.
0: ṣùgbọ́n bóyá inú ilé ọkọ ẹ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lè emphasis lé lórí
1: nìyí. Ìgbà tí wọ́n pín ogún ọkọ ẹ̀ ṣé ìyàwó yẹn ni wọ́n pín ogún yẹn fún.
0: Ìyàwó ò ṣáà kúrò nílé.
1: So àwọn yẹn kò sí right or wrong answer. Ṣé wọ́n pé ń sìn yìí wọ́n pé inú ilé ọkọ ẹ̀ yẹn ìyẹn mí ni pé òun ló máa jẹ́ ọkọ lórí tenant.
0: Bẹ́ẹ̀ni.
1: Tenant ẹ gbúdọ̀ ṣe ojúṣe as ọkọ. O gbúdọ̀ pèsè fún o gbúdọ̀ fún lóúnjẹ o gbúdọ̀ dáàbò bò ó fún gbọ̀ raṣọ fún o gbúdọ̀ ṣe ojúṣe as ọkọ. So tenant yẹn ló máa wá dìsa ìgbò kí ṣé òun fẹ́ máa gbé nínú ilé ìyàwó òun because ẹlẹ́yàá ti di ìyàwó ẹ̀ sìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbí so òun ló máa wá dìsa ìgbò kí ṣé òun fẹ́ máa gbé nínú ilé
0: ìyàwó òun
1: àbí kóun náà lọ gbalé sí bòmíì kí àwọn wa máa gbé pẹ̀lú ẹ̀. So àárín yẹn wọ́n máa ní láti kò ń ṣe nǹkan tí ọkọ lè sọ pé kí nǹkan tó ṣe ó dáa nǹkan tó ṣe kò dáa bọ̀ àzọ́nkà sí tenant ọba tí kì í ṣe mọ̀lẹ́bí ẹ̀ tí òun ṣe ni tẹ́ pé ó lè fẹ́ tí ò ṣe ń tẹ́ pé kò lè fẹ́ then àní obìnrin ò ṣe nǹkan tí kò dáa bọ̀ nítorí ìtara ń pé o mo nipa iko oko e because mo gbo tawon eyan so pe pe on lo awon ati tenant jo here is another thing for them to go and prove it ni ko ki awon eri wa to daju pe eni yi ohun lo se atona ti eni yi se jade laye but won ba ni they are just assumptions
0: Eshengo alejo arabirin Mamuda Yusuf eje ki wa ka partner Mondial Solicitors or your state.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5555.
4: Ke kule gba o ko so fun toko
5: aye
4: FM 105.5
5: aye
4: so fun ko ye ko so

night. Okay. Jẹ́ ká máa kíra wa kú dédé ìwé gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì Splash 105.5 FM. Eléyìí tó wà nílé fún Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbọ́gbọ́ máa kán sórí pa àti gbogbo rẹ̀ pápá tó gẹ̀zọ̀lẹ̀ ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tólóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà là á mọ̀ gbà síra wà láà. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Bọ́sàdé Latifat Ogani Mifidawa tí ó mọ̀ jẹ́ kí Latifat máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tún dí ọmọ ọlọ́wọ́rọ́ lóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamza lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí lọ́sàn-án tèmi o. Ó yá pápá láti ibẹ̀ yín àsìdègò. Ẹ jẹ́ gbéra tán. Ẹ̀sìn White ó yá gbéra. Wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé olùkọ́ni àgbájọ orílẹ̀-èdè wa Nàìjíríà olùkọ́ni Henry Charles pẹ̀lú àtúnṣe ìfẹ́ isálójú rẹ̀ eléyìí tí ó ti ń gbà bí ẹni gbàgbọ́ ọtí láti bí ọjọ́ bíi mélòó kan. Bẹ́ẹ̀ bá gbàgbé olùkọ́ni Henry Charles òun náà ni àdéhùn tó ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti tẹnubodò. Ṣùgbọ́n tí wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀ wípé níbi tọ́rọ̀ dé dúró kí wọ́n fẹ iṣẹ́ rẹ̀ lójú wípé àwọn àṣeyọrí rẹ̀ láàrin bí ọdún méjì eléyìí tó fi tukọ̀ ikọ̀ ti Super Eagles bí a bá fún láǹfààní dáadáa ó yẹ kó lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ìdí nìyẹn o tí àjọ NFF fi tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ẹ̀ pé ó yẹ jẹ́ àfẹsẹ̀ rẹ̀ lójú pẹ̀lú àjọṣepọ̀ National Sports Commission ìyẹn NSC. Ẹ wá mọ̀ gbọ́ wọ́n ti wá jẹ́ ó di mímọ̀ báyìí wípé olùkọ́ni Henry Charles eléyìí tó dàbí ẹni gbé owó tí ń gbà ńgbà náà lọ́hùn-ún bíi $50,000 lowó tí ń gbà ní oṣooṣù bíi $50,000 ni. Ní báyìí olùkọ́ni Henry Charles pẹ̀lú ìròyìn tí ń bẹ ńlẹ̀ owó tó máa tẹ́wọ́ gbà ó ti ń lọ bíi $75,000 báyìí pẹ̀lú àfikún àwọn bónọ́sìs lẹ́tùn lọ́sì lọ́lọ́kan ọ̀jọ̀gan ju gbogbo ẹ̀ lọ. Olùkọ́ni ti gbà láti fẹ iṣẹ́ rẹ̀ lójú pẹ̀lú ikọ̀ ti Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ pé àfikún owó náà ti dé o $75,000 lowó tí olùkọ́ni Henry Charles tí ọmọ gbà ìyẹn ní oṣooṣù báyìí o. Ó yá gbágbàgbà ikọ̀ Flamingos wọ́n ń palẹ̀ ogun mọ́ o láti kojú orílẹ̀-èdè Cote d'Ivoire nínú ìdíje WAFU Zombi Under-17 Women's Championship eléyìí ti ń lọ ní ìlú Yamoussoukro lórílẹ̀-èdè Cote d'Ivoire. Ẹ má gbàgbé pé ìfigagbága mẹ́ta ní ikọ̀ ti Flamingos wọ́n ti gbá wọ́n sì jáwé olúborí nínú mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n na orílẹ̀-èdè Niger wọ́n pa wọ́n lẹ̀ bákan náà wọ́n na orílẹ̀-èdè Ghana wọ́n fi yàjẹ́ orílẹ̀-èdè Burkina Faso wọ́n máa kojú orílẹ̀-èdè ti Cote d'Ivoire àtọ́gbàlejò ìdíje yìí kó tó di pé wọ́n wákò pẹ̀lú orílẹ̀-èdè ti Togo. Bí nǹkan ṣe rí nìyẹn o lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Benin èèyàn ilẹ̀ olómìnira ti Benin tó ti kúrò nínú ìdíje yìí ló sọ ìdíje yìí di league format. Dípò ìsọ̀rí méjì tí wọ́n pín wọn sí ṣùgbọ́n gbà tọ́rọ̀ ti rí bẹ́yẹn wọ́n ti sọ di league format o. Eléyìí ló fà á
ti fi gagbaga ti iko ti super iko ti flamingos ti won ma gba to fi lo bi marun o ya papapa lati be yen asidego cashier cashier cashier we go again.

0: kaabo pada lati oju oja o ikani ti splash 10 over proverbe fe to wa nile mbala velele nile ibadan oya talota tanjo gbe ni ogbodo foisa to to ba gba yin senda po mo wa elewo wa 500 ni bigi bigi akire agba nla ye lo kan ni bani dore Ikaniti Splash 105 Proverbe FM. Abi lori jagam of fan familia wambe. Lori TikTok at Top Striker 100. At Top Striker 100. Lori TikTok. Oh yak bak bak, palati ben as you de go. E jak berato. Orílẹ̀-èdè Argentina wọlé agbábọ́ọ̀lù ọmọ bí orílẹ̀-èdè Argentina ni Copaz ó ní ṣégo òun ọmọ parọ́ kí fi inú kan ti àgbọ̀jẹ́ orílẹ̀-èdè Argentina fífi ilẹ̀ fún Lionel Messi àlàfo tó tóbi ńlá ni o táwọn ò tí ì mọ báwọn ó ṣe di ó ní àlàfo tó tóbi ńlá Big gap, big hole. Oh, na ni Lionel Messi. Lo ma create by yo. Nipa vifi. Inu kwa gbo jele. Oh, nipa kwa jula. Wanta wanti ya tuje. Bekoti jina. Ta wang pada wano koi. A wani ya wane koka bi meji. Ta wang kola ni Lionel Messi. Tupapo si avi be la he. Edagun. Se ekwa wanti ya dok menu. Wee. Iwan banta wanti riko. Ninu yu wasi. Ati iso wang baba lula ne Messi. En yo ma jegege bi. Atona fwa wawo. Niko pasi ni. Kamo paro kamo jale. Apart from football. Lane Messi je agbábọ́ọ̀lù o je ni to ye keyan ma wo gẹgẹ bi awo ko se apart from bọ́ọ̀lù to ma gba pe ta ba nsoro pe keyan ma bọ́ọ̀lù gba ohun ore lomi to hun ewe oni sugba ka ti e wa yowo bọ́ọ̀lù gbigba gẹgẹ kuro nbe oni Lane Messi o ye leni eyan ma wo awo ko se ra o tori pe gbogbo nkan pata o na lo ni se ti iwa irele ni ka so ni abi tomo lu abi bi o se foju kere awon ta won je junior player iyan ninu iko yi oni gbogbo e la won ti wo awo ko se yi oni sugba o mo je agbo o si nbe awon ma miss Lionel Messi ninu ka gbojo lede Argentina okay olu ko ni Mikel Arteta o ti gba lati fe ise re loju lele ti o so na di agba wo ta ba so nipa awon oluko ni ti won gba owo ju ninu bolu alafese gba e bari baraya ba ba nwo awon oluko ni ninu bolu alafese gba ni ti buto ro agba nla aye oluko ni kedondo na ni gba owo ju to je pe olede saudi lo si wa ta ba tu mu elomi iyen wa lolede spain sugba bayi ipo keta o na ni Lionel Messi ebe iko keta ni Mikel Arteta ipo keta o na lo wa tele yo si pada tun ma su siwaju bayi avaimo ko ma je wi pe owo ti o pada ma gba bi o ba fe gbe kegbe pelu ta won ta pe number 1 number 2 lowo lowo yi e ma gba gbe odun 2019 o ni Mikel Arteta da po mo iko Gunners o lati gba na lo yi tin se daada ti o tin fe ise re die die were were lele to tun ma fe yi o di odun 2030 o do odun 2030 kele ti an fe fe loju yi ko to denu bodo e ba mo gbo lowo lowo bayi owo ti la ti Mikel Arteta n gba bi 15 million pounds pelu ajemanu ni o atajemanu atojulowo owo gbogbo e mara won n lo bi 15 million pounds to si je pe ba ba wo awon oluko ni ti won gba owo ju a mo mu oluko ni alilale iyan Simon Inzaghi oni n gbowo ju gege bi oluko ni ti buto ro agba nla aye fun iko ti fun club side ni o 22.34 million pounds oni Simon Inzaghi ni gba oluko ni ko Atletico Madrid Diego Simon awon Simon ni gbowo ju bayi sagba na oni fi Simon soruko re ai agba Simon okay Diego Simon ni tun gba owo si keji o 20.19 million pounds lowo to na n gba iyan lodo odun ni bayi bo ti je pe 15 million pounds ni Mikel Arteta n gba ṣùgbọ́n wọn ò tí ì kéde iye tí owó yẹn ó dì pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ fẹ iṣẹ́ yìí lójú iye tówó yẹn ó padà dì wọn ò tí ì kéde rẹ̀ ṣùgbọ́n kọ̀sá lè wà ní yọ́wà tẹ́lẹ̀ náà mọ́ ìyẹn ló sọ jù mọ́ ọ bá kéde a mọ̀ mọ́ àfikún bí nǹkan ṣe rí nìyẹn o ṣùgbọ́n ọ̀rọ̀ ti wọ̀ papọ̀ láàrin gun méjèèjì kọ́ tọwọ́ bọ̀ wí àdéhùn ló kù verbal agreement ó ti set a lọ ṣe é. Legend ni nílẹ̀ Gẹ̀ẹ́sì legend ni nínú ikọ̀ Newcastle United Alan Shearer ó ti jó di mímọ̀ yí pé Tottenham Hotspur ẹ kàn náwó lé tí ò yẹ náwó lé gbogbo ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ rà níye tẹ rà wọ́n yẹn orúkọ lásán lẹ bẹ́ sí kìí ṣe tẹ nílò gangan lẹ rà ẹ tún wá rà wọ́n níye tọ́ yẹ kẹ́ rà wọ́n lọ ìyẹ́ lórí eléyìí lọ́fà o torí pé tẹ nílò òun gangan kọ́ lẹ rà ó ń lọ́fà tó fi dàbí ẹ̀ ní pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn kọ̀kọ̀ fọ́n bí ọmọ ènìyàn ngbà á ti gbọ́ wípé ikọ̀ tó ná bíi £330 million ọ wà nísàlẹ̀ tábìlì tí ń ra bájá tí ń sanná ní tí ń fòrò ọlọ́lẹ̀ ikù díẹ̀ káàtó ó ní kí ló sì fa ni wípé àwọn agbábọ́ọ̀lù tí wọ́n nílò gẹ̀gẹ̀ kọ́ wọ́n rà yí pé orúkọ lásán wọ́n rà orúkọ tí wọ́n rà yẹn wọ́n tún rà wọ́n wọ́n ju iye tó yẹ kí wọ́n rà wọ́n lọ ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí àkúdẹ́dẹ́ wò yí o. Àwọn síkírù láti ọdẹ òmu ìlú tó kéré tó jìnà síná tí ò sì ní báńkì tí ò nílé ìfowópamọ́ ṣùgbọ́n wọ́n ṣe ilé ayé ara wọn bẹ́ẹ̀ owó ọ̀sọ̀nù bẹ́ẹ̀.
1: Adúpẹ́ fọlọ́ inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn oríkì yẹn.
0: Àbí ọmọ kí bó bá ṣe rí làwa ó ṣe sọ.
1: Bẹ́ẹ̀ni àti àkọlé yín bí òjú méjì lọ náà kò fọ ogun ni.
0: Owó yín ọ̀sọ̀nù
1: báńkì
0: kò sílé ìfowópamọ́ ṣùgbọ́n owó yín ọ̀sọ̀nù
1: nítorí pàwà la fẹ́ ìsìn tá a fẹ́ fi ṣe.
0: Ókè
1: bó ṣe jẹ́
0: ni ẹ ṣe léyìí láti jọ yìí
1: ẹ ní
0: ẹ sọ báyìí
1: láti jọ yìí pẹ́ ìgò òkè wá dáadáa báyìí rí.
0: Ókè
1: oríkìyẹ
0: ló mórí
1: ó ẹ ló jẹ́ kúkú sọ
0: ìlú tó kéré tó jìnà síná tí ò nílé ìfowópamọ́
1: gbowó
0: ohun
1: ọ̀sọ̀nù rí ẹ ṣe gan ni. Akú dédé wòye atọ́kùn akú dédé wòye gbogbo ẹ̀yìn ara lé mo kí gbogbo àwọn tiwa náà lọ́dẹ òmu ní pàápàá jùlọ ẹ ṣe gan ni. Ọ̀ta ni wá a ní dópè láéláé lọ́dẹ òmu dópè
0: padà kò sí wàhálà egun yé ma já ń kọ
1: o ìgọ̀rọ̀ egun ti lọ ẹ fi tégun lẹ̀
0: àsìkò
1: egun ti wá o ti lọ
0: sẹ́tìlẹ̀ yín kọ́ ni
1: o ti lè wa ni o ti lọ àsìkò egun ti lọ sẹ́
0: ẹ̀ka mọ̀ kí yín pé egun yé ma já ń kọ́
1: ẹ̀ ṣe àdín tẹ́ mọ̀ bèrè àsìkò egun ti lọ ẹ ṣe gan ni atọ́kùn inú mi dùn
0: sí wàhálà
1: ẹ ṣe
0: o ọgbẹ́ni tìjà ni olóko dáná.
2: Akudede wòye atọ́kùn akudede ògbẹ̀yìn arálé.
0: Wasiu Simoni káwọn arálé.
3: Orúkọ tẹ̀lé ni Abdulwasi Muhammadu Yusuf Akoride ọba
0: kílápọ̀ mọ́kẹ́ ìjọba kàfẹ́ ẹ̀ bọ́lá yìí pé kí ló fẹ́ rìn inú ọ̀rọ̀ báyìí.
3: Àwọn kíṣẹ́ látàárọ̀ àlùbáríkà tọpọ̀ náà fi ṣe ẹnìkan kan orílẹ̀ èdè Nàìjíríà lọ ní Jóbájẹ́ ó kọ́ mẹ́rin ló fẹ́ sọ mí máa yìí.
0: Ẹ ṣe ká mọ̀ fi Simoni sí Simoni gbọ́ Simoni ni à ń gbowó Simoni Zagi ni gbowó
3: ju
0: follow by
3: èmi náà ń gbowó ń bí
0: àdínkò lè pọ̀ sí
3: ọlọ́run fi báríkà sí ìta ń gbà ń bí
0: náà ìgbà fi Simoni kun
3: ìfẹ́ Simoni ẹ má parọ́kọ mi.
0: Wàhálà ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ tí Alan Shearer tó sọ yìí pé ofa spent náà ni £330 million tí wọ́n ná lórí àwọn agbábọ́ọ̀lù tá a bá àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ ti Tottenham tí wọ́n rà wọ́n mọ̀ máa lọ bóyá bíi méje àbí mélòó ni wọ́n tó sì jẹ́ pé ó kéré jù bíi márùn-ún wọ́n sì ní orúkọ dáadáa àwọn Tonali àwọn
3: Fernandez
0: tó wá láti
3: West Ham
0: ti Matthews àti Fernandez táwọn àti Man U jọ du àwọn ọmọ Man City méjèèjì mẹ́ta wọ́n máa lọ bí mẹ́ta
3: Mamush
0: àti
2: Savio
0: àwọn méjèèjì yẹn then gbogbo àwọn bíi márùn táwọn owó kàkàlẹ̀ yẹn tó lórúkọ ni ṣùgbọ́n wọn ò tí ṣé olùkọ́ni ni ò gẹ́ẹ̀tì bíárìn yẹn ni àbí àwọn agbábọ́ọ̀lù yìí ni wọn ò tiẹ̀ tó ń tí wọ́n ń pè wọ́n.
3: Lápọ̀dọ̀ tèmi kò sí kankan tí kò sí orúkọ téèyàn fún wọn téèyàn fẹ́ fún wọn
0: ní rásìlẹ̀
3: mọ̀ṣẹ́rí tí ìṣòro bá dé tí ìṣòro bá ti ga to ti ga ni level ti to ti am bara won ati po nbe o ti gba opolopo suru abawo bisa se pari a re pe iko yi ipo ti won leru ni won bara won so akoko ni e kiji won wa ni nkan amuye kankan ti an le so pe agbabolu ma bo bi o se pe kan fowo tan agbabolu so e keta ni pe panic bayi ma wa fun ruko bayi pe ele na sa ni ele na lo wa oya eja ara ele na loruko eja gbe boya ko da so lapodo temi o e to ton wa buruku ju nbe ti nkan fi ndaru bayi ni pe pelu gbo nkan ti an gbe inu ile egan wule to teru richarlison yen ti an ni ti a fe yonda ni igba ta fe se transfer pari yen to mo konrin lo raye kuro ninu oko yen to si wa ninu oko yen ti won se lu yen so isoro kan gbogi ilu won gangan loto
4: bo lo tun se je soro se o n lo fago won le
3: ero fago le ko yo ne gun yo ne gun ninu oko
4: yen sa kun re ni won ogo
3: ke so ro pe gun re ni ogo se ko ni se ka so ko ba lo o suma kan na ti gbe replacement yen ti o je atamata se ta ba wu lowo lo ba esin Solanke ati ki loruko Matistan won ti gbe sowo igbe won je kon gan o lead line mo so gbo won kan yi ti sapude fun iko yi so lapodo temi o gbogbo ti won ra yi panic buy ti wa nbe akeyin ekinenu ekeji ni wa ni pe asoro kan jo ni lapa bi nkan la ra nbi na so pe style to lu kon ni gangangba plan yi nkan to ni na lo ni ko se plan b so style yi awon yan ti ka ku e won ti mo kini a le fi tapo e
4: so olukoni lo ni soro
3: olukoni lo ni soro
4: all right
5: lapodo ti temi emi ro pe isoro won ti o ti wo wa lati odo awon board iko to tan gangan ko to di pe eni to je sporting director won yi to lo iyen Daniel Levy a ri pe o ni to tan so ti ko ju awon iru kan bayi so emi ro pe ko to di pe sporting director yi ma lo lo ye ki won si ni
4: se sporting director no are ni
3: are no president
5: sorry so ko to di po lo yen lo ye ki structure mi ti wa towards igba to fe lo ati igba to pada lo on was ju bi so iko to tan us bi won se wa tele tele lo ni so emi ro pe igba agbara to wa lo na eventually o ye ki won ni eyan kan ni gbogi to ti ni iriri ti won gbe wa si inu ko Tottenham Hotspur ta ba wo lakoko na lori olukoni ti won lo gbe mi ri bi wrong person emi ma so ton ba ti le gbe olukoni wa sinu ko ti player to wa nu ko tele tele ba ti so pe ohun fe lo o ti n safihan iru olukoni ti olukoni yen je olukoni o gbodo denu ko ko ma le wo wi pe okay awon player to ba papa julo awon star player awon player to ba se kanrin ninu ko ko ma le wo pe okay bawo lo nse fe mu omo le boya fe boya ko lara awon to n gbe iko Tottenham Hotspur ni player iwa iyen Richarlison lati decide wi pe ani se ohun lo o wa settle pe okay to ohun o ba wa lo ko n wa bo n se wa yi so
4: awon ni ani oni gba
5: bo e mo pe oro to na ti so si waju ni oro to gangan ti so si waju
4: ko karaba olo kere ju
5: ka ni ko ni gba
4: to se wa di January
5: tori po na ti so yi pe ohun fe lo so ko si bo se fe lo so lapodo ti temi the way bon se manage awon team yoku na ton se dada ton kere si ko Tottenham Hotspur ta ba wo like iru Brighton nkan ton fi n gbera o to nkan ton ni yi
4: one
5: mo ro pe won ti riru e o ni ye odun ni aimo ye odun seyin ni lati mai ti le bo nbe ta ba won sin ki so rowo nina mo ki se pe boya won rowo gba ball ki se pe boya won ni issue pelu financial kini so ki wa lode ti issue yen se ri me sibe so lapodo temi management o ni issue yen ti wo wa
2: asise akoko si iko yen akoko se o ni lati ni igbagbo pe fun rebuild awon need team player to play ni EPL asise akoko niyan eyan e fe se rebuilding process ko tun mo si pe player to ban play ni EPL to ba wa je player to play ni EPL fe gbe to ba nkan ti mo so nbe to ba je pe to ba je player to play ni EPL fe gbe toto awon other options wa fun won ti won ni no na to nti won na lawon agbabo kan ti won gbe wa to de tun mo bo gbadu awon yen lo
4: oro lo mo po ri yomi ni an fi ni o fe
2: ni o na ni mo so
4: awon player kan wa awon to sele yen o to sele
2: mo mo understand the point yin sugba player kan wa ni ninu EPL na se to je pe the same owo ton lo fi gbe ru awon Savio Savio yen number 1 asigbe ni fun won ninu gbo player tan gbe player meji ni mo fe le so yi pe o standard di Tottenham Hotspur la won ton se koja nu ko yen seyin o ni Sandro Tonali ati Mamouche Mathieu Fernandes owo yen po ju ton mo yen gba lo
4: e won gba won gba kini won lo Europe
2: o na ni mo so se other options wa fun won ninu DJ League legacy ti won ni nato eye ti won na la won Savio
4: yen si deliver
2: to dem a deliver even ti dogo ni kan gbe omo nu ko Man City awon player ninu DJ P awon gan lawon mi fida kan to pe a ma to ka si abawon striker kan pe a ti ru Arsenal ba padanu lagbaja baya omo yi le o le wo team Arsenal to ba play pelu ise to wa nbe ton po dada sugbon nkan to kan sele si won ni pe won din believe ke a ba won se fe bere rebuilding process yen o iru player bi to ba play fun Man City iru player to ba play fun lagbaja no yen ko ni kini Savio yen kini ti omo yen mu le ni last season to fi wo ti player even ti play team go ba ni lo Champions League oni lo conference oni lo Europa ayan jobo Brazil to Brazil gan national team gan ibo number around de national team Brazil gan kini to special ni team yen ti ru Savio yen te yan fi ra player yen ni eye yen te yan ba fi ra Savio pe
4: eyan
2: lo even ko ma message lo lai no lo Champions League lo UEFA competition kan eyan gbudo ra Savio yen won ju 45 lo
4: but only leg go far
2: ki lo fi da fun Man City ko fi even ni aye to gbagan Man City o ti wa ni third option ki se we a player yen ibi ti
4: eyi Savio lo ba Tottenham je
2: ki se Savio nikan o na mo so pe ninu gbo ton ko yen se now as awon ton gbe free transfer player ti won fo wo gbe gangan meji mi le mi fe le toka si pe player gidi nbe Mamouche ati Sandro Tonali
4: Mathieu Fernandes ko ma
2: Mathieu Fernandes ko la ko do temi ko ko ti ko to ye yen even gba si ma yo gan ton ko bid fun Guara value player yen pe pelu ton gba yo ko ju player bi £50 million lo
5: aba ti e wo coach pelu nkan ti oloko nso yen ta ba wo awon player tan gbe awon so pe Savio oni ka wo form to wa kan to gbe Mamouche ka wo form to wa kan to gbe iyen ninu nkan ti Manchester City even though Mohamed Kudus ka wo form to wa kan to lo di pe won lo gbe nigba yen na lo
4: no Kudus ti wa nbe te injury ni
5: o je mi o so kan to lo gbe nigba na lo
4: e Kudus si deliver injury lo da
5: e lo ni gbogbo awon player yen to improve London oluko ni management ti choose wrong coach gbogbo nkan gbogbo decision won ton make lati dadi
3: ta ba ti
5: gba o na se bi ri an ri result e kan so pe deserve ni result lo matter result lo matter na ki ise Tottenham Hotspur won se ise Everton mo
4: e soro ball ti Savio gba mo rin o e so o
3: abe mo ti soro deserve a ri pe re rescue won to rescue won ni sa to koja ta pe on na ti close si pe to ti le rescue awon fun ni contract bo gbigba se to pada gba se yi o ti bu lowo lati bere pepe in the sense pe seri panic by tan si gbugbo nkan te nko wole tan si gbugbo yi iberu bojo gan wa lara awon agbabolu pe

0: kini so MTN ni se bebe MTN ni gba salaruge mo gi ti aso ti aso o mo kiyin tologo tologo koda mo tun kiyin o ti le se MTN Nigeria ta nda bi edo ta ro bi owe sajo gbogbo kunle o ma ni fowo se na loruko temi ojulowa ni kai presenter yin na ni ah pelu mi nlili agbara gege bi ise won gbogbo gba
1: oluwa to mi lo baba logun omo majemu loruko temi sala fi alaba yin o
0: adupe le do lo
1: gege bi
0: eyin na se wa
1: ben
0: tori mo ri pe agba ya gi agida da
1: oluwa se
0: weda na se ti e na
1: o ben be o support
0: o mara jo lo o moju dan ti gbogbo en se kululu kululu
1: tojo eyin na dan ti fi layin tege dada
0: yi se le da bi gbogbo
1: Ẹ
0: náà ni. Akẹ́kọ̀ọ́ ọlọ́lù fẹ́ wa pé ẹtúkà sọ ẹ káàbọ̀ sórí àkọ́tọ̀ ètò yẹ̀ló kíni so. Ètò yẹ̀ló kíni so jẹ́ ètò tí iléeṣẹ́ ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ MTN Nigeria tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ láti máa ṣègbélárugẹ fàṣà ìṣe àti ìjọmọlúàbí ọmọnìyàn ní àwùjọ kódà àwọn nǹkan ìdàgbàsókè lónìranran láti máa ṣe ìgbélárugẹ fún dáadáa láwùjọ ilé wa. Bẹ́yìn bá wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ àlìfẹ́rú ẹ̀kù ojúṣe ìgbìyànjú ti lè ṣe MTN Nigeria tí wọ́n ń sà ní gbogbo ìgbà láti máa rí wípé a ní láàrin àwùjọ wa àwọn náà kó ipa mọ́nìgbàgbé nínú ìdàgbàsókè ọmọnìyàn bó ti tọ́ àti bó ti ṣe yẹ yálà ní àgbà ẹ̀ka ètò ẹ̀kọ́ ni yálà ní ẹgbọn ẹka ètò ìlera ni ìmọ̀jìnlẹ̀ science and technology ni ẹka okòwò tẹ mọ oríṣiríṣi ẹka gbogbo ìrànlọ́wọ́ ọmọnìyàn gbogbo àwọn agbọn yìí lemtn foundation ni wọn ń ṣiṣẹ takuntakun lé lórí láti máa gbìyànjú sí apá ibẹ̀ torí wípé wọn ò ṣe léyìí láti rí yálà owó kan gbà padà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ń ṣe fún in tí wọ́n ń ṣe fún náà ni wípé ìrọ̀rùn gi náà ni ìrọ̀rùn ẹyẹ báraba ti dẹ okùn yorùbá bọ̀ wọ́n ní ara ó padà dẹ adìẹ bí àwọn bá ní agbára gẹ́gẹ́ bí ilé iṣẹ́ láti pèsè ìrànlọ́wọ́ sí àkàtà ọmọnìyàn kí ló dé tí àwọn ò ní lè ṣe ìdí rèé tí a fi rí wípé mpo spelling bee tí lè ṣe mtn nigeria tí wọ́n máa ń ṣe ní ọdọọdún wọn ò tẹ̀tì lórí ẹ̀ láti fi máa ṣe ìgbélárugẹ fún àwọn ọmọ wa káwọn náà ó lè máa fi gagbága láàrin ara wọn pẹ̀lú ẹ̀ yóò lè máa ṣí ojú wọn sí ipò adarí àwọn ipò sànkò sànkò lọ́jọ́ la wípé bí wọ́n bá kàwé rẹ bàtà rẹ á dún kó kó ka bó o bá kàwé rẹ bàtà rẹ á dún kó kó ka. Ìdínú tí àwọn náà fi ń rí wípé yes báwọn bá ń ṣe lè àwọn ọmọ yẹn náà wọ́n á lè máa ní ẹ̀mí wípé bí èèyàn bá ti ń ṣe báyìí yóò tètè débi báyìí yóò tètè débi báyìí pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run. Bẹ́ẹ̀ náà lágbọ̀n ẹ̀ka ètò ìlera wọn ò fibẹ̀ lẹ̀ láti máa pèsè sí àwọn ilé ìwòsàn alábọ́dé ilé wa pẹ̀lú ìgbìyànjú lọ́tún ìgbìyànjú lọ́sì eléyìí tí wọ́n ń sà láti máa rí wípé àwọn nǹkan èròjà ìlò lónìranran níbi tí bá ti ń dùn wọ́n wọ́n ń gbìyànjú láti ṣe àgbékalẹ̀ rẹ̀ fún àǹfààní àwọn òṣìṣẹ́ elétò ìlera ńbẹ̀ àti àwọn tí yóò máa wá gba ìtọ́jú lọ́tún ìtọ́jú lọ́sì gbogbo bẹ̀yẹn náà ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànwọ́ fún yorùbá bọ̀ wọ́n ní ọ̀nà ẹlẹ́ni kejì rẹ̀ ìdínà tí lè ṣe mtn nigeria tí wọ́n fi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lápá ìbẹ̀hùn àwọn ẹ̀ka jẹ̀ka míì náà lóríṣiríṣi kódà àwọn tí wọ́n ń bẹ ní ilé aláìníyàá aláìní baba àwọn homes wa gbogbo ṣàjámà wípé wọn ò tẹ̀tì láti máa débẹ̀ wọ́n á lọ síbẹ̀ lóòrèkóòrè ibi tí wọ́n bá yàn láàyò báyìí ó tún lè jẹ́ pààbò míì nípínlẹ̀ míì ni wọ́n ó tún lọ láti wò wípé kí ni ń jẹ wọ́n níyà kí ni nǹkan tó lè wúlò fún àwọn ọmọ yìí táwọn náà ò fi ní lè máa ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí ò sí lára àwọn èèyàn tó nífọ̀n lé kánà báwọn èèyàn tí wọ́n láǹfààní sí nǹkan amáyédẹrùn ìdíre bí kan gbaṣọ lọ ohun tẹnu jẹ àwọn nǹkan èròjà ìlò bí ìwé ìbírò àtàwọn nǹkan míì lóríṣiríṣi tí ó máa wúlò fún àwọn ọmọ yìí pèsè ìdánilẹ́kọ̀ọ́ fún wọn káwọn náà ó lè mọ̀ wípé àwọn ò sí ayé wa o wọn ò sì sí orílẹ̀-èdè yà bí kádàrá ti lò ó lati je kiru re ko waye sakata won eyin eru ni o ni o ma bi pe to atudupe mi adupe bi awa pelu bi orisirisi igbiyanju iranlowo bi tin bale si akata titi won na pelu eyi e je kin do futolo ki mo se wa lati akata ile MTN Nigeria leyin ebe a sare mo nkan kan wa ta soro lori e ko to wa di wi pe ma je ise ti le se MTN Nigeria tani je fun wa gan losan oni gogo eyin ta mo oke ha data bi o won ti fun gbe o won ti gbe mu o won sa ti host bo ni o e wa gbo igbese te le gbe be ti se atona te gbigba won ra mi si yin loni lori data
2: lopo igba awon eyan ki mo bi data won se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti sitile le mi a ma refresh n temi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se n lo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo ohun to ma n wi
3: yee mo gbe o data ti mo sese se ma ti tan
2: se mi o so fun e
3: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
2: ero ibanisoro lasan le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
3: je igbadun data re ni welemu live it 100 MTN
4: yellow kini so MTN ni gbasa laruge yellow kini so MTN ni gbasa laruge

0: Splash 105.5 FM, the integrity station.
1: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí.
2: Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
3: Báńkọ́gbì ìròyìn àgbọ̀sọ̀gbánù.

0: Benny, I can you pay a castle, a quarter of raw. A quick be a Joe, Benny, a cool in a late talk body. A fem fem bell, a fair your new jam. Bell on a new dotty, or why you know a jay, or not do my jail. O jo ran lodo teyin lowo lowo to ri pe bo se wo eledu ani sola e eje ko jo ohun ko ma kukuro ojo owo ojo ola ojo aje o na ni o je lase lowo eledu a agbedegba nko gbe lapeyi lati kan ni ti omoluabi e kan ni adani akoko ni obe kan ni akoko re to ngbo nsategun lati afi fofon balawo eyin ololufe wa eja pade ni ati ayelujara ojo po Facebook e lo se awari e ni tona / fm 105.5 ibadan e like e love e share comment yin e je ki o ma gbera baba legba ye wa nbi losun oni emi ati baba legba kere a ma gbe yin debe gbogbo awon isele ye ti sele lawon apa abi kan to je wi pe o soro lati gbagbo pe ru fe awon isele yin sele lawujo wa o sugbon sa eni e kan lo mo o ko lohun oba jowo ko ma je ki bi
1: aburo ko ma sele se
0: ko ma kan wa la se lowo eledua to la ni alade laja loruko temi ye royin ni awukose re omo ton so ton so ton gburaye a pere ire omo luabi wan ori o wa nbe
1: to kokoko awa kan lekun le de tin e se fun wa gbanko gbiroyin na ni kankun gbanko gbiroyin ni kan lekun lati kan ni omo luabi kan ni splash e se fun wa o ile kan omo luabi na nla ni e se awon omo luabi ni kan eyan omo luabi na le si si tori iroyin omo luabi le fe gbo latabi gbo awon omo luabi ikan ni splash ni won pe bi o 105.5 FM the integrity station promoting right values agbeta no danu
0: ben
1: agbeto today gbanko gbiroyin ni be ba tin gbo ti fun tedo iroyin te ti mo tin lo kaakiri orilede Nigeria ti agbanla aye na le tun ma gbo gbanko gbiroyin to je awon isele to yato si toselu to je pe on gbogbo tin lo lede ati ni awon agbegbe wa patapata porongodo to je awon isele kayefi ti yani lenu ni gbanko gbiro yin na le ti ma gbo o sese ko je ipinle Oyo o le je Teko o le na ye ko lo si ipinle Anambra ama de ipinle Sokoto koda ama fofere di orilede bi awon Gabon bi Benin ati bebe lo to orilede Ghana gbanko gbiro yin le rihun olongi ni gori ajafere ojutele ojutoko ni olarewaju opele oro adeusi loruko ti onje elephant solo yin re okan soso ajana ku te gba gboje fun papo jo g square arco sky giran global radio king of scorer continental and intercontinental lun kin pe le nbe un o e de ku kale
0: wa yoda e je ka lo sagba kori o woni gende kan na re awo asekun ofi se be o ti gba mu esun ti an fi kan ni wipe o pa ore birin re o esun wo lo fi kan re birin re baba legba won ni oro ohun da bi ede ayede bi ariyan jiyan ta lo gbe wa ta lo ko wa ta lo ta fe ni keji je kini an taun ah kokoro arun ko gbogun
1: eh
0: o tori epo lo lu fe re o
1: ye
0: kin wa ni gbolohun to bo ta lenu re bayi gbanko gbinu egbo losan oni
1: to lodo temi bi gbanko gbiroyin ti o kale sibe daily post lo gbe jade wipe to ojo buruku sode paro ni ipinle Abia nibi ti onise owo kan ti won wipe ina gbe ina gbe lasiko ti won ni o nsise lori orule kan to je orule ile itaja igbalode kan ni ipinle Abia nibe na nina ti gbe bawo le se sele a n sise lorule se wa di ti na n gbe ni ti tolojo n de ba ni temi fi n bo eyi galagaju gbanko gbiroyin ni a n bo nbe
0: o da lapodo temi ka lo sipinle Kwara tori pe gbanko gbe miran sele nibe yen won ni egbo o se ni laanu pupo jo mi pe sadede o na le nikan se be omo be sinu kanga o kanga ohun ko baye nje won ri yo laaye won ni eleran ti tukun ko to di pe won gbe oku re jade ipinle Kwara o na leyun loko ti sele a ma frase elegbe okunkan miran re won ni owo sekun ile ise olopa o to won mu o nipinle ti Eko be ni awon iban ile wa pelebe pelebe won se be won ka makata won iwe iroyin the nation lo je ka ri gbo ayo gboyobe se ti gboyin lọ́sàn òní.
1: Tó Daily Post náà ló tún gbé ìròyìn kan jáde ń bí gbogbo àwọn bá ń tòwé ìrìn àjò bá ń tòwé bá ń tòwó.
0: Àwọn lajú ẹ.
1: Bá ń tòwó sí ẹ̀ tí àwọn gbẹ̀ngàn yàtọ̀ àmọ́ bámi tòwó yàtọ̀ sí bá ń tòwó eléyìí tá à ń sọ o. Bámi tòwó àwọn eléyìí àwọn tí ń bá ní tòwé ìrìn àjò ni ṣùgbọ́n eléyìí ṣá. Wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ti di ti ilé-ẹjọ́ májísírèètì kan lábẹ́ òkúta nítorí tí wọ́n ní mílíọ̀nù mẹ́fà náírà wọ́n gbà gẹ́gẹ́ bí owó bá ń tòwé ìrìn àjò ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti padà yí dandé ó sì ti bọ́ sọ̀rọ̀ jìbìtì nílùú abẹ́òkúta ló ti ṣẹlẹ̀ kò sẹ́ni tí ọ̀wá bí ilẹ̀ gbé lójú èèyàn wá kówó lẹ̀ kàìtà ìkówó lẹ̀ náà èyí tí a jẹ́ tó fi wọ gòbè èyí ga alága ju bóyá ó sì yí mò náà lọ́wọ́ ni àbí kọjá bó ti pẹ́ títí ń lu jìbìtì bẹ́ẹ̀ amọ́lójúwe karùn-ún ìwé ìròyìn the punch lọ́sàn-án tòní ni mo ti rí àkọlé ìròyìn tó kà sóde wípé àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì ní ìpínlẹ̀ katsina tí wọ́n ni wọ́n mà ti jí gbé báyìí o wọ́n jí wọn gbé ṣùgbọ́n a dúpẹ́ wọn ni wọ́n rí dáǹdè gbà padà kódà dẹ́rẹ́bà gan pẹ̀lú tí wọ́n jí gbé papọ̀ mọ́ wọn àwọn náà gba òmìnira ajá ìrẹ́ lẹ́ẹ̀kùn tó bọ̀ ẹ̀jẹ̀ ká kí ikú ewu
0: ní bẹ̀rẹ̀ sí ni máa já sóńtó ló
1: dẹ́kun
0: kọ́lọ́ngàn bá kó ṣàánú wa ń bẹ̀
1: o àbí ń bá mi.
0: Àfi sùúrù. Ó dá náà jẹ́ ká tún gbéra tán ká tún lọ wò wá wọn ní ọwọ́ ṣẹ̀kún ọmọ tún ti tẹ̀ wọ́n. Àwọn afurasí kan náà ní ìpínlẹ̀ ti Edo wọn ní àwọn eléyìí kòró púpọ̀ jù. Wọ́n jí gírí o nípa iṣẹ́ ká máa jínigbé. Ǹjẹ́ kí ni àwọn nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ká máa kàtà wọn. Abala àkọ́kọ́ nu abala kejì ká Yabara sí ìpínlẹ̀ ti Anambra. Wọ́n ní ẹ̀gbọ́ ẹnìkan ṣe bẹ́ẹ̀ ó sọnù. Àwọn akẹ́kọ̀ọ́ méje míì àti àgbàlagbà méjì wọ́n ní ọdún làwọn eléyìí kúrò nínú ẹ̀kún omi ń bẹ̀. Ọjọ́ wo làwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣe ṣẹlẹ̀ gbáǹkọ́gbìn ni o ẹ gbọ́ lọ́sàn òní.
1: Tó gbáǹkọ́gbìn ìròyìn kan náà tún rèé ní apá ọ̀dọ̀ tèmi ń bí o léyìí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kan wáyé ní ìpínlẹ̀ Anambra lẹ́yìn òjò tó rọ̀ tí ọ̀dá olúwa ló mọ yẹni tó lè pa ìwéròyìn punch ló gbé. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá gbìyànjú láti gba ìdáǹdè àti láti dóòlà àwọn mẹ́sàn-án nínú àwọn akẹ́kọ̀ọ́ kan ní ilé ẹ̀kọ́ kan ò sí bẹ́ẹ̀. Wọ́n ní akẹ́kọ̀ọ́ kan ti padà di àwátì o. Ó mà di àwátì kí Ọlọ́run dákúndábọ̀ kó mà máa ṣọ́ níní. Lásìkò tá a wáyé gbogbo ẹ̀ dàbí nǹkan o. Ó lágbára ọkọ̀ já bẹ́ẹ̀ o.
0: Ẹni ọkàn ló mọ Ọlọ́run kó bá ní bùtó tò sí o. Ó dá ẹ̀jẹ̀ ká tún wò wá ọ̀tọ̀ rí pé gbáǹkọ́gbè mìíràn rèé. Wọ́n ní ẹnìkan ọ̀tọ̀ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Wọ́n ní ẹ̀gbọ́ báyìí ó fẹ́ yan ẹ̀gbégbé amalẹ̀. Ìyẹn ní kété tí wọ́n wo àyíká àti agbègbè ilé ìjọsìn rẹ̀ wọ́n ní wọ́n bá òkú èèyàn ń bẹ̀. Ta ló gbòkú délé ìjọsìn? Níbo ni orí olóògbé sí? Báwo wá ni ọlọ́jọ́ ṣe dé fún olóògbé? Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ìwé ìròyìn ló gbé Daily Post ó jẹ́ ká rí yun gbọ́. Ṣùgbọ́n abala ìkejì ń kọ́ ẹ jẹ́ ká tún gbéra tán ká tún wò wá torí pé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè mìíràn wáyé. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni a ti mójú ẹnìkan ba ilé-ẹjọ́. Ìjásùn wo ni wọ́n fi kàn án? Wọ́n ní ègé nìgan kú alọ́kólóńkó máriwo bọnu ni. Níbo ọ̀rọ̀ dé dúró? Ìyẹ́lẹ̀ gbọ́dọ̀ má gbọ́ torí pé gbáǹkọ́gbè.
1: Tó òréré ayé ò lọ títí tí ọ̀rọ̀ ni gbàgbé láṣegbé ewé jẹ́ lónìí jẹ́ lọ́la bó bá dọ̀tún la a máa gbóròrò lẹ́sùn fọnfọnfọn. Lójú ìwé karùn ìwé ìròyìn the punch lọ́sàn-án tòní o àwọn ọlọ́pàá ṣe dẹ́ndẹ́ iṣẹ́ ní ìpínlẹ̀ Delta. Bẹ́ẹ̀ sì ni wọ́n gbìyànjú nù gbìyànjú wọn náà ni ó sì ti ló ti hù. Ihù tó hù ni wípé ibì kan tó jẹ́ ibùba àwọn kọ̀lọ̀ràn sí afurasí ọ̀daràn. Wọ́n ní wọ́n ṣàwárí wọ́n rìnrìn àjò wọ́n débẹ̀ o. Kódà gan pẹ̀lú àwọn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní wọn máa jẹ́ láńlọ́ọ̀dù àti tẹ́nẹ̀ǹtì sí àwọn ibùba burú tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn ni wọ́n ti mú ṣíkún kóíkó ni wọ́n ń wò bí àkọ́bí ìjímèrè. Ṣùgbọ́n kí làlàbá ayẹni ṣe àbí táńjọ làlàbá ayẹni sí kànga ẹni ọdún 52 làlàbá ayẹni nípínlẹ̀ Kwara. Eléyìí tí ìwé ìròyìn the punch gbé lójú ìwé karùn-ún lọ́sàn-án tòní. Èmi ló ṣe ṣe pé orin lẹ gbọ́ lágbọ́ jù orin ẹ tí wọ́n sí kànga ẹ̀yìn alákọ̀rí ẹnu ọlọ́run
0: o.
1: Ìpínlẹ̀ Kebbi nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀. oni ija eleyameya lo sele o eyan meedogun lo ti gbe kuru jo lowo ebora koda awon ti won je onile onile gan lagbegbe ohun igbe afewe oko awa nkan be won fe igbegba mole won mu screw bi won ba japa
0: pe
1: koju ma ri bi ese ati gbogbo ara la agbe ta fi sogun e
0: be ni o da je kemi ogbe wa lo si ipinle ti imo won ni eje mo pe owo je kun omi o tun se saka nibe o ogoro awon olugbe na lo je pe ero na ni won sun tori pe ekun omi ohun se be o gbogbo afara sugbon bi a ba lo taratara silu ti owere nko won ni opolopo awon olugbe ilu owere eje mo pe kaluku won lanfani ati lo lesun nitori pe ekun omi ohun se be o gbogbo ona patapata porongodo sugbon ni ti weroyin Vanguard o je ka ri gbo wi pe awon eyan meta ni won se be won dagbe faye awon eyan marun won ma farapa o ipinle Delta tori wi pe won se odun kan nbe odun ibile won ni won loro hun ba se be o di so atayanyan e gbo ile doyi ni bo wa ni oro deduro ile ise leto abo kini gbese ti won ti gbe bayi dan ko gbe niyan e gbo losan oni o
1: kini mi wo loju we karun the punch yi aworan dapo abiodun re gomina ti ipinle ogun emi lo se baba nkan ko se gomina dapo abiodun aman sele to sele to je gbankogbi ipinle re nibi to n pa ti je gomina nbe na ni nkan tin sele ki lo sele won ni awon ti an showo gbogbo ni ipinle ogun awon ni bara gbogbo ti an ra nkan ni ipinle ogun ata won gbogbo ti won showo nbe won ni opopona to baje tan to kuro layo olopon ti o ndabi pe gbe bi igba toko ba nwonu konga won ni o ti mu ki opolopo won ki won yadanu lati ma ba won sowo ni ipinle ogun bayi o be ba ngbo pe eto oraje ipinle ogun ondari aje pe opopona je kan lara ton fa to baje koja be iwe iroyin punch latoju iwe kerin won punch e de oju iwe karun gbankogbi ni o
0: opele arade be npata porongodo opele lo wo wa
1: olonse
0: oda je ka pada osoju iwe ikefa ikeje iwe iroyin the nation woni egbo ni bi toro awon to de duro ta ba lo si ipinle ti Rivers adaju agba ni ipinle ohun won ni o se be oyonda awon merinla to wa ni budo itoni sona be lo ro won o pe egbo e gbodo lowo nu jakumo oselu mo ba se yonda yin bayi ka ma je asoju ati awokose rere ni awujo wa ni sugba abala ikeji oro hun ko won ni eje mo pe imi na omo to begbe wo isele gba nko gbe mi o tun se be o tun waye o ni ipinle Eko won ni owo osekun ofin o tun awon afrasi kan o le to si je wi pe ogoro won omo elegbe okunkun awon miran lara won adigunjale be awon miran lara won won se ko tona pelu awon abo lawujo ne bo ni le se olopa wa fi otele bayi dankogbi ni egbo losan oni o
1: ajalaiji to fe tan to fe to koja be ti n ba nkan je o fe o iji lile owo iji to po lapoju iji olokoto won ni ohun na ni o mo fe afewo to fe wonu papa re daraya kan ni ipinle Kwara to wa je pe ibi ati baba won nbe lohun won ni na lo fe to si ba nkan je gan repete ni o iji owo lile re bo ba bere si ni fe adoku baba la ku ba be ni ti o mu iji bolohun o ba so pe ko dake je gaga bi Jesu ti pa lase fun lori okun ni jo oni wi pe o to ire iji dake je tori Jesu nsun lowo e se ti iwo yo ma fe iwo ko ari wi pe Oluwa wa nsun ninu oko oju omi ni iji ele yo dake je npinle Kwara o
0: Olorun gba wa o
1: nitori pe Jesu o sun nbe a ti re eyan kan tin sun nbe lowo ti o te wi pe ko dake je afigba t'Olorun Olodumare so pe iji
0: dake
1: je sugbon iji ti ba nkan je
0: eh Olorun
1: iwe iroyin the Guardian lo gbe gege bi igba nkan gbe iroyin
0: k'Olorun oba ki o saanu fun wa nbe o
1: ba mi
0: o da je ka lo si abala kaso laye won ni ile ise omo ogun orilede Nigeria won do la won eyan meje kan kuro lakata iko ajinigbe bakan na ni o se awari awon opolopo agbo kuro lakata awon iko na ipinle ti Katsina kan won ipinle Sokoto o tun kan won ni agbegbe na iwe iroyin Vanguard o je ka ri yun gbo agbo yebe se ti gbo yin losan oni baba legba bo ni
1: eye ati opolopo gbankogbi iroyin lo nbe losan toni sugbon ẹni kan jẹ kílẹ̀ ó fẹ́ o
0: bẹ́ẹ̀ ni o
1: àjọ kan má ṣe fọṣọ bí nbọ ní ń jẹ́ bẹ́ẹ̀
0: bí nbọ ni
1: ó yọ tẹ rípọ́ọ̀tì wá ń sìn odòjú ọjà ń rí polówó ìgbà tá a bá padà dé lẹ́tọ̀ mọ tó ń
0: ṣẹlẹ̀.
2: gbáǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Babe, why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
6: Golden Penny noodles, now available in stores near you.
7: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
8: Look, Mom, I'm getting better every day.
9: You sure are. I am so proud.
7: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: This is my favorite.
7: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
10: You. Yes. You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They will

0: yin baba legba ti wa lapa bi
1: iyan se wa kan mi ninu dede oro 13 falata
0: e bimbo bimbo ni lo owo
1: ki bimbo lo gbowo
0: e mo bimbo ti ma gbowo
1: se bo na lo nso le sey pe
0: pe
1: o ni dede awon yin ma send owo yin na ni awon na ni won ko se duje won emi de mo pe emi o si lara dede awon yin
0: awon wo
1: ko bi se bo na lo joko yi
0: bimbo mo baba legba ko si lara won
1: Yeah.
0: Eje ka bere sini fun yin ni atupale awon iroyin ta ti fun yin ni akori esiwaju emi gbe yin lo sinu we iroyin the punch eleyi to se be o ta waru ere lelele aso kale bage sipele ti enugun ile ise olopa nbe lo tin se alaye o wi pe gende kan eni ogbon odun eyan opara Emmanuel woni owo asekun ofi ti gba mu o nje esun wo ni ofi kan woni opara ta so nipa re yi hun ore birin re o na lo mo gbamu o o gbamu tan ta lo ko wa nibo lo ti ko eyin kokoro arun ko gbogun
2: kai
0: eja ma fura o nigba ti agbenu so fun le se olopa ni ipinle ohun sp daniel endoke o na lo pede royin jo to si nse alaye wi pe isele ta nso nipa re ye eja mo pe awon mejeje agbegbe ti won gbe awon eyan ni an ka fi won o pe nkan kan ti nsele laarin an mejeje la lori ti bebe o ejembo oro de duro won ni Emmanuel lasiko ti afi kele ofin e ti afi gbejo sawon ibawi janto lekun ile ise olopa eyi to wa ni akwana wa won ni ejemo yi pe isele ta nso nipa re ye iwadi alagbara o so di mimo bi pe afurasi na o mo pa ore birin re o won ni ngba to se be to pa omo lomo ni fon na nfon sutan ijembu oro de duro olohun gba wa ni ojo kokon din ni ogun osu kesan odun ta wa nibe o na lo we wa ko tona na won ni leyin to ti ri pe ologbe ti dagbere faye o ba wo tun yan o wa po si yan won ni o gbe oku ologbe o o ba se be o di lala lala lala o fa o di wo ojo lo nigba ti o gbe debe won lo gbe lo sibi ti a tin tura o nibi ti a tin se yo eyan ba fe tura to fe se yo e ti ma pa bi eyan ma lo won ni ejemo pe ibe lo gbe si o ba san ilekun ohun pa ijembu oro de duro
2: ikaniyan
0: buruko won ni ile ise olopa o awon wa gbona ya iwadi alagbara won ni ejemo pe afurasi na nigba ti o se alaye oro re bi pe kini e dakun tori olohun bo nse gwaye o nti se ta o lati dagbere faye nitori pe ore birin ohun o ti ba ye ohun je eje mo po ohun lo se be o lo gba kokoro arun ko gbogun o se be o ju sagwara to ohun na baye e gbo olohun oba ko saanu wa ile ise olopa won ni o ti duro gbarodan sakata ile ise olopa be ni iwadi alagbara se be o n te si owo iwaju e dakun e ja ma sora wa baye akosile kokoro arun ko gbogun o po regede gbogbo ipinle ti nbe Nigeria ina lo ti kan wa o e je ka joyoju la lack of insurance
1: to o da oju la lack of insurance to du ti ye ti ye bayi na la paro si fi riran
0: meni a
1: o da to gbanko gbiroyin na re la po odo temi nbi ohun to se n ka so de lati nu we royin daily post ni o lati nu be isele to sele yi o to gbomije loju eni won ni arakunrin onise owo kan òun náà ni wọ́n máa gbéṣẹ́ pé kó lọ rèé roko oko ti ń bẹ lórùlé ti òrùlé àjà ti ilé ìtajà ìgbàlódé kan ti ń bẹ ní ìpínlẹ̀ Abia ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ayé rẹ̀ ló gòkè òkú lọ sọ ìṣẹ̀lẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ ní agbègbè ti òpópónà ti ehi ni àbá lọ́hún lẹ́yìn tí wọ́n sọ pé òjò àròrọ̀dá kan tó rọ̀ gan tó kọjá bẹ́ẹ̀ arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó sì jẹ́ ọ̀dọ́ lẹni tí kò sẹ́ni tó tì lè sọ pàtó ibi tó ti wá àbí orúkọ ti ń jẹ gan lásìkò tí wọ́n fi ń gbàròyìn yẹn jọ ní ìgbà náà ni wọ́n sọ wípé níṣe ló mà ṣe ládéédé o nígbà tí ó ń ro koríko ti ń bẹ ní orí òrùlé ti ilé ìtajà àgbàlódé ọ̀hún àdéédé na ni won ni ese re yo tere tere to si yo bayi ko ri nkan di mu office tun office si ka to wi to fo ibi ti o bale si bayi o kan dori okan lara awon wire ti won fun laso ti won lawon ni woso ni awon live wire wire oni o to je pe kiki da irin lasan na ni to ran dunle kankan kan ti na si nbe lara re laju to ojo to ti ro yay! Ori re lo gba si o ti o fi di pe eleran tukun won ni isele ohun si ti mu ki pa hey ati ai bale okan ko ba gbugbu eni ti nbe ni agbegbe ile itaja agbalode ohun ni opopona ehi ni igba ti won ni ogoro nu awon eyan ti won lo ti won bo bi won se nri oku arakunrin ohun na ti o fori ko eri ibu ojo gan osan ojo gangan osan gangan ojo won ni kini ohun lo mu ibanuje ba o kan aya won ti kaluku si n ba kedun pe ha omokunrin re goloto goloto yi o si se be walaja o deni to je pe be ba fa leti ko ni le mimo be fa lata npa koko ni le dura o ti dirorun asante enikan ti isele na soju e ṣùgbọ́n tó ní kí wọ́n forúkọ bo òun láṣìírí sọ̀rọ̀ ó ní ṣé wọ́n máa rú pé ìgbẹ́ra náà làgbà làrá ké ní mọ̀ ké wọlẹ̀ ìgbẹ́ra wọ́n ní ìgbẹ́ra gbá òun náà ni arákùnrin yìí ké tó pọ̀ jù nígbàtí ara rẹ̀ kan wáyà iná náà nítorí pé ní àsìkò ìgbà yẹn gan wọ́n ní iná ń bẹ wọ́n ní ìgbé ńlá ló ké lọ sí àkírọ̀rùn tí ó fi di ìrọ̀rùn àṣàǹtì daily post ló gbé ẹ̀dẹ́kun ẹ̀jẹ̀ ká túbọ̀ máa wà ní ipò àkíyèsí àti ìfura nígbàtí a bá ń pápá lásìkò tí òjò sì ń rọ̀ yìí tí gbogbo ẹ̀ ń tutù bíná bá ń wà bá a bá rèèyàn tó fẹ́ẹ́ ṣiṣẹ́ níbi nǹkan tó jẹ mọ́ bí irin bí irin bó bá ṣe é ṣe ẹja luná pa kí wọ́n parí iṣẹ́ wọn tó bá parí ẹ̀ tán ẹ̀ṣọ́nà papọ̀ kó tàn ìdùmarè máa ṣọ́ ni o daily post ló gbé o.
0: kódà bàbá ń jáde ńlé wa ẹja máa pa gbogbo iná tó wọlé
1: bẹ́ẹ̀ni
0: ẹja máa pa gbogbo iná tó wọlé eléyìí yóò dín àwọn òfò dúkìá àti àwọn ìṣẹ̀lẹ̀ àbáde òjijì
1: àtúbọ̀dẹ́kun
0: láwùjọ wa o kọ́lọ́n kó ṣàánú. ó dáre jẹ́ ká gbé yín lọ sínú gbólóhùn mìíràn torí pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó wọ́n ní ọwọ́ ṣẹ̀kún òfin ó ṣe bẹ́ẹ̀ ó to afurasí kan ẹni tí wọ́n fi ẹ̀sùn kan wípé lẹ́ni ọdún 36 years old man wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé muhideen olatubosun òun náà níléeṣẹ́ ọlọ́pàá wọn ti fi òfin gbé nílẹ̀ báyìí o ìjẹ́ sùn wo ni wọ́n fi kàn án wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé bó ṣe dúró ohun àkọ́kọ́ náà ó kúndú àwọn ìwà ìdígunjalè burúkú burúkú wọ́n ní òtún wá tán sí apá abẹ́ o ó tún wá kòró bàbá ń sọ nípa jíjẹ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ọwọ́ ṣẹ̀kún òfin tó lásìkò táwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ètò ń kojú oró síwá ọ̀daràn tí wọ́n gbòde kan nílùú ìkòròdú nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ abimbola adébísí òun náà sọ̀rọ̀ ọ̀hún yanya lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá o wípé bẹ́ẹ̀ ni àfúrásì tá ń sọ nípa rẹ̀ yìí ọwọ́ òfin ti gbà mú ó ní bàbá lọ ságbègbè ìdí ìrókò ó ní ibẹ̀ la gbà mú o bàbá lọ sí ìkòròdú gangan ká wá lọ sí agbègbè ti agric ó ní ẹjọ́ mẹ́rin pé ní apá abẹ̀ gan òun náà ló ṣe bẹ́ẹ̀ ó di pẹ̀kínpẹ̀kí pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ń pàráàrọ̀ ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí alágbára àti ìfi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú afurasí náà àwọn rí dájú o wípé ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ni bákan náà ó tún dìgún jalè jẹ́ kí lẹ bá lọ́wọ́ ẹ wọ́n náà bá àwọn ìbọn ìléwọ́ péńbépéńbé pistol wọ́n náà kà mọ́ lọ́wọ́ o ìjẹ́ kí lòun fìbọn ṣe ó kì í ṣe òṣìṣẹ́ elétò ààbò báwo ni ìbọn ṣe dí àkàtà rẹ wọn ni ìbéèrè tí afurasí ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó ń jẹ́jọ́ lé lórí nù ṣùgbọ́n abala ìkejì ńkọ́ wọn ni bí a bá ní ká tún lọ tààràtàrà ìṣẹ̀lẹ̀ gbáǹkangbì náà wáyé lẹ́yìn tó sì jẹ́ pé géńdé kan ọwọ́ ṣẹ̀kún òfin iléeṣẹ́ ọlọ́pàá wọn ni ó ṣe bẹ́ẹ̀ ó gbàmú gbígbàmú ọ̀hún tí wọ́n sì gbàmú o ó di tààrà sòṣé níwájú ilé ẹjọ́ ni nígbà tí wọ́n ṣe àtúntò ọ̀hún sí ọwọ́ iwájú wọn ni ẹjọ́ mọ̀ pé sulaimon kẹ́ṣirò ona lo se be to je pe ile se olopa le ye won gbe nla janto lori esun kan ile ti an fi kan wi pe ile ye ogbagba aye ni o ngba ni o gbowo lowo me riri ije nbu oro wa deduro won ni eje mo ye pe o ka afurasi ohun na lo se be o tu o foyanyan ni asiri ja ise ja won ni o gbowo logo enikan o eyin ogbe ni baba tude oladimeji eni to salaye fun wi pe e gbo awa ntale o awa ntale o gbogbo nse ni o won ni o se be o dabi ogbon koda o subi ete ogbo bitibiti owo kan etoto milionu lona mefa ati egberun owo nigeria lona egberin iyen 6.8 million naira ejambo oro de duro won ni an bere lowo e poda orisa bo ba le gbe mi se mi gege bo se ba mi oda baba ri dukia to fe fun ni o wa da owo pada won ni alaye se be o mo gbe ro atowo o ati dukia o won o se be won o ri nkan kan gba pe ti wo kere omo ile se olopa wa ni kete toro ohun to de eti gba ile se olopa ona la won gbina ya iwadi alagbara owo ofin gba mu bayi bi wadi e ba fori so bi kan won wo lo siwaju ile ejo o iwe iroyin Vanguard o se be o je ka ri gbo fun ti osan oni
1: ojo oja ya ejo lo re polowo ta ba pada de gba nko gbiro yin te siwaju e ku kale
0: thank you
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: Mo tun bere. Wo le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi.
7: O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse.
6: O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, are kan ko si leyin e.
8: Maggi star ta se latare wa soya, alubosa adun chili ati konofuru.
6: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
8: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tun so akoko na da koko ma ni gbagbe.
9: Eyin eyan mi e kaabo si ikoni ni loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki
10: ope o
9: ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ki won ma wo bi yo se dohun ati gbadun to lopo miliki asara lore ninu
10: duro na nigba wo lo fi miliki sinu re
9: golden mon 3 in 1 meta loko ni mo lo mi o ni lo ati tun fi miliki si mo
11: iya mi o ma dun kan ni
12: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa era fun mole bi yin loni golden mon to gbogbo eyan di
13: Ore, then.

0: míràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
11: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni gbáǹkọ́ gbìròyìn náà ló ń tẹ̀síwájú nìkan ni splash 105.5 FM the integrity station promoting right values. Ẹ má gbàgbé pé òní lọ́jọ́ kẹtàlélógún ní oṣù kẹsàn-án
1: o lọ wẹ́rẹ́wẹ́rẹ́
0: torí bẹ́yìn bá ń wá kàlẹ́ńdà tẹ́ ẹ bá tètè rí i mo ní ran yín létí kí n já yín sí ni. Ẹ já lọ sí ìpínlẹ̀ Ògùn, ẹ já máa lọ tààrà sí Abéòkúta. Arákùnrin kan àwọn bá ń towé ìrìn àjò travel agent ẹni ọdún 52 ni Akia Edward lorúkọ rẹ̀ ṣe o. Wọ́n ni wọ́n ti gbére ilé ẹjọ́ ti magistrate kan ti ń bẹ ní Abéòkúta èyí ti ń bẹ ní Ìsàbò. Wọ́n ni lórí ẹ̀sùn èyí tí wọ́n ni wọ́n fi kàn án wípé ó lu jìbìtì owó kan tí í ṣe ₦6,000,000 ló yẹ abẹ́ pé ó díbọn pé òun lè ṣe nǹkan òun lè bá ni tòwé ìrìn àjò fẹ́ni tí ó bá kúrò nílẹ̀ yìí tìlú ìtì sú tí bá gbé yí ọ̀wọ̀ pẹ̀lú rẹ̀ mọ́tọ́ fẹ́ lọ lẹ́bù míì níbi tí wọ́n ti máa fẹ́ bùkátà rẹ̀. Edward lẹ́ni tó jẹ́ pé wọn ò jẹ́ ká mọ kí ni orúkọ àdírẹ́sì ibi tí ń gbé gangan ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n máa fi kan wípé ó fira rẹ̀ pé tí ò jẹ́ bẹ́ẹ̀ sì tún ni ó gbé ìgbésẹ̀ kan èyí tó ṣeé ṣe kó lòdì sí àlàáfíà ti ń mú kí ìlú ó tòrò. Ọ̀nìyẹn tó rojọ́ ta ko Evelyn Motim náà ní sọ fún ilé ẹjọ́ wípé ẹni àfẹ̀sùnkàn yìí ló wà kọ̀tọ́ gangan ní ìlú Abéòkúta. Motim náà kẹ̀sùn wípé Edward Terryun òun náà ni ó fi Ọ̀gbẹ́ni Nasir Abiola ni ó fà lé abánitòwé ìrìn àjò kan lọ́wọ́ léyìí tí ó sì ní pé wọn ò bá to ìwé eléyìí tí ó fi lọ sí orílẹ̀-èdè Canada. Wọ́n sọ̀rọ̀ wọn ni ẹni tá à ń wí yìí ló bá ní kí Abiola ò kó kọ́kọ́ san ₦1,500 náà èyí tí ó máa jẹ́ àmì pé lóòótọ́ ó fẹ́ nǹkan ṣe kì í kàn sọ̀rọ̀ ẹnu pé Canada yìí tẹ̀ débẹ̀ níjọ́ kan ó yá ẹni tó gbé ní Canada náà rèé tí ó bá ń towé ẹ̀rí ó yẹ kọ́kọ́ kówó lẹ̀ náà èyí ni bá kó ₦500,000 sílẹ̀ o. Wọ́n ní Edward lẹ́yìn ìgbà náà ló bá tún gba owó kan tí ń lọ bí ₦1,500,000 $4.7 million lẹ́yìn ìgbà náà ₦1,000,000 $8 million ló bá tún gùn eléyìí tó mú kí gbogbo owó ọ̀hún kó máa bọ́ sí gẹ́gẹ́ ₦1,600,000 tó ń ti wípé ó sì kú ₦3,000,000 o èyí tí wọ́n máa san lẹ́yìn tí wọ́n bá ti bùṣe gbogbo ìtòwé náà ti ìwé ìrìn àjò visa ti eléyìn tó sì rẹ́dì tó ti dúró tán tó ṣe tán ìwé ìgbélú. Ṣùgbọ́n olórí ẹ̀sùn yìí nígbà wọn kà á sí Edward létí pé èyí náà ni ẹ̀bi ẹ̀sùn tá a fi kàn án o ó jẹ́ àbọ̀ ọ̀jẹ́ ó bá ní olúwa mi èmi ò jẹ̀bi ẹ̀sùn o just like that ó jẹ̀bi ẹ̀sùn ok tọ́rọ̀ bá ti wá rí báyìí wọn ó máa sún ìgbẹ́jọ́ sí ọjọ́ mi ọjọ́ rẹ ni ládájọ́ bá dìde pé a tẹ̀síwájú ó dijọ́ mi ọjọ́ rẹ Abéòkúta ló ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ náà ń ṣe ń dàbí ọ̀rọ̀ accused ní ẹni àṣìfẹ̀sùn kan tá a ti lè sọ nítòótọ́ bóyá ó jẹ́ ojúlówó ọ̀kan nínú àwọn oníjìbìtì ilẹ̀ yìí. Mo lọ sọ́jọ́ ìwé karùn-ún ìwé ìròyìn the punch gbáǹkọ́ gbìrìn tí ńbẹ̀ńbẹ̀ náà rèé o ibi tí wọ́n ti ní ikọ̀ ọmọ ogun lẹwa kan ọwọ́ kejì tó jẹ́ ti ikọ̀ ìríjú ti Fansan Yama wọn ni náà ni wọ́n ti gba ìdáǹdè àwọn akẹ́kọ̀ọ́ obìnrin 6 ọ̀tọ̀ọ̀tọ̀ kan ti ilé ẹ̀kọ́ fásitì ìjọba àpapọ̀ Dusinma Federal University Dusinma wọn ni tó ń ti dẹ́rẹ́bà awakọ̀ wọn o eléyìí tí wọ́n ni wọ́n jí wọn gbé ní òpópónà Dáyè Malumfashi ní ìjọba ìbílẹ̀ Dan Musa ní ìpínlẹ̀ Katsina. Àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí wọn ni náà ni wọ́n jí wọn gbé o lẹ́yìn tí àwọn kọ̀lọ̀rọ̀ sí adì amọ́ra ajínigbé ọ̀hún tí ó kọlù wọn ní ọkọ̀ akérò eléyìí tí wọ́n ní wọ́n kọlù nígbà tí wọ́n ní wọ́n ń ṣèrìn àjòbọ̀ láti ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì lọ sí ìpínlẹ̀ Katsina ní ọjọ́ ajé Monday. Igbákejì adarí ẹ̀ka ètò ìròyìn ti ikọ̀ ọmọ ogun ọ̀hún ọ̀wọ́ kejì ti ikọ̀ ọmọ ogun ìrìjú Fansan Yama tó jẹ́ ti ọlọ́wọ́ jọ̀wọ́ kẹjọ rẹ̀ Lieutenant Colonel Olaniyi Oshoba wọn ni òun náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ tó di fífi léde fún àwọn oníròyìn ní ọjọ́ ajé Monday. Ọ̀ṣọ́bà sọ̀rọ̀ ó ní ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ni wọ́n fèsì sí ìpè pàjáwìrì èyí tí ó tẹ̀ wọ́n létí o nípa wípé wọ́n ni ó tẹ̀ wọ́n lọ́wọ́ ní alẹ́ ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà yí gangan ọ̀rọ̀ jẹ́ta nù léyìí tí wọ́n sọ wípé ìkọlù kan ti ṣẹlẹ̀ won ni ba won mogun wa se ni eh ni le yi ko be ra ba fi ni pe gi awon danu ka ye won igbe ni won sun won ni mori dele won ni bi ati ko ra won jo nu boya we go there now.

0: náà wọn ni wọn gba ìdáǹde wọn ní wàràǹṣe sàkódà wọn kó wọn lọ síbi tí wọn ti máa ṣètọjú wọn fún ètò ìlera torí gbogbo àwọn àìbalẹ ọkàn pa hey gúlúgúlú ọkàn gúlúgúlú ọkàn àyà wọn títí ń sọ bíi kúlú sọhùn wọn ní láti mú balẹ̀ pé ẹ fọkàn balẹ̀ ẹ kúkú sí ń bù bá àwọn ajínigbé yìí àtàtà àwọn náà sì kọ́lẹ̀ wà ẹ mú mi ẹjẹba ẹjẹrẹ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́kàn fi balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ bíi ọ̀run tòlótòló adúpẹ́ o ojú ìwé karùn-ún ìwé ìròyìn the punch ló gbégbá ń kọ ìròyìn náà.
1: ọ̀dà ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí rédíò yín àgbẹ̀ òṣùbà kárí fún yín ẹ ṣeun púpọ̀ tẹyàn ìkànnì ọmọlúàbí láyọ̀ ẹ jẹ́ gbéra tán ò ká tí lọ wo ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè mìíràn eléyìí tó kàn wọ́n gbọ̀ngbọ̀n nípínlẹ̀ anambra. wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ méje báyìí àti àwọn àgbàlagbà méjì kan òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti dóòlà wọn kúrò lọ́wọ́ ẹ̀kún omi wọ́n ní ẹ̀kún omi ọ̀hún náà ló ṣe bẹ́ẹ̀ ọkọ̀ tó ń kérò tí wọ́n fi kó àwọn akẹ́kọ̀ọ́ náà ó lọ hápáká sínú alàgbàlugbo omi ni nígbà tí ó ṣàlàyé wípé ẹnìkan o òun náà làwọn wá títí tí lẹ́yìn tó sì jẹ́ wípé wọn kò tí ì lè sọ pàtó ibi tí òní tọ̀hún wà nígbà tí wọ́n ròyìn the nation pẹ̀lú àkọsílẹ̀ ojúwe kẹfà rẹ tó ń ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ náà ó ní bàbá ni pé ká sọ ẹ jẹ́ mọ̀ wípé ẹnìkan tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní àwọn wá tóòkè tilẹ̀ ní wò ṣùgbọ́n ṣá wọn ò mọ̀ rí onítọ̀hún yálà láàyè tàbí òkú rẹ̀ nígbà tí ó tẹ̀síọwọ́ iwájú wọn ní ìṣẹ̀lẹ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí ẹ jẹ́ mọ̀ wípé ó ti ń kọ àwọn èèyàn èyí tó ń bẹ ní ìpínlẹ̀ anambra lóminú lẹ́yìn tó sì jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ méjèèje àti àgbàlagbà méjì ojú wọn rí tó níbi tí a ti ń lọgun o pé help o ìrànlọ́wọ́ o ìrànlọ́wọ́ o kọ́mi ọmọ wú àwọn lọ tọkọ̀tọkọ̀ wọ́n ní wọ́n dóòlà àwọn méje kúrò lákàtà ẹ̀kún omi ṣùgbọ́n ẹnìkan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn ò rí o ǹjẹ́ ń bo ló wà wọ́n ní títí di àsìkò tí wọ́n kọ ìròyìn yìí wọn ò tíì ṣe àwárí ẹni náà ọ̀dà lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀kún omi kò ṣe ẹ̀kún omi wọ́n ní bákan náà lọmọ ọ̀hún tún ṣe rí ẹ̀yin ò lákàtà àwọn ò ní ìpínlẹ̀ ti Imo àgbáríjọpọ̀ àwọn olùgbé ní agbègbè ọ̀hún tọrọ kọ́gbọ̀gbọ̀ nípínlẹ̀ ti Imo wọ́n ní kálukú wọn náà ní ń tawọ́ tasẹ̀ sí àjọ tó ń dóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú òun náà ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n há sínú omi ni bẹ́ẹ̀ ni afárá olókè míì ó kún omi bolẹ̀ bẹ́ẹ̀ ló bo ibi gbogbo lẹ́yìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní àǹfààní láti kọjá lọ sí ibùgbé wọn nínú gbólóhùn wẹ̀ẹ́zẹ̀ nígbà tí ó ṣe àlàyé ó ní tá a bá lọ ò gbogbo àwọn agbègbè bẹ́ẹ̀ akọ́kọ́má ó ní gbogbo ibẹ̀ pátá òun náà lomi ṣe bẹ́ẹ̀ tó mú dọ́rùn pátá ò ó ní gbajúgbajà ọjà kan bẹ tí wọ́n ń pè ní ọjà rochas ó ní bákan náà ó ní ẹ̀kún omi ọ̀yàbọ̀ inú ọjà náà ó ní ṣùgbọ́n ṣá pẹ̀lú àtìlẹyìn àjọ eléyìí tó ń dóòlà ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n dóòlà àwọn èèyàn o kúrò lọ́wọ́ ẹ̀kún omi gbáǹkangbìnú fún ti ọ̀sán òní o.
0: tó o ṣóyá ni ká rojú ọjà ẹja lọ pápápá ká dé pápápá ká tún tẹ̀síwájú nínú gbáǹkangbìròyìn ẹ kú kalẹ̀.
2: gbáǹkangbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. 20. Adebayo Akande Hall. Built for comfort. Built for you.
6: Ẹjọ́ ẹ fún mi ní lájigo.
7: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
9: Books?
10: Check.
9: Uniform?
10: Check.
9: School bag?
10: Check.
9: And Bournvita?
10: Double check.
9: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
11: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
12: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
13: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
14: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
15: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
12: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
2: Bankogbi. Bankogbi ìròyìn. Ìròyìn àgbọ̀sọgbànù.

0: káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni ìkànnì splash náà lẹ́wà yìí 105.5 FM the integrity station promoting right values. Ẹ jẹ́ ká máa lọ sí ìpínlẹ̀ Delta níbi tí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ o. Ẹ jẹ́ ká kí àwọn ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ ńlá tí wọ́n ṣe òṣùbà kárí láì òṣùbà yìí mọ̀gẹ̀dẹ̀ òṣùbà yìí nù. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta lọ́wọ́ ṣìkún wọn ti tẹ àwọn afurasí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ẹni afurasí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ wípé wọ́n ní àwọn àgbélẹ̀rọ ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ ìbọn ṣá ni wọ́n ní wọ́n ká mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní kódà gan pẹ̀lú ọkọ̀ mẹ́ta náà tún bẹ lára tí wọ́n gbà lọ́wọ́ wọn tó ń ti tata gànràn ọ̀kadà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti onírúurú àwọn nǹkan míín náà tí wọ́n nígbàgbọ́ pé jíjí ni wọ́n jí wọn láwọn ibi gbogbo tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọ́n ti ń jalè gbogbo. Wọ́n ní ikọ̀ ọlọ́pàá náà wọ́n ní eléyìí tí àwọn ṣiṣẹ́ rí jú wọn ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní agbègbè Orerope Epan àti Agbo ni wọ́n ní bákan náà ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún rí odindi ààyè àpòpò ààyè ọta ìbọn eléyìí tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni wọ́n tún rí àwọn ẹ̀rọ amúlétutù 22 ẹ̀rọ fọṣọ 13 bẹ́ẹ̀ ni ọ̀kadà 19 àti ẹ́ńjìnì kẹ̀kẹ́ lẹ́sẹ̀ 3 àti àwọn ohun èlò orin téèyàn fi gbádùn orin nílé ìjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà dórí móhùnmáwòrán tẹlifíṣàn ènìyàn náà ń bẹ lára wọn kò tán síbẹ̀ ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ àti ẹ̀rọ kọ̀ǹpútà tó jẹ́ ti alágbélétan tá a mọ̀ sí láptọ̀pù àtàwọn nǹkan míì lóníranran àwọn eléyìí ti jalè tó pọ̀ gan o ṣé wọ́n mọ ìlúgbàǹjọ ta ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta Bright Edafe ló dáfi ọ̀rọ̀ òun náà ló ṣiṣẹ́ lójú eégún ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun túsìdéé tàná Edafe sọ̀rọ̀ ó ní ikọ̀ ìríjú ti àgọ́ ọlọ́pàá ti Orerope ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn kò gbéregbè àwọn agbógun ti ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn Civilian Anti-Cult Group ìyẹn tí ń bẹ ní Òsùbì wọn ni ọkọ̀ Toyota Sienna méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lè tó kún fọfọ fún àwọn ohun èlò orin ti ní òpópónà wọrí sápẹ́lẹ̀ òun náà ni wọ́n kọ́kọ́ ṣẹ́bùrú ẹ̀ tí wọ́n dá dúró lọ́nà ńbọ ẹ ti rí i àṣà àwọn kan wọn ní àṣẹ wọn jalè ni ó sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ọ̀hún kété tí wọ́n rí àwọn ọlọ́pàá látòkèrè ó ní wọ́n bá yá dànù o ṣùgbọ́n ọ̀kan nínú wọn Lawrence Onowenapo tí í ṣe ẹni ọdún 95 45-year-old wọn ni òun náà ni ọwọ́ tẹ̀ ṣíkún kóíkóí nísìnyìí bí àkọ́bí ìgalà wọn ni nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú inú ọkọ̀ ọ̀hún níbẹ̀ náà ni wọ́n ti rí ìbọn eléyìí tó jẹ́ àgbélẹ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìbọn gbọ́ọ́rọ́ gbọ́ọ́rọ́ lójú kan gbọ́ọ́rọ́ tí mo gùn gbọ́ọ́rọ́ òun ni àti àpòpò ọta ààyè tí wọn ò tí ì yìn wọn ni gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ gẹ́gẹ́ bí ẹ̀dá fẹsẹ̀ tẹ̀síwájú ó ní Onowenapo lásìkò ìtanáwádìí àti ìpìlẹ̀ àpilẹ̀ ṣe ìwádìí lórí rẹ̀ náà ní tọ́ka sí wípé lára àwọn táwọn jọ ń ṣiṣẹ́ ibi ọ̀hún ó náà ni Ajay Zephaniah ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Fanta ṣe ìwárí Fanta yan Ajay Zephaniah yìí òun náà ni olórí ikọ̀ àwọn tí àwọn máa digun jalè ha sirimari púríkà ẹ lóyún sin púrò rẹsìpúrì káyọ̀ ẹ sọ̀rọ̀ kódà mo wọnú ẹ̀mí tún mílẹ̀ bàbá wọ̀tsọ̀ ojúwe karùn-ún wéròyìn the punch ló wà.
1: ọ̀dà ẹ jẹ́ kẹ́mi ọmọ yìí lọ sínú wéròyìn vangard gbáǹkàgbé kan ló tún wáyé òun ni ẹ̀jẹ̀ mọ̀ wípé ìjọ̀gbọ̀n òun ṣe bẹ́ẹ̀ ó bẹ́lẹ̀ láàrin àwọn ọ̀dọ́ kan ilé yìí tó wà ní ìpínlẹ̀ Delta wọn ni bó tilẹ̀ jẹ́ wípé ọdún abínibí wọn ni wọ́n ń ṣe wọn ni kinní ọ̀hún yíra padà ọba dìjà ìkùnsínú ọ̀hún ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́ ìjàngbọ́n bẹ́ẹ̀lẹ̀ o léyìí tó sì jẹ́ pé àwọn ọ̀dọ́ mẹ́ta òun náà ló ṣe bẹ́ẹ̀ tí ọ̀ràn lọ sí ọ̀run àrèmábọ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n farapa o nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí ó ṣe àlàyé ọ̀rọ̀ òun nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ ó ní ìṣẹ̀lẹ̀ gbáǹkàgbé ọ̀hún wáyé ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ àbadì ọ̀hún ṣojú ẹ̀ olùgbé kan nínú ìpínlẹ̀ ti Delta ni ó ṣe àlàyé ó ní ẹjẹ́ mọ̀ wò pé jẹ́jẹ́ ni wọ́n ṣeré o ṣàdédé báyìí òun náà lọ̀rọ̀ ọ̀hún di wàhálà ó ní wàhálà ọ̀hún dé àwọn àgbàlagbà yanjú ẹ̀ fún wọn ti o ó ní ọ ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu àwọn èèyàn ń pónpó wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ọ̀pálámbá wọ́n fi ń gá àwọn èèyàn wọ́n mú lẹ́bẹ́ jáde o eléyìí tí wọ́n fi ń ṣàwọn èèyàn ní ṣàkúṣà odo meta o won dagbere faye be ni awon opolopo agbalagba won fi arapa sugbon bi abanika wo wa npinle ti rivers adajo agba ni ipile ohun ohun ni ejemo ipe awon elewon merin la o na lo se be to fun ni ilana esiju anu wo ni pe ki won pada sawujo o wa ro won pe be ba dele tan e wuwa keke bi omo orilede nigeria tokan tokan o ro won ki won yago fun ijakumo oselo abalaka so layo niyan o bo baba legba je a lo le
0: ileya femaiti ti de
1: o de maiti bo sengere
0: pa kereti oluwa e ba ke yan tete ma ba ti e lo ni o
1: o du opa be soju opo
0: to bi o ti je fun gbankan gbiro ere losan toni femi akin oso femaiti
1: o wa nbe
0: ati ko re won ti de o
1: o du otan
0: lori eto ta pe ni just football
1: to ga ju
2: jo to ba ti da mi lo ni bo
1: eh
0: o si nka kan ti o to da se re afun
1: gbogba ye mo pe mi
0: e wa so pe
1: ah
0: eyan yin na ni
1: a ma so pe omo yin ni
0: o wa le ko se le ara ri ana ni
1: ko je bi ti ti ma re ke lori gba nkan gbe fun ti osun ni ago mesan lo woro lati fun te doro yan gbe wa ago meji losan la gba nkan gbe a gbe wa nja ti si gba na tola ni alade laja loruko mi yeroyin ni awukosere omo ton so ton so ton buraye apero ire omo luabi 1 ori yin o wa nbe
0: olorin waju opele oro adeus loruko ti mo nje ke lojo rere o dabo

0: teens and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
2: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
1: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
3: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
2: ìpín kan jẹ́ ₦525. O ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
1: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
2: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣàbẹ̀wò sí ibo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
5: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
6: Your Nescafe is not just a drink, it's your

0: Ajigo.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: tó ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà kí ló sọ.
4: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
3: Ṣùgbọ́n báyìí.
4: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣe ẹrẹ ran yẹn, ẹ rọkun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ rà o.
3: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀. Ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀. O tún lè san owó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀. O sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀. Tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia. Ayọ̀ ti àgbédé.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
6: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
9: Look, Mom, I'm getting better every day.
10: You sure are. I am so proud.
8: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
9: This is my favorite.
8: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi èdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
2: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope.

0: àkọsílẹ̀ ní péré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Hello, superstars!
4: Are you ready for the smartest showdown of the year?
3: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
4: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss.

0: bí ẹjọ.
1: Mo wà ní pílọ́tù àkọ́kọ́ lọ́dún 2020. Wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
2: Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó iléèwé mi di sísan, ìyá mi gan le fẹ̀dọ̀ lórí òróǹro.
0: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀ ó dára.
6: Obey at 8, real people, real stories. Obey.

0: ká.
1: So onílé ìmọ̀ká go kí n tó wọlé èrò ọ̀nà àmúṣe àgòyà ẹ̀ka alẹ́ ní gbogbo bí ọwọ́ jà ìkànnì yìí dé ní ẹni gbogbo bí ẹ ti gbé láǹfààní àti máa gbọ́ mi ìjẹ́jọ lórí ètò yìí ni mo pé a fohun gbogbo sọ́wọ́ ọlọ́run ọba olódùmarè tí mo pé tó bá dijọ́ mẹ́jọ á láǹfààní àti tún ètò yẹn wá ìyẹn ètò yìí tá a pè ní imúníkà tí ò jẹ́ agbó oorun àṣebi mo wí bẹ́ẹ̀ níjẹjọ nítòótọ́ nínú ìjẹjọ ọ̀hún sóní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mu onírú ìṣẹ̀lẹ̀ ń ló ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ káàkiri ohun ọ̀nà ọ̀la olódùmarè ń ló ṣe bẹ́ẹ̀ tó dá wa sí títí di àkókò yìí ǹjẹ́ elédùà ṣe o àmọ́ rírì yín o kò bẹ̀rẹ̀ fún yín o gẹ́gẹ́ bá a ti mọ ìṣe lórí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀.
2: Imú wa máa nìka o, kò jẹ́ àdáṣe bímọ,
3: ó nìka gidi.
1: Mo ti dé sórí ètò yìí fún talẹ́ yìí nìyẹn. Mo júbà yín olódùmarè bá ti bẹ̀rẹ̀ ètò yìí fún talẹ́ yìí. Ẹ bá wa pé bẹ́ẹ̀ ti mọ ìṣe o. Ojúbà gbogbo alágbára ayé pátápátá pòrògodò. Alágbára tó ń bẹ nu àtẹ́gùn nú òkúta nú omi ní kọ̀rọ̀kọ́ndù olè gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí. Ojúbà yín ẹjọ́ ju mi ṣe fún tilẹ̀ tòní. Ojúbà pásítọ̀ tó ń gbé tò yìí fún talẹ́ yìí. Pásítrẹ́sì tó ń gbọ́ mi fún talẹ́ tòní. Ojúbà olùṣọ́ àgùntàn. Wòlíì tó ń gbé tò yìí fún talẹ́ yìí. Ojúbà àfà tó ń gbọ́ mi fún talẹ́ yìí. Àfà tó ń kọ́mọ ní kéwà àfà tó ń fi kọ́là mú dámọ́lẹ́kùn àríṣe kọ́ndúkọ́ndú. Ojúbà yín ò ẹjọ́ ju mi ṣe. Ojúbà ilẹ̀ mo pè pátápátá porogodo. Ẹjọ́ ju mi ṣe lórí ètò yìí fún talẹ́ yìí.
2: Jẹ́ ń máa ṣe nìyẹn.
1: Kí ògbó lólòfẹ́ ètò yìí jákèjádò tí ń gbọ́ mi tẹ̀sí ń fàdúà ránṣẹ́ sí mi lórí ètò yìí ní gbogbo ògbà. Olódùmarè ò ní fẹ̀yìn náà lẹ̀ kí gbogbo orí òru ẹnu ò jẹ́ látàárọ̀ gbogbo ẹ̀dá ti ń sáré sókè sódò torí àti ilà àti ìlú lókè ìgbẹ́. Olódùmarè yóò dé ìgbìyànjú wa ládé àníṣe lásán láṣẹ ọlọ́run ọba olódùmarè. Lẹ́yìn bá wá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ lórí ètò yìí orúkọ mi ò yí padà ọmọọba Mukaram Adédọ̀tun Aṣáde lóko mi ọmọọba ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ọ́wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìwọ́ kì mẹ́kun ọmọ aṣúdẹ̀dẹ̀ ọmọ àfàtàrí DJ Spider ni studio manager tátùnṣiṣẹ́ pọ̀ fún talẹ́ yìí bá ṣe máa ṣe lórí ètò yìí kúnlé anífowó ṣe lòlóòtú ètò yìí.
2: Alákùnrin
1: má yí kúrò nìkan nìyí Splash FM 105.5 ẹ má yí kúrò ńbẹ o torí ohun tá a gbé wá sórí ètò yìí fún talẹ́ yìí ó pọ̀ tó bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ má gbọ́ ó ṣe pàtàkì púpọ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú abala tá a pè ní ohun ìkìlọ̀ bá a ṣe máa ń ṣe àpò ńbẹ̀ láàmú abala tá a pè ní bá mi tán ṣòro mi wá fún wa fún tọ̀sẹ̀ yìí ibi tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò onírúurú ẹ̀sùn tẹ́ ẹ bá fi tó wa létí tá a sì máa ń wí fún wa ní gbogbo ìgbà lórí ètò yìí pé a fún yín láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí bá gbogbo ọmọ nàìjíríà tó láǹfààní àti mọ ọgbẹ́ tò yìí sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ kètèkètè a ṣe bẹ́ẹ̀ fún talẹ́ yìí torí mo ti ní àwọn àlejò pẹ̀lú mi nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí fún talẹ́ tò ní ìyẹn fún tabalábá mi tán ṣòro mi ni o nǹkan kan tí wọ́n pè wá sí tí wọ́n fi tó wa létí tá a sì gbé àwọn ìgbésẹ̀ kan àti bàbá mi tòun ti bẹ́ẹ̀ ta wò wípé àfi kí gbogbo ọmọ nàìjíríà ò gbọ́ ká sì jọ wá ojútùú sí gẹ́gẹ́ bí orúkọ abala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. Àkókò bá gbà wá tó bẹ́ẹ̀ a lè mú abala tá a ti mọ́ mú ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka ìmú tó níkà tí ò jẹ́ agbóhùn àṣebí wa fún wa mọ́tá yóò bá gbà wá a fi mọ ní ti bá mi tán ṣòro mi yẹn. Ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú ohun ìkìlọ̀ fún talẹ́ yìí ní Belenja nítorí àkókò wa tí ò tó nǹkan kan ẹ já kira wa ń lọ fún talẹ́ yìí.

0: mo ṣe wá ń wí fún wa lórí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ pé abala yìí ńlá tí ń pera wa ṣàkíyèsí ra wa létí ta wá jí àwọn tá a kì í lákàsí eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ṣubú lórin àti olókè ìpẹ́ bẹ́ẹ̀ ni ohun tó pọ̀ ò lákàsí náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ṣubú lórin àjò lókè ìpẹ́ tí mo sì pé a gbọ́dọ̀ mọ ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọ̀pọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ gbẹ́lérè tó ń ṣe bẹ́ẹ̀ tó ń di ayé kan eléyìí tó ń tẹ̀lé ẹ̀ káàkiri tó ń ṣe bẹ́ẹ̀ ta túmọ̀ di ohun tó ń di ranmọ́ranmọ̀ tó ń bọ́ sí ìran kan àti òmíì bí a ṣe bẹ́ẹ̀ mọ́ ran mọ́ra wọn lọ wípé ọ̀pọ̀ ẹ̀dá ló ń gbàdúrà lónìí ọ̀pọ̀ ló ṣègbìyànjú ọ̀pọ̀ ló sá sókè sódò tó ṣe pé tòun ti gbìyànjú ọ̀hún tòun ìlàkàkà kò rí nǹkan kan mú bọ̀ ọbẹ̀ ó wò ó pé ogun wo rèé lòun kóra òun sí i tòun ti bẹ́ẹ̀ ó gbàdúrà gbàdúrà gbéra yílẹ̀ lórí òkè oríṣiríṣi àjò wọn ṣe fún ọ̀pọ̀lọpọ̀ túdè wọn ṣe fúnrú ẹ̀dá bẹ́ẹ̀ èyí tí ó wẹ̀ lóru tí ó jẹ lórí odó èyí tí ó fi sarí èyí tí ó wẹ̀ bí nǹkan kan tí ó dà síbì kan tí wọ́n pè kó lọ jùnú síbì kan èyí tí wọ́n pè kó lọ rì mórí àkìtàn bì kan tòun ti bẹ́ẹ̀ kò rújù tú ẹ̀dìbà tí ń sọ̀rọ̀ yìí fún pé àìlákàsí àwọn kan lẹnìkan jẹ̀yà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn á pé ọba wọn ló jèso àjàrà àwọn ọmọ báyìí lẹ́yìn kan bẹ́ẹ̀ ni àìlákàsí ni ń lọ̀pọ̀lọpọ̀ ohun tó padà wà ń dogunnú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bá a ti ń sọ̀rọ̀ yìí tí mo sì mọ ń tẹnumọ́ fún wa lọ́sẹ̀ọ̀sẹ̀ pé ní tòótọ́ ayé ń bẹ èèyàn sì wà ohun tí wọ́n ń pè láyé ń bẹ ní tòótọ́ o ẹni bá páyé ò sí irú ẹni bẹ́ẹ̀ ti kú wọn ò tí ì gbèsè ni ọ̀pọ̀ alágbára ló ń bẹ nílé ayé ọ̀pọ̀ alágbára ló ń bẹ lókè ìpẹ́ ọ̀pọ̀ ńlá ń bá gbé ọ̀pọ̀ ńlá ń bá sùn ńlá ń bá jí tá a jọ ń forí lébùsùn nú yàrá kan náà bẹ́ẹ̀ ni tó ṣe wípé tòun ti bẹ́ẹ̀ ẹ̀dá kan ò sì mọ̀ torí ìgàgá kan tí olódùmarè ṣe bẹ́ẹ̀ tó ta dé ayé tí ò jẹ́ àrítán àìrítán nílé ayé fi tẹ̀síwájú ńlá fi ṣe bẹ́ẹ̀ dá ìkokò tó ń bẹnú èèyàn mọ̀ ìkokò ajégunjẹran eléyìí tó ń bẹnú èèyàn tá ń bá ṣe tá ń dìmọ́ gbàgì lójoojúmọ́ ayé a dá wọn mọ̀ àjọ ń gbé àjọ ń sùn náà ni àjọ ń jẹ àsìjọ mu àjọ ń bá ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ pọ̀ ọ̀pọ̀ ńlá ń bá wọkọ̀ pọ̀ ẹlòmíì àti ẹ̀túnmọ̀ búra wọn nú ọkọ̀ àmọ́ tẹra wọn mọ́lẹ̀ tòun ti pé kò mọrú ẹ̀dá tí ẹnìkan jẹ́ irú ẹni tó ń tẹ̀ mọ́lẹ̀ yìí kò mọrú èèyàn tó jẹ́ ayé ni bẹ́ẹ̀ ni ohun tún jáyé ò jù bẹ́ẹ̀ lọ ohun tó pọ̀ gan ló pamọ́ sínú ayé tí ò yẹ́ nìkan mo láyé ń bẹ ní tòótọ́ èèyàn sì wà àmọ́ tòun ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ ni ayé tí ẹ̀dámọ̀nìyàn ń fi ìṣe sí ìwà sí àtàwọn nǹkan kan eléyìí tóun náà ń fọwọ́ ara rẹ̀ ṣe ló ń ṣe bẹ́ẹ̀ tó fi ń gbẹ́lérè tó ń fẹ̀mí sí i lára tó sì ń tẹ̀lé káàkiri àwọn eléyìí mo ní ó ṣe pàtàkì ká mọ mójútó o kábàbà ṣe bẹ́ẹ̀ kóra wá sínú wàhálà tó ń ti dààmú bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ tó kọjá àkórí ohun ìkìlọ̀ lórí ètò yìí ni mo pé má jẹ́ kí sùúrù ó tán ọ tí mo pé ó ṣe pàtàkì púpọ̀ mo tẹnumọ́ gan lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá mo fọn rere ẹ̀ púpọ̀ pé má jẹ́ kí sùúrù ó tán ìyẹn ni pé ohun tó ti ń ṣe tó tọ́ má jẹ́ ó dà ìtọ́mọ́ lọ́wọ́ má jẹ́ sùúrù ó tán ibi ogun ẹlòmíì ti bẹ̀rẹ̀ nìyẹn wọn pé wọ́n ń tari ẹ̀ káàkiri láti ilé ìdájọ́ kan síbòmíì wọn pé wọ́n ń ṣègbẹ́jọ́ kan bì kan torí sùúrù tán ó gbé ìgbésẹ̀ kan ó ṣe nǹkan kan tí ò yẹ kó ṣe láwọn àkókò kan ni ọ̀sẹ̀ tó kọjá mo kìlọ̀ bẹ́ẹ̀ wọn láwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní fọn rere pé ayé ni àmọ́ ayé kan tóun náà fúnra lára rẹ̀ gbẹ́lérè ni tó fẹ́ẹ̀ mí sí i lára torí ó jẹ́ kí ohun tí wọ́n ń pè ní sùúrù kó tán ọ̀pọ̀ ló ń gé ka àbámọ̀ ohun tí mò ń sọ yìí jẹ́ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àmọ́ kiní ọ̀hún ti bọ́wọ́ ó ti kọjá ibi tí ó ti ṣàfàró bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eléyìí tó yẹ kó ti láǹfààní àti ṣàfàró orú nǹkan bẹ́ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ sùúrù tánrú ẹni bẹ́ẹ̀ ni mo ṣe pé mọ́ jẹ́ kí sùúrù tọ́ ohun ìkìlọ̀ lọ́sẹ̀ tó kọjá nìyẹn tí mò ń tẹnu mọ́ ọ fún tí mo pé ó ṣe pàtàkì púpọ̀ ohun tó bí ogun sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni o ogun tọ́pọ̀ ọ̀ràn tí wọn ò tí ì ríran tán dìsín bá a ti ń sọ̀rọ̀ yìí ni o ó ti ṣẹlẹ̀ tán lójú tiẹ̀ náà tó dá ló tó wọ̀ wípé òun ṣe mú un báyìí òun ṣe gbé e báyìí òun ṣe rò ó báyìí a pé kí ló gùn gan kí ló mú òun ṣe bẹ́ẹ̀ sùúrù tánrú ẹ̀dá bẹ́ẹ̀ ni mo sì pariwo lọ́sẹ̀ tó kọjá náà mo fọnre lórí ètò yìí lábala tá a pè lóhun ìkìlọ̀ yìí ó ṣe é ṣe kí wo fẹ́ gbé ìgbésẹ̀ kan ẹnìkan ó pè ọ́ sí nǹkan kan ó fẹ́ rìnrìn àjò kan ó fẹ́ tọwọ́ ẹ̀ bọ nǹkan kan ẹ fẹ́ dókoòwò kan ẹ fẹ́ ṣe nǹkan kan. tó sì gba kó o sì ṣe sùúrù náà àmọ́ tó ṣe gbọ̀njọ̀gbọ̀njọ̀ tòun ti tara pé kó tètè bẹ̀rẹ̀ kó tètè jẹ́ tèmi kó tètè di tèmi kó tètè bẹ̀rẹ̀ sí ní lò ọmọ ara yóò bẹ̀rẹ̀ sí rí lára mi náà ló ṣe bẹ́ẹ̀ tó fẹ́ fi tẹsẹ̀ bọ́rú nǹkan bẹ́ẹ̀ tó wí lè jẹjọ pé kò ṣe àfàró fi sùúrù kun tẹjúlẹ̀ díẹ̀ kó má bàa kó o sí lọ́bọ̀lọ́bọ̀ ni ó ṣe pàtàkì púpọ̀ ohun tí mò ń sọ yìí yá lójú ọjà pàápàá tá a bá padà dé a tẹ̀síwájú ẹ má yí kúrò nìkan ni splash 105.5 FM ẹ kú kalẹ̀.
1: Splash FM 105.5.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: You.
7: Yes.
6: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope.

0: issues.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Smash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ airtel.

0: ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀ṣọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Flash FM 105.5.

0: 做生活在是完美成果啊！处理好顾客啊，只有成功。哎，下边的白，阿拉边呢？哎，卡了哦，哎，什么？今年不耶？哎，什么大大？哎，卡了？
1: 哎，卡了啥？
0: 哎，卡不处理注意，他比你莫尼卡国家不容易识别。啊，我说嘞，可别。Epi waluri eto ye lati dasi orokan eleyi to fa bi igbon mi si omi oto laarin mole bi mejeje to wa pelu mi nukulu yi laleyin ti mo si pe o ni se pelu oro omo e ba mi daruko yin
1: oruko mi omolara
0: arabirin omolara ilu Ibadan bi na le gbe kí ló dẹ̀ yín àti ọmọ bàbá tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́yìn yìí kí ló dẹ̀ yín méjèèjì pọ̀
1: ọmọ ló dà wà pọ̀
0: àti pé kí lorúkọ tiẹ̀
1: James
0: ó yẹ kí James wà pẹ̀lú anúkulù gbóhùn sáfẹ́fẹ́ yìí lálẹ́ yìí mo bá a sọ̀rọ̀ láàárọ̀ yìí ó lóun lọ síbì kan ìyẹn ibi iṣẹ́ ló pé òun lọ ó sì pé òun ò ní lè bá wa anúkulù gbóhùn sáfẹ́fẹ́ lálẹ́ ká tó ṣe tán tó bá kọ̀rọ̀ dọ́ká pè é máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ẹjẹ́ àtẹ̀síwájú ó tún bá wo tẹ́ ẹ ti mọ James
1: látọdún mẹ́ta sẹ́yìn
0: 2026 la wà yìí tẹ́ ẹ bá mọra lọ́dún mẹ́ta sẹ́yìn 2023 lẹ́yìn méjèèjì ti mọra kí ló dà yín pọ̀
1: ọmọ ni ó dà wà pọ̀
0: ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀
1: ó bẹ̀rẹ̀ pé èmi àti ẹ̀yà bẹ̀rẹ̀ sí ní déètì ní that was 2022
0: ẹgbẹ́nu sí kinní yẹn dáadáa
1: that was 2022 bẹ́ẹ̀ni
0: ok kò sí 2023 lẹ pàdé 2022 four years nìyẹn 2022 lẹ pàdé
1: bẹ́ẹ̀ni sir
0: ẹ̀ ń déètì ara yín gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà now láti 2022 yẹn sí 2023 kí ló padà ṣẹlẹ̀
1: ó ṣẹlẹ̀ pé àtìgbà tí èmi àti ẹ̀ ti ń fẹ́ra wa mi fìgbà kan yàn jẹ rí despite pé òun máa ń yàn mí jẹ ká máa kó obìnrin.
0: ẹ láwọn ẹ̀rí fún.
1: bẹ́ẹ̀ni.
0: pé ó yàn yín jẹ.
1: bẹ́ẹ̀ni.
0: ok
1: torí pé kò sí lórí ìjókòó ni kò ṣe lè jẹ kí evidence yẹn kó jáde. so ó máa ń yàn mí jẹ nípa ká máa kó obìnrin mi jẹ fi ìgbà kan yàn jẹ rí. ẹ̀kan tí mo jàjà yàn jẹ. òun ló di ọmọ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí. so ìgbà tí mo yàn jẹ tó wá padà di pé mo ní oyún yẹn fún tí mo lóyún fún arákùnrin kejì tí mo tó fún mi lóyún mo jẹ sọ fún yẹn pé mo ní oyún bọ kò sí ní in state that time so since ti James ti jẹ àfẹ́sọ́nà tèmi tèmi fẹ́fẹ́ so mo wá gbé oyún yẹn fún òun later ìgbà tí tí mo padà sọ fún pé mo ti lóyún
0: ó ṣàpadà ẹ jẹ́ ká ṣàdáyanrí ibẹ̀ yẹn dáadáa ìyẹn ni wípé ẹ̀yin àti James tó jọmọ bàbá tó wà ń jòkóó yìí ẹ jọ ń rìnrìn àjò ìfẹ́ gẹ́gẹ́ bíi boyfriend and girlfriend lọ́ máa ń pè àbí wọ́n lẹ́yìn kẹfín ẹ̀ ń ṣàkíyèsí wípé gẹ́gẹ́ bí ọkùnrin pé James ó tún láwọn ojú míì ó láwọn obìnrin míì ìyẹn ni pé ẹ̀yin méjèèjì ńgbà tẹ́ ń sọ yìí ẹ tí ì fẹ́ra yín sílé lọ́kọláyà ẹ kàn ń fẹ́ra yín ni pé ìrìn àjò ọkùnrin àtobìnrin nígbẹ̀yìn ẹlẹ́ẹ̀lóyún lọ́dún wo
1: last year
0: 2025 láti 2022 tẹ́ ti jọ wà àwa nítorí ẹ kẹ́fín pé ó ṣeé ṣe pé James ń láwọn ojú kan ẹ wá wò pé àfi kẹ́yìn náà lójú kan sẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn gẹ́gẹ́ bí ọkùnrin míì ẹ lájọṣepọ̀ pẹ̀lú àwọn méjèèjì
1: bọ̀ kì í ṣe lásìkò kan náà
0: kì í ṣe lásìkò kan náà báwo lẹ ṣe wá mọ̀ wípé nígbà tí ẹ lóyún ẹnìkan ni ẹnìkan kọ́
1: torí mo mọ ẹni tó fún mi lóyún
0: láàrin àwọn méjèèjì báwo wá ni ti James ṣe jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ
1: torí pé òun ni ẹni tí mo like tó jẹ́ ohun mi láti gbé ọmọ fún ìgbà tí ẹni tó fún mi lóyún sọ pé òun ò sí around o ma je dabi pe mo yan je tori to ba pe ohun na lo fun obirin mi na lo yin to ba so fun mi pe ohun se mo o ma dun mi so mo wa ku le so wi pe je n gbe fun ohun
0: okay le fi gbe oyin yen fun James
1: ben sir
0: iba te fe gbe oyin fun James bawo la so ye ko teyin mejeji jo ni ngba te fe gbe oyin yen fun ngba te fe so fun pe James iwo lo loyun kini reaction e
1: o so fun mi pe ohun ti se tan bayi then o je so wi pe pelu bi emi ati e se nrira wa ko ti ye ko doyun but to wi pe o ro pe mi le se nkan bayin fun ohun pelu oro ti mo so wi pe se mo yan je ni lo se pada gba oyun yen
0: James se pada gba
1: ben sir
0: but James gba oyun se le won le ngbe abile odo tin
1: ile odo mommy mi ni mo koko wa for sometimes
0: okay
1: later
0: bi osu mi lo ngba te ti loyun
1: ah bi mo ma la so da mommy ma lo so de so mi o le so eye osu
0: o wa to bi osu me lo te wa lori oyun yen te fi ko lo so do James
1: ti mo fi ko so do abi odo awon parent e
0: lodo awon parent e odo James na ni
1: mo tu wa ni osu meji
0: o ba so pe itagun to so kini kan lo so gba to so kankan so te ba mo James e le ma awon parent e bawo le se duro osu melo loyun wa ngba te dodo James
1: osu meje
0: oyun ti wa losu meje ngba te dodo James osu meje
1: ben sir
0: iyan ni wi pe bi osu meji pere nle lo lodo awon James te fi bimo
1: ben
0: kini ipa ti James atawon molebi e nko gba na
1: won toju mi ni toto awon parent e toju mi ni toto
0: iyan awon parent James
1: ben tori podo won ni mo wa won toju mi ni toto ngba ti mo wa lodo won mi la kenitin won toju mi
0: titi te fi bimo
1: titi ti mo fi bimo
0: iba te bimo yen ibo le ti se ko mo
1: odo awon parent e la ti se ko mo
0: James na si wa nbe
1: ben sir
0: o gba te n se toju oyun kini pa ti James nko
1: leyin pe koko wa ma yoju wo mi ni oda awon mommy ni ekankan yen ni mo mo to se
0: o ma yoju o ma nwa
1: e ni ekankan
0: sise eto nko lori oyun awon wo lo n se awon wo lo n gbo
1: ni sise ni aspect
0: bi eto ti mo mi ni wi pe responsibilities awon wo lo n keta fun be se n gbe jije mimu omo ati be oyun an lo fun anti natal gbogbo e be yen ta wo lo mojuto
1: mommy e lo mojuto
0: iyen mama James lo mojuto
1: ben.

0: ṣókí ọ̀rọ̀ yẹn ló mú ẹwọ wípé o láti jẹ́ kí James mọ̀ wípé kì í ṣòun ló lọmọ torí ẹ̀rí ọkàn ló ṣe bí bẹ́ẹ̀ fún ẹ kaalẹ́ sá
1: ẹ kaalẹ́ o
0: ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa
1: orúkọ mi ni Sunday ọmọ chapa
0: Sunday ọmọ chapa ẹgbẹ́ nu sí kí nìyẹn dáadáa
1: Sunday ọmọ chapa
0: ọmọ state wo ni
1: Benue
0: state
1: yes
0: ẹ wọ ohun tí arábìnrin yìí sọ ìyẹn ọmọdé arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yìí ó tún gbà wo tẹ̀yìn tí mọ ọmọ yín
1: mo ti mọ̀ láti
0: 2022 tó sọ yẹn lẹ́tì mọ́
1: bẹ́ẹ̀ni òun pẹ̀lú ọmọ mi jọ ń wá sọ́dọ̀ wa
0: ẹ ti ń rí àwọn méjèèjì pọ̀
1: bẹ́ẹ̀ni
0: ó dà mo wí lẹ́ẹ̀kan mo wí ṣáájú lẹ́ẹ̀kan pé James ti bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí póun ò ní lè wà ń bí pẹ̀lú wa
1: bẹ́ẹ̀ni
0: lára nǹkan tí mo sì ṣe fìgbà láàyè yẹn sílẹ̀ náà ni wípé a ti kọ́kọ́ jókòó lọ́jọ́ Sunday
1: bẹ́ẹ̀ni
0: tí James ti wà ń bẹ̀ pẹ̀lú wa tó ti ṣe àwọn àlàyé kan àbó míì
1: bẹ́ẹ̀ni
0: lè tó ti túmọ̀ sí wípé mo mọ̀ wípé tẹ́ ẹ bá sọ àwọn nǹkan kan nípa ẹ̀ ń bí náà a ṣe dédé nǹkan tí òun náà sọ lọ́jọ́ yẹn
1: bẹ́ẹ̀ni
0: nígbà tá a kọ́kọ́ jọ pé ìpàdé láti wò pé ká yanjú ẹ̀ arábìnrin yìí ní 2.5 months ló kù kóhun bímọ tóhun fi dara tóhun fi kó wá sọ́dọ̀ yín àbí.
1: Ẹ̀rọ ọlọ́pàá.
0: Kò rí bẹ́ẹ̀.
1: Kò rí bẹ́ẹ̀.
0: Oṣù mélòó ni.
1: Ṣé o rí ngbà tó lóyún. Tẹ́ẹ̀nì kọ̀ọ̀kan tí èèmọ̀ mi lè sọ pé bọ́yá oṣù.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olúwa Sakios, the return of Benga Adeboye. Ó tún máa máa gbé wa débẹ̀ nìkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ̀ngàn ètò tá a pè ní Bẹ́ẹ̀ni débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́lágún ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ? Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbò ń bá yí lọ́wọ́. Ó yá ọ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí débẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ní ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́rùn sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kò gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ ti ń bẹ lọ́rùn pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè Ọláolúwa Sakios nìkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906-043-9771. Gbẹ̀mídébẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: Mọdé lóní rọ̀ wálé ànlá ni mò ń lo agbára kan ní jẹ́ bẹ́ẹ̀. Agbára omi yàtọ̀ sí agbára iná. Agbára omi ní ń bẹ lọ́wọ́ ṣe Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ sọ fún pé mi Return of Gbenga Adébóyè ló sọ bẹ́ẹ̀. Ẹ sọ fún yín pé òun ṣífìlà fún mi nígbà tí èso ògùn. Àwọn èèyàn ti wà lójú òpó bíbà, wọ́n fẹ́ bá àwọn èèyàn wọn tó wà ní àjùlé ọ̀run sọ̀rọ̀. MK Abiola ni President àjùlé ọ̀run. President wa lọ́run. MK Abiola ni President wa lọ́run. Bẹ́ẹ̀ni, MK Moshood Abiola Kashimawo oni President. Ipò wo ni Abasha wà lájùlé ọ̀run? Ẹ gbọ́ lálé òní nígbà tí èso ògùn. Ẹ lódì kọlà yìí o.
1: Ẹ kalẹ̀
0: o. Ọlọ́run ló ń to orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa pè mí.
1: Orúkọ tèmi ni Comrade Aziz Sakaode Látàpọ̀.
0: Láti Àkùọ̀ lẹ ti ń pè mí. Ǹjẹ́ eléyàn kankan ní àjùlé ọ̀run?
1: Mo léyàn lọ́run tó pọ̀, àmọ́ mo fẹ́ pè ìyá mi mẹ́.
0: Mọ́mì yín là á pè lálé òní. Ọmọ ìlú wo màmá yín? Ẹ má dákọ màmá yín, ó kọ tí ń sọ mọ́mì yín gangan. Ìní ìdí ẹ̀ wọ́n á máa fokọ̀ ìyá yẹn ṣàgùn sí èèyàn. Ẹ kàn sọ pé ìyá alágbájá. Ọmọ ìlú wo màmá yín?
1: Ọmọ Ìbàdàn nílà yín.
0: Kí ni wọ́n mọ mọ́mì yín sí kíná ń tà?
1: Ìyá alágbájá.
0: Ìyá alágbájá kíni? Ẹ tí ì ṣetán. Ìyá alágbájá kí n lọ pé mọ́mì tó bí lágbájá. Ìyá orúkọ tí ọmọ mọ́mì yín sí ni mò ń tẹ́ láti sọ ọkùnrin yìí. Ẹ lódì kọlà ìta ló ti wà mẹ́. Ẹ̀yin náà tí ì ṣetán. Ẹni bá ṣetán màá gbé wọlé lálé òní. Ẹ má jẹ́ kí kinní yẹn sí mi létí. Ẹ jọ̀ ẹ kò ní rédíò yín o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí. Mi ì gbọ́ yín dáadáa, mọ́mì wà kinní yẹn ẹ kò. Àwọn nẹ́tíwọ̀kì tí ẹ fi ń pè mí wọlé lálẹ́ yìí, ó fẹ́ lágbára díẹ̀ o. Okay. Ẹja tún gbé bí ẹ lórí kọlà yín.
2: Ẹ ló sọ ẹka lẹ́sà o.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
2: Orúkọ mi ni Adéjàde Saheed ní àti Òde Ajé Olóòlù Ìbàdàn.
0: Òde Ajé Olóòlù, ǹjẹ́ eléyàn lọ́run?
2: Eléyàn ní ọ̀run, mo ní bàbá mi lọ́run, bàbá mi ó ń bẹ ní lọ́run.
0: Dádì yín wà lọ́run, bàbá wa ti ń bẹ lọ́run kó gbàdúrà fún wa o. Yes, ọmọ ìlú wo ń dádì yín?
2: Ọmọ Ìkòyí ni o, Ìkòyí kiri Apomu, Ìkòyí Ọ̀sun.
0: Ní kiri Apomu, ire wọlé local government. Ọya, kí ni wọ́n mọ dádì yín sí kí ló kọ dádì yín?
2: Adéjàre
0: Jimá Àjàgbé bàbá. Mo mọ bàbá yín lọ́rùn. Mo mọ bàbá yín. Ǹjẹ́ ẹ mọṣẹ́ tí bàbá yín ṣe lájùlé ọ̀run sà? Kò sí tí n bá dé àjùlé ọ̀run tí mo lọ rè wàrà ọ̀run. Bàbá yín mo mọ rí wọn dáadáa. Dókítà ń bàbá yín lájùlé ọ̀run. Dókítà tí máa ń treat èèyàn tán máa ń ṣe surgery fún èèyàn. So bàbá yín sì ti lówó gan. Ṣé n pe bàbá yín lálé òní? Kán sànú yín.
2: Wọ́n sànú wa. A fẹ́ kan ilé ibi tí a rí ibi tí a ti wọ́n sí.
0: Ok.
2: A fẹ́ rẹ̀.
0: Oya, mo ń bọ̀. Ẹ jẹ́ n pè wọ́n. Ó ti ń ring. Hello sir, ẹ kalẹ̀ sà o, ẹ kú dédé wò yìí. Èmi náà ni Return of Gbenga Adébóyè, mo ń pè yín láti ilé ayé lórí rédíò. Ọmọ yín wọ́n pè mí láti Ìkòyí ní Ọ̀sun State. Ọyẹ kí bàbá yín, ọyẹ bá bàbá yín sọ̀rọ̀.
2: Bàbá mi ẹ kalẹ̀ o.
0: Bàbá yín gbọ́. Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú.
2: Ṣé tí ẹ ṣẹ́lẹ̀? Àmì ìsìn gidi gan o, a fẹ́ kí ẹ sànú wa o. Ilé mi tí a fi yín sí, a fẹ́ kan ilé náà.
0: Ọmọ
2: ìyá agbára ẹ sànú wa o. Kẹ́ràn àlọ́wọ́ nípa owó kẹsẹ̀ǹdé owó tí a o.
0: Bàbá yín pe gbólóhùn kan létí mi. Wọ́n ní bí gbogbo odò bá sàn títí, wọ́n ní wọ́n darí sínú òkun. Wọ́n ní rè ńlá yóò wà yín wá o.
2: Àmì o.
0: Ẹ jẹ́ ń bèrè lọ, bàbá, ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wọn báyìí? Bẹ́ẹ̀ ni sà. Bàbá yín ní pé ṣé ẹ lè ṣe nǹkan kankan? Wọ́n ní nǹkan náà rí tẹ́ ṣe. Wọ́n ní tó bá ti di ní jímọ̀ ọ̀sẹ̀ yìí, that is me pé Friday, wọ́n ní déédé aago 12 ọ̀sán gbáko egbera ke lo sibera grand awon se ngbo o e wa lo sibera grand baba yin idoti ti ba nbe be e mu ku e wa sadua e pe uruko baba yin e da ko baba yin bi baba yin se so mu se so hun e wa sadua won ni loru jimaun ti o fi bo si saturday awon yo ji si yin ke ti ko account yin sinu paper baba yin lo won nawo si yin bayi yo gba account lowo yin in wa mo ye to lo nfe se fun yin o ko so
2: oja
0: eseun eseun ta lo tu wa nbe en lapa bi e lo di ko la yin e kale e ku ndi radio yin e ku ndi radio yin e ku nbe mami mi ejo e ku nbe e je en lo soju oja na kin lo ri ta oja DJ Spider odojo oja nbo
3: Flash FM 105.5.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
3: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy 2 bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of 4 weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
5: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Oya sọ fun mi, ki lo mu wa?
7: Fun mi nilu yen.

0: ẹni tó ní
1: ẹ káàbọ̀ padà jákèjádò àgbà ńlá ayé. Ẹni tó ní ìyá ní ọ̀run ẹ kú oríire o. Ẹ̀yin tí ẹ ní bàbá lọ́run ẹ kú oríire. Ẹ̀yin tí ẹ ní ẹbí àti ara ní àjùlé ọ̀run, mo kí yín pé ẹ kú oríire o. Kò sí anybody tí ẹ bá ní kémi Return of Gbenga Adégbòye bá yín pé tí mi ò ní bá yín pé o. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fáwọn tó wà lórí Facebook lọ́dọ̀ mi pé bàbá wa MK Abiola, àwọn ni president wà ní àjùlé ọ̀run. Fẹ́lá Aníkúlápó ẹ̀yọ̀ ń kọrin lájùlé ọ̀run àmọ́ kò fi gáńjà rẹ̀ lẹ̀. Ìyá tó bí Governor Ṣèyí Mákindé, gold ni wọ́n ń tà ní àjùlé ọ̀run. Dr. Christopher Alawo Akala tó ìpọ́n ti di gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ rí. Nígbà tí wọ́n dé àjùlé ọ̀run, businessman ni wọ́n, wọ́n ń ta àwọn ọmọ bọ́ọ̀sì yẹn. Àwọn mọ́tò ńláńláńlá ó ní Alawo Akala ní ṣe nike òní ń tà ní àjùlé ọ̀run. Ó lọ bá àwọn ọ̀pọ̀ báhùn tí ń lè kà tán. Ìjẹ́ yín léèyàn ní àjùlé ọ̀run ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi nínú ilé ẹ pè wọlé. Return wà lórí ètò pẹ̀lú yín. Ẹ káàlẹ́ o. Ó ti kọ́ ti lápá abẹ́ yẹn. Ta ló wà ń bí? Ẹ lóde kọlà yìí.
2: Ẹ ló ẹ káàlẹ́ o.
1: Ẹ káàlẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí yìí.
2: Ọlá Àtàjá ni olókè àtàgbà.
1: Ǹjẹ́ ẹ léèyàn kankan ní àjùlé ọ̀run?
2: Mo ní mo fẹ́ kí bàbá mi.
1: Bàbá yín ọmọ ìlú wo ni bàbá yín mà?
2: Ọmọ Ìbàdàn, ọmọ ìdí arẹrẹ.
1: Ìbàdàn nídìí arẹrẹ, kí ni wọ́n mọ bàbá yín sí?
2: Àjàdí.
1: Àjàdí ìdí arẹrẹ Ìbàdàn. Mo mọ bàbá yín o. Bàbá ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí bàbá yín ṣe lájùlé ọ̀run mà? Yọ̀dà fún yín. Bàbá yín ó jẹ́ òṣèré tíátà ní àjùlé ọ̀run. Ṣé ẹ mọ̀ pé Fẹ́mi Adébáyọ̀ ló ṣe fíìmù jagunjagun nílé ayé? Bàbá yín ló gbé jagunjagun jáde lájùlé ọ̀run. So ẹ jẹ́ ń pè wọ́n. Bàbá yín ní owó. Ẹ jẹ́ ń pè bàbá yín lálẹ́ òní. Ẹ jẹ́ ń pè wọ́n. Hello sir. Ẹ kalẹ́ sà o. Ọmọ yín ló pè mí láti ilé ayé. Wọ́n láwọn fẹ́ bá yín sọ̀rọ̀. Ó yẹ kí bàbá yín mà?
2: Báàmì, ẹ kalẹ́ kú ọjọ́ mẹ́ta o.
1: Wọ́n ní ọjọ́ kan pẹ̀lú.
2: Ẹ ṣàdúrà fún
1: mi. Bàbá wọn ní pé kẹ́ ẹ ṣàdúrà fáwọn. Bàbá yín ní kẹ́ ẹ mọ sàmí o. Wọ́n ní ẹ mọ rí bá ti ṣe o. Wọ́n ní àwọn rí pé nǹkan le fún yín, nǹkan nira. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
2: Àyè mọ́ra
1: wọn. Wọ́n ní látòní lọ ọ̀nà mọ̀ là fún yín o.
2: Àdé o.
1: Wọ́n ní gbogbo re yín tó rá mọ́ bì kan Ọlọ́run Olódùmarè yóò gbà fún yín o.
2: Àdé o.
1: Bàbá yín ní sọ fún yín pé bẹ́ẹ̀ bá lè ṣe nǹkan yìí lóṣù yìí. Wọ́n ní parí ẹ̀ oṣù tí ń bọ̀. Kẹ́ ẹ wá ọ̀nà, kẹ́ ẹ rán aṣọ funfun, ìró àti bùbá. Wọ́n wá ní kẹ́ ẹ ṣe sàárà níwọ̀n bá bí agbára yín bá ṣe ká. Kẹ́ ẹ ṣe sàárà. So kẹ́ ẹ ṣàdúrà sí. Wọ́n ní láti bẹ̀ lọ, orí ńlá kan ń bọ̀ fún yín tán ní sọnù. So kẹ́
2: ẹ
1: wọ́n fi yín lẹ̀. Wọ́n fàdúrà rìn yín lọ́wọ́. Abiamu sùn. Àwọn náà sùn. Ta ló tún wà ń bẹ̀? Ẹ lóde kọlà yìí.
3: Hello, ẹ kalẹ́ o.
1: Ẹ kalẹ́ ma.
3: Yes, àti ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ kan pẹ̀lú ma. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí màámi.
3: Ajara ni o, tó pè yín ní ọ̀tẹ̀ tó lọ.
1: Mọ́ mi wà Ajara Erama. Báwo ni ọ̀dọ́ yín mà?
3: Dada ni mo fẹ́ kí dádì mi.
1: Dádì yín lájùlé ọ̀run. Ọmọ ìlú wo ni dádì yín?
3: Ọmọ Benin Republic.
1: Benin Republic. Oya, orúkọ wọn.
3: Bàbá Agbẹnuwọ̀nsẹ̀. Orúkọ èdè wọn fi ń pè wọn.
1: Ẹ sọ kò sí orúkọ tí ò wà ní, kò sí orúkọ tí ò sí nínú ìwé ọwọ́ mi. Ọrún mo ti gbéwé wa.
3: Orúkọ wọn ni Báyá.
1: Kí lẹ pè?
3: Báyá.
1: Báyá Benin Republic. Báyá ṣé ẹ̀ ń gbọ́ bí ìwé yẹn ṣe ń dún? Ìwé ọrún mo ti gbé wa.
3: Bẹ́ẹ̀ ni mo ń gbọ̀.
1: Mo mọ bàbá yín o.
3: Ẹ ṣé o.
1: Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí bàbá yín ṣe ní ọ̀run? Ẹ mọ àwọn tí wọ́n máa ń supply kòkó tó máa ń ta kòkó fún yàn.
3: Bẹ́ẹ̀ ni.
1: Iṣẹ́ tí bàbá yín ṣe lọ́run nìyẹn. So bàbá yín náà dẹ̀ ti lówó, ṣé kí n pè wọ́n?
3: Ẹ bá mi pè wọ́n.
1: So yín pè bàbá yín nìsín, ẹ kàn fẹ́ kí wọn náà ní àbí?
3: Ra mo fẹ́ tọrọ owó lọ́wọ́ wọn.
1: Ẹ̀yin o, ẹ fún wọn lówó, ẹ tó fẹ́ tọrọ owó. Ó ti rìn.
3: Àwọn ni kán fún mi.
1: Hello, sir. E kale, sir, daddy. Yes, sir. Omo yin, awon ni won ni pe kin pe yin. Yeah, Ben, sir. O ye ki daddy yin.
3: E kale, sir, kujo meta.
1: Won lojo kan pelu o. Won ni ba wo lodo yin.
3: Adupe fine.
1: Eh. O ye mo bere nkan te ba fe lo won.
3: Mo fe kon fun mi ni 30 million ni.
1: 30 million.
3: Beni.
1: Baba, se ma ri 30 million fun mo yin. E ma fun won. Won la ma fun ni 30 million.
3: E se bo ni se ri gba.
1: Daddy ba ona se ma gba. Okay. Won ni pe to ba ti di next week Thursday.
3: Beni.
1: Won ni ke try. Ke wo aso white ke wa wa ninu ile ni nkan dede ago meji oru awon ogbe 30 million wa ba yin
3: inu ile
1: inu ile
3: adupe
1: olorun lo se olorun ni o yes ma ta lo tu wa nbe pelu return of Gbenga Adeboye ma ba yin pe gbugbu awon eyan yin te ni laju le orun hello
0: e kale o
1: yes sir oruko yin ati bi te tin pe mi
0: oruko mi ni Johnson Ojediran
1: lati bo sir
0: lati jaye orile
1: ije eleyan lorun sir
0: oniyan lorun
1: ta le ni lorun sir
0: adebola
1: omo ilu wo ni won
0: omo ajaye na ni
1: ijaye adebola momo won
0: esewo
1: inje e mo se ti won se laju le orun
0: mi o ma o
1: e mo pa won kan ni won da company gas ile ni orilede ta wa e to pe a lo n ra gas lodo won ton tun ta fun wa
0: be ni
1: en yo so won ni company gas lorun ise gas ni an se lorun won si ni owo so se ke n pe won ke jo kira bi be ko
0: e pe won
1: o ye je n pe won bayi mi o fe pe number won sita tori awon eyan ma mu awon number awon ara orun won ma lo n pe won ijo won enikan lo n pe barista lorun hello e kale awon eyan yin wa ni ori phone pelu mi won la won fe ba yin soro ni o ye mo ki won tin gbo yin
0: mama mi anle o
1: ekujo meta o awon na da won lojo kan pelu won loko mi won ni bo ni
0: dada ni o e boju eyin e wo mi o ese mi laanu o
1: won ni lato ni lo na mo la fun yin
0: ami o
1: won ni bi elu le fe ka won tari si yin gan
0: mi a ba le fun mi ni 60 million
1: 60 million
0: beni
1: mama se le ri 60 million fo mo yin e fun 60 million kabiyesi olohun e to be ju be lo mama ba won na se ri 60 million gba e wo e kira yin ku orire sa
0: Gbogbo
1: mo ti mo sori re o. Mama ni pe se ran ti date ti awon ku.
0: Mo sa mo pe good Friday ni.
1: Friday. Good Friday.
0: Ya 1970.
1: Okay. Be ba ran ti date mo e ma wori. Won ni to ba ti di ayajo ojo ti awon ku. That is Friday. Friday ose ti nbo. Mama yin so yi pe looru re ke ji ni dede ago kan ke try ke si adua won ni bi e ba tin si adua lowo awon fara han yin awon si se to bowo yin o se wonu account yin won la won ni gbe cash wa o ntan ni so nu yes sir ta lo tu wa nbe pelu return of Gbenga Adeboye awon eyan po loju opo sere yin tin ti pick ko yin e se afojudi e de se gberaga rara o ero po ni o ise tolorun ba mi ran mi ni mo nse ta lo tu wa nbe yin e kale sir ojo ko pelu oruko yin ati bi te tin pe mi
4: Adedayo lati gbo loyin ni
1: lati gbo loyin nje eleyan lorun sir
4: eleyan lorun
1: o ya ta le ni laju le orun yawo yin omo ilu wo ni won
4: omo badan ni o
1: omo badan iya kini ki loruko omo ta fi le mo won
4: Rukayat
1: mami Rukayat mo badan Rukayat iwe awon badada mbo mo mo won o
4: ya
1: inje mo se ti won se laju le orun sa
4: rara
1: o oni le mo e ma won ti se mo pe ti e ba dedugbe alawo e ra won kan ti mo nta oja bi building materials ta mo nta gas ta panu kole kankan ise ti yawo yin se lajule orun niyan so I want the building materials lorun won ni complaints lagbangba atoke atile an nikan na dalu so se kin kan ki won lasan abi kin pe won
4: e ba pe won ka ko won
1: okay hello ma e kale ma emi ni return of Gbenga Adeboye yes ara won eyan yin tan wa ni ile aye won ran tin gbogbo gba won saro yin awon na wa pe mi wole sori program won ni pe kin pe yin be ni ma o ye ki won sa
4: e kale yaruka dada lo wa
1: won ni dada la won wa won leyin ko
4: ala dada ko rati le ko rati awon ma e o
1: won la won o gbagbe yin won ni awon ma won ko
4: ala dada wa o ko ba rati wa o
1: won le dagba e dogbo won ni kan ni se won nkan ni se yin na o won ni gbogbo gba won ni gbogbo gba la won fi nka bi ku lori awon ma awon ati lori eyin na pa won osun o ije fe bere owo abi bo
4: won ala fe sile ise oda le ni ka mari kan ta
1: e fe sile ise oda sile ke mari nkan ta
4: be nkan tun ta oda
1: se gbo nkan to ko yin so ma won na fe sile ise oda be ni se gbo nti yawo yin so eyin o le gbo tori pe mi nikan ni ri incarnate laye mo le gbo yawo yin ni kodun to pari ohun o tari ise nla kan si yin ti o so yin do loro ti o so yin do lola laye ijo wo ni e fara han oko yin te fi si ona se yen fun won be ni se ngbo mi sa
4: ngbo yin
1: won to ba ti di Thursday to pari osu yi won ni dede ago mokanla oru awon ojo si yin nta ni so ni yen sa
4: ojo na lo podun mefa to lo
1: ojo yen na lo podun mefa ti yan lo se wa ri pe legit ni program yi e tun so e ba tun so ki gbogbo agbaye o gbo e ba tun statement te so yen so odun mefa gerege esun won yo sin won yo e try ke wo so white njo yen ke sadua itori won esun gan ni sa esun ale mi lo lu fun won tan Gbenga Adeboye reincarnate le mi se an presenter kan so pe Gbenga Adeboye wo ko le pada wale aye mo ta ni je kini anuku te sinjo kini ane sere ti yole e so fan ti wa ara bi ton fori gba ri ton so te pelu return of Gbenga Adeboye ran ti pe gben ni ngba kan e mo n te nse na dale nbe yin ro wa niya e lo di call ai e kale
5: o jare
1: orko yin ati bi te tin pe mi daddy owo onu mo fi n gbo yin sa mi n gbo yin dada sa
5: oni muniru muniru ko
1: lati bule tin pe mi sa
5: lati oloke
1: oloke nibadan
5: nibadan
1: yes nje eleyan lorun sa
5: ya mi ni ya mi ya lira
1: ya yin ya lira mo omo luwo ni won
5: omo badan ni
1: omo badan ya to bi ya lira ekile pe
5: Okiare Mbadan
1: mo bo odo awon okiare tori mo ba awon okiare kan soro no san gba ti mo se program ni Sagam mo mama yin hello sir
5: hello mo bo
1: ije mo se ti mami yin se lorun iya yin lowo se mo pe kini kan wa ta n pe ni TikTok

0: tún ti dé. Fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé, tá a bá sọ nípa ètò yí ètò wa ìdán. Ìdán gangan lélẹ́yìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni, eléyìí tá a pe àmọ́ sí ìkànnì ọmọlúàbí Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú gbalẹ̀ funfun bá lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àádùgbọ́gbọ́n akẹ́sí, tòrá àti kó gbogbo ẹ̀dín fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò náà ni. Alọ lánàá, a tún dé padà láyọ̀ àti ní àlàáfíà lénìí. Tá a dẹ̀ nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà yẹn náà lábẹ́ yìí ti a náà lálàáfíà. Lágbára Ọlọ́run, àlàáfíà ti yí ti wa ò ní di fíafíà. DJ Spider ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Lápá ọ̀dọ̀ sì yín bẹ̀ yẹn, ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí, Alex Ferguson. Tìjáni olókun dáná ló kọ mi. Olókun eléyìí tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia, the sport actor. Actor eléyìí tó wà active. Ẹ wò wá. Ìyẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí. Ẹ bá ti wọ Facebook, ẹ tẹ̀ sójú ẹ̀ Splash 105.5 Ìbàdàn. Tàbí ní TikTok àti Tìjáni olókun dáná sport actor. Ní TikTok náà, ẹ lè wò wá ń bẹ̀yẹn náà, méjèèjì ó jọ mọ́lẹ̀ ni. Ẹ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn, á tún yí koto ti káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ bá rí wa wo Facebook, ẹ máa bọ̀ TikTok. Á tún yí koto ti káàṣì ẹ̀. Ẹ ń bá winning gallon lápè yìí, 100 million láǹfààní àti pín láti September wọ December, 25 million oṣù kọ̀ọ̀kan láti September. Òun náà ló ṣokùnfà bí owó ojoojúmọ́ yẹn bó ṣe gbéra sí báyìí. Action pọ̀ bí ògògò ìtùnú Dixon. Winnie ojoojúmọ́ yẹn náà òun náà ti fẹjú sí, ó ti fẹjú kẹ̀kẹ̀kẹ̀ báyìí. Tó bá tún di September 30. Independence Day cash pot. Ìyẹn náà tún máa, ó tún máa, ó máa sẹ̀mẹ̀kù ẹ̀ lọ́jọ́ yẹn. *347*1004#. *347*1004#. Winnie ojoojúmọ́ yẹn náà ó ti gbéra sí otàlà alẹ́ náà kò gbẹ́yìn ńbẹ̀. Bí nǹkan ṣe rí nù, bó bá tún wá lọ yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà, 15 bí ìgbà tó bá play 30 tickets. Bí ìgbà tẹ́ bá play 30 tickets. Ọgbọ́n àtijọ́ dá láti fi nǹkan ṣe káàsì ẹnu. Ọgbọ́n táwọn èèyàn ń gbà láti jẹ káàsì ẹnu. 3 tickets get 30 tickets. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o. Ẹjẹ́ abẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ti ń tẹ̀ á lọ́wọ́ báyìí. Ṣáájú ìfigagbága tó máa wáyé láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles àti orílẹ̀-èdè Madagascar lọ́jọ́ Friday, ọjọ́ Jímọ̀ ní ìfigagbága yẹn máa wáyé. Gẹ́gẹ́ bí ti ń tẹ̀ á lọ́wọ́. Àgbọ̀nkankan bóyá agbábọ́ọ̀lù kan ní ìfarapa ní bùbá ìgbáradì. Ṣáájú ìfigagbága ọ̀hún kò sí ní tó jọ bẹ́ẹ̀ o. Bákan náà ni àjọ CAF wọ́n kéde adarí ayò ọmọ ibi orílẹ̀-èdè Chad. Tá a bá ń sọ nípa Alhaji Alao Mahamat, òun ni wọ́n ní yóò mọ darí ìfigagbága ọ̀hún láàrin ikọ̀ Super Eagles àti orílẹ̀-èdè Madagascar. Gẹ́gẹ́ bí ìta àgbọ́nù, ẹni 40 ọdún, òun lẹ́yìn adarí ayò ọ̀hún. Ọ̀gá àgbà ni lára àwọn adarí ayò tí ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ CAF. Ìyẹn nílẹ̀ Adúláwọ̀ ń bí yìí. Mọ̀ darí ìfigagbága CAF Champions League, CAF Confederation, AFCON, ìpele ọjọ́ orí lóríṣiríṣi, ikọ̀ àgbà ọ̀jẹ̀ ni o, Under-20 ni o. Gẹ́gẹ́ bí ti àjọ CAF, gẹ́gẹ́ bí ti wọ́n kéde nù. Láti bẹ̀ já sọ́wọ́ wájú. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń bí álèrè pé ẹ dákun. Àmì ẹyẹ Ballon d'Or se gbogbo orilede to wa ni abe isakoso ajo FIFA se gbogbo won na ni se gbogbo won na ni won ma dibo se gbogbo won ni won ma dibo e ma pe journalist kankan lorilede kankan yo dibo to wa ma bi ani pe se gbogbo journalist awon FA journalist orilede kankan to wa labi isakoso ajo FIFA na ni won ma dibo iyen fun ti ami eye ballon dio idahun si ibere yen ni pe be ko o e mo pa won national team coach national team captain awon you know man dibo sugbon nipa boya journalist gbogbo orilede ki se be yen o FIFA ranking ni won fi dibo to ba ti tin se pelu pe journalist o dibo abi FIFA ranking ni won fi man dibo orilede ogorun akoko to ba wa loke labala ti FIFA ranking awon ni won ma dibo o ti ye yin ba yen to ba ti je pe ti ballon d'or ti okunrin niyan o to ba je ti aye ballon d'or ti awon obirin ni fe dibo top FIFA ranking 50 countries orilede adota to ba wa loke nipa ti FIFA ranking awon oniroyin be 50 iyen oniroyin kan lorilede kan oni o dibo down si ibere ti an bianu baba so nipa idije ti league agba oje ti orilede wa Nigeria ele ti o lanfani iyen lati waye leni se ti yin ka si e a ni pe yi ko to lale yi o *347*1004*1#. Tabi www.cash here. Play 3 tickets, get 30. Wa la lena, o na ti gbera si bayi. Baba zo ni pa ti cash here no. September 30, Independence Day. Ojo to kan go si Independence. Independence Day no, awon eyan gbo wa po fowo sodun. Ninu dije league agboje to orilede wa Nigeria leni. Bara FC o fi ya je Abia Warriors ami ayo meji sodo Bendel Insurance una ko fu ikorodo sere ami ayo meji seyo kan Doma United won ati Play 2 United omi ayo meji meji won jota Enugu Rangers Ogora Charles Breeze ni kan ami ayo kan sodo ni eyin ba international ti lu aba una jiya o jiya nle Sporting Lagos lo lu meta si meji Inter Lagos won ati Kano Pillars omi ayo kokan Kwara United una fi ya je Nasarawa United ami ayo meji seyo kan Niger Tornadoes won ati kegbe agbabolu ti Wolves omi ayo ododo ikegbe agbabolu ti Shooting Stars Up Shooting Up Stars ami ayo meji sodo oni kegbe agbabolu ti Shooting oni afi ba ikegbe agbabolu ti Kasina United oni afi ba won wi meji sodo ni bi nkan se ri lapa abeyan niyan o lola ni Rivers United won ati Kun Califat la go merin ni fi gabaga won eja sowo waju o agbabolu fun ikọ ti Tottenham Hotspur nigba kan omo bibi orilede Denmark Damas so nipa Christian Eriksen o ti terminate contract ye ninu kegbe agbabolu ti Wolfsburg lorilede Germany leyin bi osu meta si igba to subulule ni bi figabaga to waye laarin orilede Denmark ati orilede si Ukraine ti won ni heart failure Joe ni o na lo tun jeyo o olohun o gbabolu mo fun iko ti Wolfsburg inta gbo bayi ni pe o ti pada so orilede Denmark o lo fara ma won ebi sugbon ta wa ti mo bayi ni pe boya bo se terminate contract e pelu iko ti Wolfsburg boyo fe kede retirement ni boyo won o gba ballu mo iyen ta ba so nipa Christian Eriksen boyo won o gba ballu mo lo fe wi sugbon ko ti kede o boyo won o tesi waju boya yo lo nu ko bi agba ballu mi abi o ni lo sinu ko bi agba ballu mi sugbon bayi o ti kuo ninu kan ti Wolfsburg lorilede ti Germany ifigabaga 34 games lo gba fun o mi ami ayo meta ó sì ṣe ìrànwọ́ mẹ́wàá 10 assists 3 goals in 34 games fún ikọ̀ ti Wolfsburg nù. Àníṣe ẹ bá ta ẹ bá play cash yẹ mẹ́ta lẹ́ẹ̀kan náà ni o kì í ṣe pé ẹ play ẹyọkan ẹ tún play ẹyọkan o 1-5 nu wọ́n fi kọ 30 wọ́n fi kọ fún yín 30 tickets. Tẹ bá play 1-5 ìgbà tẹ play ticket 15,000 ni. Nọ́mbà wa ló lè gbé gẹ̀ẹ́sì nọ́mbà yín tí ò ní lápá bí ẹ bá já tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà. Ẹ já Wolfsburg ká tó lọ sí orílẹ̀-èdè France. Ẹ já mú lórílẹ̀-èdè Germany. Ẹ mọ̀ pé ìtayé bá sọ̀yàn dà òun náà ni wọ́n fi búyàn bódọ̀la. Mọ́ fún ayé ní ààyè láti sọ da ìn tó wù wọ́n kán mọ̀ lè bá fi bú ọ bódọ̀la. Òun ló dífá fún olùkọ́ ní orílẹ̀-èdè Germany. Bàbá sọ nípa olùkọ́ ní Yoyin Club. Ilé tó ti fi òfin tuntun lélẹ̀ báyìí fún àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany. Àbẹ́yìn ò mọ̀ àbẹ́yẹ ti gbàgbé àbẹ́yẹ ti gbọ́ pé olùkọ́ ní Yoyin Club. Òun lolùkọ́ ní àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Germany báyìí. Àwọn òfin tuntun wo ló kà kalẹ̀ fáwọn agbábọ́ọ̀lù pé ẹ lè ba tòun jẹ́? Kò mọ́ dàbí olùkọ́ ní kọ́ ti ṣe West Ham àbí West Brom kọ́ ní Slaven Bilic. Eléyìí tí tani ti agbábọ́ọ̀lù bá ní inú ń dun òun tó bá ní olùkọ́ ni mi ò ní lè wá training lénìí inú ń dùn mí. Ó lè sọ fún pléyà yẹn pé bóò lọ́la náà so wà lọ́la mọ́ wulẹ̀ wà lọ́la mọ́ wà lọ́sẹ̀ yìí dúró ńlé kó o fi gbádùn. Níjọ́ tí iṣẹ́ padà lánà iṣẹ́ padà gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ ni àwọn agbábọ́ọ̀lù tí wọ́n máa ń sọ pé olùkọ́ ni wa olùkọ́ ni dáadáa ni kò fẹ́ nira fún wa gbogbo wọn náà wọ́n padà dẹ̀bi rí olùkọ́ ni yìí. Gbé báwọn bá láwọn ò wá tréní gan lé ní àtòlá láì sọ pé nǹkan kan ṣe àwọn gan ká yẹ àwọn lọ́wọ́ ẹ̀ wò. Ó tún lè ní ìní àtòlá só ti tú ọ sá ó lu ọjọ́ kan sí tí ìpọ́jọ́ mẹ́ta olóhùn ò fẹ́ gbogbo irú eléyìí olùkọ́ ní Yoyin Club ti ka òfin lẹ̀. Òfin àkọ́kọ́ òun ni pé kò sí ààyè fún agbábọ́ọ̀lù kankan lórílẹ̀-èdè Germany láti mọ jẹun alẹ́ lásìkò tó wùn mọ jẹun alẹ́ láago 11. Gbogbo èèyàn kan ni ó jọ ìtùnú dixon ya aago 11 alẹ́ aago 10 ààbọ̀ aago 12 ni ó sẹ̀ mọ jẹun alẹ́ pé kò sáàyè yẹn o ó pẹ́ jù aago 12 làwọn ó mọ jẹun alẹ́ ó wá pẹ́ jù pé bóyá oúnjẹ ò tètè jiná bóyá ẹ̀wà alágbàdo wọn sì fáwọn àwọn kúùkù orílẹ̀-èdè Germany national team wọn bóyá wà alágbàdo ni àbí kókò àtẹ̀wà ò ní wọ́n sì fáwọn tó pẹ́ jiná aago 8 ó pẹ́ jù àwọn ti jẹun alẹ́ kò wá sí àǹfààní fún agbábọ́ọ̀lù kankan láti jẹun alẹ́ o kó dá jẹun alẹ́ ìsìn ló lọ́ mọ́ jẹ̀bà 8 gbogbo èèyàn kan ni ó jọ Tunde engineering department ti wa ó lè parí ráìsì àpò kan láàrin oṣù kan ti pọ̀jù ọ̀sẹ̀ kan Tunde káre ìmùnú oúnjẹ búkú oúnjẹ olólùfẹ́ máa ń yù lòun náà ń jẹ Tunde lè jẹ ráìsì kóńgò méjì tínú bá bí Tunde tán pé kò ní sáàyè yẹn o ò lè jẹun lásìkò tó wọ̀n á sì jọmọ jẹun alẹ́ papọ̀ ni. Òfin àkọ́kọ́ tí olùkọ́ ni Yoyin Club tó kà fáwọn agbábọ́ọ̀lù nu. Òfin ẹlẹ́ẹ̀kejì kò ní sí àǹfààní pé à ń lo fóònù ní gym àbígbà tí wọ́n bá ń màsáàjì àwọn agbábọ́ọ̀lù àbígbà tí wọ́n bá ń ṣègbáradì níjọ́ tí wọ́n bá ní ìfigagbága tí wọ́n ń múra lẹ́ẹ̀dẹ́ ìfigagbága ní lo fóònù kò sáàyè fóònù títẹ̀. Ìsìn ló mọ sọ pé ó fẹ́ mọ tweet ó fẹ́ mọ TikTok ó mọ ṣe TikTok live kò sáàyè yẹn. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé kò sí àǹfààní kankan fún agbábọ́ọ̀lù láti mọ gẹrun ní hòtẹ́ẹ̀ níbi tí àwọn agbábọ́ọ̀lù bá wọ̀ sí tí wọ́n bá ń sùn á mọ gẹrun kò sáàyè pé ìwọ tó o bá fẹ́ tó o mọ̀ pé ó gẹrun kí ló dé tó o ṣe wulẹ̀ ti gẹrun kó o tó wá káàmpù ìsìn náà mọ̀ pé bí àbàkọ́ á mọ̀ bọ́ gẹrun káàmpù yìí kò sáàyè yẹn o Yoyin Club ló sọ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tó kà kalẹ̀ nu. Ìwọ tó o bá ti mọ̀ pé irun tó o fẹ́ gbé wá káàmpù kún tètè yá ọ̀dọ̀ rover gbabin saloon nínú fẹ́lẹ́lẹ̀ kó o gẹrun kó o tó mọ̀ bọ́ káàmpù òfin kẹta nu ofin elekerin ni pe awon bi awon agba ball o kan le ma yo foki foki kan ma yo foki foki a ma yo foki foki o fe wa wo daddy yin mo fe wa wo dia ko saye yen o ki se pe won ni wa yoju sawon agba ball nibi ti an ba pago si sugbon ki ka se pe dia o wa laaro o tun wa loso o tun wa lale ko saye yen ofin merin to ka fun onu won le wa ba tohun je lorilede Germany won fe ki gbogbo awon jo pa okan po bi nkan se renu *347*1004*1# tabi www.cashier.ng Peter King Sojin Bentic Talk awon ti anu awa lagbado ko si bi ti won ti kin je wa lagbado ki se Nigeria nikan yan tin je wa lagbado e wa lagbado an je ka ki ni Peter King Sojin o ti bo si alase o na Bentic Talk Ismu Alaji o na Bentic Talk awon ti anu Ako Fashion Sonny Brown o na Bentic Talk won ni pe yi ko to mo o ngba ti o ba fi ku bi iseju bi meji si meta won o yi ko to ti cash e ani o yin ticket meta le kan na ko gba 30 tickets o gba ti nu la ta won yan fi je cash e nu we ba lo website USSD code to ba be mo se bakan elo website na www.cashier.ng bi nkan se ri lapa abe yen niyan lati be ka so wo waju oluko ni agba oje to orilede France Sinede Sidain oni Kylian Mbappe na ni o tesi waju gege bi balogun o gbogbo eyin te ti fokan si pe ohun o yan balogun mi oye ohun o gbe balogun fun ede Rabiot ni ko si tin je be Kylian Mbappe ni o tesi waju gege bi balogun sugbon won ni o yan awon balogun meta mi awon vice captain assistant captain si Kylian Mbappe sugbon won ni ko kede oko won be lawon kan ti ni bi oloko ni Sinede Sidain se ma senu to ba ti yan balogun akoko awon amugbalegbe balogun seniority ni fi ma mu won ibe na ti a wo pe o sumo ko je pe bi won yi awon agba ballu se gba ifigabaga to po si bi won se senior ara won si national team orilede France oun yo fi yan awon vice captain baba si ni ka wo bo ni ka loku won se bi se ti gba ifigabaga to baye Ousmane Dembele 67 games lo ti gba Edre Rabiot 66 Jules Koundé 56 iye ni o tin wo pe o sumo ko je pe Ousmane Dembele oun yo je vice captain alakoko ki Rabiot je vice captain elekeji Jules Koundé ko je leketa Cristiano Ronaldo won bi baba le re pe leyin idije fi eye agbaye se ko mu yin bi ko se yin bi ke retire o ni ka mo ku o ka mo jale o si ohun bi ko won retire o nigbati awon lule won ko o de sugbon ohun kan tu wo pe wo won mo tesi waju ni o ni won ba gba ti ajo ti se amoju to bolu alafese gba lorilede ti Portugal ati awon ololufe omo bibi orilede Portugal ti won ba so pe baba e wa mo ba ti yin lo ohun mo te waju ni o pa pa julo 1000 goals to won leun to je afojusu won lo tun je ko tun continue pe bobo no go die bi nkan se ri lapa abe yen niyan o won ni igbesi aye Vinicius Junior ninu ko ti Real Madrid bayi won lo ti su oluko ni o se mo ri o pe baba ti wo pe ohun o le se suru mo o Vinicius Junior to ti fa form ya yi ti o si form mo yi ko si gba ti o ni pada je bench boya to ba je bench boya ori Vinicius Junior pe daada ninu ko ti Real Madrid won ni form to ti sonu akude lo fa fun iko yi kan fun agba ballu mi lanfani ko je bench boya bo ba je bench ori Vinicius Junior pe ijoba atalo ala Madrid ala Man U bami eni olohun mo ni Chicago ni ni Illinois lohun lorilede USA loke loke lola kun faya kun o ku seju meji ta yi ko to cash e *347*1004*1# tabi www.cashier.ng 50,000 ohun laaye ta ni o je owo yi ipe bi agbabolu ti Barcelona owo ti ko Barcelona so fun awon agbabolu won ta mo si wage bill o tun ti fo soke si o gbogbo ogbon lati je ki owo yen din lati jo yi on din sugbon bayi ehn pelu awon irinse to se wole atawon agbabolu ti won fe se won loju owo ti Barcelona san lododun tun ti fo soke si bayi o o ti wa ba ti 2019-2020 o ti ba dogba owo ti Barcelona o mo san lodun bayi 636 million euro lo je baba ni ka wo 2019-2020 season ninu owo ti Barcelona pa wole 74% o ni avin sanwo lodun yen sugbon ko ba ofin ajo UEFA mu to owo ti won pa wole o po e mo pe lasiko yen asiko COVID-19 ni awon ere owo fe papa sere wo bolu dada sugbon dede owo ti won san ni 2019-2020 yen ni odun yi 53% ida meta le laadota o ni owo yen ninu owo ti Barcelona pa wole le to tumo si pe owo ti Barcelona pa wole ti po yato si 2019-2020 nigbati opolopo iko ti won sere ma gbese ti COVID-19 ati yi ko to ohun o awon number won tin bara won fa wahala bayi number yen ti joko o eto lo bere number yi 4592 ohun lo pare number yi tani o ati sasi o
1: hello
0: ogogbe hello e ka le o
1: e ka le sa cashier
0: ki lo ko yi mo le wa
1: Bolade Zakios lo soro
0: lati
1: oju ekun ni mo wa bayi
0: e ti je cashier gan o
1: mi je kan lati jo yo last year 2 years ago
0: congratulations ona ti si ona ti la bayi e mo je cashier lo ni
1: mo
0: fe ma je lo 500,000 1 million e ti e kokon 50,000 iwo kan na
1: Ashiri
0: wa baba. Ja Robert SSC lale yi.
1: Eh,
0: da gbogbo enu ese mi.
1: E ba kitop sai ka ga da kada.
0: Okay.
1: Ko mo ba mbo ayo ti si won lola.
0: Ko si wahala. Eh, ja mo lo lapa bi. Ifigabaga to waye laarin Arsenal ti pe bi agbabolu Sunderland. Penalty ti won mu fun Sunderland yen ti asole iko ti Arsenal David Raya to da bobo. Awon panel ti e ma ngbe awuye wuye to ba seyo nu ifigabaga wo. Gba won dibo unanimously gbogbo won ni o toka si pe ko ye ki an mu bo yen penalty ele to waye laarin ese concert won ati Dan Ballard won ni oye o je penalty o nitori awon panel ti won sonu e je mo lo lale yi DJ Spider lo je ke gbo wa daada lapa abe yen oga wa Tunde Olawuwo lolooto eto ya Les Fagos ti jani oloko dara lo ko mi lo da le pade dikula ayinde oju yi tere lori idan gangan Titi igba mi ta tun pade lose ti nbo lori idan gangan e se te n gbo wa o dabo
2: Splash FM 105.5 FM the integrity station
3: Splash FM 105.5
4: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
5: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.
6: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Splash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomiremi Adefisayo. God bless you in Jesus Christ's name. Amen. Jesus is Lord forever.
7: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: Splash FM 105.5.
9: Your station. Here is
10: 105.5.
11: From the very beginning, we just saw the world differently than everyone else.
12: Everyone
11: this
12: else
11: was made obvious in all we do.
13: That didn't sit well with some people.
14: What's our plan?
15: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
9: Is 105.5, The Splash.

iwa to ba tin bo sinu iwa alujenu yen tin sise niyan e gbe owo lori iwo atalujenu te jo ngbele se yi a fon yo sinu le a fon sinu le ma so bi te fi si ngba ta ba de church loni o ri pe oja ya gbera sporadically ila mama makapa aya gbogbo emi tin doju pa aye re ina jadanu bayi loluwa wi e jabo lara won in the name of Jesus Christ. So ni kete ti amba ti ataki okan re iyen ni pe ero re won bo sinu iwa ni kete ti amba ti ti an ti segun iwa ataki to tun ma reti oni body won ba doju ko ago ara re marun ni ti amba ti le doju ko ago ara re nkan akoko to akoko bere si feel oni pe chronic pains ara riro ojiji to le salaye o si mo logun ko si ni lo chronic fatigue si se ni gbogbo aye o kan su o o kan mo wo bayi sun le kan na yo po ni yen yo bo si mysterious illness awon aisan to le salaye tawon dokita gan ti won le ti won so e wo bi se graduate ibo and not only that I di migraine ori fifo abami insomnia o wole enikan ni kini insomnia ailesu to rero buku ti wa tele nigba ta ba bi yewo a ti o ba mo palpitation yo mo mi elele bi eni ti o ti ni nkan mi okan mo ga soke yo mo ga sisale iyen nikan ko a ba lead si stomach disorder inu o ba mo to run o gbogbo nkan o ba mo si o le kan na ibi ero buku lo si ti bere ah eyin omo olohun ibi tawon eyan ti ma wo werere ngba ti o ba su mo kede agbara buku tin so tin yo lenu ninu bi to ngbe yen ina mu e gbe yoda ni mama daddy e mu yodie mama gbele ko fe daku this is biblical weapon e koko wo mi na enikan ni ta ni ndu yi odekun le papula ni e ti ba mi pade lori Facebook TikTok ati YouTube ni kete to ba bori e ti yen ba ti le abosi attack on your relationship emi yo ba ni oya bayi ni won gba to ti bo si body oya eni tin be laye ka oya bere si koju ija si wa ba bere si koju ija sa won tin be laye ka suddenly oko ati yawo ba bere si divo won ni soro nu le mo won ni soro odun kan lo ngbo ba ya won mo ranti e ja divorce bo logun re se bere in ton la koja mama bo lo se di ya ndagbe Aisha bo le se leyawo kini te leyawo keji e mo pe nkan kan se inu ago nkan sele inu ago ara yin ki se gbogbo nkan ni aje o graduate de be ni loju ese there will be divisions where there was always a unity ibiti isokan ma wa ija oba sele fighting where there is always a peace ibiti alafia ma wa tele suddenly your spouse in any time John Ferrari e ba bere si ja lori nti o nidi two paste o ba daja ale ninu le e kan notice e 20 naira 50 naira ti o to nkan iyawo mo kanra oko mo kanra e wa jo mo se bi aje ile kukunu le e to wa buruju suddenly your children begin to rebel awon mo ba bere si awon no ba mo le san gbogbo won ba mo le run suddenly your friend awon no ba tun bere si dao ore o mo dao suddenly there is conflict ni bi se suddenly there is conflict ninu church to mo lo tinu e mo dun won ba tun gbogun ti o ba tun ri o ba gbogun eyan lo mo baja o ba sa is won you sapon bi church to ro fe sisi ase pari o fe mu otan yanyan ni o and conflict at every area ko wa se n to da mo iwo na ni da mo gbogun nkan pa polukumusu mama wa iyo die asiri kan mo fi ran yi eyin te mo tele comfort life mission e mo pe mi o ni mo mo lai koko si oju yin si awon kankan awon adua marun ta bi binu mi mo gba ti o ba si yato a je pe mi e se woli olohun ta ba le tele gbogbo awon kan ti mo so yi o ri yato yato ti e wa ni woli olohun ni mi ki so ni abana lo olohun ti n gbadua mi and o wa mi to wa pari e number 5 there will be an attack on your finances loju ese so kan ni o ye ta fa si owo re e ta fa si eto inawo re eto isuna re e doju e podo se wa leleyi kan menikan ti nbe loke o
àìmọye alàgbà àìmọye olówó ti ń sunkún abẹnú ẹnìkan níbi ìbò lójú ẹsẹ ibi tó ti ń gbaṣẹ wò ní fún ọsẹ mbẹ mọ ibi tó ti ń ṣiṣẹ wọn kàn fún ọ ní termination appointment wọn ni a terminate appointment yẹ kì í ṣe yẹn nìkan business begin to fail ọjà ọba bẹrẹ sí fail and ètò wa burú jù unexpected expenses come out ọkàn bẹrẹ sí rí àwọn owó tó ṣiṣẹ gbèsè tó retí abaṣẹlulẹ ẹ ṣàbò lẹsẹ bọnu gbèsè ẹbúyọ lójú ẹsẹ gbogbo ètò ìnáwó chọọchì ọba bẹrẹ sí polúkúmuṣu ẹnìkan ní ṣe tó ń ṣe pastor ni dáadáa ń bá lẹ ṣoògùn ni nígbà bá parí oníyọdé mọdà lóhun táyé rẹ bá gbéra jọ mọ wò kì í wá ṣe yẹn nìkan àwọn chẹẹkì bẹrẹ sí banks ẹwà mi tó burú jù gbogbo àwọn medical bill bẹrẹ sí pilo ọba bẹrẹ sí rí tinepa bill gbogbo bíìlì ọba mọ wọlé àwa mọ yílu àwọn ẹẹkan náà ló gbé ẹ má pa mí ikú yájẹ sí lọ nǹkan tàmọ plan yẹn solution wa dádì ọlọ́run gbọ́ gbogbo àwọn tí ń fún yín níṣẹ́ contractor yìí wọ́n padà wá mi ì lè gbé testimony torí ọ̀rọ̀ kúnnù mi kí láwàá ṣe báwo láṣe lóyọ̀ tí mo ní ẹ̀ mú wáyé ìyẹn láwàá kò sí àṣírí ni bíbélì ní àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ èmi náà ní tí ì sọ yẹn báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run nítorí program ọ̀la kan rú ẹbọ àánú ọlọ́run sàánú mi ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá kàn sọ wọ́n dá ìdá mẹ́wàá yìí mo fi ti program síwájú ti ayé mi síwájú bí ọlọ́run bá fún ọ ní agbára màá lọ sórí YouTube màá lọ sórí Facebook ọ̀dẹ́kúnlé Epaphras lórí YouTube mọ́ bẹ́ẹ̀ nìkẹ́ni church ẹ̀yin wo gbogbo ọmọ ọlọ́run ní kó rúbọ àánú mú ìrúbọ yẹn tó bá ṣe pé tí mò ń kọ ìnítumọ̀ tí lẹ́yìn sànjá mẹ́wàá rẹ account number 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn ọba wọlé ẹlò eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ló gbé jáde First Bank nìyẹn ẹgbẹ́ ọwọ́ sáyà mọ̀ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìrúbọ lélẹ̀ ayé ò ní mú ọ gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀ wà á yí jẹ ní ayé tó ń bá lọ ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary àti birthday yín ẹ̀ tayọ ìbùkún kọ́ sẹ̀ lẹ́yìn lórí in Jesus name.

0: Oluwa oluwa wa. Orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé.
1: Ètò ìgbéyàwó kò gbọ́dọ̀ bàjẹ́.
0: Kábíyèsí rẹ Ọlọ́run Olódùmarè. Mo fọlá fún ẹ, mo fògo fún ẹ, mo fi ìforúkọ rẹ. Nítorí tí o ṣeun, nítorí tí àánú rẹ dúró láéláé.
1: Ilé yóò gbọ́dọ̀ dàrú. Ẹ̀jẹ̀ àjọ tuntun.
0: Kábíyèsí rẹ Ọlọ́dùmarè.
1: Èyí ò gbọ́dọ̀ bàjẹ́. Ẹ̀jẹ̀ àjọ tuntun. Ohun àṣírí ibẹ̀ ń kọ́.
0: Gbogbo ipá, gbogbo agbára.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Ló wà lọ́wọ́ ìwọ Ọlọ́run Ọlọ́dùmarè.
1: Ìwà ọmọ gbọ́dọ̀ dàrú. Nítorí ọmọ kò ní bàjẹ́ lẹ́tọ̀. Ogo ìyá fẹ́fẹ́.
0: Olúwa àwọn olúwa.
1: Lẹ́tọ̀.
0: Ọlọ́run àwọn Ọlọ́run. Àpáta ayérayé. Ibè ìsádẹ wa. Ìwọ ni àìkó. Ìwọ ni àìsá. Ìwọ ni àìdìbàjẹ́. Ọba tí ń pa Ísírẹ́lì mọ́tìkì tó gbé. Ọba tí ń pa Ísírẹ́lì mọ́tìkì sùn.
1: Ètò ìgbéyàwó yìí.
0: Mo dúpẹ́ lórí rẹ lórí àwọn olólùfẹ́ ètò yìí. Àti èmi àti ilé mi gbogbo. Lúrúkọ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́
1: yìí.
0: Àgbẹ̀ ọ̀gá afọpẹ́ àfihàn forúkọ rẹ o Kristi.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Níhìn-ín lọ ràn wá lọ́wọ́ dé.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Mo gbé ẹbí ní stíri wá sókè sí ìwọ Ọlọ́run Olódùmarè pé níhìn-ín lọ ràn wá lọ́wọ́ dé o. Ọlọ́run ọba mi ìbèèyàn. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà. Ìbẹ́ ẹlẹ́sìn àbáláyé. Ìbẹ̀yàn ọmọkú ayé o. Ìbọ̀gá mi pàtàkì. Ọmọọba Akọ́ládé Àlàbí. Ọmọọba tó lòdì Òṣogbo. Ẹyẹ kókó ònàkí. Ajímọ̀tábà Ògùn. Jìgbìnì bí àti ẹ̀kún. Ìṣedélọ́jọ́ ti fi ń wù mí. Ọmọọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba. Ajagunmọ́ fi tìbọn ṣe. Ẹyẹ kókó sun nígbà ọ̀tẹ̀. Kọ́lá ọmọ Àlàbí. Ẹ̀ka alẹ́ o. Òṣogbo ìlú Aró. Aró ní ń bẹ lọ́ṣogbo lọ́ṣogbo fi ń wù mí. Òṣogbo Òròkè Àsálà.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Àrèpẹ́ta.
1: Iṣẹ́ mi o.
0: Àrèpẹ́ta mọ́ pẹ́.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́. Ọ̀dẹ̀dẹ̀ wa o.
0: Òsun òṣogbo ni mò ń bá wíhùn.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́. Ètò ìgbéyàwó. Ọgbọ́dọ̀.
0: Gbogbo ọmọ ọ̀sun pátápátá ẹ̀ka alẹ́ o. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀sun pátápátá ẹ̀ka alẹ́. Ẹ̀yin ọmọ Òṣogbo ẹ̀ka alẹ́ o. Lórúkọ ọ̀gá mi ni mo fi ń kí gbogbo ẹ̀yin ọmọ Òṣogbo lálẹ́ ẹ̀tẹ̀ nípẹ́ ẹ̀ka alẹ́ o.
1: Ìyájọ́ tuntun, ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́. Ìyájọ́ tuntun, ohun àṣẹ.
0: Lórúkọ bàbá mi pàtàkì.
1: Ìyájọ́ tuntun, ọmọ gbọ́dọ̀.
0: Bàbá mi Adébáyọ̀ Àkàndé Kábíyèsí.
1: Ọmọ gbọ́dọ̀ dàrú.
0: Mo kí yín ẹ̀ka alẹ́ o kẹ́ dàgbà bí aráàárọ̀. Ẹ̀sìn ọba kọjá kó pẹ́.

0: tún ba ayé tutù bí ọba bòmíì.
1: Ọkùnrin ọlọ́fẹ́.
0: Nankin. Wọ́n á kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá nílé lóko lódò lẹ́yìn odi.
1: Ọkùnrin afẹ́fẹ́.
0: Ẹ̀yin bàbá bàbá mi, ẹ̀yin ìyá ìyá mi.
1: Ọkùnrin afẹ́fẹ́.
0: Ẹ̀yin bọ̀dá bọ̀dá mi, ẹ̀yin àǹtí àǹtí mi. Gbogbo yín pátápátá ni mo kí mo mọ rírì yín tọ̀pọ̀ tọ̀pọ̀. Olùṣọ́ látògbómọ̀ṣọ́ wẹ̀dó wẹ̀dó rí o ijó fredo mo kí yín ẹ̀ka alẹ́ lọ́gbọ́mọ̀ṣọ́ ẹ̀ka alẹ́ o.

0: kò ní bẹ̀jẹ̀ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́.
1: Eléyìí o, ọgbọ́dọ̀ bàjẹ́ o, iṣẹ́ mi o.
0: Kọ́ládé Alábí.
1: Ọbàjẹ́.
0: Ọkọ mi lórin mo mọrin.
1: Dẹ̀dẹ̀ wa.
0: Ọkọ mi léde mo mèdè.
1: Ọgbọ́dọ̀.
0: Ọkọ mi láṣà mo màṣà.
1: Ètò ìgbéyẹ.
0: Tábà Ògùn nìkan lọ́wọ́ mi ò tó lọ́wọ́ rẹ̀.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́.
0: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́. Màmá mi pátápátá. Ayò ìyàwó lọ́yọ̀ọ́. Mo kí yín lálẹ́ tìní. Ẹ kalẹ́ o.
1: Ohun àṣírí ibẹ̀.
0: Ṣe dáadáa labálé o.
1: Ọmọ gbọ́dọ̀.
0: Kẹ pẹ́ fún wa kẹ́ dàgbà bí aráàárọ̀.
1: Bí tiwa ọmọ gbọ́dọ̀ dà.
0: Ọjọ́ alẹ́ yín kò sùn.

0: ṣe dáadáa ni.
1: Adéyí ká sọ pé.
0: Ẹ̀ka lẹ́mà o. Alhaji Tunji Adams láti Ẹgbẹ́dà Tuba. Mo kí yín.
1: Ètò ìgbéyàwó yìí kò mọ gbọdọ̀ bàjẹ́ o.
0: Ìbejì kíní ìbejì kejì.
1: Aláya yìí.
0: Mo kí yín púpọ̀ púpọ̀ ẹ̀ka lẹ́
1: o.
0: Yóò rọrùn fún yín lórúkọ Olúwa ọba.
1: Nítorí ọmọ ẹjẹ́ àjọ tuntun.
0: Tó bá jẹ́ gbégbà kọ́kọ́ tẹ́ kọ́kọ́ ń gbọ́mìrì.

Àwọn méjì kan wà tórúkọ ọmọ ń sápà mi lórí. Sanya Olú. Ẹ mọ́ bínú. Ẹ dákun ẹ jọ̀. Ó yẹ kí n ti dárúkọ yín. Ó tún ku ẹnìkan náà tí mo tún máa ń pè. Ẹ má bínú. Mo ti gbúrò broda Isaac ti pẹ́ látọ̀yọ́. Àmọ́ bá wa dá sí tòyí dáadáa. Tọ́wá jẹ́gbà àkọ́kọ́ rèé tẹ́ kọ́kọ́ ń gbọ́ mi lórí ètò yìí fún talẹ̀ tèní. Kò ní bàjẹ́ la pe ètò náà. Ètò yìí ní ṣe pẹ̀lú ìdílé. Ó ní ṣe pẹ̀lú ìdílé. Ìdílé la máa ń dojú kọ tí a sì máa ń to ìdílé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn bàbá mi àtàwọn màmá mi àti àwọn èèyàn kan tí mi ò lè dákọ tán. Tí wọ́n máa bá ní dá sétò yìí tí wọ́n bá ní dá sí tí wọn kì í jẹ́ kí kó sú wa yẹn ìkíní tí wọ́n sì máa ń bá wa to ilé onílé yẹn ìkejì àwọn ètò tí a ń ṣe yìí wọ́n ń gbọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà níbi gbogbo wọ́n dẹ̀ ń gbọ́ ní ìlú Amẹ́ríkà. Bí a ti ń ṣètò wọ́n ń fi mẹ́sèjì ránṣẹ́ láti Amẹ́ríkà wọ́n ń fi mẹ́sèjì ránṣẹ́ láti Nàìjíríà wọ́n sì tún wá bá wa lọ́fíìsì náà. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé ẹ tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ ti tẹ̀ní kájọ mú nǹkan kankan tàbí méjì kẹ́kọ̀ọ́ kájọ kọ́gbọ́n. N ta sọ lálẹ́ tẹ̀ní àkọ́kọ́ n ta àkọ́kọ́ máa sọ lálẹ́ tẹ̀ní. Àwọn bàbá àti màmá wa wọ́n bá wa dá sí tí a fi rí òkodoro ọ̀rọ̀ níbẹ̀ ẹni tó pè mí ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún mi ọ̀dẹ̀ sọ pé lágbára lọ́wọ́ lálẹ́ tèní à ń nà ń bẹ́ fáwọn ọmọ Nàìjíríà tí bóyá ọkọ ni ó ní àṣìṣe bóyá ìyàwó náà ló sì tún láṣìṣe a fẹ́ mọ̀ bí ọ̀rọ̀ náà ṣe bí ó ṣe rí bó ṣe ṣàlàyé fún mi náà ní ṣe ṣàlàyé fẹ́yìn ọmọ Nàìjíríà lórí rédíò tá a sì mọ nǹkan tá a sì ṣe ẹyin ìkíní nìyẹn. Ìkejì náà àátún náà yẹn náà ń bẹ́ẹ̀ lórí atẹ́gùn ó jẹ́ nǹkan méjì tá a mú wá sí orí agbègbè ètò lálẹ́ tèní. Ẹ kẹ́kọ̀ọ́ ìyá àbẹ̀jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́sí ni máa ń ṣàlàyé fún wa pé rédíò kì í ṣoge ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ wà láì ẹ̀kọ́ dẹ̀ pọ̀ ń bẹ̀ o ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ ó dàbí ẹni tó jìn sí kòtò tó máa ń kó ara yòókù lọ́gbọ́n ni ẹni tó jìn sí kòtò tó máa ń kó ara yòókù lọ́gbọ́n tó bá rọ̀ bá ti dà báhun ẹ jẹ́ ká jọ jókòó ká jọ rò ó kájọ gbọ́ níta àfẹsọ lálẹ́ tèmi yóò ṣẹlẹ̀ wa láǹfààní o ẹ̀yin bàbá tí ẹ ti ẹ̀yin màmá àti bàbá tẹ́ ẹ ti dàgbà ẹ̀yin ìyá tẹ́ ẹ ti dàgbà ẹ̀yin bàbá tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ ti lo àárọ̀ kùtùkùtù ayé yín tẹ́ ẹ ti lo ọ̀sán ayé yín tí alẹ́ ń lò yín lọ́wọ́lọ́wọ́ báyìí torí nígbà tí èèyàn bá ti dàgbà tán tíyàn bá ti lọ́bi kankan mọ́ alẹ́ lókù tí ọ máa lò yàn ẹ̀yin lẹ́ máa bá wa dá sí tò yìí ẹ̀yin náà lẹ́ ń bá wa dá sí o kẹ́ẹ̀jọ nítorí ọlọ́run tó bá jẹ́ pọ́kọ ló láṣìṣe ẹ bá ní sọ fún tó bá jẹ́ pé ìyàwó náà ló ní àṣìṣe ẹ bá wa sọ fún wọn àní kí lè sá ti dàn kí lè mọ́ dà oro là ń kígbe kọ́rọ̀ mọ́ dẹ ti kẹ là ń kíbo sí kọ́mọ ẹlẹ́ran mọ́ padà wá jẹgúngún kọ́mọ aláṣọ mọ́ padà wá wọ àkísà o ènìyàn ro kọ́mọ bá ṣe lọ́rùn ọba kí lèèyàn mọ́ dàrú kí ìgbéyàwó mọ́ túká láṣẹ ni pé kẹ́ ẹ jẹ́ ká gbọ́ wa lálẹ́ tèmi ọ̀rọ̀ ìfẹ́ ó lágbára púpọ̀ púpọ̀ ìfẹ́ lágbára ìfẹ́ sì rèé
Minu ba se sibi igba ni. Oba finu mi ha obo tiri. Binu ba se sibi igba ni. Oba rinu mi o. Ololufe aya mi. Ife ti mo ni si o ki setan. Mi mo ba rokun ro sa laye yi o ajo nlo ni. Ololufe oko mi. Ife ti mo ni si o ki setan. To ba rokun lo sa laye yi o ajo nlo ni. Ajara ife ni yi o. Ajara ife ni yi o. Gege bi ogba ideni. Esuko mani yawa o. Esuko mani yawa o. Dakumaru tawon elegan bo se bere re o. Eje ajo tunto nitori omo ebi ogbodo baje. Awon mejeji ti fera won. Gege bi toko ati yawo. Omo ogbodo baje o. Yawo n sise. Ogbodo baje. Oko na sin sise. Arin ore ogbodo baje. Won ba irin ajo gbe yawo bo. Ọlọ́run ọba mi sì sọmọ fún wọn. Ọmọ mẹ́ta lọ́lọ́run ọba mi yọ̀nda fáwọn méjèèjì. Ìfẹ́ wọn sì wọ̀ dọ́kàndọ́kàn dénúdénú. Ìfẹ́ wọn dénú gan. Ìyàwó kọ̀yàlè. Ọkọ̀ náà yàlè. Àwọn méjèèjì wọn kìí sì tú fóònù ara wọn wò. Pé ká máa ń sọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀. Kò sí ní tó jọ nínú ìrìn àjò ìgbéyàwó wọn. Ọlọ́run ọba mi fún wọn lówó. Wọ́n kọ́lé. Ọkọ ní mọ́tò tiẹ̀. Ìyàwó náà ní mọ́tò tiẹ̀. Wọ́n sì ń bá ìrìn àjò ìfẹ́.

0: ìyàwó ló ṣàlàyé fún mi wípé
1: ètò ìgbéyàwó
0: owó kan bẹ
1: gbọdọ bàjẹ́
0: tó ń gbà lẹ́nu iṣẹ́
1: lẹ́tọ́
0: lónìí
1: ìyá fẹ́fẹ́
0: ó ń gba lóhùn náà ó sọ ń tán fi lónìí yẹn ṣe fún mi o ó sì ní òun nìkan kọ́ ló ń ná owó yẹn o ṣùgbọ́n torí ọkọ náà ló ń ṣe gbà o mi ò béèrè
1: òun àṣírí ibẹ̀
0: kí lẹ fowó ṣe
1: bí ẹjọ́ tuntun
0: torí kí lẹ ṣe gbà á
1: gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa ọmọ gbọ́dọ̀
0: mi ò fẹ́ tọpinpin ìgbéyàwó
1: iye ọmọ kò ní bàjẹ́ lẹ́tọ́ ogun rí afẹ́fẹ́
0: ó yẹ kí n béèrè o
1: lẹ́tọ́ ogun rí afẹ́fẹ́
0: ṣùgbọ́n níbi tẹ́ ẹ kí n béèrè dé
1: ọmọ ní bàjẹ́ adéyí ń ká sọ
0: ọ̀rọ̀ ẹ̀ yẹ kí n béèrè tán
1: ní bàjẹ́
0: ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tún sọ fún mi
2: ó ní bàjẹ́ lẹ́tọ́ ogun rí afẹ́fẹ́
0: ìrìn àjò ìfẹ́ ń lọ
1: ètò ìgbéyàwó
0: ìrìn àjò ìfẹ́ ń lọ
1: ọmọ gbọdọ̀ bàjẹ́ o
0: ìrìn àjò ìfẹ́ ń lọ
1: ìlọ́kọláyà yìí
0: wọ́n ń tẹ̀síwájú
1: gbọdọ̀ bàjẹ́ o
0: tẹ̀síwájú ń dé
1: tòótò nítorí ọmọ
0: ara ìyàwó àyà díẹ̀
1: ooo.

ogun yìí ọmọ yẹn kò ń rà. ó yẹ kí n ra ogun yìí o. ọkọ wa ń ṣàlàyé fún pé. sowó ogun yìí ló tún béèrè lọ́wọ́ mi. ó yẹ kó o ti ra ogun yìí fúnra rẹ̀. after all. èmi ni mo ṣáà ń gbé gbogbo bùkátà inú ilé yìí.

0: wọ́n kò sọ̀rọ̀. Ilé yìí ọgbọ́n dandarú. Wá sọ̀rọ̀ pé à after all ìwọ ló ń gbọ́ bùkátà nulẹ̀, ìwọ ló ń gbọ́ bùkátà. Ṣé òun ò ṣiṣẹ́ ni? Ṣé òun ò ṣiṣẹ́ ni? Ṣé mi ò ṣiṣẹ́ ni?
1: Gbọ́dọ̀ bàjẹ́.
0: Ṣé mi ò ṣiṣẹ́ ni?
1: Nítorí tiwa.
0: Ṣé mi ò ṣiṣẹ́ ni?
1: Dàrú.
0: Ọ̀rọ̀ yìí ó lágbára púpọ̀ púpọ̀ o.
1: Tógorí afẹ́fẹ́.
0: Tí àwọn ń bá mi sọ̀rọ̀ wípé
1: ṣé
0: òun ò ṣiṣẹ́ ni?
1: Kò ní bàjẹ́.
0: After all.
1: Kò ní bàjẹ́ kò máma ní bàjẹ́.
0: Àwọn gba loan.
1: Adéyinka sọ pé kò ní bà.
0: Mi ò béèrè kí lẹ fi loan yẹn ṣe o.
1: Tógorí afẹ́fẹ́.
0: Mi ò béèrè kí lẹ fi loan ṣe o. Bọ́yá èèyàn wà á béèrè mi mọ́ o.
1: Ẹ wo yìí.
0: Ṣùgbọ́n mi ò béèrè.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín lọ́kọ-láya yìí. Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: After all, èmi mo ṣáà ń gbọ́ bùkà. Mo ń gbọ́ gbogbo nǹkan kan nílé èmi mo ń gbé. Ìyàwó ni ṣé òun ṣiṣẹ́ ni?
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn ọmọ tó ń ní.
1: Ìlú ọ̀.
0: Òun ra snacks fún wọn. Òun ra gbogbo ẹ̀fọn tó ń bá ń bọ̀ nínú ilé. Ṣé ìṣòwò ló ń ná?
1: Àárín ọ̀rẹ́ ọ̀.
0: Àwọn báàgì skul. Àwọn kíní oúnjẹ ọmọléèwé kíní yẹn náà dẹ̀ wọ́n ó ní 15,000 wà o. Pé ṣé òun ò náwó ni? Tí ì ṣe pé òun ò ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n.
1: Adéyinka sọ wípé kò ní bàjẹ́ o.
0: Kí lè mọ́ dahoro là ń kígbe. Kí lè mọ́ sì túká là ń béèrè fún. Kí ètò ìdílé yẹn kó lè bá gúnrégé. Láti parí aáwọ̀ tó wà láàrin ọkọ àtìyàwó. Láti yanjú rẹ̀. Ntọ́ bá jẹ́ taran kẹ́ ẹ sọ fún. Ntọ́ bá jẹ́ taran kẹ́ ẹ sọ fún. Béèrè ìyàwó ni pé. Statement yẹn ń bí o nínú gan gidi. After all.
1: Ilé o. Ọgbọ́dọ̀ bá.
0: Mo ṣáà ń gbọ́ gbogbo bùkátà náà léyìí.
1: Ilé
0: o. Tó bá kàn tiẹ̀ wá jẹ́ pòǹga ní ń gbọ́ bùkátà náà léyìí.
1: Ọgbọ́dọ̀.
0: Tó ń ò náwó sí ná gbogbo ẹ̀ sí.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́. Kò ní bá.
0: Ṣé ẹ kó sọ síta?
1: Ọgọ́rí afẹ́fẹ́ o.
0: Òun fẹ́ mọ ìdí. Tí statement yẹn fi jáde. Òun tí statement yẹn fi jáde. Ó wà lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n.
1: Dàrú.
0: Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi.
1: Ọ̀dẹ̀dẹ̀.
0: Ẹ ti fi ọgbọ́n orí digest bí mo ṣe gbé kalẹ̀. Tí ò bá wá tún ayé yín tó. Ẹ tún lè béèrè lọ́wọ́ mi. Ká lè to ilé yẹn.
1: Gbọ́dọ̀ bàjẹ́.
0: Kí ẹ má bínú kíkiní kan mọ rẹ ní kíní kan kíkiní kan sì mọ rẹ ní wọ̀fà.
1: Kò ní bàjẹ́ lè tó.
0: Ònì tí a fẹ́ gbé yẹ̀ o lálẹ́ tì ní ìránṣẹ́ ọlọ́run wà ń bì lálẹ́. Ẹ kaalẹ́ sà.
2: Ẹ kaalẹ́ bàbá mi.
0: Ẹ kaalẹ́ sà o.
2: Network yẹ o. Olùṣọ́lá tó gbogbo àṣà.
0: Ok sir.
2: Network yẹ o. Kílẹ̀ àdáda ló gbogbo àṣà. Ibi tí mo gbọ́ dé.
0: Ok.
2: Di ẹdí ìyàwó yáwó nítorí ọkọ.
0: Bẹ́ẹ̀ ló ló ń yáwó. Ó ní àwọn sì jọ náwó yẹn ni pé ó sì pé àpé torí tiẹ̀ káṣìírí rẹ̀ mọ́ bá tú káṣìírí ọkọ̀ mọ́ bá tú ló ń sì yáwó yẹn.
2: Ok.
0: Ìyàwó kan wá ṣàlàyé fún un pé ogun tó lọ fẹ́ ra ìyá ó yẹ ó ti rà nà after all èmi mo ṣáà ń gbọ́ gbogbo wàhálà tó wà náà léyìí. Èmi ṣáà ń gbọ́ gbogbo bùkátà tó wà náà léyìí. Ìyàwó ò sọ̀rọ̀ ṣùgbọ́n ń béèrè wípé kí lọkọ òun rò débẹ̀ tó fi sọ bẹ́ẹ̀. Òun náà dẹ̀ ń ṣiṣẹ́ òun dẹ̀ ń san loan pada mi wa mo ye osu tabi odun ti o fi sando un pada o to ko fi so statement e ba ensa
2: ko ye ki ko ye ko faya
0: okay
2: ase ko kala lo de ka lo ku wa lowo lowo be transfer of migration yawo yawo ni ba o yawo di be ko before wo do wo ti jo da da bi
0: ben
2: eto yawo pere pe to ta gba ja bo fe ra kan ba yi o ka gba pe fo 5000 di yawo fe lo to ko ba se fo di 3000 o se igbo re lo fi oku ko abo ki oko wa da pe ta ta yawo de kan ko ta bi de pe yo fe gba oje lodo pere ko si wo oko re lati da da boya re ke bo ati tubo tubo ti we ni ara bo ati ko kana lo de ka lo ku wa bai ko so wo gege re de ta opo oko yawo godo agbodo di suru fura wa o de o pele yo bi la po ita ke ji yo ita la duapo o ko ti le la ja ko ye ko la ja lo
0: okay
2: asiko kala la wa alafia fun
0: yi but that's

0: behind your tonto.
1: Hello?
2: Hello, sir.
1: Ekale o.
2: Ekale, sir.
1: Auntie Nene?
2: Sir?
1: Ekale, ma o.
2: Ekale, sir.
1: Yes, ma.
2: Thanks for the ride, sir.
1: Yes,
2: sir.
1: I don't know, Shima.
2: I love you.
1: Hey. Hello?
3: Adinka.
1: Yes, sir.
3: Adinka.
1: Yes, sir.
3: Jometari.
1: Yes, ma. Amio, Jason. Okay, sir. Okay, sir.
3: Àwọn lókó fún tí ọ̀parọ́ fún wọn. Tí èsì pé bọ́yá pé àwọn wọ́n ń bá ṣanyà ilé rẹ̀ padà tàbí dá owó padà. Tí wọ́n sì rí kó sí ìkíní, èsì pé bọ́yá dọ́lẹ̀ kò sí iṣẹ́. Kò sí tọ́ ẹ kó béèrè lọ́wọ́ wọn tí wọ́n gbọ́dọ̀ sì bínú dá lóhùn. Torí yóò bá níbi téyìn ò sí.
1: Gẹ́gẹ́
3: bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa. Yóò bá sí lójú tí ọba bá nìkalẹ̀ kì í tààrọ̀ ṣe fún. Gbogbo wa sì ni ọlọ́mọ fàìsà ṣe wá kọ́ sẹ́yìn kò lè ṣe. Bọ́bá sẹ́yìn náà lẹ bá jí obìnrin ẹ mọ̀ rò pé àkí lọkùnrin fẹ́ kí n ṣe kí mi ṣe tó fi lè fèsì báyìí fún mi pé tíwọ náà ti ìwọ náà yẹ kọ́ lọ́ọ́ rò òkun yẹn. Ṣẹ́yìn sí ara rẹ̀ yàtí ọlọ́bíṣẹ́ ní ọlọ́rù. Àwọn ọkùnrin tá a bá rúbin tó bá láàánú wa tí bá ṣe ń tọ́tọ́ àti ń tọ́yẹ fún wa gbogbo ìṣòro tó bá dé pẹ̀lú ẹ̀jẹ̀ a máa dúró tì ọlọ́bọ̀ lọ́jọ́ ni kò ní ìdálé àtọ̀nà kálukú wa. Bàbá ni kò fọgbọ́n ṣe o ọmọ yìí kí ni rẹ̀ ọ̀dà àrùn o gómìnà yẹn náà sì fọwọ́ wọnú. Ọgbà pé wọn ọ̀gbọ̀n bíi ọlọ́run ọlọ́run ló tòun bẹ́ẹ̀ ọlọ́run tó sì mú nǹkan dé yóò kú kó bẹ́ẹ̀ lágbára ọlọ́run gbogbo alájẹ wọn máa
1: ní ìdẹ́nàmọ́ra ọ ìrìn ẹyin wàhálà iná mi ti ń lọ pẹ̀lú ẹyin bàbá bàbá ẹ tẹ ti ń bá mi dá sí ètò yìí. Ẹ ká lẹ́ o àtàárọ̀ rẹ o mímà. Yes ma. Okay.
4: Èmi náà kíta dádì tó sọ̀rọ̀ gbẹ̀yìn.
1: Okay.
4: Sọpọ́ọ̀tì ọ̀rọ̀ wọn yìí.
1: Okay.
4: Ibù gan-an bí ò ti rìn ìta ya owó. Nígbà tí ìyàwó wà lọ́dọ̀ ẹ̀ tó lòun sick. Kò sí nǹkan tó burú bẹ̀rẹ̀ kó bá a kó lòdù fúnra. Wọ́n ní ajóhùn-jóhùn. Nígbà tó tiẹ̀ tó bá sáré tí ń sọ̀lẹ̀ ó yẹ kó mọ ìrẹsùn pé obìnrin yìí sick. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ó ní òun sí kì kó bá òun rògbò ó wá ń da ọ̀rọ̀ sílẹ̀. Irú ẹ́síkìsì wo ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o.
1: Rárá. Ẹ ṣe máa. Ẹ kalẹ́ dádì wa.
2: Ẹ kalẹ́
1: sà. Ẹ kalẹ́ o, dádì mi.
2: ẹkú jọmẹta
1: o. jọmẹta rí sá o.
2: ẹkú ojú ni o ojú ọsọwọdì o.
1: ọsọwọdì ọkọ ra ń fẹ tutututu.
2: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ máa mú ọgbóná o fẹ́ẹ́ dé gbà mọ́nà ní òní.
1: yẹsà.
2: mo kí gbogbo ilé o mo kí àwọn èèyàn wa o lọ́tún lóṣù. ẹkú jọmẹta o ẹkú àsìkò yìí.
1: àsìkò yìí nìyẹn.
2: ẹ rí ọ̀rọ̀ yìí tòótọ́ ọ̀rọ̀ yẹn ó hẹ́fì ní ọkàn alábẹ̀rẹ̀ yìí torí wípé ọbọ̀ sì kànra gẹ́gẹ́ bí bàbá mi olùsọ ṣe wí. ẹ̀jẹ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀mí ìyàwó bàálù ẹ̀ máa ń tó fi ṣe. ẹ̀tọ́ wá tún sọ ní àwọn èèyàn tó wá tún sọ ní pé ọgbà lóhùn kò kò fúyàwó ọ̀hún kò fọ́kọ rẹ̀ ara ọkọ rẹ̀ ẹ̀yà. is that true?
1: no ó gba loan ìyàwó gba loan ó ní torí ọkọ náà ló ń kó mọ̀ bà tẹ́ ló ń ṣe gba loan yẹn pàwọn làwọn gba àwọn làwọn jọ náwó yẹn pàwọn ṣe àwọn làwọn jọ báwọn ṣe náwó yẹn ṣe yẹn ṣe rẹ stand ntí ntí.
2: ìgbàtẹ́ ń sọ ẹ̀ ń pẹ́ ẹ̀ máa tó fi ṣe ló fi dàbẹ́ nǹkan ó jẹ́ àkọ́ ronú. àwọn ẹ̀ tó ń sọ pé ara ọkọ ni ìyá ló fi tọ́jú ọkọ.
1: ẹ̀rọ kì í ṣe pé ọkọ
2: yẹn. ó gba lóhùn ọkọ mọ̀ bó ṣe náà.
1: ọkọ mọ̀ bó ṣe náà má ṣe jọ náà má ṣe jọ
2: náà. gẹ́gẹ́ bí bàbá olùsọ ti parí ọ̀rọ̀ ọgbọ́n sí kàrà ìwé ẹ̀ máa ń ṣẹlẹ̀ ṣe rí àwa ọkùnrin. tí a bá náwó a máa ń gbàgbé wípé àwọn obìnrin náà náwó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ní ilé. ìnáwó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wọn gan-an gbà míì a máa lágbára. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọmọ ń lọ sí kọfí ra sweet ọmọ ra pint nǹkan kéékèèké wẹ́rẹ́ wẹ́rẹ́ nǹkan gbà lọ ra sí gum ra nǹkan kàbá wọ̀nyẹn. òun gan-an fúnra obìnrin ó ní ìdí ìnáwó obìnrin náwó jọ ọkùnrin lọ a kà máa ń wò ni torí gbogbo nǹkan kéékèèké. for example tí ẹ bá ní ọmọbìnrin nílé ìwé tí ẹ bá wà ní boarding house tẹ bá ń fún ọkùnrin ní 20,000 lóṣù obìnrin ọgbà gbé 25-30,000 torí pé ìnáwó obìnrin pọ̀ àwọn nǹkan kan kéékèèké tí ó rà ọkùnrin sì bọ́ bá ti ra boxer ní méjì àti mẹ́ta ó ti parí kọ́ra singlet ẹ̀sìn tó kọ́tọ́ obìnrin nǹkan míì wà tí wọ́n ń lò lóṣooṣù nǹkan báwọn yẹn ọ̀tọ̀ ní etí wọ́n fi gbó tẹ àyà ti gbó rí kankan tí ọba sì ló yẹ sí ọrọ gidi ni ó rí ó jẹ bí ẹbí bíńté yọrá kò sí tọkọ rẹ kùnrin pẹlú gbogbo wọn wọnyẹn. so obìnrin náwó nù lé àwa la ò fura ìgbà náà ṣe mi náà rí gbà tá a rí jáde ewu gbowó tiẹ ewu nínìkan múra yìí mi náà sọrọ ẹ dá kí ló dé gan nínìkan múra wẹ níta ni ìyá àgbà kan wá pè ní òun náà náwó fóun náà bá gbà òní ọrà yìí ṣé wọ́ọ́rà yìí fún lọ kàmí ẹsẹ wàá balẹ ìmọràn tí mo wá fẹ fún bàbá rẹ ni pé tó ẹ kó ń gbọ wa ó ní sùúrù obìnrin náwó ọlọrun fún ní aya rere kó sì jọ torí ọlọrun kọmọdàlẹ rẹ mú sátani làgàtà lọfẹ dalẹ wọn rú tí wọn gbàdúrà kí ó lé sátani sẹyìn kí ọgbẹni yẹn kó jọ torí ọlọrun kó withdraw statement yẹn obìnrin náwó torí obìnrin tó gba lóhùn tó ń tẹ ẹjọ màbẹ ẹsẹ náà nígbàtí ọgbọ̀nkú sọ fún ọ nígbà bẹ́ẹ̀ ní ṣẹjọ́ náà bí òun ẹ̀ disclose ẹ̀ fún wa ọ̀tẹ̀ ẹjọ́ náà náà ni so ó jọ ti rọrùn kó withdraw statement yẹn kó sì gba arákùnrin pé mo sọrí má bínú kò jù báyìí náà lọ kí ọkùnrin obìnrin náà kó jọ ti rọrùn kó má gbé sáyà iṣẹ́ àwọ ọkùnrin yẹn kò kì í lóun nìkan àwọn àná ti sọ wé ẹ̀rí òbí wẹ tí ò tọ́lẹ̀ gbá kí ló dé gan bí wọ́n á wọ́n má jẹ́ kí èmi mọ̀ dá lérú ìkanra ló bọ́ sí kóbìnrin náà gbé kúrò lẹ́mìí ó wá pè ọkọ rẹ̀ ń bọ̀ báyìí kó dájì ń tẹ̀ sọ yẹn ọ̀gá ọ̀ bẹ̀rẹ̀ èmi náà ń ṣe Yes, sir.
1: Yes, sir.

0: doctor.
1: Hello, Ekaro.
0: Ekuse.
1: Ise ni yin, sir.
0: Dagba Olorun. Owa ta oni kan yin.
1: Ami o, ami Jesus, ami, ami, ami.
0: Ko te se ka se ni, a n ko won le o. Dagba re ni keni to n dode yin. Agbara Kristi to je pe oun na n sin na n keke. A se dajo fun ton.
1: Ami o Jesus, ami o, ami, ami.
0: Papa iya wa to je pe won da se to ta n ko gbon. Agbara Olorun, Olorun a ma daabo gbogbo.
1: Ami o Jesus, ami, ami.
0: Won ko ti ene eleni, Olorun a ma gbo ti gbogbo wa na.
1: Ami o, ami, ami.
0: Agbara Kristi.
1: Ami o Jesus, ami.
0: Mo pin ni doctor yen lale yi o.
1: Okay.
0: Mo ni doctor, ko ma ba bi doctor yen si.
1: Oda, sir. Oda.
0: So ki doctor yen wo ko wo be yen si.
1: Okay, oda. Yes, sir.
0: Eyin agbale n ko wi kan.
1: Mhm.
0: O ni Olorun lo le se daju ase yin peran. Àwọn ọkùnrin sì ní gẹ́gẹ́ bí nǹkan tí màmá wa tó ń sọ̀rọ̀ ń sì inú mi dùn. Tí etí ò bá gbóyìn jì.
1: Inú ìbàjẹ́.
0: Inú ìbàjẹ́. Àwọn ìyá wa, àwọn tó ara gbéyàwó wa ni. Wọ́n máa ó ṣeéṣe kó ti sọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ò ní sọ̀rọ̀ níbẹ̀. Ọkùnrin tó spark. Ǹjẹ́ ọ̀rọ̀ àyè ni ẹ̀yẹ yìí?
1: Ó yé mi.
0: Wọ́n máa ń ṣe àwọn nǹkan míì. Lábẹ́lẹ̀ fọkùnrin tọkùnrin a máa gbé mọ́ra tí ò ní sọ̀rọ̀ pàtó bá dé góńgó ẹ̀ ni lọkùnrin a wá sọ̀rọ̀. Àmọ́ ipá àwọn ọkùnrin ní ìwà tọ́lọ́run fún wọn ní gbogbo àwọn tí wọn ò wọ́n lò. Tó ó dẹ̀ máa ń rò pé tí wọ́n bá ti sọ̀rọ̀ yẹn ó lè bí àwa ní àmọ́ ìgbónára yẹn àwa lè ti sọ̀rọ̀. Àtàwọn onísọ̀rọ̀ débẹ̀. Èmi kan bẹ ìyá yẹn ni pé bóyá wọ́n ti ṣe wọ́n ti sọ̀rọ̀ kan sí bàbá yẹn ni tí ìbáṣepẹ́ wa wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kan béèrè wọ́n lè pè é dálé tí mo ṣe nǹkan fún yín ni kó tó di pé irú ipò tí mo àtẹ́sí yẹn ti jáde. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kan mo sọ fún yín nípa tèmi?
1: Bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi.
0: Àbí mi sọ?
1: Ẹ sọ fún mi, ẹ sọ.
0: Tó dẹ̀ dà nǹkan tó jẹ́ pé èmi di aláìṣòótọ́ lọ́dọ̀ yìí. Tí ò dẹ̀ wá rí bẹ́ẹ̀. So létà ń ṣe nǹkan ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé nǹkan yẹn kò rí bẹ́ẹ̀. Ṣé mi mọ̀ ṣé òkè ṣé ìyẹn wá ṣe é sọ síta?
1: Kò ṣe é sọ síta o.
0: Ẹ wo gba ìgbà tí mo fi ń pè yín tí mo pè ní gbogbo ìgbà wọn yẹn but ó ti kọjá. So èmi á bẹ̀bọ̀ bàbá yẹn ìyá yẹn náà dẹ̀ ni pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. Tó bá jẹ́ ìyá yẹn ló ti sọ nǹkan sí bàbá ló jẹ́ pé bàbá wa bínú ló wá bíi pé wọ́n fi sọ nǹkan yẹn wọ́n pera àwọn jókòó kan bẹ̀rẹ̀ àwọn. Irú àwa tá n bá ẹ sọ̀rọ̀ yìí bàbá sí ilẹ̀ àjẹ́ ni. Ṣé ẹ gbọ́ mi?
1: Gbogbo
0: ọmọ Nàìjíríà wọn ló ṣe mo ṣe pé tá n bá ríra àwọn rẹ́kọ́ọ̀dù wa. Tó jẹ́ pé àwọn ayé àwọn àwa tá a jọ ń gbọ́rọ̀ tí wọ́n máa fi ṣàkọ́gbọ́n níwọ̀nba àwa tá a fi dáyé yìí. Ọlọ́run òun ló lè mọ àárín ọkọ àti
1: ìyàwó.
0: Ó ṣókùnkùn sáwà tá a gbé tọkọ ó ṣókùnkùn sáwà èèyàn. Bẹ́ẹ̀ni sá ó ṣókùnkùn torí pé ó gba lónìí at least. Nǹkan tán àjọ fi ṣe nǹkan tán fi ṣe mo mọ̀ kó máa hàn sí àwọn náà ó dẹ̀ ṣe é ṣe àsìkò tí wọ́n ìyá béèrè nǹkan yẹn kó má sí nǹkan lọ́wọ́ bàbá. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ má sí nǹkan lọ́wọ́ ẹ̀ lásìkò yẹn a wá bọ́ sí kanra àwọn lè máa mọ bó ṣe yẹ kán gbé jòkó. Pàtí tó jẹ́ kókó jù bẹ́ẹ̀ ni pé àwa tá a jọ́kùnrin kọ́lọ́n jẹ́ kọ́ wa máa léwájú. A lè máa mọ̀ ọ́ ṣe. So èyí tó jẹ́ kókó nìyẹn kò sí nǹkan táwa tá a lè ṣe láwọn ọkùnrin lè ṣe tá a lè mórí bọ́ tá a lè jàjàbọ́ lọ́dọ̀ ìyàwó. Ẹ gbà bẹ́ẹ̀. for example, ẹ wòrú ìyàwó olóògbé wa, ọ̀sẹ̀dì Buhari. Ẹ wò wà tó sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀kọ́ tó sọ sígbà yẹn, tí bàbá dá lóhùn pé kọ́ má dá lóhùn, ni pé wife of kitchen ni. Ẹ̀tí ó yẹ kí irú ìyàwó Buhari kó sọ̀rọ̀ sí Buhari. Ìjọ lórí orílẹ̀-èdè. Yes, ó tọ́ ni. Ní ọ̀dọ̀ wa, kábíyèsí ọ̀dọ̀ wa, kì í ṣe pé wọ́n ní wọ́n pé nílùú níbi tí mo ti wá lẹ́gbàdo Ogun State. Ìyàwó ọba, ìyàwó ìyàwó ọba, ó sì wọ etí ọba. Bí bàbá ṣe sá jáde yẹn ló sá wá sọ́dọ̀ wa. Àṣẹ wa mú gidi kábíyèsí, kì í ṣe baálẹ̀ o. Ṣé yàrá ìlú kan lè dánrẹ́ o? Ó bẹ́ẹ̀ ni níṣojú tiwa báyìí ní láìsí níṣojú ẹ̀ ó bù fọ́tí fún un. Àṣẹ mú kábíyèsí kúrò lẹ̀. Ṣé yàrá ṣó lóye kan lè dán kó gbá etí ọba? Wọ́n lágbára lóòótọ́ àwọn ìyá wa ni bàtà wa ní tájọ́ kan là máa fọgbọ́n ṣe. Kò ní bàjẹ́ fún wa. Ètò a máa lọ síwájú. Ọgbọ́n tẹ̀ ń kọ wa, Ọlọ́run àjẹ́ ká máa níláàkáyè ńbẹ̀. Àní bọ́ sọ́wọ́ ọ̀tá. Ilé kan bá ń dùn, ọ̀tá fẹ́ wo bẹ̀ o láti sọ nǹkan sí i. Irú nǹkan táwọn ṣe yẹn wọ́n lè jọ ládùúgbò tó jẹ́ pé àwọn ò lè ṣe nǹkan tó jẹ́ pé nǹkan yẹn wù wọ́n láti ṣe. Pàtó wọn wá fẹ́ wá sọ òkò sí láti lè bàá jẹ́. Òun ló ṣe ló jẹ́ pọ̀rọ̀ wa ó gbà kíyèsí ká fẹ́ lómi láyè ẹ máa gbé tó bọ̀ àti àṣewàlá àṣewàlá.
1: Ẹ̀rẹ́
0: sá.
1: Olóko
0: ṣe ń kọ́ mo ti gbúre ti
1: pẹ́ o. Àláfíà lọ wà.
0: Kódà ẹ̀rẹ́ sá.
1: Adúgbò sá.
2: Kò ní má jẹ́ ilé tó.
1: Hello. Hello.
3: Yóò dára fún yín.
1: Àmì o Jésù.
3: Ayò ìyàwó náà dùnú.
1: Ok, ok.
3: Ẹ rí itan ẹṣin.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó ní ìdí tan obìnrin lọ.
1: Itan ẹṣin.
3: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ náà lẹ́sọ yẹn o. Itan ẹṣin, ó ní ìdí tan obìnrin lọ. Ẹṣẹ́ àwò mọ́ mi. Ẹja ẹṣẹ́ àwò.
3: Ẹ rí ọkùnrin jẹ́ ọba.
1: Bẹ́ẹ̀ni.
3: Jẹ́ ìjòyè olórí orílẹ̀-èdè. Àwọn kàǹkàǹkà yẹn. Tí wọ́n bá fẹ́ obìnrin, ẹ mọ̀ pé ọmọ tó bá ti jẹ́ eighteen, ẹ mọ̀ pé ó ti tó ṣe gbogbo nǹkan.
1: Bẹ́ẹ̀ni.
3: Gẹ́gẹ́ bí òfin lórílẹ̀-èdè. Tí irú bàbá Tinubu tó bá fẹ́ ọmọ eighteen years, ó lè rí ìfin o. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá jọ ń jàjà. Gbogbo lórí ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n irú ẹjọ́ yẹn wọn kì í lè rò síta. Táwọn bá wá rí pé irú obìnrin òun bóyá ó sọ̀rọ̀ kan sí òdá sí irú bàbá òun tàbí ó wùwà kan àwọn àmọ́ pé ọmọ gan o. Ẹgbẹ́ bàbá rẹ̀ kinní kan kékeré. Ṣé ẹ rí lóòótọ́? Ọlọ́run ò dá wa bákan náà. Obìnrin mi-ín lágbára ju ọkọ ẹ̀ lọ. Ṣùgbọ́n bí tí obìnrin ò bá ti lágbára tó ọkọ ẹ̀, ìbálòpọ̀ máa dìjà.
1: Ìbálòpọ̀ máa dìjà.
3: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin mọ̀ pé ọ̀rẹ́ wọn ó ṣe kinní o. Ẹni pé ó ti ṣe wẹ́lọ̀ látàárọ̀. Ẹni pé látàárọ̀ ló ń ti jáde o. Ẹ̀dàkùn kọ̀sáyé lónìí ó ẹ̀yìn kìíní kan ẹ̀yìn ọkùnrin ò sì ní ìfaradà. Bẹ́ẹ̀ ni. Àti pé àìlè ìfaradà yín jẹ́ mọ̀ pé mo ti sọ lórí ètò yìí rí. Majority of you African men, you are not romantic at all.
1: Àwọn romantic rárá.
3: Ẹ kàn rò pé tó bá ti gbà yín mú. Ibi tó bá gbà yín mú ibi ni a bá gbé bàn kalẹ̀ ibẹ̀ pé wọ́n yìn. Tóbìnrin ọ̀bà wá kíyèsí pé tọkọ òun bá ti tó bá ti fẹ́ wọlé tó fẹ́ jáde. Ìpìdá kò wọ́n ya kò wọ́n ya para le jeje to mo da wa la le
1: hmm
3: koda e kan ra mo omo kan to ba joku tabi to ba se kini o ko kun mi le bu le bu omo mu pa awon mo ba ni daddy e wa fun wa lowo kini kan nkan kan o gba ti yawo re ni ajo jamaju o ko ni fun o le pe pe pe pe pe pe lo le bayi ayin mo ni mo ni ko ngo ti ro je ko mo la jale ni tawon mo ye lo se.
1: Hello.
3: Bon bi ti tokunrin to ba je okunrin to wa romantic o mo bi to le ko wo bo lara yawo re ti o gbe bo. To ba ni kisi. Banko ina ni. Eh? Ta ba kisa arin yen, ta mo du ta mo discuss yawo wa, ti yawo wa na mo ti wa. Gbogbo ran ja si ba lo popo de si nbe tori 75% of Japan dan no ni. Wo ma ni to ba da ni ibalopo se ba ko won fun ra won ti o ko ba se kene ka yawo pe oda o se go ti o ko ko mo aba mi oda le ngba ti ti ti a ti do son kan kan eni kan kan mo ngba ti wa la ba sele la won mo gbo a wa mo blame mo be ni yen ta ba soro ti o ba ko bi ni ohun ti mo so le kan ta ba soro ti o ba ko gbe si obirin na obirin mi le so pe iyoku di lale be se ba ti gbe gbe bedroom lori bed yi ija oye o si nbe nta ba ti ejo fa loju osan gan to ba ti dale te ejo te ejo bo bed ke pari e be ni bed chumo ko lo ko ni ko lo ko enyo kun e si n to ba ye ke se le ba na nje wa ya yin ni o ṣùgbọ́n kò yàn lè kíyèsí àwọn kankan bẹ́ẹ̀ understanding your spouse kò dẹ̀ mọ pé n tí wọ́n lè ṣe tálàáfíà ó fi jọba tọwọ́ bá tẹ bí tí ọ̀yẹ́ kọ́ tẹ̀ lára obìnrin bí ìgbà tó yìí bá bọ́ nù ọ̀rùn ni bẹ́ẹ̀ lè yan ọkùnrin
1: náà yọ̀ọ́ ẹ
3: jẹ́ face reality ọkùnrin ní èkó kọ̀ máa kọ́ fọwọ́ tọ́yàwó ẹ̀ lẹ́ẹ̀kẹ́ kọ̀mọ́ kọ́ fọwọ́ tọ̀ lọ́mú kọ̀mọ́ kó gbé lẹ́sẹ̀ kọ̀mọ́ kọ́ kó kì lókì rẹ̀ n táwọn obìnrin bá ń gbọ́ ṣe pàtàkì sí wa ẹgbẹ́ àkíyèsí ilé wa gbọ́dọ̀ dùn àlẹ́yìn ọkùnrin tẹ́ ẹ fẹ́ tó ṣe pé àlàáfíà gan-an lẹ fẹ́ ẹyin gan-an lẹ ìwà àkíyèsí bá a bá ní ká máa pè wọlé ní ẹsẹ̀ kíkálukú ẹ má bulẹ̀ dáàpọ̀ yín kíkálukú ọmọ sọ ẹni tó bá mọ ibi tó lè fọwọ́ bọ̀ lára ìyàwó rẹ̀ ẹni tí ọmọ ẹ rí pé majority of human lẹ́ máa sọ pé ẹni ìyá kan ṣálágídí pé mo tẹ náà ni sọ́rọ̀ nù nígbà tí kò sí ẹni tí ó gbẹgbẹ tẹ́yàn má lè bọ́ ọmọ ogun jọ ṣeré kò ní lè wé lọ́gbọ̀n oṣù méjì o ọmọ ìyàwó rẹ̀ náà ṣeré ọmọ ọ̀rọ̀ tuntun sọ fún ọmọ kókó mára oge ọmọ kó ṣe gbogbo nítorí ṣáṣe tí ọ̀dà rẹ̀ kàn án lọ́mọ ẹ wí ṣe yọ wà ní lálẹ́ ọ wà pé jerusalem ya abẹ́ ti dé no ẹ jẹ́ ká fẹ́ẹ́ reality ẹyin ọkùnrin ẹ dákun ẹ kí èsì yẹ jọ lóòótọ́ àwọn ọkùnrin mi ò pẹ̀lá dídí ni o gbogbo bábà ní wọn náà wọn tó yí tẹkítọ́tọ́ ọkùnrin náà ìgbà bí ó ti wọ́n máa ra ṣùgbọ́n kò wọ́pọ̀ tọkùnrin bá ti fẹ́ ó fẹ́ nìyẹn.
1: Ọkùnrin mi ìwà mami tí ò bá jẹ́ pé ìyàwó rẹ̀ máa ń ṣàlàyé pé ojú tó sùn mẹ́jì báyìí kò wọlé tán ojú tó sùn mẹ́ta kò wọlé tán tó ń bá sì lọ bá alẹ́ tó ń ó ti rẹ̀ ó ní ó ti ṣeun ní.
3: Ẹni àwọn aláwọ̀n àní tí ọkùnrin irú rẹ̀ lè ṣẹlẹ̀.
1: Okay.
3: Out of emotional torture.
1: Okay.
3: Tọkùnrin tí a mọ̀ pé ọkùnrin wọlé ní ìsìn. Ẹ ti rí i pé kò láyọ̀ tó bó ṣe yẹ kó ṣe. Obìnrin yẹ kó kọ́kọ́ káàmù ẹ̀ dáhùn.
1: Ní
3: àyè káàbọ̀ ẹ̀bùn ni ẹ̀yìn ìyá òun ìpọ̀ ojú yín gan fẹ̀kọ́ rẹ lọ ṣé ó dọ̀kú wà ní ṣé kinní kan ni lẹ́yìn kinní kan kankan. Bí tẹ́ ti ń sọ̀rọ̀ gbogbo yẹn báwo lọ́fíìsì lónìí iṣẹ́ yẹn pọ̀ ní kinní kan. Obìnrin ní òráyè mi ò sọ pé obìnrin dáa tán o.
1: Ṣùgbọ́n
3: tí mo ń sọ ni pé tẹ́ ẹ má mọ bí tẹ́ ẹ lè kó wọ́n bọ̀ lára rẹ̀ bí ìgbà tó yìí bá bọ́ ọ́ ní òrùn lẹ́. That is what I'm saying. ele fun won da obirin ni ke ba ara nkan bo nle ke fun won gbe leke ke de ke fi kiss e se do ni mi ta ba ne ke yo be lowo kan mi le le ti odo tin tin family o ku bi o tun beta ti dengan
1: mm
3: se ku ko lo do wo lo ti ra gift si ya wo re lo pe yo ke ni mo don ti e ni bo bo kan la nwa ni bi mi le pe ta ba bi le re pe nja wo lo ti so fun ya wo re ko fi e ho ge ko pe I love you ke so lo do si le ti pe ah in fact en si mo gbogbo bi mo ti ma ri awon obirin gboro ni fa you are the best gbogbo ru yan ko si gbogbo ru yan ba fi so pe oro to dun lo obirin fe o so oro to dun lenu okunrin mi
1: hmm
3: da ko obirin le ko le so le oladogun o to mi ṣugbọn ni kiyesi e ba ni kiyesi kokoro to tun si obirin ju niyan o ma gbọ awon awon oro to dun kẹyìn òsì máa ṣe kẹyìn máa rí pé òun tí òun ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe ṣe nígbà náà kọ̀ọ̀kan yìí máa lòwó lọ́wọ́ kò sí máa béèrè owó lọ́wọ́ rẹ̀ wọ́n èmi ògùn kẹ́nìkan máa ń lóko léwu ìkíní kan ṣọ́ra àwọn obìnrin tí a sá lórí wọn pẹ̀ gbé ẹyin náà ní ìdá ẹ bá jalè fẹ́ mọ̀ pé jẹ́jẹ́ ni mo jókòó kálí bàbá mi I want to see. I am a bad one. The next thing to be in your son's face, oh, no, was I know what? You go to the second. I was allowed to do that.
1: I'm
3: a dear man, come and do that, or I'm a normal do blue to see. Then, no, very many to send us every. You know what you mean, Tarani, and that you want that Cassinia, the same woman buying you. I'm not to weep. I'm not to know. Ó wá jẹ lọ àbí ọjẹ lọ.
1: Ǹjẹ́ lọ.
3: Ṣé wọ́n rẹ̀ nìkan fọ́ lórí? Mo ní ṣóòtì ó gbà wọlé. No, ẹ jẹ́ ká fèsì reality. Bẹ́ẹ̀ ni, mo ti máa ń sọ lórí program yìí ọkọ̀ tèmi máa ń bínú gan-an. Ṣùgbọ́n mi fẹ́ ṣẹ̀ wọ́n.
1: Ó
3: dàtọ̀ sí pé àwọn ni wọ́n ti ń tí ọ̀dà sí ẹ̀mí ọ̀rá yìí. Ń tètè o, ọlọ́mọ jẹ́ rẹ́ntì ọ̀rọ̀ ńlá Abẹ́òkúta. Àwọn onígangaga wọn tọjú bẹ obìnrin ló pọ jù bẹ tẹ ẹ bá dé aro mẹta lọ sí Ladẹkuta obìnrin ló pọ jù bẹ bẹẹ ni ọrọ ìdílé sì ni wọn ní bẹẹ ni secretary unit ní Ringo State Hospital obìnrin ló pọ jù bẹ tẹ ẹ bá dé di àdúrà tẹ ẹ dé di àṣàlásù
1: obìnrin náà ló pọ jù bẹ
3: ẹ dákun kí wọn gòkè fún gbẹtẹ lẹẹsì ibò wọn lẹyìn náà ni. Nǹkan kan sì máa kó ènìyàn yìra kí kúndà ẹ bá jọ dàjí ìwọ náà wọn pè é kúnlẹ̀ fọkọ rẹ pé ẹ má bìnnà. Tọ́wọ́ yẹ kí n ti fẹ̀ kí wọ́n tún kúnlẹ̀ náà yàrá kó ti tán. Wọ́n wá sẹ̀sẹ̀ máa kúnlẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ kan gbà tọ́rọ̀ ti bàjẹ́. Nísìnyí fà tọ́pọ̀lọpọ̀ obìnrin fi máa tí a fi máa ń wọ ọkùnrin ní ọdọjọ́ alẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ọkùnrin tó wá ń rìsọ̀ sínú gan tí wọ́n ń ṣe ni tí wọ́n ń ṣe ojúṣe wọn náà lé àwọn náà wọ́n máa ń jìyà jù nítorí ọ̀rọ̀ ẹnu wọn kan tí wọ́n sọ tó ti gẹ́ inú obìnrin yẹn. Ṣé ẹ̀sìn ìdí bọ́bìnrin bọ́ bí ọkùnrin bá jẹ wọn mọ́ ìyàwó rẹ̀ lọ́gbọ̀n jẹ́ ó. Bó ti wù kọ́ rẹ̀ sí wọn síbùtò. Ló fi jẹ pé àárín wa àti ìyàwó rẹ̀ ni ò yẹ kó yẹn jẹ. Táàrin wa àti ìyàwó rẹ̀ ọ̀bá sí yẹn jẹ. Ọmọ rẹ̀ bá gbẹ́bọ́n ràn wá ẹ̀ẹ́dọ̀ jẹ́nu. Bẹ́ẹ̀ ni ẹ dákun mo fọlọ́run bẹ̀ wá. Ẹ já wa àwọn tí wọ́n máa ń ṣeré ọ̀rọ̀ ọ̀sán yìí nìyẹn. Àwọn tí wọ́n máa ń ṣeré pa tó jẹ́ pé wọ́n jọ ń sùn pọ̀, wọ́n jọ ń jẹun pọ̀, wọ́n jọ ń wú ẹ̀ pọ̀. Ó máa kí àárín wọn tó dàrú ọ̀nà á máa jìn.
1: Kí àárín wọn tó dàrú ọ̀nà á máa jìn.
3: Torí tí ìgbà kan bá ṣẹlẹ̀ nù lé tí o lè dá wàhálà lẹ̀ gbogbo àbá ti sọ di rẹ pa nísìn nítorí lẹ́sìn fẹ́ nù. Ẹ dákun ngbò ní òní ebu tútù sí ní òní ebi tútù.
1: Ẹ má mi ẹ má bínú ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí o. Obìnrin tí èèyàn bá ń ṣeré kíni kan. Tí a ní rí ìyàn fún.
3: Ọkùnrin ni a ní kó máa mọ̀ sí ìdígbò dípẹ́ lóde. Ẹbí
1: Hello. Ekalisa. Hello. Ah. Kilo ashi phone you. Hello. Okari. Mo lu nba. Hello. Ekalema.
0: Akoto.
1: Etore o. Ya tija.
0: Ada
1: so ni Ekalema.
0: Kare awon ti ni ko.
1: Alafia lawa.
0: Akoto.
1: Etore ma.
0: Eto si ale yi.
1: Bene.
0: Ti se se woni ogun repete.
1: Ogun repete.
0: Awon iya mi gugu aba mi tan soro won ti soro pupo.
1: Hmm.
0: Ni o gbe ti e gbu si ri gele na ni se ri yen.
1: Hmm.
0: E ri oro fati ya wo ju kokon ni.
1: Hmm.
0: Ojo kokon ni. Na ta ba okon ni to se bi wo so ni to se to wa. A to se ra wa. Na ta ba de ni la wa di eyoko. Eyoko ni to si ni wa wo le papo bi ti wo omo. Si a ni ba kan na. Wa do mo fara da ni. So wa mo to po ta ti jo ni pe understanding.
1: Hmm.
0: Understand ni okon ni ba ti understand ni pe ni. So bu na de understand your point. Ogo ru kan ti obere ta so ro re yi to fe mo ti ni na te ko ko ya ti ti mo ya ma ti ko ti bere lo so a ti so ti kan lo wo baba lo bere si to si ya fo ri be o ti se ti se no an ba understand ni ko ya ko ju ya ko ti pa ni ko se no za la to ndi ngun ta ba se ni ni ko ko so ni lola be awon mo ta de ti ti le won wo wa bi ti ayo ya wo so won wo wa I was on Motansi. I didn't understand their hour. How much do you think the Ponor for not to do a Ponor for not to go? Because the Ponor for Niger, the Ponor for Lam for me, I feel I will have their hour. Now I do your car. agbọdọ ọjà pàjẹ ara wa àpẹ ètò
1: ètò yẹn ma
0: àjà sọ ni ya títà
1: ẹ ṣe ma ẹ ṣe o ń bọ̀ nà bàbá yìí hello mo ń gbọ́ yín báyìí.
2: Ṣé wọn kọ́ tó ń ṣe nílé ni? Ṣé wọn gbá ni? A sọ ọgbọ́ lọ, a sọ ọgbọ́ ẹ̀bùn báyìí. wo adi jọ ko mi gbọ lu ju e bo se nsoro bi to ti touch mi ni omo mi ni olo ma je ki o daran ke awon jọ ko o mo tun so o mi ni jọ ko wa wa ru lo mo o mo ru lo mo ru bo ma ri pe ah omo mi ni try lu to I know she to be awon ori se pa won di se ko tun se yan won di se e bi se won so be fun pe oro ji se pe we adukan lo lo o wa nkan to ko dun ni oro e pe ko duro ji nkan to se tru wa won to toju pata emi nu kun le nisin mi fe yawo mo me ku no emi si wa laye mo mi ngba to wa laye o ti ko bo si ndanu bo si sugugo to si sugugo to si sugugo o so bi ko si ko si ati pe ti se ti mo si o warranty pe to ta ba to transfer ni gba yin e lo e fi wa gbe yin lo wa fun ni le wa fun ni igbole wa ti furnish shares wa nbe visa wa nbe be de wa nbe wa nbe to ki ko gbe ru wole igbo je wole ni ba de ji nje dibi kan ma tun lo si ni ma tun danu fun ara yin mo no da lati bere wa so atun mi ngba mi o je ku pe mi le ju akon je to gbe mi die ba yin tin ko kon we tin ba di gba tin le fo mo ko mo yin kon le run ba mi fo ba yin se tori so se mi fe ya wo mi tin mo fe ya wo mi mo
1: o se be yin fe ya wo mi mo
2: ni mo se fe mi mo so ngba ti won awu ti si pe ko to gbe mi wa ku ko to ku ba se mo ri se ko ko ba le ru tin ba ki to nema ko ba je mi ti wonu wa la bai
1: hmm
2: mi sa je ndo bi odo mi mi lo
1: hmm
2: e wo mo ba se ni mo wa go fun bi almost 3 to 4 years ki sun mo ki tun mo me ko pada wa mo
1: hmm
2: ki pada wa mo sun wa ri pe ah ashi obun yo pada mo ki to wa se ko mo obirin mi mo wa ri tun te ri jora won mo gba ti believe yi bayi an pe atuka ni emi ni ma n pe pe o ma lo gba se won bayi to je pe oto ni nkan ti mo ma ro ko ni ko tun ma ma ro nti e
1: hmm
2: en doctor mi je je fere mi se se mi omo awon mo ku ko wa le ko se ko mo tun po na o be ta omo lo mo ta toju ti ba so fun pe olo toju mi ti ni ba n sa to mo aburu mi e se ri ile ti mo gbe ni se ti mo ko omo aburu mi mo mu ya ko le ya wo e na mo la won put test gele ko ma ko lu ko le ma danu fun ni je ki mo la o de toju la bo so ni fe ki ni fe so mi to fe se fun mi e to bi ko mo ko pe mi o ni ori pe to je ki ni pe yawo mi lo sakoba fun nkan do wa iwo lo sakoba fun mi
1: iwo yawo yin lo sakoba fun yin
2: kan kan lu je ti o dan ma ti wo ko so ti e ja to lo ba mo lo ma du okun ma ti tu ka se lu ni
1: be ni
2: ati gba yin
1: Hmm.
2: ani ko ma ko ma je ko ko ko ja dede ni fun nu igbo ko mo ko mo ko ti ko se fun gan la se o yin se fun aya se bi nu te ah to ma ja to ma lo to le se agbo lo wo se agbo lo ni mi ma ma lo se ni ti ma gan bi ten ni ma se agbo lo ni igbo o ta mo pe nkan to ti se ohun o ti ran mo lo se lui ohun so school ohun si en kan to wa mo be en kan ni sumbromoto mi don pesele leyin gba ti o yi o do ba sele
1: ti o sinle
2: on e je ba mi pe je je ba mi so je fun mi la yo ko ra isoro jari
1: o da sa
2: e sa no ti mi nisin dadi giwa
1: yeah mo store number yin mo fi makanaki dadi store mo si tete mo si tete gbe
2: e ba reto ya
1: yo da o da sa o da sa o da sa ma ji se
2: pero olohun ko lo wa pelu ile
1: atun won ni amio amio amio
2: Olorun,
1: hey, Olorun Olodumare. Ero re to ba laye o. Nti baba yi so. O de ton seru ba mi. Ton seru ba mi. Pe obenin lo for ko ni ya lo for my. Hello ma.
0: E kale
1: ma o.
0: Yes,
1: ma. Hello, ma. Eti rebete o. Ya wo tun lo se wedding fun omo obirin ko si pe oko e si. Iru binu wo lo ti e ko to bayen. Iru binu wo lo e ko to ko le to bayen. Hello. Hello, sir.
4: E kale sir.
1: Ah, e ma binu e dakun e jo nturo Olorun.
4: E gba fun sir.
1: Ami Jesus, ami.
4: Ami Jesus ati alafia ayo re fun yin.
1: Ami o, ami, ami.
4: E ma ba se.
1: Ami o, ami.
4: Pra to ko ni mori yin.
1: Ami Jesus, ami.
4: Ro alafia pa pelu yin.
1: Ami o, ami, ami.
4: Ise ranse sen se yo tayo.
1: Ami o, ami, ami.
4: Lori atile yin atawon ma ti ya.
1: Ami Jesus.
4: Ni mo so gbogbo gba nu ma pe yi wole ni.
1: Hey, daddy, e ka le sir. Yes, sir.
4: Ni to so ko ti ma daddy 2009.
1: E so be, sir.
4: Ma ri ni one of business.
1: Okay, sir.
4: Eh, ni pa oro tan ba lo.
1: Okay.
4: Pelu se pataki ju. E ki okunrin e ko ni fe obirin. Bi pe en so ba ri aye re fe ori oju re Olorun.
1: Ben.
4: Ko si amayo obirin o le seru to obirin se lati lo yawo o sanjo na ko si a de la fi en to le obirin to le se be iye gan lo ye ti lo ye ko wo ka ti eni o le o lo by time ti mama e sick e ko le sale fun ko jo da fun mo bi na ko ba won wa tabi ko won wa ya o ye ko lo be mama yen ni ko mo bi na tori obirin se daadaa ju o ye ki won mo iwa won ara won ni mama ayo ti so yen o ga ju o da fun sir
1: mi o
4: ara sir
1: e sigin sir sure e kale
0: hello adeyinka
1: hello daddy mi e kale sir
0: the doctor
1: ah
4: Ara ìyàwó ẹ̀ wá yá, ó wá bèèrè owó pé kó jọ kó fún òun lówó kó lọ ro oògùn. Ó wá ń da padà sí pé ìwọ̀n gbá gbọ́ bùkátà inú ilé. Obìnrin yẹn ń kọ́tàrẹ òyá yẹn kí ni ká ti pè yẹn, ṣé ìyẹn ṣe bùkátà tó yẹ kó gbọ́. Ara àwọn ibi tó ti jẹ̀bi nìyẹn o, torí ìkàkọ́ ni ó rojọ́, ìkàkọ́ ló máa dá. Ẹ̀tọ́ ẹ̀ ó yẹ kó káàtì ẹ̀ sọ pé ó ti ẹ̀ṣẹ́ kíní ó yẹ kó ti tún ronú ara ẹ̀ pé a tó ń sọ ìṣó dáa ṣá ṣé ó yẹ káwọn ìkétìkejì ó bá ń gbọ pé a òun sọ báyìí síyàwó òun ẹni ara èèyàn ìyá ó bèrè owó oògùn ṣé tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣé kò ní mu. Ẹgbọ́n kan tí bàbá kejì tó sọ̀rọ̀ ṣe lákọ̀ọ́kọ́ kí ẹni tó drop tó drop tó sọ nípa ọ̀rọ̀ ara ẹ̀.
1: Bẹ́ẹ̀ni
4: bí bàbá yẹn ò ṣe níyàwó míì yẹn ló dáa kò síyàwó tó le fẹ́ tó le dàbí obìnrin yẹn lójú ẹ̀ ó dẹ̀ máa dàbí pé wọ́n fìyà jẹ ni ẹni tó máa fìyà jẹ ló dẹ̀ kù tó máa wá ẹni tí ọlọ́run fún ẹni tó dáa tó mọ tó fẹ́ tó ń ṣe tó fẹ́ tó ṣe tó tọ́ tó ṣe tó dáa lásìkò ẹ gbọ́ gbogbo nǹkan tó sọ pé gbogbo àwọn ọmọ tó sọ pé obìnrin yẹn ń tọ́ nínú wọn kọ́ ló sọ pé wá ń tọ́jú òun báyìí
1: bẹ́ẹ̀ni
4: tí tí ẹ ṣàwọn ọmọ tí ẹ gan
1: bẹ́ẹ̀ni
4: ẹyin tí mo fẹ́ kọkùnrin tí ọkọ obìnrin tá à ń bá sọ̀rọ̀ kó kíyèsí nìyẹn tóbìnrin yẹn bá lọ nílé ẹ ẹni tó máa fìyà jẹ ló máa wọlé gbogbo bíi fábọmọràn bíi ọpẹlẹ torí kò mọ lò nìyẹn obìnrin yẹn ti dáa sí i ọlọ́run ti fún un ní tó dáa nílé ẹ̀ kó wàá fẹ́ fọwọ́ ara ẹ̀ tu ilé ẹ̀ ká kò yẹ kíyẹn ó dìjà o kò yẹ kó dìjà rárá ṣé ló yẹ kó padà kó bẹ́ pé ìyàwó ẹ̀ kó fàmọ́ra kó bẹ̀ pa mo mọ̀ obìnrin yẹn ni kó kàn lọ bá kó mo mi bá sọ fún mọ̀ yẹn ń gbò jẹ́ olómọ ẹjọ́ wa tó rọ́kọ lè má gbọ́ prógrámù báyìí tó bá jẹ́ pé obìnrin fẹ́ ṣe dáa ni tó ti mọ̀ pé máa sọ́lá lẹ́yìn ṣe ló yẹ kó àtọ́kọ ẹ̀jọ̀ gbọ́ kó lè mọ̀ pé ó wá fẹjọ́ sùn kó lè kí ọkùnrin yẹn lè gbọ́ àtúnṣe tó yẹ kó ṣe ibi tó ti jẹ̀bi ìlèmí yọ fún yẹn kò ṣe dáa níbi pé kó bèrè owó oògùn ó wá sọ kò sí tí ò bá tiẹ̀ wá sówó lọ́wọ́ ẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ni láti sọ pé màdì á kò nǹkan pọ̀ lọ́wọ́ mi báyìí ó má bínú jọ tó bá ní èlò kan yá mi ń bẹ̀ yẹn máa fún ẹ̀ ìmílẹ́lì tó owó dẹ̀ gbọ́dọ̀ fi rú ìyẹn sọ́kàn ni ìmílẹ́lì tó bá ti rí owó yẹn ló yẹ kó fún padà àìmọye tó ti ṣe nàá tí ò tó san àwa yìí náà ń jẹ gbèsè inú ilé adá àsan àwọn tó ọ̀rọ̀ ni adéyinka
1: òṣìrọ̀
4: ń bẹ̀ tá a jẹ tá a gbà tá a yá tá a ná tá a ṣe tá a san kò wú hàn kúkú rẹni tí kò ta ló fẹ́ lọ fẹjọ́ mi sùn pé mo yáwó lọ́wọ́ òun kò sàn án ìgbà tí ò bá rí sí ayé àyè ẹ̀ mi ìsàn a sì ti tún yá mi lẹ́yìn èyí tá a san gan ta ti san bó ṣe máa ń rí nìyẹn kò sí kí wẹ́ má ṣẹlẹ̀ òun ló yẹ kó fọgbọ́n ṣe o ìyẹn ò tó ń tó ń tú lé wọn ká òdodo ọ̀rọ̀ lè ní sọ fún kó pe ọkọ ẹ̀ kó sọ fún pé n tẹ́ ṣe níjọba ìrẹ́ ẹ̀dùn mi o pé ṣé ó dáa kí n bèrè owó oògùn lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní kì í ṣe pé ẹ máa sọ̀jà alẹ́ náà ẹlẹ́gbọ́ bùkátà èmi ń kọ́ mi ṣe bùkátà yín ni
5: abi ki le fe mi fun se be fe e bi tori se be ni fe mi le se fe mi se mi ti mo wa gba owo ti mo wa so to ro ku to ro pe boya se ni mo su eni pon mi su eni pon ti mo gba owo se ba ta jo na tan nu le se bi tori pe mo ni fe lo je kin se ko fi oro tutu ba oko e soro ki arin yen le tan tori awon okunrin ta ba ti ni to da lowo opopolopo wa ma misbehave wa ma nsi nkan yen lo e mo pe awon alagbara won ma nsi agbara lo to ba de stage kan tori agbara yen agun won be lo ro ko ti yawo ri nigba miran a si ife yen lo ni bi obirin yen se feran wa a si ife yen lo ko si lo ni iya yen ni ma be pe ko ma binu o fowo wonu o jo tori olorun afo olorun be for the sake awon omo e ko ru ta awon omo e ko jo tori olorun tori tobirin yen ba fi lo nile e to ba dija le nsin boya baba de ti ta se agere sita lo je ko wa ma fi ogbogbon kera mo ti le e pe tokunrin ba ti tun ri bi tutu ba si nita won ma nsi wahu nu le ni won ni se to to mo o le je en to sele niyan tori ki se mo believe pe ki se be si woman yen te se yawo e tele to wa godu agan soke ki lo le to be yen oro to ye kon yanju nti bi nu bi ti o ti eye ke alagata o gbo to fi in to bi yen fi mu esun yen wa o lati je pe kini yen si n persist inu ile won o si n continue tokunrin yen se bakan bakan to nkan kan ti n sele ta mo nita si okunrin yen ta ba wo daadaa ni boya ka kini ro e boya kobirin yen fun e ni nomba e ko pe pa won soro papo ibe yen loro yen ti le yanju tori to ba pe nsin to ba fi to yanju tabi to ni kan to fun appointment te jo rira ki yawo na wa nbe pe nkan bayi lo sele si yawo e ko te bi e ko to be to ko jo yanju e ke o ba mi yanju e fun won tori ko si bo se fe yanju nsin lai je pe boya iwo ba pe
1: beni
5: ntemi ba to so pe igbese ti nba ni ko je ka gbe fun madam yen niyan ki bi le won yen le pada seki tori ko ye ko tun ba nkan je rara owo ogun nkan kan sele nita ni adeyinka
1: nkan kan sele nita
5: nkan kan sele nita
1: bi baba mi ti lo bi o ti loju
5: baba pe gbogbo wa lo le ti le ba ti da bẹẹni ẹjẹ ìfẹ bèbí láàyè
1: padà
5: mọ̀mọ́ ń sọ fún lè yín báyìí gbogbo yín ló le
1: gbogbo wa le o kọ́nà kó sàánú fún wa o kọ́nà kó sàánú fún wa o
5: ẹfẹ bèbí láàyè
1: yes sir. Hello, ya bi jele gusi.
6: Oh,
1: ba se n pe mo gbe. Gbogbo wa lo le.
6: Ogbon
1: ni radio.
6: Ko si baba ti ya won sa si o. E go n se o.
1: Ben.
6: Iru won to so won. Ki o je ka tu. Ya le ko ti ya won lo me to je won mo. Se ti mi. O wa ba o ri mi si o. Ko si won so. Ọkùnrin náà pé òun ìyàwó òun kú òun ìyàwó mi kò sí ọkùnrin ọhún kí òun ìyàwó mi tó ti mọ sí wa wò tó mọ lọ ilé síkà bí tó mọ sí ara ìdáká tó mọ sàgbèrè kó dàgẹ ọlọrun tún wà nínú
1: òun
6: ó sì jẹ ọmọ tó lọ kó àti ìyàwó kẹrin tí ó jẹ ọmọ ní wọn sí ta náà wa ẹlẹẹkejì.

ìyàwó lọ́wọ́ èyí ní ẹ̀gbọ́rọ̀ ìyàwó bí ọkùnrin bí ọkọ tọmọ méjì bá ìyàwó àtọwàwọ méjèèjì sọ ọ̀rọ̀ tí mi parí aláwọ̀ òbí míì wọ́n máa ń fi ọ̀rọ̀ sí ọ̀dọ̀ ọba wọn ni ọmọ sì ọwọ́ ka mọ́ wá ìyẹn ojú alẹ́ lónìí jẹ́ ọjẹ́ o lórí ìjọba tí wọn kàn ṣe ó sì ń bà tẹ́ jẹ́ ìwọ̀n ọkọ tóbi a ní fọwọ́ sí ọmọ sí ní àméjèèjì kí ẹ̀ wáá dé tán wà bá gbọ́ mọ́ ọkùn tí ẹ káàtó ẹ̀yin ọkùnrin ẹ̀sọ́ sọ́ra yín o òbí ṣe wèrè o aláwọ̀ kù làwọ̀ òbí aláṣẹ́yà lẹ́yìn ọkùnrin ìrọ́ tí wọ́n ti wọ́n kárukú wọ́n ti bá kárukú kó tẹ́ra mọ́ ó sì gbà mú ọmọ ẹ̀ lórí nínú ibi tí ìròmí òjò nínú ọkọ ẹ̀kọ́ gbogbo yín lọ lè ilé bá dá ẹ̀sọ́ sọ́ra yín ẹ̀sọ́ sọ́ra yín ẹ̀ máa fi yẹn mẹ́lẹ̀wà láàmú ikú náà wà ń ta ìyẹ̀lẹ̀ wà pé àdéhìn orí ibi mi o fún àwọn ojú wa rí o gbogbo ilé wọn kí wọn bàbá yáàyò ìyàwó bàbá tó sọ ọ̀tọ̀ ẹ̀wẹ̀ tó lórí náà ẹ̀kọ́ àjẹ pẹ́ o ẹ̀rọ bíi tí wọ́n ti ń pèpèpèpèpèpè kí wọ́n máa yí ọ̀nà ọ̀rẹ́gbọ́n náà á rí mi ọdún àárọ̀.

0: dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn pátápátá tí ẹ bá ní dá sí ẹ bàbá wa rè é. Ẹ̀rọ sá. Mi ìdè mọ ìgbà mo rí náà mo gbé lẹ́ẹ̀kan yẹn kò pẹ́ ẹ̀ tún pàǹgbà mo fẹ́ pa ẹsẹ̀.
1: Ẹ rí gbogbo wa ní olè gẹ́gẹ́ bí ẹ ṣe sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sẹ́ni tí ó jẹ ìyàwó rẹ̀ lówó. Nígbà ìyàwó bá kọ́kọ́ tí ìwé bá kún ni ó gbèwé gígẹ̀. Àtọ̀já mi kò sí ọkùnrin ọ̀nà ayé tí ó pé òun òun ọ̀gbọ́n lọ́wọ́ ìyàwó rẹ̀ tó ti promise pé wọ́n dá padà tí ò ti dá padà mọ́. So gbogbo wa lólè kọ́lọ̀ dárí jẹ yín.
0: Àmì.
1: Ṣẹ́kọ̀ọ́dì sọ fẹ́ sọ ni pé kò yẹ ká blame ẹnì kankan. Ìyàwó yìí obìnrin yìí ò sọ pé ká blame ọkọ òun. Ó kàn ń fẹ́ ọ̀rọ̀ tí ó kà mọ́ ẹ̀ dáhùn. Tí ó jẹ́ pé tó wà lọ́kàn rẹ̀ yẹn tí ó fi lọ lẹ̀ ọ̀rọ̀ tùnú yẹn ló fẹ́. Kì í ṣe pé kọ́ blame ọkọ rẹ̀ pàṣẹ. Because ọba ló mẹjọ dá. Bàbá bí ọkọ náà yóò rọ yóò sọ yóò rí yóò. Ó kàn jẹ́ wípé ó lè jẹ́ wípé táàmù tí ìyá yẹn béèrè owó lọ́wọ́ rẹ̀. Ọkọ wà ní good mood nígbà náà. I'm just bringing the suggestions. Hello, am I talking?
0: Yeah.
1: Ó lè jẹ́ pé táàmù tí ó gbé àgbékalẹ̀ rẹ̀ wọ́n àgbékalẹ̀ rẹ̀ lè wrong. Tàbí kó jẹ́ pé àsìkò tó béèrè owó yẹn ọkọ yẹn inú rí odò nígbà náà. He was not in good mood ní táàmù